ṣí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀, na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ń ṣiyèméjì, bí ó bá jẹ́ pé ní tòótọ́, tọkàntọkàn, tinútinú, ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run kí ó wọ inú ọkàn rẹ mọ́, níbi tí o wà mo ń fẹ́ kí o na ọwọ́ rẹ sí òkè. Èyí ni o fi ń sọ wípé ìsopọ̀ tí ó wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀ mo já, èyí tí ó wà pẹ̀lú èmi àti ayé mo já, ìrẹ́pọ̀ tí ó wà láàrin èmi àti èṣù mo bà á jẹ́, mo sì fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn mi mọ́ láì ku ẹ̀ṣẹ̀ kan ṣoṣo. Mo fẹ́ kí ìgbésí ayé mi kí ó di ọ̀tún. Ìṣísẹ̀ yìí ni a ń pè ní ìgbàlà. Bí o ṣe na ọwọ́ rẹ sókè nì, gba Ọlọ́run gbọ́. Sọ fún Ọlọ́run wípé mo gbàgbọ́ pé o ti dáríjì mí, mo sì gbàgbọ́ wípé láti òní lọ èmi àti ẹ̀ṣẹ̀ a ò ní nǹkan kan láti ṣe. Mo gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ó wọ ẹ̀mí mọ́ pátápátá. Láti òní lọ mo sì ṣe ìpinnu láti bá Jésù rìn. Láti òní lọ mo ṣe ìpinnu láti má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú àti láti má ṣe dúró ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gàn àti láti má ṣe jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀. Mo ṣe ìpinnu mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti dáríjì mí. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti rí kọ́kọ́rọ́ tí ṣílẹ̀kùn
ibukun olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun wa ni anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu je baba ese ti le moni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile abebe pe gege bi leri re dariji won ni oruko Jesu iwo le eni ti o wi ti o se be iwo ni se leri ti o ki ye ileri re wipe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wipe o dariji awon eniyan won yi de won de enu ona ilekun ibuku re won bere fun idariji fun idalare fun iwe numo ninu oje Jesu Christi a si gbagbo wipe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun oje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo a gbagbo pe o ti gbo ni oruko Jesu dariji shanu ko awon ese won lo patapata adupa o wipo ti gbo adupa pe o ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abe o wipe keni keni ninu wa ke ma tu se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wipe ati gba ni asare ni oruko Jesu nisisin ya nbebe wipe enikeni ti o ti ni wahala ninu ile ti ko le sun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu ti nle ti aisan fi ti o fi ara re se ibugbe abe wipe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo enikeni ti o ni irora tabi aisan ni ago ara re nisisiyi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu won larada mu won larada ni oruko Jesu awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Kristi ti o ma n pa ina ofa eni bi ni a fi sami si onikaluku won lara abe o wipe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu je ki imole re ki o mole fun won awon ti okunkun bo mole je ki won ki o ri owuro ire anu olorun ni oruko Jesu awon ti o je pe titi de isinsiyi ewe won o re omo n kumo won lowo won si n padanu owo won abe o wipe awon adanu won yi bawa da won duro ni oruko Jesu.
adupa epo ti se adupa epo ti gbo ti wa adupa pe lati asala yi lo ire ati anure ni o ma tele wa ibuku re si je ti wa lati asala yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba kan wa jeri wi pe igba ti a ti jewo ti a si ti ko ese sile ti a ti bebe fun eje jesu lati we wa mo lati wo wa nu kuro ninu ese wa a be o pe igbala yi ma se je ki o kuro le okan wa adupa epo ti gbo ti wa adupa epo ti dahun adura wa ni oruko jesu kristi oluwa wa.

0: ìwé wòlíì àìsáyà orí ìkẹrìndínlógójì ó sì di ìgbà tí ó ṣe ní ọdún ìkẹrìnlá ẹsìkáyà ọba sennakeribu ọba assyria wá dóti gbogbo ìlú olódi juda ó sì kó wọn ọba assyria sì rán rabshake láti lákìsì lọ sí jerusalemu tí ohun tí ogun ńlá sọdọ ẹsìkáyà ọba ó sì dúró lẹba ìdarí omi àbàtà òkè ní òpópó pápá àfọṣọ nígbà náà ni eliakimu ọmọ ilkia olùtọjú ilé jáde tọ wá pẹlú shebna akọwé àti joa ọmọ asafu akọwé ìrántí rabshake sì wí fún wọn pé ẹ wí fún ẹsìkáyà ní ìsinsìnyí pé báyìí ni ọba ńlá ọba assyria wí pé ìgbẹkẹlé wo ni èyí tí ìwọ gbé ara rẹ léyìí ìwọ wí pé mo ní ṣùgbọn ọrọ ètè lásán ni wọn èmi ní ìmọ àti agbára fún ogun jíjà ǹjẹ ta ni ìwọ tilẹ gbẹkẹlé tí ìwọ fi ń ṣọtẹ sí mi wò ó ìwọ gbẹkẹlé ọpa iyẹ fífọ yìí lé íjíptì èyí tí bí ẹnikẹni bá fi ara tì yóò wọnú ọwọ rẹ yóò sì gun bẹẹ ni fara ọba íjíptì rí sí gbogbo àwọn tí ó gbẹkẹlé ṣùgbọn bí ìwọ bá wí fún mi pé àwa gbẹkẹlé olúwa ọlọrun wa òun kọ ẹni tí ẹsìkáyà ti mú ibi gíga rẹ wọn ni àti pẹpẹ rẹ wọn ni kúrò tí ó sì wí fún júdà àti jerusalemu pé ẹyin ó máa sìn níwájú pẹpẹ yìí ǹjẹ ní ìsinsìnyí èmi bẹ ọ mú ohun èèyàn wá fún olúwa mi ọba assyria èmi ó sì fún ọ ní ẹgbàá ẹṣin bí ìwọ nípa tìrẹ bá lè ní ènìyàn tó láti gùn wọn ǹjẹ ìwọ ti ṣe lè yí ojú balógun kan padà nínú àwọn tí ó rẹyìn jù nínú àwọn ìránṣẹ olúwa mi tí ìwọ sì ń gbẹkẹ rẹ lé íjíptì fún kẹkẹ àti fún ẹlẹṣin èmi adágòkè wá ní ìsinsìnyí lẹyìn olúwa sí ilẹ yìí láti parun bí olúwa wí fún mi pé gòkè lọ sí ilẹ yìí kí o sì parun nígbà náà ni eliakimu àti shebna àti joa wí fún rabshake pé mo bẹ ọ bá àwọn ọmọ ọdọ rẹ sọrọ ní èdè syria nítorí àwa gbọ má sì ṣe bá wa sọrọ ní èdè jew bí etí àwọn ènìyàn tí ó wà lórí odi ṣùgbọn rabshake wí pé olúwa mi á rán mi sí olúwa rẹ láti sọ ọrọ wọnyí kò á rán mi sọdọ àwọn ọkùnrin tí ó jókòó lórí odi kí wọn kí ó lè máa jẹ ìgbé ara wọn kí wọn sì máa mu ìtọ ara wọn pẹlú oyin nígbà náà ni rabshake dúró ó sì fi ohun rara kígbe lé èdè àwọn jù ó sì wí pé ẹ gbọ́ ọ̀rọ̀ ọba ńlá ọba assyria báyìí ni ọba náà wí pé ẹ má ṣe jẹ́ kí ẹsìkáyà tàn yín jẹ nítorí òun kì yóò lè gbà yín ẹ má ṣe jẹ́ kí ẹsìkáyà kí ó mú yín gbẹ́kẹ̀lé olúwa wípé ní gbígbà olúwa yóò gbà wá a kì yóò fi ìlú yìí lé ọba assyria lọ́wọ́ ẹ má ṣe fetí sí ti ẹsìkáyà nítorí báyìí ni ọba assyria wí pé ẹ fi ẹ̀bùn bá mi rẹ́ kí ẹ sì jáde tọ̀ mí wá kí olúkúlùkù yín máa jẹ nínú àjàrà rẹ̀ àti olúkúlùkù yín nínú igi ọ̀pọ̀tọ̀ rẹ̀ kí olúkúlùkù yín sì máa mu omi nínú àmóhun tìkálá rẹ̀ títí èmi ó fi wá láti mú yín lọ sí ilẹ̀ kan bí ilẹ̀ ẹ̀yìn tìkálá yín ilẹ̀ ọkà àti ọtí wáìnì ilẹ̀ oúnjẹ àti ọgbà àjàrà ẹ ṣọ́ra kí ẹ sì káyà kí ó má pa yín ní yèdà wípé olúwa yóò gbà wá ọ̀kan nínú òrìṣà àwọn orílẹ̀-èdè agba ilẹ̀ rẹ̀ lọ́wọ́ ọba assyria rí bí níbo ni àwọn òrìṣà hamati òun afadi gbé wà níbo ni àwọn òrìṣà sefarifaimu wà wọn a sì ti gba samaria lé ọwọ́ mi bí ta ni nínú gbogbo òrìṣà ilẹ̀ wọ̀nyí tí ó ti gba ilẹ̀ wọn kúrò ní ọwọ́ mi tí olúwa yóò fi gba jerusalemu kúrò ní ọwọ́ mi ṣùgbọ́n wọ́n dákẹ́ wọn kò sì dá a lóhùn ọ̀rọ̀ kan nítorí tí àṣẹ ọba ni pé ẹ má ṣe dá a lóhùn nígbà náà ni eliakimu ọmọ ilkaya ti ṣe olùtọ́jú ilé àti shebna akọ̀wé àti joa ọmọ asafu akọ̀wé ìrántí wá sọ́dọ̀ ẹsìkáyà tí àwọn tí aṣọ wọn ní fífàyà wọ́n sì sọ ọ̀rọ̀ rabshake fún un.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì àìsáyà orí ìkẹtàdínlógójì ó sì ṣe nígbà tí ẹsìkáyà ọba gbọ́ ó fa aṣọ rẹ̀ ya ó sì fi aṣọ ọ̀pọ̀ bora ó sì lọ sínú ilé olúwa ó sì rán eliakimu tí ó ṣe olùtọ́jú ilé àti shebna akọ̀wé àti àwọn àgbà àlùfáà tí wọ́n fi aṣọ ọ̀pọ̀ bora sọ́dọ̀ àìsáyà wòlíì ọmọ amosi wọ́n sì wí fún un pé báyìí ni ẹsìkáyà wí òní jẹ́ ọjọ́ wàhálà àti ìbáwí àti ẹ̀gàn nítorí àwọn ọmọdé ìgbà ìbí agbára kò sì sí láti bí wọn bóyá olúwa ọlọ́run rẹ yóò gbọ́ ọ̀rọ̀ rabshake ẹni tí olúwa rẹ ọba assyria ti rán láti gan ọlọ́run alàyè yóò sì bá ọ̀rọ̀ tí olúwa ọlọ́run rẹ ti gbọ́ wí nítorí náà gbé àdúrà rẹ sókè fún àwọn ìyókù tí ó kù bẹ́ẹ̀ ni àwọn ìránṣẹ́ ẹsìkáyà ọba wá sọ́dọ̀ àìsáyà àìsáyà sì wí fún wọn pé báyìí ni kí ẹ wí fún olúwa yín pé báyìí ni olúwa wí má ṣe bẹ̀rù ọ̀rọ̀ tí ìwọ ti gbọ́ nípa èyí tí àwọn ìránṣẹ́ ọba assyria ti fi sọ̀rọ̀ búburú sí mi wò ó èmi ò fi èémí kan sínú rẹ̀ òun sì gbọ́ ìró kan yóò sì padà sí ìlú òun tìkálá rẹ̀ emi o si mu ki o ti pa ida subu ni ile ohun ti kala re be ni rabshake pada o si ba oba asiria ba libna jagun nitori ti o ti gbo pe o ti kuro ni lakishi o si gbo a nwi ni ti tahaka oba ethiopia pe o nbo wa ba iwo jagun nigba ti o si gbo o ran awon eko lo sodo esikaya wi pe bayi ni ki e wi fun esikaya oba juda pe ma je ki olorun re eni ti wo gbekele ki o tan oje wi pe a ki yo fi jerusalem ile oba asiria lowo kiyesi iwo ti gbo ohun ti awon oba asiria ti se si ile gbogbo bi won ti pa won run patapata a o si gba iwo bi orisha awon orilede agba awon ti awon baba mi ti parun bi gosani ati harani ati resefu ati awon omo edeni ti won ti wa ni telasari nibo ni oba hamati wa ati oba arfadi ati oba ilu sefarfaimu ena ati ifa esikaya si gba iwe na lowo awon iko o si ka esikaya si goke lo si ile oluwa o si te siwaju oluwa esikaya si gbadura si oluwa wipe oluwa awon omo ogun olorun israeli ti n gbe arin awon kerubu iwo le olorun ani iwo nikan ninu gbogbo ijoba aye iwo ni odorun ohun aye de ti re sile oluwa ki o si gbo si oju re oluwa ki o si wo si gbo gbogbo oro sinakeribu ti o ranse lati kegan olorun alaye looto ni oluwa awon oba asiria ti so gbogbo orilede di ahoro ati ile won won si ti so awon orisa won sinu ina nitori olorun ki won ise sugbon ise owo eniyan ni ige ati okuta nitori na ni won se pa won run nje ni isisin yi oluwa olorun wa gba wa lowo re ki gbogbo ijoba aye le mo pe iwo ni oluwa ani iwo nikan soso nigba na ni Isaiah omo Amosi ranse si Esikaya wi pe bayi ni oluwa olorun Israeli wi niwon bi iwo ti gbadura si mi ni ti Senakeribu oba Asiria eyi ni oro ti oluwa ti so ni tire won dia omobirin si oni ti kegan re o si ti fi ore rin eleya omobirin Jerusalemu ti mi ori re si o tani iwo kegan ti o si soro buburu si tani iwo si gbe oju re ga si ti o si gbe oju re soke gangan si eni mimo Israeli ni nipasẹ awon iranse re ni o ti kegan oluwa ti o si ti wi pe ni opolopo keke mi emi ti goke wa si oke awon oke giga si eba Lebanoni emi o si ke igi kedari re giga lule ati ayo igi firi re emi o si wa si enu agbegbe re ati si igbo kameli re emi ti wa kanga mo si ti mu omi atelese mi ni mo si ti fi mu gbogbo odo ibi ihamogbe iwo ko ti gbo ri pe lai emi ni o ti se ati pe emi ni o ti da nigba atijo ni isisin yi mo mu ise ki iwo ki o so ilu nla olodi dahoro bi okiti iparun nitori na ni awon olugbe won fi se alainipa ayafo won won si damu won dabi koriko igbe ati bi ewebe tutu bi koriko lori ote ile ati bi oka ti igbe ki o to dagba soke sugbon mo mo ibugbe re ijade lo re ati iwole re ati irunu re si mi nitori irunu re si mi ati igberaga re ti goke wa si eti mi nitori na ni emi o se fi iwo mi ko ni imu ati ijanu mi si ete re emi o si mu opada le ona ti o ba wa eyi ni o si je ami fun eje ilale hu le odun yi ati ni odun keji eyi ti o so jade ninu okan na ati ni odun keta e furugbin ki e si kore ki e si gbin ogba ajara ki e si je eso won ati iyoku ti o sala ninu ile juda yo tun fi gbongbo mule ni sale yo si so eso loke nitori lati jerusalemu ni iyoku yo jade lo ati awon ti o sala lati oke si oni wa itara oluwa awon omo ogun yo se yi nitori na bayi ni oluwa wi ni ti oba asiria ohun ki yo wa si ilu yi be ni ki yo ta ofa kan sibe ki yo si mu asa wa si waju re be ni ki yo wa odi ti li ona ti o ba wa li ona kan na ni yo ba pada ko si ni wa si ilu yi ni oluwa wi nitori emi o dabobo ilu yi lati gba nitori ti emi ti kala mi ati nitori ti dafide iranse mi angeli oluwa si jade lo o se pa oke mesan o le egbe dogbon ni budo awon ara asiria nigba ti won si dide lo wuro kutukutu kiyesi gbogbo won je oku peni Senakeribu oba asiria mu ona re pon o si lo o si pada o si n gbe ni nefe o si di igba ti o se bi o ti n teriba ni ile nisroki orisa re ni adrameleki ati sharisari awon omo re fi dapa won si sala si ile amenia esahadoni omo re si joba ni ipo re
2: e je ki a gbadura baba wa ti nbe le orun baba jesu christ oluwa wa eni ti o fe wa ti o ran Jesu Christi lati wa se aye yi lati ku fun ese wa eni ti o fe wa to be ti ko fe ke a se gbe sugbon ti o n pe wa lati gbagbo ninu Jesu Christi ke a ba le ni iye ni pekun a fi ogo iyin ati ola fun oroko yin e gba ope wa ni oroko Jesu adope wipe e ti fi anu yin han fun wa lati ibere odun yi titi de opin re adope wipe e se wa ni olori re adope wipe e ko wa bi ati gbadura adope wipe e fun wa ni igbagbo lati ro mo yin ninu ofi ola wahala ti o wa ninu aye adope wipe e ko wa lati sumo yin nigbati aye n ba wa jagun nigbati ese n gbogun nigbati esu papa ti o wa eni ti yo paje e pe wa sinu agbo e si pe wa si abe abo adope lowo yin e gba ope ati yin wa laarin odun yi opolopo akoko lo wa ati igba igba ririje igba airije igba ayo igba ekun igba omije sugbon ninu gbogbo re e je ki alaaja adope lowo yin e gba ope ati yin wa ni igba ini e pese fun wa ni igba irobinu je e tu wa lara e si tu wa lokan pelu ni gbogbo awon ti alakoja ninu odun yi e sumo wa gege bi baba ti ma sumo omo adope lowo yin e gba ope ati yin wa nje bi ati wa nihin loni a n bebe wipe e fun alori ofe si wipe ohun gbogbo ti a o se iwa ti a o wo ati bi a o se korin ni bi a o se gbadura ni ohun gbogbo ti a o ma se je ki o wa gege bi ibamu ninu oro yin ni oruko Jesu bi ati n gbo oro yin nisinsinyi e fun ani eti omo ti yo gbo ti o si se ohun ti e n so fun wa lati se adope wipe e ti gbo ti wa a si bẹyin wipe gege bi a o ti ma gbo oro yin nisinsinyi wipe oro yi yo je anfani fun wa yo si pese wa sile lati wa pelu olorun titi ni oruko Jesu Christi oluwa wa lati igba ti a ti bere isin ni a ti n so ti a si n dupe lowo olorun wipe olorun ti o mu wa ri ibere odun yi o tun sanu fun wa lati je ki a ri opin re ebe ati adura wa siwaju si ni wipe gege bi olorun ti pa wa mo ti o ti se wa lore wipe iwa wa irin wa oro enu wa ise wa wipe yo ma fi ope fun olorun ni igba gbogbo gege bi awa na ti mo wipe a ti sumo opin odun yi wipe ko to ojo meji ti odun ti a wa ninu re yi ti o fi di ogbologbo odun e ni wipe ti o fi koja lo ti a o fi bo si odun titun oro iyanju ti a ni loni ninu iwaso wa ni ero nipa igbeyin eda ero nipa igbeyin eda ki a wo Deuteronomy ori keji le logbon ese ikokandinlogbon Deuteronomy ori keji le logbon ese ikokandinlogbon iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won e soro olorun yi ti o n pe wa lati je ologbon ati ti o si n pe wa lati ro ti igbehin wa oni a fi n soro loni lori ero nipa igbehin eda olorun je ki o ye wa awa paapaa gege bi eni ti o foju sile ti a ri ohun ti o n lo ni ayika wa a mo wipe ko si ohun ti o ni ibere ninu aye ti a wa yi ti ko ni opin ohun ti a foju ri ohun ti o je bi ohun ini ohun ti o je bi aso ti a n wo bi ounje ti a n je bi ile ti a n gbe bi awon anfani ti a ni ninu aye ko si ohun ti apojuri ti o ni ibere ti ko ni opin yala ohun dara dara yala ohun ti o ba ni ninu je a ma so fun wa bi ekun pede ale kan wi pe ayo nbo lowuro bi atile nsunkun sibe a mo wi pe ekun sisun olopin ni idakeji bi anrerin bi anyo bi anjeun bi anshise bi ani awon kan dukia awon alumoni aye yi ko si ohun ti a ni laye ti ko lopin iba se ite tabi ijoba iba se ipo tabi anfani iba se ni ahere tabi ninu ilu onkohun ti a le ni ti a le pe ni ti wa ninu aye yi bi o ti ni ibere be na ni o ni opin Olorun je ki o ye wa gege bi apere tabi gege bi owe ti o ye ki a fokan wa ro we pe bi abaji laaro a ma nreti we pe ale yo de ojo kokan ninu aye bo ti ni ibere be lo lopin ose kokan ninu aye bo ti ni ibere be lo lopin ati osu kokan ati odun kokan wo nigba ti a wa ni osu kini odun yi o dabi eni we pe odun na ki yo lopin awon mo kekeke ati awon agba ti ko loye ni ibere odun yi won gbero won se ipinu won sin ro we pe odun yi je odun yi to odun ti ogun lo ti koni si opin sugbon nihin la duro ti an wo iwaju ti a si mo we pe ni wakati die si tabi ni ojo kan abosi we pe odun ti a wa yi yo lo sopin o ye ki eyi ko wa logbon ki a si ro we pe gege bi ojo ati odun ti o ti ni opin be na ni igbesi aye ti a ngbe o ni opin ki se be nikan aye ti a wa ninu re yi papa gege bi orile ede ati gege gbogbo aye ti a mo o ni opin ohun kan ni ko ni opin eyi ni igbala olorun alaafia olorun ijoba olorun ohun kan ni ko ni opin awon ohun ti emi ti olorun fi fun wa nipasẹ jesu christi awon nkan won yi ni ko ni opin nitori be bi a ba je ologbon a ma roti igbeyin je kin ton ka ese yi le

àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ nísinsìnyí wọn ó di arúgbó ní gbòóṣe. Àwa tí a sì ń dàgbà, ó dájú wípé a ó fi ayé sílẹ̀ nítorí kò sí àwáyé má lọ. Nítorí bẹ́ẹ̀, ayé tí a ń gbé gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ní òpin. Ó yẹ kí a sì máa rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a tilẹ̀ wípé kí a máa rò ní ìgbà gbogbo ìgbẹ̀yìn ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan. Wo Isaiah orí 47. Isaiah orí 47, ẹsẹ̀ ìkeje. Ìwọ sì wí pé èmi ó máa jẹ́ ìyálóde títí láé. Bẹ́ẹ̀ ni ìwọ kò fi nǹkan wọ̀nyí sí àyà rẹ. Bẹ́ẹ̀ ni ìwọ kò rántí ìgbẹ̀yìn rẹ. Àwọn ọ̀dọ́ wọ́n máa ń rò wípé wọ́n ó jẹ́ ọ̀dọ́ títí. Nítorí bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe ń sọ wípé jẹ́ kí n jayé orí mi. Gẹ́gẹ́ bí ẹni wípé ayé kò lópin. Àwọn ẹlòmíràn tí wọ́n fara fún ijó jíjó, ọtí mímu, ìrédé oru, wọ́n máa rò wípé gbà tí àwọn ní ẹwà, gbà tí àwọn ní aṣọ, gbà tí àwọn ní owó, gbà tí àwọn ní àwọn nǹkan ayé yìí, wọn kò mọ̀ wípé ayé ń kọjá lọ. Àti àwọn nǹkan tí ó wà nínú rẹ̀ wípé ayé kò dúró. Àti wípé àwa pàápàá gẹ́gẹ́ bí ènìyàn, wọ́n máa ń sọ fún wa wípé ìgbàlà ni àwa kó ló láyé. Ìtumọ̀ rẹ̀ ni wípé àkókò yìí tí a wà, àkókò yìí ni a rí, ni ó jẹ́ tiwa. Àti wípé ìgbésí ayé wa ó ń kọjá lọ. Ẹni yìí tí a kà níhìn-ín ni ó ń jẹ́ aláǹkátó, ni ó ń sọ wípé èmi ó máa jẹ́ ìyálóde títí láé. Èrò tí ó ní ni wípé ẹwà tí òun ní, gbajúmọ̀ tí òun ní, dúkìá tí òun ní, àti àlàáfíà ìlera tí òun ní, wípé yóò máa wà títí. Ẹni tí ó bá jẹ́ aláìlóye ni yóò máa hùwà bẹ́ẹ̀, ni yóò máa wo inú díngí. Bẹ́ẹ̀ ni wípé ẹwà tí ó rí nísinsìnyí, ìlera tí ó ní nísinsìnyí, agbára ọ̀dọ́mọkùnrin tí ó ní nísinsìnyí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò wà títí. Nítorí bẹ́ẹ̀, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ro ti ìgbẹ̀yìn. Wọn kò mọ̀ wípé ayé tí a wá ó lópin, ayé tí a ń gbé ó lópin. Wípé bí Ọlọ́run bá bùkún wa, bí Ọlọ́run bá fojú àánú wò wá, wípé kí a máa fi ẹ̀sọ̀ gbé ìgbé ayé wa, kí a má ṣe bí àwọn òmùgọ̀, bí àwọn tí kò lọ́lọ́run, tí wọ́n rò wípé àwọn ò jẹ́ alágbára títí. Àwọn ẹlòmíràn wọn a fi àwọn ilé tí a ń gbé tàbí àwọn ojú títì wọn a kọ orúkọ ara wọn síbẹ̀. Àwọn mìíràn ní àdúgbò wa wọn a lẹ orúkọ wọn mọ́bẹ̀, wọn a rò wípé àwọn ò wà títí. Ṣùgbọ́n ará mi kò rí bẹ́ẹ̀, nítorí pé àwọn tí ó ti jẹ ayé ìjẹkújẹ nígbàani, àwọn tí ó ti gbé ìgbésí ayé bẹ́ẹ̀ ni pé ayé ò lópin tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn náà dà nísinsìnyí. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọdé, a kò tí ì pẹ́ láyé púpọ̀, síbẹ̀síbẹ̀ a mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé bí a sọ̀rọ̀ Ọlọ́run fún wọn, wọ́n ní ó ti o, àwọn ò fẹ́ gbọ́yin, nítorí pé àwọn ó máa jẹ àǹfààní ayé yìí títí. Àwọn ò fẹ́ ro nípa tọ̀run nísinsìnyí, àwọn ò fẹ́ ro nípa bíbọ̀ Jésù Kristì nísinsìnyí. Nítorí pé kí làwọn tó ń wá, kí ní dé táwọn ń gbàdúrà, kí ní dé tí àwọn fẹ́ lọ sí ilé ìsìn, kí ni wọ́n ń wí? Wọ́n rò wípé àwọn ó máa jẹ́ ìyálóde títí láé. Ṣùgbọ́n àwọn náà dà, a fẹ́ wọn kù. Ilẹ̀ ti la inú rẹ̀, ó ti gbé wọn mì. A rí i wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wà láàyè, wọ́n wà láyé, ṣùgbọ́n nísinsìnyí a ti gbé wọn sin. Ó yẹ kí àwa pàápàá kí a máa ronú. Bí a bá ti ń rí àwọn tí a ń gbé lọ sí itẹ́, àwọn tí a ń gbé lọ sí sàárè, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa mọ̀ wípé irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ ènìyàn ẹ̀dá bíi tiwa. Wípé àwa pàápàá àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ àpẹẹrẹ fún wa àti òwe fún wa, wípé àwa náà kì yóò wà láàyè títí. Ohun tí a ń sọ ni wípé gẹ́gẹ́ bí ọjọ́ kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin, gẹ́gẹ́ bí ọdún kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìgbésí ayé wa kọ̀ọ̀kan yóò máa lọ sí òpin. Jẹ́ kí a wo Hebrew orí 9. Hebrew orí 9 ẹsẹ 17. Níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo,

0: Gbọ́n lẹ́yìn èyí ìdájọ́. Bí a bá ń ronú wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀, a ó jẹ́ ọlọ́gbọ́n. Ṣùgbọ́n aṣíwò ènìyàn ní máa ń hùwà tí máa ń gbé ìgbésí ayé rẹ̀ bẹ́ni wípé ayé ò lópin, bẹ́ni wípé kò sí ọjọ́ ikú, bẹ́ni wípé kò sí ọjọ́ ìdájọ́. Ṣùgbọ́n ó dájú wípé gbogbo wa tí a wà láyé ni a ó ṣí lọ́wọ́, ni a ó ṣí nípò padà. Yálà ikú ni yóò pa ojú wa dé ni, tàbí ìpè Jésù Kristì nígbà tí ó bá pa àwọn ènìyàn mímọ́ láradà tí ó gbà wọ́n sókè, yálà yìí ni yóò ṣe wà lọ́wọ́ iṣẹ́ tí à ń ṣe nínú ayé ni, tàbí ikú ni. Ó dájú pé ọ̀kan yóò mú ayé tàbí ìgbésí ayé wa wá sí òpin. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a jẹ́ ọlọ́gbọ́n, ó yẹ kí a jẹ́ elétí ọmọ, kí a sì máa múra sílẹ̀ fún dídé Jésù Kristì, tàbí fún kíkúrò láyé. Nítorí pé a kò mọ ọjọ́ tàbí ìgbà tàbí àkókò tí Ọlọ́run yóò wí pé èyí tí a ṣe nínú ayé ti tó, wípé kí a wá jẹ́ ìpè Ọlọ́run tí ó jẹ́ ẹlẹ́dàá wa. Nínú Jeremiah 17:11 ẹsẹ̀ ìkọkànlá, bí àpáàrò ti ń sàbá lórí ẹyin tí kò yín, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kó ọrọ̀ jọ ṣùgbọ́n kì í ṣe ní òdodo yóò fi sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀, àti ní òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè. Níhìn-ín ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé àwọn ẹlòmíràn ti máa kó ọrọ̀ jọ ṣùgbọ́n tí kì í ṣe pẹ̀lú òdodo, pẹ̀lú òtítọ́, ṣùgbọ́n tí ó máa ń já ilé onílé bó tirẹ̀ lẹ́yìn, tí ó ń ṣe ìlọ́nilọ́wọ́gbà tàbí ó ń jalè, yálà ó ń jalè nínú ìjọ tàbí ó ń jalè níbi iṣẹ́ tàbí ó ń jalè nínú ilé. Ó dá wa lójú wípé ọjọ́ kan ń bọ̀ tí a ó ṣe lọ́wọ́, tí a ó sọ fún wípé ọjọ́ ìgbésí ayé rẹ̀ wọ́n dé òpin. Ó tilẹ̀ sọ wípé yóò fi àwọn dúkìá àwọn ọrọ̀ wọ̀nyí sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀, àti ní òpin àkókò rẹ̀ nínú ayé yóò jẹ́ aṣíwèrè. Èyí jẹ́ wípé ikú yóò pàjù rẹ̀ dé, ṣùgbọ́n yóò fi ìka àbámọ̀ sẹ́nu wípé òun kò múra sílẹ̀ láti pàdé Olúwa ní ìgbà ìkẹyìn. Nínú ìwé Òwe 19:20, fetí sí ìmọ̀ kí o sì gba ẹ̀kọ́, kí ìwọ kí o lè gbọ́n ní ìgbẹ̀hìn rẹ. Bí a bá fetí sílẹ̀ nísinsìnyí, tí a sì gba ẹ̀kọ́, ẹ̀kọ́ ìhìnrere, ẹ̀kọ́ ìrònúpọ̀àdà àti ìgbàlà nínú Jésù Kristì, ó dájú wípé níkẹyìn a ó jẹ́ ọlọ́gbọ́n. Àwọn ẹlòmíràn wọ́n máa fi ọjọ́ ìgbàlà dọ́la, àwọn ẹlòmíràn wọ́n máa sọ wípé nígbà tí àwọn sì jẹ́ ọ̀dọ́, nígbà tí àwọn ní ìlera, nígbà tí àwọn ní owó àti ọrọ̀, nígbà tí àwọn ní ohun ìní ayé, àwọn kò nílò ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ ìrònúpọ̀àdà. Nítorí bẹ́ẹ̀, àwọn fẹ́ dúró di ọjọ́ ogbó, nígbà tí àwọn ò ní àǹfààní láti fetí sílẹ̀ fún ọ̀rọ̀ ìgbàlà àti ọ̀rọ̀ àtúnṣe, àti ọ̀rọ̀ pé kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹni mọ́, kí ó fọni fún Jobe Snow lọ. Ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa kábàámọ̀ níkẹyìn. Ọ̀rọ̀ ọgbọ́n tí a ń sọ fún wa, ọ̀rọ̀ ọlọgbọ́n tí ó yẹ kí a fi sọ́kàn ni wípé nísinsìnyí tí a ní ìlera, nísinsìnyí tí a ní àǹfààní, nísinsìnyí tí Ọlọ́run bá wa sọ̀rọ̀, ni kí a fetí sí ìmọ̀, kí a gba ẹ̀kọ́, kí a ba lè jẹ́ ọlọ́gbọ́n ní ìgbẹ̀yìn ayé wa. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ìgbà pẹ́ lọ títí, àti wípé àwọn ò wà láyé fún ìgbà pípẹ́. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n, ó yẹ kí a mọ̀ wípé kò sẹ́ni tó mọ̀la, wípé ọjọ́ ọ̀la ọwọ́ Ọlọ́run nìkan ló wà, òní nìkan la rí. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ṣe ọlọ́gbọ́n, kí a sì fi ọkàn wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí a kò bá tí ní ìgbàlà, kí a wá ojú Ọlọ́run títí a ó fi ní ìgbàlà. Wo orin Dáfídì 19:30. Orin Dáfídì 19:30. ese ikerin oluwa je ki emi ki o mo opin mi ati iwon ojo mi bi o ti ri ki emi ki o le mo igba ti mo ni nihin eyi ni adura oni samu o nso fun olorun we pe ki oluwa jo ninu anu re ki o je ki oni oye lati mo bi opin bi o se sumo to sisi o ye ki awa na papa ki a ma fiti sile ki a se fi ara bale bi emi olorun ti nso fun aloni we pe igba ti a ni laye ko pe mo we pe o se se ki Jesu Kristi ki o de ni igba kugba si akoko yi o se se se ki o je we pe iku ni o pa oju enikeni ninu wade sugbon ohun ti oni samu wi ni we pe igba kugba ti iba je ki olorun ki o fun ni ogbon lati mo igba ti o ni nihin ki o ba le mura sile fun dide olowa adura ti o ye ki o je ti wa ni adura ti o wa ni numeri ori ketalelogun ese ikewa numeri ori ketalelogun ese ikewa lati arin meji ese na je ki emi ki o ku iku olododo ki igbehin mi ki o si dabi eti re ki adura yi ki o to le gba ani lati run nipo ada eni ti o ba fe ku iku olododo oni lati gbe igbesi aye olododo bi a ba fe ki a ku iku olododo ani lati ni ore ofe Jesu Kristi ore ofe Jesu Kristi yi ni o je ki a le gbe igbesi aye wa mimo igbesi aye olododo igbehin wa yo si dabi ti olododo je ki a lo si akori keji ninu iwaso wa eyi ni igbehin aye igbehin aye nje o je mo we pe aye ti a wa ninu re yi we pe o nlo sopin o si daju we pe lojo kan opin yo de ba ohun gbogbo eyi ni Noah so fun awon ti o gbe ni akoko ti re ti o so fun won wi pe aye igba na o nlo sopin sugbon ko seni ti o gba gbo won ro wi pe bawo ni gbogbo ile ti o wa gbogbo awon ti o mere mere ti won fojuri bawo ni awon nkan won yi yo se lo sopin sugbon bibeli ninu majemu lailai ati ninu majemu titun lati enu awon aposteli lati enu Jesu ati lati enu awon woli majemu lailai gbogbo won ni won fi ohun sokan po ti won so fun a wi pe aye ti a wa ninu re yi yo lo sopin ati orile ede ati awon ile ati awon oyini ati ohun ti a fojuri ti o wa ninu aye wi pe gbogbo won ni won lo sopin ye ki a wo Peteru kini ori kerin ese ikeje Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura eni aposteli so fun wa pelu imisi emi olorun wi pe opin ohun gbogbo nlo sopin ohun gbogbo o ko si dede ati wi pe nitori na o ye ki a wa ni aire koja ki a kuro ninu ese ki a je ki ododo Jesu Kristi ki o je ti wa ki a si ma sora ninu adura ninu Korinti kini ori keje lati ese ikokindinlogbon Korinti kini ori keje ese ikokindinlogbon sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati isinsin yi lo pe ki awon ti o le aya ki o dabi eni pe won ko ni ri ati awon ti n sokun bi eni pe won ko sokun ri ati awon ti n yo bi eni pe won ko yo ri ati awon ti mra bi eni pe won ko ni ri ati awon ti n lo ohun aye yi bi eni ti ko saseju nitori àṣà ayé yìí ń kọjá lọ. Apostle jẹ́ kí ó di ímọ̀ fún wa níhìn wípé ayé tí a wà nínú rẹ̀ yìí wípé ní ìgbà díẹ̀ sí yóò kọjá lọ, àti àwọn àṣà àti àwọn ohun ìní tí ó wà nínú ayé wípé gbogbo wọn yóò kọjá lọ, àti pé ìgbà kúkúrú lè a ní láti lò níhìn pé ẹni tí ó ní aya kí ó má ṣe jẹ́ kí aya kí ó dí òun lọ́wọ́ kí ó múra sílẹ̀ fún ìjọba ọ̀run, àti ẹni tí ó ní ohun ìní ayé yìí kí ó má ṣe àṣejù, kí ó má jẹ́ kí ọrọ̀ àti àwọn ohun ìní ayé kí ó dí òun lọ́wọ́, kí a má ṣe jẹ́ kí àṣà ayé ti ń ré kọjá lọ, kí a má ṣe jẹ́ kí wọn kí ó dí wa lọ́wọ́ nípa ti ìjọba ọ̀run, àti ẹni tí ń sọkún kí ó má ṣe ba inú jẹ́ gẹ́gẹ́ bí ẹni pé ó rò pé ìbànújẹ́ kò lópin. Nítorí bẹ́ẹ̀ kí a tújúká, kí a mọ̀ wípé ìgbà kúkúrú ni a ní lò nínú ayé yìí wípé òpin ohun gbogbo ó súnmọ́ tòsí. Nínú Matthew ni Jesu Christi ni ó ti mú u dá wa lójú wípé òpin yóò dé ní tòótọ́. Matthew orí kẹwàá ẹsẹ 12. Matthew orí kẹwàá ẹsẹ 12. Gbogbo ènìyàn yóò sì kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà ni a ó gbàlà. Ó sọ fún wa wípé òpin bọ̀, òpin wà fún ẹnì kọ̀ọ̀kan wa, òpin sì wà fún ayé tí a wà nínú rẹ̀ yìí, ayé tí a wà nísinsìnyí. Matthew orí 24 ẹsẹ 3. Bí ó sì ti jókòó lórí òkè Olifi, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá ní ìkọ̀kọ̀ wípé sọ fún wa, nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣe? Kí ni yóò sì ṣe àmì wíwá rẹ àti ti òpin ayé? Àwọn ọmọ ẹ̀yìn mọ̀ wípé dájúdájú òpin ayé ń bọ̀, wípé ayé ń lọ sópin. Ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ Jésù ni wípé kí ni àwọn àmì tí a lè fiyè sí, tí a ó fi mọ̀ wípé ayé ó ti fẹ́ lọ sópin. Ó sì fún wọn ní àwọn àmọ̀ wọ̀nyí. Àwọn tí ó ti kọ́ ẹ̀kọ́ sáyẹ́ǹsì àti ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n jẹ́ kí ó di ímọ̀ fún wa wípé àwọn àmì tí wọ́n ń rí ó dàbí ẹni wípé ayé ń lọ sópin. Kí a pa tiwọn ti sẹ́gbẹ́ kan, àwọn tí Jésù Kristì sọ fún wa, ó jẹ́ kí ó dá wa lójú wípé ayé tí a wà nínú rẹ̀ wípé ó ń lọ sópin. Ó ṣeéṣe ìgbà kì yóò pẹ́ mọ́ tí a ó fi ká ohun gbogbo kúrò, tí ayé yìí yóò fi dópin. Nínú Matthew orí 13 ẹsẹ 39. Matthew orí 13 ẹsẹ 39. Ọ̀tá ni ó fún, ọ̀tá tí ó fún wọn lé èṣù, ìgbẹ̀yìn ayé ni ìkórè, àwọn áńgẹ́lì sì lé àwọn olùkórè. Níhìn Jésù Kristì sọ nípa ìgbẹ̀yìn ayé. Yẹ kí a wo Ezekieli orí 7. Kí a wo bí Ọlọ́run ti ṣí wòlíì yìí lójú, tí ó sì rí wípé òpin bọ̀ fún ayé. Ezekieli orí 7 láti ẹsẹ 1. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ìwọ ọmọ ènìyàn, báyìí ni Olúwa Ọlọ́run wí pẹ̀lú sí ilẹ̀ Ísíráẹlì, òpin dé sórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀. Èyí ni ọ̀rọ̀ Olúwa tí ó dá wa lójú, tí ó sì jẹ́ kí a mọ̀ wípé òpin ń bọ̀. Ẹsẹ 6, òpin dé, ó jí sí ọ, kíyè sí ó dé. Báyìí ni wòlíì yìí ni ó jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé dájúdájú òpin ń bọ̀. Kí ni ó yẹ kí ó jẹ́ ìwà àwọn ènìyàn Ọlọ́run? Ìwà ẹni tí ó mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, ìwà ẹni tí ń sin Ọlọ́run nígbà tí a mọ̀ wípé òpin ayé yìí ó dé tán. Kí a wo Pétérù 2 orí 3. Pétérù 2 ori keta lati ese ikewa sugbon ojo Oluwa nbo wa bi o le le oru ninu eyi ti awon orun yo koja lo ti awon ti ariwo nla ati awon imole oju orun yo si ti inu oru gbigbona gidigidi de yiyo aye ati awon ise ti o wa ninu re yo si jona lulu je bi gbogbo nkan wonyi yo ti yo yoni iru eniyan wo li eyin ibaje ninu iwa mimo gbogbo ati iwa bi olorun ki e ma reti ki e si ma mura gidi de ojo olorun nitori eyi ti awon orun yo gbena ti won yo si di yiyo ti awon imole re yo si ti inu oru gbigbona gidigidi di yiyo sugbon gege bi ileri re awa n reti awon orun titun ati aye titun ninu eyi ti ododo n gbe nitori na olufe bi eyin tin reti iru nkan won ni emuragiri ki a le ba yin le alaafia li ailaba won ati li ailaboko li oju re nihin ni olorun je ki o ye wa ninu oro re we pe pelu ariwo pelu ina pelu oru ni aye yi yo koja lo we pe awa ti a mo olorun awa ti a ni ireti ninu jesu ani lati gbe igbesi aye ailaba won ailaboko ati aileri ni waju re ki a le ba wa le alaafia ninu jesu nigba ti ohun gbogbo yo lo sopin ati so nipa igbesi aye ti wa gege bi eni kokan wo pon lo sopin ati so nipa aye ti a wa nisisin yi wo pe daju igbehin opin yo de nikehin iketa ni ijoba ti ko lopin ayo ti o je ti omo olorun ni we pe bi o ti le je pe aye ti a wa o nlo sopin ati igbesi aye wa gege bi eni kokan o nlo sopin ayo ti a ni ninu olorun ni we pe ijoba jesu kristi o je ijoba ti ko lopin ninu Isaiah ori kesan lati ese ikefa si ikeje nitori a bi omo kan fun wa a fi omokunrin kan fun wa ijoba yo se wa le ejika re a o si ma pe oruko re ni iyanu oludamoran olorun alagbara baba ayeraye omo alade alaafia ijoba yo bi si alaafia ki yo si ni ipekun anso nipa ijoba Jesu Kristi ati alaafia ti o wa ninu ijoba Jesu Kristi we pe alaafia ati ijoba re ki yo lopin eyi ni ayo awa mo olorun we pe bi aye ti le nkoja lo bi awon ti o wa ninu aye ti le nkoja lo bi aye yo ti le wa si opin ati bi a igbesi aye eni kokan wa yo ti le lo si opin sibe a mo we pe ijoba Jesu Kristi ti a ti wonu re nipa didi atunbi wipe ijoba yi ko lopin eyi ni angeli le o so fun maria wundia nigba ti o so fun wipe a o bi jesu kristi ninu luku ori kini lati ese ogbon angeli na si we fun pe ma beru maria nitori iwo ti ri oju rere lodo olorun sasi kiyesi iwo loyun ninu re iwo o si bi omokunrin kan iwo o si pe oruko re ni jesu ohun o po omo oga ogoji lo li a o si ma pe oluwa olorun yo si fi ite dafidi baba re fun yo si joba ni ile jakobo titi aye ijoba re ki yo si ni ipekun ayo ti o je ti omo olorun ni we pe ijoba jesu kristi yo wa titi lai gbogbo ijoba ti o wa ninu aye ni o kase kuro nile gbogbo ijoba ti o wa ninu aye ni o re koja lo nigbati aye yi paapa ti o ba re koja lo a o si fi ijoba Jesu Kristi mule a o si ri we pe ijoba yi o wa titi lai ninu woli iwe woli Danieli ori keji ese ikerin lelogoji Danieli ori keji ese ikerin lelogoji li ojo awon oba wonyi le olorun orun yo gbe ijoba kan kale eyi ti a ki yo le parun titi lai a ki yo se fi ijoba na le orile ede miran lowo yo se fo won tutu yo se pa gbogbo ijoba wonyi run sugbon ohun o duro titi lai lai eyi ni ijoba Jesu Kristi ti a so nipa re we pe ijoba yi yo wa titi nitori ijoba Jesu o je ijoba ti ki yo lopin ninu Danieli ori keje Danieli ori keje ese ikerin la a se fi agbara ijoba fun ati ogo ati ijoba ki gbogbo eniyan ati orile ati ede ki o le ma sin agbara ijoba re si je agbara ijoba aini pekun eyi ti a ki yo re koja ati ijoba re eyi ti a ki yo le parun eyi nso nipa ijoba ti Jesu Kristi we pe yo wa lai lai ese iketa dilogbon ati ijoba ati agbara ijoba ati ipa gbogbo ijoba ni gbogbo abe orun li a o se fi fun omo li a o se fi fun eniyan awon eniyan mimo ti oga ogo ijoba eni ti se ijoba eni pekun ati gbogbo awon alakoso ni yo ma sin ti won o si ma teriba fun iyi nso si waju si nipa ijoba Jesu Kristi bawo ni ijoba yi bawo lo se le je ti re bawo ni o se le wo ijoba orun eyi ti ko lopin ranti wo pe ohun gbogbo ti oni ninu aye yo lo sopin igbese aye ti oni papa yo lo sopin sugbon bi o ba wa ninu ijoba Jesu Kristi o wa titi lai ninu Johanu ori keta Johanu ori keta ese keta Jesu dahun o si we fun pe looto looto ni mo wi fun o bi ko se pe atu eniyan bi ohun ko le ri ijoba Olorun o ti oni lati se ni pe ki ronu po ada ki o si gbadura si Olorun ki o bere fun idariji ki o je ki eje Jesu Kristi ki o we okan re mo ki a so di otun ki o ni iye ni pekun ki a tun obi ki o si ma gbe igbese aye otun nipa ore ofe ti o wa ninu Jesu Kristi bi o ba se yi o daju we pe o wo ijoba orun ati bi o ti je omo eyin Jesu Kristi ti o si ni ipin ninu ijoba Olorun nihin o ni ipin ninu ijoba Olorun ti aye raye ninu Petero keji ori kini lati ese ikarun ati nitori eyi na papa e ma se asimi gbogbo e fi iwa rere kun igbagbo ati imo kun iwa rere bi o ti ni igbagbo ninu Jesu Kristi ti ati gba okan re la ti o ti di atunbi oni lati fi iwa rere kun igbagbo o ye ki ore ofe Olorun ki o yi igbese aye re pada bi o so wipe o ti di atunbi o ye ki ore ofe Olorun ki o je ki imole re ki o ma tan ki o kuro ninu okunkun ki o ni iwa ododo iwa rere iwa ire koja ati imo kun iwa rere nigba gbogbo ni o ye ki iwo ti o je omo Olorun ti o n pese ara re sile fun bibo Jesu Kristi ni o ye ki o ma ni imo si ninu oro Olorun ese kefa ati ire koja kun imo ati suru kun aire koja ati iwa bi olorun kun suru o ye ki aire koja iwa ododo irin ododo ki o wa ni igbese aye re ati suru o mura sile lati gbe yawo ni abi o fe kole abi o fe ni nkan aye yi ki o je ki suru ki o wa ninu iwa re ati iwa bi olorun iwa ti o fi han wi pe o je ti olorun ati ife omo ni keji eyi ni ese ikeje kun iwa bi olorun ati ife ni kun ife omo ni keji wo ese ikokanla nitori bayi le o pese fun yin lopo lopo lati wo ijoba ainipekun ti oluwa ati olugbala wa jesu christi oni bi abani igbagbo ninu jesu ti ani iwa rere ti ani imo olorun ti ani aire koja iwa ododo ti ani iwa bi olorun ati ife ninu wa si omo ni keji wa gege bi ati fun ani ore ofe oni eyi ni yo pese wa sile lopo lopo lati wo ijoba ainipekun ti oluwa ati ti olugbala wa jesu christi loni ni ati je ki o da wa loju wo pe igbese aye wa gege bi enikokan o nlo sopin gege bi odun tin yi lo odun ti ojo sin yi lo ojo ti ojo ati odun ti won re koja lo be ni an darugbo ju be lo be ni an fi ojo kokan somole an fi ojo kokan somo sare tabi an fi ojo kokan somo ipadabo jesu christi o ye ki o da wa loju nigba na we pe ojo nlo sopin aye wa nlo sopin o ye ki amura sile fun dide jesu christi ati pe aye ti a wa ninu re papa o fe di ogbologbo tan aye yi o nre koja lo nitori be ke a ma je ki ohun ti o wa ninu aye ki o fa wa kuro ninu olorun kuro ninu jesu christi je ki a pese ara wa sile pelu adura pelu igboran pelu ore ofe olorun pelu atunbi ati isodi mimo ati igboran si gbogbo eko ti a nko wa je ki a pese ara wa sile fun ijoba jesu christi ti ki yo lopin je ki a dide duro lati gbadura lati so fun olorun we pe bi ati mo pe aye nre koja lo we pe aye yi nlo sopin we pe a fe wa ninu ijoba jesu christi ti ki yo lopin ki a ni idaniloju we pe ati ni igbala awon atunse ti o wa lona wa we pe ati se won ki a ma se je ki ese kankan ki o sopo pelu igbese aye wa ki a fi ododo ati ore ofe olorun ja awon ese yi kuro ki a ma gbe igbese aye aire koja ododo iwa bi olorun igbese aye iwa mimo ki a ba le mura wa sile fun dide ati bibo jesu christi so fun olorun pe ibi aye yi ti n koja lo ti a si n sumo opin aye wa ki olorun pelu ore ofe re ki o pese re sile ki o ba le je alabapin ninu ijoba ainipekun ti jesu christi
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Ki ato bere loni mo fe mo bi abari enikeni ti o fe wa lasan ni asale yi. Se o wa. Mo gbagbo wi pe a fe mu nkan kan lo sile abi ke se be. Ni awon ibi ile isin kaakiri ati ibi ti a ti n ko eko bibeli ti ohun ti a fe so ni asale yi ko ba yi won daradara bi won ti lo be na ma n pada won ki ri ohun ko ohun mu bo bi ohun ti won gba lowo Olorun lati ibi ti won lo ṣugbọn mo gbagbọ wi pe ipejọpọ wa ni asale yi ko ye ko ri be nitori be o je ojuse ti re gege bi enikan wi pe ibukun atire ti Olorun fe fun o o fe ki esu ki o fe danu lowo re tori be koni se ola anfani bi o ba nsun tabi bi o ba nje ki awon omo re ki won ki o je ohun idiwo tabi idena fun o yo se ola anfani bi o ba ti nbo ni ojojo isegun ni aya ojo oni ki o gbe bibeli re lowo iye awa ti a ni bibeli lowo mo fe ki o na soke ki n ri e se popo a se daradara ni ti we pe a gbe bibeli wa wa iwo ti o je bibeli oyinbo le o wa lowo re na soke ki n ri iru awa be a se daradara to o je we pe awon oloyinbo bi won ba fe ba wa soro won a so we pe a feeli tori we pe ohun akoko ti o ye lati mu da lati mu lowo a o mu lowo bi o ba nbo ni eko bibeli ti yoruba iru bibeli wo lo ye ka gbe dani yoruba awon bi abanjo bi abati joko tan a ri wi pe awon kan dide duro awon yi ni adena won je ojise olorun laarin wa bi won ba so pe ki a sun ani lati sun nile olorun a ki ja a ki jiyan a ki so wi pe mo ti gbe bibeli mi sibe lati joko sibe ni ile olorun je ibi ti o lowo abi be ko nitori be ki e ma je ki adi awon ti Jesu ti a fi pasan idajo ti a fi le jade bi a ba ti wa ibi ti won ba so wi pe ki a joko si a ki binu fun a ki binu si awon ojise Olorun pelu towotowo ati irele a joko si ibi ti won ni ki a joko si bi a ba si so oro Olorun lo ko sanfani ko si tona ki a ma ba ara wa soro tabi ki a ma sun bi o ba ri eni ti o sun wa fowo to eru eni be ki o le se ti sile lati gbo ohun ti a nso se o ye wa ohun ti a nwe e je ki a dije wa lati gbadura baba wa ti nbe le orun baba jesu kristi oluwa wa iwo ti o da aye sugbon ti enikeni ko da iwo ti o wa ki aye ki o to wa iwo ipilese ati opin olorun baba olorun omo olorun emi mimo a fi ogo fun oruko yin a si fi iyin fun oruko yin gba ope ati iyin wa ni oruko jesu a dupe lowo re wipe awa ni orile ede awon eniyan dudu awa ti a omo olorun ni igba kan ri awon ti baba wa fi pa itan fun wa wipe enikan wa ti o nje olorun baba jesu kristi sugbon awa ti o se ni olori re lati je ki a se alarin ba pade yin rere baba gba pe ati wa ni oruko jesu ninu itan ninu isedale wa ni ati gbo wipe awon obi wa awon baba nla wa won ma npa eniyan se ebo ni iwe mimo ti a n pe ni bibeli won o ri ri won o si pa nitan fun won wipe olugbala wa ati wipe eje jesu kristi ni ma weni mo kuro ninu ese gbogbo sugbon bi o se ti wa ni awa ni o se ni olori ire ti o je ki a je alabajopin ninu ihinrere ati igbala ti jesu wa pese re sile fun wa baba gba pe ati wa ni oruko jesu sugbon mo wi pe awon opolopo ni won wa ni akoko ti wa yi ti o je wi pe bi o ti le je pe won gbe bibeli won ka won lo si ile isin sibe sibe esu ota wani olorun aye yi o fo won loju o ra won ni iye ko je ki won ki o mo otun si osi iwa ku wa kuro lowo won iwa ise kuro ni owo won sugbon sibe sibe won ke pe o won o si mo baba ambe o fe ki ti wa ki o ri be fe se ase danu o si fe wa lasan ambe o wi pe awon igi ti o di wa leti awon to ra wa niye awon to fo wa loju ba wa yo kuro ni oruko Jesu nje je ni ti Jesu ta sile ni oreke Calvary e ti o wi pe yi le eje mi ti ma je mu titun fun imukuro ese opolopo ambe wi pe gbogbo awon ese ti o si wa ti o le mo ni tabi to nsa pa mo ni igbesi aye wa e ti ko je ki oju wa ki o ri igbala olorun ba wa yo won kuro ni oruko Jesu shanu fun wa o ni igba na ni ikeyin aye nigba ti ipalarada awon eniyan mimo yo sele nigba ti o mo kan ti o fi ekeji sile nigba ti pe yo dun baba anbe o se waye ni oruko Jesu nje bi o tin kilo fun wa le oni ti o sin je ki oro re ki o ye wa sanu fun wa egbe kegbe ti ki je ki agboran yo wa kuro laarin won ni oruko Jesu awon ti won ba awon elomiran wa ti won wa wo ran ti won gbo pe a lo si oluwa ti awon na nbo sugbon ti on ti an ko ti ko ye won baba si won leti ni oruko Jesu sanu fun wa je ki ore ki o ye wa je ki eni kokan wa ki o le ni oruko ninu iwe iye ni oruko Jesu Kristi Oluwa wa. E je ki a joko. Loni anye iwe mimo wo ni ori eko pataki ti o se iyebiye. Eyi ni wipe elesin ni o tabi onigbagbo ni opolopo ibi ti a tin pe oruko Oluwa opolopo ibi ti a tin gbe bibeli ni iyato ti o wa laarin elesin ati onigbagbo ti ko ye dara dara bi a ba si nfi elesin pe onigbagbo ti a nfi onigbagbo pe elesin ede ayede yo wa nitori aimokan ti o wa ninu okan wa opolopo ni won ti le dabi eni wipe won si Oluwa sugbon ti o je wipe agabagebe ati afarase lo poju ti won o si mo wipe ko si ohunkohun ti elesin le ri gba lowo Olorun bi ko se iya idajo ati ibinu Olorun ti o gbona popo popo sugbon nitori aimokan ati ede ayede ti o wa ni opolopo ibi ti a ti ma nlo ni o sese pataki loni bi a ba tin pe awon ori oro Olorun ki o ma se je ki ohunkohun ki o di olowo bi o ba mo bi a ti kowe ki o gbegege re bi mo ba ti n pe awon ori ese wonyi ki o ma ko won sile bi o ba ti n dele ki o tun ma ye wo lati je ki o le da oloju iyato ti o wa laarin elesin ati onigbagbo lati isedale aye lati igba ti awon eniyan ti n ke pe Olorun ni o dabi eni wipe ati epo ati alikama ni won wa ninu aye lati igba ti awon eniyan ti a tin fi oruko Olorun pe won ni awon onigbagbo toto ati awon agabagebe elesin awon ti won fi enu sunmo Oluwa sugbon ti okan won jina rere si Olorun ni won ti wa o wa ni ilu okere leyin okun o si wa ni ile ti wa ni hiyi o ti le dabi eni wipe awon elesin ni won po ju onigbagbo lo bi iwo na ba ti wo yikakiri bi o ba de oko gege bi agbe awon epo ti o man ku lai je wipe ati owo agbe gbin won awon ni o man po ju awon ohun ti a gbin ti o lere ti o ma mo eso wa awon epo ni o man po ju alikama lo be na ni ni ile isin gbogbo awon ti won man wa sugbon ti ki se lati je onigbagbo toto awon elesin awon ti won ma gbe bibeli awon ti won pe oruko Olorun ma ara won sugbon ti Olorun o mo won ni eniyan ti re awon ni won poju awon omo imole lo o si sese a o ni feku laarin wa ni asale yi ti a joko ti a ro wipe onigbagbo toto ni wa sugbon ti o je wipe bi ojo ikeyin ba de ba o lai ni yi pada si iru ipo ti o wa nisisin yi eka abamo Olorun ma je ki a fi hanu nitori pe ni ojo ni ti o nbo wa ojo idajo ojo ti onikaluku yo ri ara re gege bi Olorun ti ri ekun ati ose ati abamo yo po le ojo na mo si gbagbo wipe iwo ti o wa nihin loni nitori pe o fe tan ara re je ohun lo se wa abi be ko nitori be o se pataki bi Olorun ba fi ohan gege bi elesin koni se anfani lati ba Olorun jiyan eni ti o ba ba eleda re jiyan iparun ojiji ni o de ba iru eni be bi Olorun ba fi esun sun o wipe o je elesin alafarase eni ti ko mo Olorun eni to ro wipe ohun lo si ijoba orun nigba ti o wa ninu okunkun sibe sibe bi Olorun ba tin fi ohan bi o ba le se bi dafiri ti o wipe ni toto elese ni mi ati elesin lasan o daju wipe idajo yo kuro anu yo si tele ni iwe woli Isaiah ni o ti nte mo wa leti ti o si nje ki a mo apejuwe awon elesin ti won ki se onigbagbo iwe woli Isaiah ori ikeji din ni ogota 58:58 lati ese ikini kerara ma se dasi gbe ohun re soke bi pe ki o si fi irekoja awon eniyan mi han won ati ile Jakobu ese won o ati nbere ninu okan re boya o ti ka iwe ti anka yi ori ese yi boya o ti ka ri kini se ti Olorun lati ma so fun ojise re oniwaasu ti a n pe ni woli Isaiah wipe kerara kini se ti o wipe so ni ohun jeje so pelepele fun awon eniyan mi nitori wipe bi o ba nba agbon magba alagidi okan eni ti o nfi ara re pe eni ti ko je bi o ma nba iru eni be soro oni lati gbe ohun re soke bi o ba tin pe eniyan ni igba kugba ti o tin so wipe lagbaja ti o ni dahun bi o ba nba iru eni be soro o lati ke rara eyi je wipe awon eniyan won yi je agbo magba asetinu eni olori kunkun nitori wipe ki se akoko ti olorun yi o ke si won ti o si ba won soro sugbon nitori agidi okan won nitori pe won fi mimo se aimo nitori wipe won lo ni ona aigboran olorun lati so fun oni waasu yi wipe ki o ke rara iwo na si mo ni awon ibi ti a tin josin wipe bi won ba fe so oro ese won ki ke rara won ki kigbe soke won a so ni ohun jeje ati pele pele awon yoruba si ma so fun a wipe a ki fi boro gba omo lowo ikuro se ati gbo be ri eni ti o ti jinle ninu ese ki se pe a ma fowo ra ni ori a ma fowo ko le orun a ma re ni pelu re wipe ah ese oda koda ko se be bi eyan ba se be idajo olorun wa bo ba so be ko ni gbo ke rara ma se dasi kini itumo wipe ma se dasi o nso fun a wipe lati ori de ile lati oba titi de awon ijoye titi de awon ologbon titi de awon mekunu ti o wa ni orile ede na ni won je elese o si nso fun a loni wipe ati agba ati ewe ati okunrin ati obirin ko si enikan ti a le ri dasi ko se eni ti a le ri yo sile o ni ke rara ma si se dasi o gbe ohun re soke bi pe ko si fi rekoja awon eniyan mi awon ko so wipe ki a fi rekoja eniyan mi han awon elomiran o ni eni ti o n dese eni ti o wa ni iwa ti o lodi si ti olorun awon ni ki a fi rekoja won yi han wese ikeji ki o wo iwa awon ti a n pe ni elesin bi won ti dese toni bi won ti je agbon magba toni bi won si ti je asetinu eni toni be ni won so fun ani ese ikeji sugbon won wa mi lojojumo won oye lo sile esin won oye ka bibeli won oye lo lati gba omi adura won oye ka saamu won o si ye lo si ile esin ni ojojo isimi o nso fun a wipe sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede tin se ododo ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni lowo mi won si ma se inu didun ati sumo olorun an so fun wa iwa elesin elesin je eni ti bi o ba de ile re o se se ki oju bibeli kan ni o ma ri ni ori tabili bi o ba de ile re ki o to jeun a so wipe e je ki a gbadura bi o ba si de ile re ti o n bere wipe ah ohun ti o fe dawole ni ba o lo se le se se ah ani mo gbekele oluwa ni oluwa yo pese o se se ki o tile ko ile re ki o so wipe jehovah jire oluwa lo pese tabi ki o ra moto ki o ko seyin re oluwa le oluso agutan mi sugbon sibe sibe oti oye run lenu e o elesin o se se ko ti fa iyawo ko ti o se se ko ma tile ti san owo ori iyawo ni sugbon ki won ti bi omo meji abi meta ki o wa di leyin omo meji abi meta ki won tun gba ile isin lo ki won so fun alufa we pe a fe se igbeyawo awon na tun lo se iwaju pepe wọn tún wọṣọ àwọn tún pín àwọn ìwé pélébé wípé a ń ṣe ti ìgbéyàwó o wọn tún pẹran wọn fi ilé pọn wọn fi ọ̀nà pọn àwọn ọmọ sì wálẹ̀ rẹ́bẹ́rẹ́bẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ìgbéyàwó àwọn ẹlẹ́sìn bó bá ti rí wọn ò ṣòro mọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni ó ṣeéṣe kí wọ́n máa lo àwọn ẹ̀gbà ọwọ́ ti ọrùn ti òrùka etí òrùka gbogbo wọn kò kọ́ra ṣùgbọ́n bí wọ́n bá ti ń bọ̀ ní ilé ìsìn wọn ṣe àpamọ́ ọmọ àpamọ́ wọn kò sínú ẹ̀ torí pé wọ́n fẹ́ gúrégéjé níwájú olúwa bọ́n bá tún ti ń jáde bí wọ́n bá ti ń tún fẹ́ wọ ọkọ̀ èrò wọn tún ṣí àpamọ́wọ́ wọn tún kò sétí wọn tún kò sọ́rùn àwọn ẹlẹ̀sìn là ń pè bẹ́ẹ̀ ó ń sọ fún wa wípé ṣùgbọ́n bí ìwà wọn ti burú tó nì wípé lójoojúmọ́ ni wọ́n ń wá mi ẹsẹ̀ ìkẹta ó tún sọ fún wa wípé wọ́n jẹ́ ẹni tí ń gbàdúrà àwọn ni bó bá di òru bí àlàkalà bá dé tí wọ́n làágùn wá láti ojú oorun wá gbọ́ jésù gbà mí jésù gbà mí jésù gbà mí dáríjì mí dáríjì mí dáríjì mí ẹ̀ṣẹ̀ tó dásùn lálẹ́ àná òjúlẹ̀ ológbò tàbí èkúté tàbí adìyẹ wọn ò yé lé e lójú oorun bó bá sì ti ń jí bẹ́ẹ̀ ló ń wá sáàmù tí ó kà bẹ́ẹ̀ ló ń gbàdúrà sí omi nínú ìgò tí ó mu omi tí ó ń sọ pé àjẹ́ kúrò lẹ́yìn mi àjẹ́ ẹ̀ bá ti kúrò lẹ́yìn ẹ̀ ti pẹ́ ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ ẹ nì torí àwọn tẹ́ṣẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ àwọn tí ìwàkiwà irinkirin tó bá wà lọ́wọ́ wọn àwọn làjẹ́ ń lé káàkiri ṣùgbọ́n bó ṣe ti àwọn onígbàgbọ́ tòótọ́ ni àwọn tí wọ́n ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn tí a fi ẹ̀jẹ̀ jésù kristi ra padà àwọn tí a kọ orúkọ wọn sí inú ìwé èyè lé ọ̀run bàjẹ́ ń rí wọn ó ń sá nì bó ṣe ń rí wọn ó ń sá nì èṣù pàápàá bó bá wá pẹ̀lú ìdánwò tàbí ìdẹ́wò rẹ̀ bó bá ti ń sọ wípé àkọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé mo jẹ́ aṣẹ́gun bẹ́ẹ̀ lè ṣú sá lọ ṣùgbọ́n bó wá di wípé ó lélẹ̀ mú látojú oorun à ń sin ọ́ nínú omi à ń sin ọ́ nínú sàárè tàbí à ń sin ọ́ káàkiri ó sì ń jí ó láàgùn ó ń sọ pé padà lẹ́mi sátani padà lẹ́mi sátani ìgbàlà ló yẹ kó wà ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí wọ́n ń gbàdúrà wọ́n ń gbà àwẹ̀ ọ̀dọ̀ọ̀dún ó ṣeéṣe kí wọ́n ka ogójì ọjọ́ kó pé pátápátá kán sọ pé mi ò yọ̀ kan kúrò nínú ẹ̀ rí ó sì ṣeéṣe lásìkò àwẹ̀ ẹni kò jẹ́ mẹmu kò jẹ́ mutí kò jẹ́ mu sìgá àwọn alárédè tí wọ́n wà níta àwọn tí wọ́n rẹ́ǹtì ilé fún níta àwọn á wà ń bẹ̀ ní gbogbo ogójì ọjọ́ ni wọ́n máa gba àwẹ̀ wọ́n máa ṣe ìsẹ́ra ẹni bí ogójì ọjọ́ bá ti kọjá ó parí ó tún padà sínú ebi ẹ̀ sínú ọtí ẹ̀ ó di kó máa sun gọ́tà ṣùgbọ́n bó wá dọjọ́ sunday o a ń láti rí nínú ilé ìsìn ó sì ṣeéṣe kó tiẹ̀ máa ṣiṣẹ́ pàápàá nínú ilé ìsìn àwọn wọ̀nyí ni bíbélì ń jẹ́ kó yé wa wípé ẹlẹ̀sìn lásán ni wọ́n bí ikú bá pa ojú wọn dé nírú ipò bẹ́ẹ̀ ó dájú wípé ọ̀run àpáàdì ni. Ní ẹsẹ̀ ìkẹta ni ó ń sọ pé ṣùgbọ́n ẹsẹ̀ ìkẹta nítorí kí ni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn á gbàdúrà lásán wọn á wá sí ẹ̀kọ́ bíbélì lásán wọn á gba àwẹ̀ lásán ìwọ náà lọ béèrè lọ́wọ́ wọn ó sàmọ̀ wọn wà létí òkun bí wọn ti ń gbàdúrà tóní tí wọn sì ń gbà àwẹ̀ tóní àjẹ́ òjù wọn lẹ̀ àwọn ni wọn ń gbọ́ tán sọ pé ẹyẹ ń ké bó ṣe tàwọn tán ní ìgbàlà ni àwọn tí a ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì pátápátá bẹ́ yẹ ké ó kàn ké dànù ni ṣùgbọ́n bó jẹ́ tẹni tí ó tí ní gbàlà ẹni tí a ò tí ìdarí ẹ̀ṣẹ̀ ẹ̀jì bó ló gbórìn lóru bó bá rí ojú ológbò ani wọn dé o kò ní lè sùn bó gbọ́ ti ẹsẹ̀ àwọn kan tí wọ́n ń rìn níta kò ní lè sùn ibikíbi tó wà kò sí bí bẹ́ẹ̀dì tó ń sùn lé lórí kò sí bó ṣe lè níye lórí tó ó ṣeéṣe kó jẹ́ wípé ṣe ni wọ́n mú bẹ́ẹ̀dì ni ṣe ni wọ́n gbé e wá láti òkè òkun ṣùgbọ́n sí

wọn ò mọ bí a ti sin ọlọ́run. Wọ́n jẹ́ ẹlẹ́sìn lásán, ṣùgbọ́n wọn kì í ṣe onígbàgbọ́. Bí wọ́n bá sì gbààwẹ̀, ọlọ́run kì í rí i. Òun ni ó ṣe sọ wípé nítorí kí ni àwa ṣe ń gbààwẹ̀ tí ìwọ kò sì rí i? Nítorí kí ni àwa jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀? Kíyèsí lè ọjọ́ ààwẹ̀ yín, ẹ̀yin ń ṣe afẹ́. Ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín. Kí ni Bíbélì ń pè ní wípé ẹ̀yin ń ṣe afẹ́? Isaiah 3. Mo ń kà á láti ẹsẹ 16. Èyí jẹ́ ohun tí ó ba orílẹ̀-èdè wa jẹ́. Ó wà láàrin àwọn tí wọ́n lọ sí ilé ìsìn, ó sì wà láàrin àwọn tí wọn kò ti ẹ̀gbọ́ kankan rárá. Ó wà láàrin àwọn ọ̀mọ̀wé, ó sì wà láàrin àwọn púrúǹtù tí wọn ò mọ nǹkan kan. Afẹ́ ó ba ìgbésí ayé wọn jẹ́ pátápátá. Wọn a sì náwó, wọn fowó ṣòfò. Láti ẹsẹ 16 ní Aisa 3, pẹ̀lú Olúwa wípé, mo fẹ́ kí o fiyèsí dáradára. Kò sọ wípé oníwàásù wípé. Àwọn ẹlòmíràn bí a bá bi wọ́n, tí a bá sọ wípé ṣé bí o gbọ́ wípé àna rẹ̀ ń yẹ̀yìn òkú padà, ó ṣe lọ. A ní ṣọ́ọ̀ṣì wa ni àwọn ẹlẹ̀sìn nìyẹn. Kò mọ̀ wípé Olúwa wípé. A sọ pé ṣọ́ọ̀ṣì wa ni. Bí ọ̀rẹ́ bá dé tó sọ pé mo dé o, wá fi ọtí ṣe mí lálejò, a ní ṣọ́ọ̀ṣì wa ọgbà fún wa bẹ́ẹ̀. Bá ṣe mọ àwọn ẹlẹ̀sìn nìyẹn, àwọn tí kì í ṣe onígbàgbọ́, àwọn tí wọn ò ní ìdánilójú ohun tí wọ́n gbà. Wọ́n á sọ wípé bó bá sọ wípé ìyàwó ẹ̀ ò sì bímọ, ò sì dákẹ́ bẹ́ẹ̀, bó bá dákẹ́ tara ìyá báyìí dákẹ́, ò lọ́wọ́ kejì kò mú ìyàwó kejì látọbúlẹ̀ bóyá ó ṣeéṣe kó lè bímọ. A ní ṣọ́ọ̀ṣì wọn ò jẹ́ gbà. Mi má ṣe bẹ́ẹ̀, wọ́n á lé mi jáde. Àbí ká sọ fún wọn pé obìnrin ṣá ni ìyàwó ẹ̀ ń fi ọmọ bí, ìkíní, ìkejì, ìkẹta, obìnrin. Bó o bá bí ọkùnrin, o ní rẹni tá ṣe àròlé ẹ̀, o ní rẹni tá dúró sílé tó bá kù, o ṣe fẹ́ kejì. Bí wọn bá gbà fún yín ní ṣọ́ọ̀ṣì yìí, o ṣe fẹ́ síta. A ní wọn mọ. Bá ṣe mọ àwọn ẹlẹ̀sìn nìyẹn. Wọn ò ní ìdánilójú kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí. Wọn ò mọ̀ wípé Olúwa wípé. Bóde àsìkò Kérésìmesì nínú ilé ìsìn wọn, àbí àsìkò Ísà àjínde, tó bá sọ pé ó sì wá bẹ́ẹ̀ ni wípé ó ń ṣọ̀fọ̀, ó sì múra gẹ́gẹ́ bí ẹni pé ọkùnrin ni ọ́, ò mọ bọ́ ti ń ṣe ni, báwọn ti ń ṣe. Wọ́n ko sétí ni, wọ́n sì máa ń ko sọ́rùn, yádílé gbogbo, a sì fi pajú, a sì dàbí eégún níta. Obìnrin á wọ aṣọ tó pọ́n kanlẹ̀ látòkè. Bó bá ti rí tó ti yọ lókèrè wá ní àwọn náà ń bọ̀ yẹn. Àwọn ẹlẹ̀sìn nìyẹn. Ṣùgbọ́n wọn ò sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kọ̀ fún wọn bẹ́ẹ̀. Wọn ò mọ̀ túmọ̀ wípé Olúwa wípé. Bí wọn ò bá ṣe, wọ́n á sọ pé a ṣẹ̀ṣẹ̀ rí ẹ̀kọ́ Bíbélì kan o. Wọ́n sọ fún wa bẹ́ẹ̀ wípé ká má jalè o. Òmẹ̀ tí ò fẹ́ kó jalè ni. Wọ́n ní àgbọ̀dọ̀ gba rìbá o pé owó ẹ̀yìn ó burú o. Ṣé wọ́n wí ni? Ìwọ ò rí kà nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní pẹ̀lú ta ló wípé? Olúwa wípé. Nítorí àwọn ọmọbìnrin sí onígbéraga tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga, ó jẹ́ mọ̀. Èyí tí a ń pè ní afẹ́, ìrìn tó ń rìn lẹ́sẹ̀, bó ṣe yan, tí ó ń fi ìfẹ́kúfẹ́ rìn láti pe àwọn ọkùnrin láti bá ọ ṣe ìfẹ́kúfẹ́, ojú Ọlọ́run rí ọ. Abájọ tó gbàdúrà tọ́lọ́run ò gbọ́. Abájọ tó gba àwẹ̀ títí, ṣùgbọ́n tí wàhálà rẹ tí ò fi ọ sílẹ̀. Ó ní àti pẹ̀lú ojú ìfẹ́kúfẹ́. Èwo la ń pè lójú ìfẹ́kúfẹ́? Bó bá rójú wà á mọ. Tírò àti èyí tí wọ́n fi ń kún ètè, wàá sì rí tán máa ṣojú rẹ̀ gbéregbé.

ẹni tó fẹ́ ṣe agbèrè ojú ìfẹ́kúfẹ́ nìyẹn. Àwọn náà ń jẹ́ kí àwọn pásítọ̀ olùṣọ́ àgùntàn, àwọn náà ń jẹ́ kán dẹ́ṣẹ́. Bó bá gbọ́ pé pásítọ̀ ó tún ti bímọ kan o, tí a mọ̀ nípa ẹ o, àwọn olójú àgbèrè náà fà, wọ́n sì kúnlẹ̀ sìn káàkiri. Ó sì sọ fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́, tí wọ́n rìn, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Wọ́n á fi ṣàwòrò sí ẹsẹ̀, àwọn ọmọ èṣù là ń fi sí lẹ́sẹ̀. Àwọn tí Yorùbá bá mọ̀ wípé wọ́n ti ń wá, wọ́n ti ń wá, wọ́n ti ń wá, tí wọn ò sì mọ̀nà Ọlọ́run tó ń sọ pé ìwọ ọmọ yìí má lọ mọ́. Wọ́n wá kó nǹkan sí wọn lẹ́sẹ̀, èyí tí wọ́n ń kó sí àwọn àbíkú lẹ́sẹ̀ nìwọ náà tún kó sẹ́sẹ̀ tó kó sọ́wọ́ tó kó sétí tó yan. Èṣù ló kó nǹkan sí ọ létí, èṣù ló sì kó sí ọ lọ́wọ́. Béṣù bá sì ti ń rí ọ nígboro, ó ti mọ̀ pé ìkannú wọn nìyẹn, àwọn ènìyàn rẹ̀. Kò sì yé fi làkúrè gbé dá irú àwọn ènìyàn bẹ́ẹ̀ lọ́lá. Àìsàn jù wọ́n sílẹ̀, rungurungun kò jù wọ́n sílẹ̀, orí yíyí ń kọ́. Bó bá lọ sílé ọgbà tán ti ń wo àwọn tó rí wọn yí, wàá rí wọn bẹ́ẹ̀, wọn ò sì mọ̀. Ó mà ṣe o, kí ẹnìkan kí ó lè sọ fún wọn pé ohun tí ó sún wọn débẹ̀ ni irú ìwà tí wọ́n hù, èyí ni Ọlọ́run kò fi gbọ́ tí wọ́n. Ṣùgbọ́n bí ó ṣe àwa tí Ọlọ́run ṣí létí tó sì jẹ́ kí ojú wa kí ó là, mo gbàgbọ́ wípé bí a bá jáde a máa kìlọ̀ fún wọn. Ó ń sọ ní ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé nítorí náà Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin sí òní. Ó yà mí lẹ́nu bó bá rí àwọn obìnrin tó ń parí, Olúwa ló lù wọ́n ní àtàrí. Ìdájọ́ Ọlọ́run ni Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin sí òní. Wọ́n sì kún ìgboro, gbogbo irun ti lọ tán pátápátá. Èyí tí irun ẹ̀ ò lọ, iná ò kúrò ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìtìjú ni aṣọ ń bò mọ́ra. Èyí tí wọn bá sì bo ìtìjú wọn mọ́ra, wọn á tún kó aṣọ oníhò, wọn á tún wọ̀ ọ́. Gbogbo nǹkan táwọn òyìnbó ṣe, ó ti jẹ wọn ní ara tán pátápátá. A ò tí ì gbé wọn sí, wọ́n ń para wọn, wọ́n ń kú láàyè. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn, wí fún mi, jẹ́ wọn kì í rìn ní ìhòhò nísinsìnyí. Wọ́n rìn ní ìhòhò. Obìnrin onílé ọlọ́nà, ó lè ní mọ́tò ayọ́kẹ́lẹ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àtúnmú ìró ẹ̀ àṣẹ sí méjì, wà máa rí ìhòhò ẹ̀ ń ta. Wọn ní tìjú mọ́. Bó bá rí wọn léjó, bó rí wọn níbi tí wọ́n ti ń wo sinimá káàkiri, bó rí wọn lẹ́gbẹ̀ẹ́ títì, ìwọ náà wí fún bí ò bá jẹ́ wípé ọpọlọ wọn pé nǹkan pápá ó tún ti ń ṣẹlẹ̀ ńbẹ̀. À á fi mọ́tò sí ẹ̀gbẹ́ títì onílé ọlọ́nà, a máa jó nígboro. Bó bá jẹ́ ẹni tó ń wa mọ́tò wa ní ẹjọ́ ẹja fà ẹjẹ́ ká kọjá. Ẹni tó ń sin èṣù, ojú wọn kì í ríran. Ọlọ́run sì sọ fún wa wípé àwọn ẹlẹ̀sìn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀, kò sí mọ́ ṣe lè ṣe bẹ́ẹ̀ tó ní ọjọ́ Sátidé. Bó bá ti di ọjọ́ Sunday, wọ́n tún gbé bíbélì kúrúkẹ̀rẹ̀, wọ́n lọ sílé ìsìn. Nǹkan tán sì ń ka òye wọn. Bó bá sì jáde tó sọ pé kíní wọ́n sọ nílé ìsìn, lóhun kan lọ náà ni, òun ò gbọ́ kíná sọ. Ní ẹsẹ̀ èkejìdínlógún lé ọjọ́ náà, Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò, àti ọ̀ṣọ́ wọn, àti ìwérí wọn bí òṣùpá. Mo bá lọ sí ilé ìsìn ní ìgbà mìíràn, gèlè tí ẹlòmíì á wé, òní rí oníwọ̀ọ́sù, wàá ṣẹ̀ máa garùn lẹ́yìn obìnrin aláfẹ́ayé. Kí ló sì kó sínú ẹ̀? Pépà ló kó sínú ẹ̀. Ṣé ìwà ọlọ́gbọ́n nìyẹn àbí òmùgọ̀? Ká tún wọṣọ, ká wégèlè, ká má jẹ́ ká rí oníwàásù, ká má jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹlòmíì wàá jókòó sẹ́gbẹ̀ẹ́, òórùn ni pátápátá látòkè délẹ̀. Àti ẹ̀wọ̀n, àti júfù, àti ìbòjú, àti akẹ́tẹ̀, àti ọ̀ṣọ́ ẹsẹ̀,
ati oja ori ati ago olorun didun ati oruka eti se ori ninu bibeli ti e abi bibeli temi yato tori awon elomi won so pe ah ngba to de tin lo si eko bibeli ah won ma ti fi ofin de e kale won ka bibeli awon ti won ki se onigbagbo ko ye won ona olorun o ye won ona awa omo olorun paapa ko ye won aboye won rara oruka ati oso imu iparo aso wiwo ati aso ileke ati ibo iborun ati apo ati awojiji ati aso ogbo daradara ati ibori ati iboju yo si se pe orun buburu yo dipo orun didun ti won ba ti jo irun ti ti won ti fi nkan wora ti awa di arugbo kale ko ti pe ogbon odun ati di arugbo bo ba woju e wa nkan lo nbe idajo olorun niyan awon elesin ni an so yi sugbon sibe won ka bibeli won agbadura won agbawe abajo to olorun o gbo olorun ki gbo ti agabagebe yo si se pe orun buburu yo wa dipo orun didun akisa yo si dipo amure o ye ke awo won daradara awon ton wa ninu aye o si sese ki won na papa ko ti sonu sinu aye bo ba wo awon omokunrin mi won adaso eti aso won won tun ja welewele won fe wo akisa laye atijo bi aso eyan ba ya die ni eti aya gbe lo si odo awon ti won ranso pe e ba mi ran ko fe wo akisa sugbon ni sisin yi fun ra won won tun te blade abe won tun te bo won tun ja eti e welewele bo ba ri ni apa won won tun ja welewele ah ki lo de gboro awon elesin ni won ti kode bi won na ba gba lowo won o di ara won o di ko gbadura ko olorun ma gbo o di ko gbawe ko olorun so pe won ori o di ko wo wahala ko olorun so ko ma nikan daran kan e yo si se pe orun buburu yo dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa yo si dipo irun didi daradara awon obinrin l'olorun soro e nihi tori awon obinrin lo ma ndiri abi be ko oni ori pipa ni yo si dipo irun didi iwo lo wo awon elesin gbogbo nkan ti an ka nihi ni o je ipin won sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa won ti jo ara won si ti jo irun eyi ti je ki o di mo fun a wi pe awon won yi won je elesin lasan oni olorun o se gbo ti won je kin tun wo si ni ibi ti an ka tele Isaiah ori ikeji din ni ogota ese ikerin kiyesi eyin gba awe fun ija ati agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ti ojo yi ke a le gbo ohun yi le oke eyi n so fun pe ohun lati ronuko wada bi ki ba se be ilekun orun rere yo ti mo iru eni be sugbon bi o ba je ronuko wada ti o so fun olorun wipe o mo wipe o je elesin tele sugbon nisisin yi o n fe je onigbagbo toto yo fi oju anu re wo o mo fe ki o wo awon oba ori iketa din ni ogun 17 awon oba keji ori iketa din ni ogun ki o tun wo iwa awon elesin ti won ki se onigbagbo bi mo tin pe ni ki o ma ko sile ki o si ma si bibeli re nitori pe mo fe ki awon nkan won yi ki o da oloju ki o le mo pe ki se aheso awon eni ti ko mo kan eyi je oro mimo olorun ti o n kilo fun wa ti o n so fun wa wipe
ki a koja jije lesin ki a je onigbagbo toto awon oba keji ori iketadinlogun mo nka lati ese ikeji le ni ogbon won beru oluwa pelu won si se alufa ibi giga won ni fun ara won ninu awon eniyan laso tin rubo fun won ni ile ibi giga won ni wo ese keta le ni ogbon won beru oluwa won si si orisa won beru oluwa bi ara ba san ni oju orun wa so pe olorun mi o bon ba ri eja ba moto won agbari won ni jesu won beru oluwa sugbon orisa kuro nile won iwo to fi orisa sile nle e to wa debi to n gbe wa lenujo to n so pe e gbadura fun mi orisa oni je kadura ta n gba fun ko ni je ko gba ere ibeji ni tabi e to n tapo si ninu ile e pe ki o le ni ko le ni ere ni ibi ise to si debi to dabi angeli to joko jejeje to si de to so pe a mo ni wahala ni orisa to wa nle lo ko wahala ba o so mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si gbe bibeli o si so pe o beru oluwa wo nkan ti won so fun wa ni ese iketa le ni ogbon won beru oluwa won si si orisa won si orisa won gege bi ise awon orile ede ti won ko lati ibe lo awon ti won beru oluwa sugbon sibe sibe ti won dese awon ni a so fun a wi pe elesin lasan ni won o nje ohun to si se wa laanu ni wi pe awa ti a ma n kaakiri gbadura fun mi gbadura fun mi gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun looto lo n gba awe se won na ri paso npon imototo ye ni to je ni eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi tobirin sọlọrun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon ila si lo nba leti okun e gbadura fun wa e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi a ma wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri to po ti o ti e moruko won tan a si lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na san pe latojo ta won alagba won ti n gbadura wahala o kuro nle e agba na o kuro ko gbo ko gba si ajade apo ko kuro bi wo fun ara re bo ba ko ese sile sugbon to so pe o beru oluwa to so pe lati igba ti won ti n se eko bibeli ni ojo isegun mi o paje ri ooto lo o paje o pa ese na je ojojumo lo n dese to mu ese bi eni momi to n je ese bi eni jeun sugbon sibe sibe to si n wa bo n pe ero ijoba olorun wa so pe mi na wa nbe o je ronupo ada nitori idajo n bo wa je ki n so to sele ti awon ra bi fun o èyí á sì jẹ́ ìkìlọ̀ fún ọ wo ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó sì ṣe lé àtètè kọ́gbé ibẹ̀ wọn wọn kò bẹ̀rù olúwa nítorí náà ni olúwa ṣe rán àwọn kìnìún sáárín wọn tí wọ́n sì pa nínú wọn àwọn tí wọ́n ń dẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ àwọn tí wọ́n ń farapamọ́ ṣùgbọ́n tí wọ́n ń dẹ̀ṣẹ̀ nítorí èyí ni wọ́n sọ fún wa ní ẹsẹ̀ ìkẹsàn-án àwọn ọmọ ísírẹ́lì sì ṣe ohun ìkọ̀kọ̀ tí kò tọ́ sí olúwa ọlọ́run wọn wọ́n sì kọ́ ibi gíga fún ara wọn ní gbogbo ìlú wọn láti ilé ìṣọ́ tí àwọn olùṣọ́ títí dé ìlú olódi ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n wa ń sọ fún wa wípé nítorí ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ tí wọ́n ń dá òun ni ọlọ́run ṣe rán kìnìún sáárín wọn tí ó sì ń pa wọ́n ṣé ìwọ náà ṣe ń dá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ ìdájọ́ ń bọ́ o
ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpọ̀ àdá tí ó sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí mo gba ẹ̀rí ọlọ́run jẹ́ wípé bí o bá ronúpọ̀ àdá jinlẹ̀ jinlẹ̀ tí o ronúpọ̀ àdá tọkàntọkàn yóò dáríjì ọ́. Wo ìwé wòlíì Isaiah orí ìkíní láti ẹsẹ̀ ìkọkànlá Olúwa ní kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ yín já sí fún mi èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn àti sí ti òbúkọ. Àwọn ẹlòmíràn wà lónìí ní àwọn ilé ìsìn káàkiri tí wọ́n sì ń pẹran síbẹ̀ fún ìrúbọ. Àwọn ẹlòmíràn a tilẹ̀ gbé ó ṣeéṣe kí ó jẹ́ orí ẹran yìí lọ sí ìkóríta mẹ́ta. Èṣù ni wọ́n ń sìn o, wọn ò sin Olúwa. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ ti àbẹ́là tàbí ti tùràrí. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ti pa ìlànà Ọlọ́run dà. Èyí ni wàhálà ò ṣe kúrò ní ilé wọn. Bí o bá sì ń lọ sí irú ilé ìsìn bẹ́ẹ̀, Ọlọ́run sọ fún ọ wípé lónìí bí o bá ti ń gbọ́ ohun rẹ̀ kí o ronúpìwàdà kí o ké pe Olúwa. Ní ẹsẹ̀ ìkejìlá nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn níwájú mi, ta ló bèrè yí lé ọwọ́ yín láti tẹ àgbàlá mi? Nítorí wọn ò jẹ́ onígbàgbọ́ tòótọ́, wọn ò jẹ́ ọmọ Ọlọ́run, wọn ò jẹ́ ẹni tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Èyí ni Ọlọ́run ṣe ń lé wọn kúrò ní àgbàlá rẹ̀. Ẹ má mú ọ̀rẹ́ asán wa mọ̀. Èwo ni ọ̀rẹ́ asán? Ìdámẹ́wàá ẹlẹ́ṣẹ̀ ọ̀rẹ́ asán ni. Ẹni tó lọ ṣe fàyàwọ́, ẹni tó lọ lu àwọn ẹlòmíràn ní jìbìtì, ẹni tó ń jalè, ẹni tó ń ta ọtí, ẹni tó ń ta sìgá láti owó sìgá, owó ìpànìyàn, owó ọtí, owó ìpànìyàn, ó wá mú ìdámẹ́wàá nú ẹ̀, ó ní mo wá fún Olúwa o. Bó bá sì di ọjọ́ ìsinmi, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn a jó wá síwájú pẹpẹ ni wọn a sọ wípé Olúwa bùkún mi, mo sì wá fi oore Ọlọ́run hàn. Oore Ọlọ́run ẹni tó ń ta ọtí, tó ń ta sìgá. Ẹlòmíràn iṣẹ́ àgbèrè ló ṣe káàkiri tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ṣe ìwà ìbàjẹ́ tí wọ́n á sì fún lówó láti inú owó ìwà àgbèrè. Àtúnmú ìdámẹ́wàá wá síwájú Olúwa, a ní mo wá mo oore Olúwa ni o. Olúwa tó dá mi sí, ó dá sí láti ṣe àgbèrè, ó dá sí láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Olúwa tó dá mi sí, tó sì fún mi, tó fún mi ní iṣẹ́, ṣe iṣẹ́ nìyẹn, dá mi lóhùn, ṣeṣẹ́ nìyẹn. A sì mọ owó ẹ̀ wá síwájú Olúwa, ọ̀rẹ́ asán ni. Tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì, àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba, ó ṣeéṣe kó jẹ́ contract. Ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́, òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kóun lè tẹ́lẹ̀ tútù. Owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí owó ìbá tún jáde, a tún mú ìdámẹ́wàá wá. Àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù tí àwọn pàápàá jẹ́ ẹlẹ̀sìn, wọ́n á sọ wípé ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni. Àwọn ni òpó múré lóní ilé ìsìn, àwọn ni igi lẹ́yìn ọgbà, àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa. Ọlọ́run ò mọ̀ wọn. Ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí, a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ̀sìn bẹ́ẹ̀, àbí a fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀? Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀, tùràrí já sí ohun ìríra fún mi. Ilé ìsìn tí mo ń lọ ní ọjọ́ púpọ̀ sẹ́yìn, gẹ́gẹ́ ní bí 20 ọdún sẹ́yìn, kí n tó mọ ọ̀nà ìgbàlà, ìgbà tí mo sì jẹ́ ẹlẹ̀sìn, a wọ aṣọ funfun, inú wa dúdú ju kínì lọ. Ìwà ìkà, ìbínú, ìjà, àránkan, ṣíṣónú, agídí, ọ̀tẹ̀ kò kúrò nínú wa. Bí a bá ti wọṣọ funfun, a gbàgbé pé ara tá a wọṣọ funfun sí ó dúdú. Inú tá a sì wọṣọ funfun sí pàápàá ó dúdú ju nǹkan míì lọ.
awa ni aye igba ni a fiyan sinu bo se wa odun marun odun meje odun mewa o wa nu wa sibe mo je kan ninu awon to lulu fun won nigba na alakala okuro nbe o sugbon baba tin lulu ni awon eyan jo ni won fo soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olohun ki yi yan mole a ko tun lo si lesin kemi olohun ko tun do ti aso e ko to de kon ni mbo lo tin bo o lo ja ni abe o lo lo se ah ko ni emi olohun ni emi olohun ko yi ni awa ti wa nbe tele bi n ba tin lulu atawon ti won se agbere ti won se panshaga ati awon ti won ko binrin jo be ni emi n ba le won ni won fi oriru benchi ninu lesin mo ri ni o ki se ti won pa ni tan fun mi mo joko saarin won ni ajo n gba awe ni ajo n ka saamu ago mejila ago mesan loru lajo la n gbadura a lo n se iso oru paapa a je wo bata bi so ba gun elese bo ba ku lo sorun apadi wo ese keta la o n so fun pe turari je so irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejopo owo ni osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si yo lenu fun mi gba to n gbadura tolorun so pe ye yo mi lenu o mo pe iro eyan be te to n gbadura tolorun so pe ta lo n yo mi lenu yen omo oninakuna wo ni e ti o pada wale to n gbadura to ranse latokere sile wipe o n fe alaafia o n fe ilera o n fe iwosan ye yo mi lenu bi olorun ba ka adura e si yo lenu o pari fun e sugbon bo ba le ronu po ada bo ba so fun olorun wipe saanu fun mi emi o to se elese olorun a saanu fun o nitori alaanu ni olorun bo ba jo ara re loju ni ipo elesin ti o wa ti o so fun olorun wipe o gbagbo pe jesu ku lati ku ese re lo bi o ba si ti ku ese lo be ni o nju ese sile patapata to je ko sumo sakani re mo ni ese kerinla o so wipe osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si iyo lenu fun mi o sun mi lati gba won nigba ti eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ni tooto nigba ti eyin ba gba adura popo ki se die o adura ka ma gba ka ma lami loju adura ka ma gba ka ma mi gbogbo ara adura ka ma laagun o ni bo ti e gbadura to laagun to da omi loju bo ba ju ese sile o so wipe emi ki o gbo owo yin kun fun eje sugbon olorun o wa fi wa sile be sori olorun wa alaanu ni bi omo onina kuna bo ti le rin jina si ile be ni okan olorun lo n pe wa wipe ma duro sibe sa sala fun emi re pada wale ye fi ara re sise ye fi ara re jiya mo so fun o wipe mo wa ni egbe awon ti won ma n wo aso funfun tele tele awon woli ti mo mo awon ti o mo ise ni ise eto isin la n pe be awon ti o mo wipe bi o ba laala bayi ko wa si wojo ko so pe mo laala o bayi lori o kan ma tun ma la fun wa kan so fun wa pe ala eyen a gba samu bayi lowo e wa se ka ni igba meje tabi o lati ni iyara eni soto ati isera eni fun ojo meje gbogbo e lati se sugbon ni gbogbo igba yen aye ri oso ati aje aye so pe awon aje won sa adura wa je a ma n so pe a o te ori oso mole a o te ori aje mole awon na kokun te wa mole ngba na aisan woli wa papa aisan ojule toro ba ko bo lowo e ki woli eni to je tolorun ko tun ma toro je bo ba n sise polo olorun a toju e a o se di ologbon ka so funra wipe eyi ta se ninu esin o to a fe sin oluwa le emi ati ni otito
se won mo je so fun o nsin oju odun bi meji dinogun seyin leni kan so fun mi lo so pe ko sona mi to wa yi ko koko ye mi mo ro wi pe o n fi mi se eleya ni oni arakunrin wa ti o n dari awon akorin wa nisisin yi lo pe o ni ki wa gbo yin rere mo e ta wa na ni yi kan na ni irere na ni agbara papa wa lowo wa baba tin gbadura tan gba awe tan fo soke tan lulu beni emi nba le wa asin la la ngba na ah mo ni awon iwe ti mo nko ala sini bi n ba ti ji laro mi o je ki e kin to ko ala mi ile tori mo le lo gbagbe mi o je ki enikeni ki o fo okan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo yin rere bo ti le je wi pe ori mi koko kan mo so pe o ti o turari mi abela mi o je file emi ti mo ti mo ba se lo samu emi to ku die kin di woli bi ma ngba we laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma n kan mi ni sugbon inu yi foju yi ni mo wa leni kan so fun mi pe ona irere wa pe eyan ma nigbala ni to si n bo lowo ese awa omo kan bo lowo ese pe keyan bo lowo ota la wa n ro sugbon olorun to je alaanu to si ni suru to be ge lo fi ipe yi fun mi lo so fun mi pe ki n kuro ninu isina ti mo wa mo bere si ni ba won lo mo koko gbo ko ye mi mo so pe awon eleyo mamadura gba atori pe mo ba n gbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon eleyin se alako be lawon eleyin ni emi o fa han bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobirin jo okuro lowo won lemi na wa n danu ara mi ro pe ko ma ye ke eyan ku bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo nbe olorun wi pe ki on to gbo lale ko le se ola anfani ni ale ojo yi gan bi won tin soro yin rere yi ton ni mo be si ni gbadura yato si tele tele la tele tele bi n ba wa ninu oko mama mira ni emi ni o bi n ba si wa nile esin mo n soro bo n waasu ma ti ma sori bayi tori kii na a ti ma tami n pako ma ti ma so pe we emi n de niyen a si lati juralẹ fun emi sugbon ojo yi adura ti mo gba njo na yato mo so fun olorun wipe o su mi tori àwọn oṣù òkúrò lẹ́yìn mi àjẹ́ òkúrò lẹ́yìn mi ìbínú ńkọ́ ìjà ńkọ́ àrùn kan kọ́ kí a fi èèyàn sínú ńkọ́ mo ní ó tó mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mi dáríjì mi gba ọkàn mi la fi ẹ̀jẹ̀ jésù wọ inú ọkàn mi ò jẹ́ mọ́ olóòótọ́ lẹ ọlọ́run àwọn ìlérí rẹ kò yí padà mo wá rí i wípé ayọ̀ kan wá sínú ọkàn mi àwọn ẹ̀ṣẹ̀ tó wù mí dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì í kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn mo á bẹ̀rẹ̀ sí ní kọ orin ìhere orin ayé àtijọ́ pé bàbá fò sókè a ó wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú mo ju gbogbo ẹ̀ lẹ̀ mo yí padà pátápátá wòlíì bá wá mi wálé ó bá sọ pé ohun ò rí mi mọ́ mo lóò lè rí mi mọ́ yí kúrò níwájú ojú mi dáwọ́ dúró láti ṣe búburú kọ́ láti ṣe rere wá ìdájọ́ ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́ ṣe ìdájọ́ aláìní baba ìyẹn sọ pé ṣe ẹ̀tọ́ fún wọn gba ẹjọ́ òpó wí olùwà wí pé wá nísinsìnyí ọ̀làkọ́ o má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́la wá nísinsìnyí kí ẹ sì jẹ́ kí a sọ àsọyé pọ̀ bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó wọn ò fún bí òjò dídì bí wọ́n pọ́n bí àlàárì wọn ò dàbí irun àgùntàn bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ̀yìn ó jẹ ire ilẹ̀ náà ẹ dìde kí ẹ jẹ́ kí a gbàdúrà bó bá fẹ́ dúró nípò ẹlẹ́sìn
awon ti ko mo oluwa and awon ti won tesi waju ninu ese sibe sibe o ku sowo e o sugbon bo ba je ko ese sile patapata to di onigbagbo ni te afi eje Jesu Christi we Oluwa yo tewo gba o ti pe to ti reti e Ma se joko oni ko elesi En ti o kan ba won wa sha Ke pe Oluwa je ke o dariji o Bi o ba je to to ni o ti ronupo ada bi o tin dele gbogbo awon ero esu to wa nile re o di ori atan ere orisa ni tabi oruka ti owo oruka ogun tabi ohun awon ogun ti won ti se fun awon ogun dudu abi irun agutan to n gbe sori kaakiri ti o n pe ni afi aye tabi eyi ti o n pe ni yeti oruka ti eti ti owo tabi ti egba owo tabi ti ewon orun e ti awon echu fi ma awon omo ti re yo ba so ko ti ko isu ati ese sile ati awon aye ati irira inu re awon ohun ti o je ohun ti fi ohan tele gege bi omo isu ati eni ese ati elesin lasan lasan o di ki o ko won sonu aso ti o di akisa mo lara e ti won ti lu osi lati ile ise aso ki won to kole olowo esu lo ra won niye ti won fi ra akisa bi aso oruko to won ni won le pe ni lesi akisa na ni bi o ba mo ko ti di ti olorun O di ki o mo wipe Oluwa wipe Bi o ba si je omo Olorun o di dandan lati gboran si Olorun lenu Gba ti esu ba ri wipe eru o n kuro ni ile re Koni le fi ile re se ibugbe mo Ko si ni le fi aisan kankan kan mo si ago ara re Mo gba wipe gbogbo awa ti a wa ni asale yi ni a fe kuro ni ipo elesin lati di onigbagbo a fe kuro ni aye awon agabagebe awon ti won bere oluwa ti won sin orisa bi o ba je be ileri olorun daju pe enikeni ti o ba kekoro ko oluwa le ogbala ati pe bi awon eniyan mi ti a n pe oruko mi mo ba ri ara won sile ti won si wo oju mi ti won si ko ese won sile o ni emi o dariji won emi o si wo ile won san o ni e wo oluwa nigba ti e le re e ke pe nigba ti o wa nitosi ye ke eniyan buburu ki o ko na re sile ati le ke elese ki o ko ironu re sile ki o si ke pe oluwa ki o si wo oluwa O ni a o si dari ese re je o si fi ji lopolopo. O ni bi awa ba jewo ese wa olooto ati olododo li ohun. Lati dari ji wa ati lati we wa nu kuro ninu asododo gbogbo. Eni ti a ba nba we ti o ba warun ke. Yo parun lojiji le ase atunse. O ni sugbon bi a ba jewo ese wa ti a si ko sile o ni a o ri anugba. Baba wa adupe lowo re wipe ife re o po si wa jojo adupe pe eti wa odi oju wa o si fo o je ki a ri ka ninu oro re o je ki a gbo si eti wa o ti kilo fun wa o ti ba wa soro o ti ni e ka sa kuro ninu awon iwa ibi awon iwa ese
oni ke yi pada ke si ke pe o la shale yi oluwa ati ke pe o afeje ti re abi o wi pe awon ti won sese nwa egbala lotun je ke ayo egbala e ri pe ati so won di omo olorun je ki o farahan ni igbesi aye won ni oruko jesu gbogbo iwa atijo gbogbo ese gbogbo irin atijo yo kuro ni okan won ni oruko jesu awon ti o n fi won han tele gege bi omo isu gege bi omo aye gege bi eni okunkun awon ti o n fi won han tele gege bi elesin lasan baba pelu iwenu mo je jesu ba wa we kuro awon ibare aye ti se isota olorun afi aye ti se eniyan die ni orun apadi baba nitori anu re nitori suru re nitori iya ti jesu kristi je ni ogba getsemani ati nitori iku re ni origi agbelebu nitori eje ti o ta sile deriji won ni oruko jesu gbogbo ita kokora lati nu aye lati owo isu akisa ta fi nsaso oruka itini towo ni ti orun owo ni baba gbogbo awon ohun oso aye ti o so wa di eni rira loju re eto fi nko wa sile eti adura wa tele ti o fi nje iyo lenu si o nje baba bi awon omo re bi won tin ko won danu ti won ye ogbo ile won wo gbogbo iwa ese aworan ese ati ohun ti o je ki won ki o je ti esu tele bi won tin ko won sonu baba je ki ayo lati oke orun wa ye ki o wo inu won ni oruko jesu nje nbe o agbara lati ma lo lati ma dese mo fifo olukuluku ni oruko jesu nje nbe o awon ti o n fi agbere se tele awon ti won onise lowo gege bi obirin ti won tun ka kiri ti won di atoro je ti awon okunrin ki mole ti won fi lakalaka ti won se bi o se won awon ti won je irinse lowo esu ati won awon ti won ko okunrin lese nipa ewo won nipa erin won nipa eje won nipa ewoso won nipa isoro won baba ma je ki won ki o se igbe be ironu po ada lati orun wa okan to ronu to yi pada okan to nkepe oluwa okan to nko ese sile fita olukuluko lore ni oruko jesu ese ti a tin sogo ninu re tele iwa isin tele si ti a sogo ninu re tele ti ilu ni ti ijo ni ti omi amu se nkan mi ni baba aso ti a n wo sorun nkan ta n pe laso adura ti abela ti turari eti a ti fi sena eti a fi jina si ile eti a fi ko ona esin to to sile baba dariji ni oruko jesu awon ti won ti n se be tele ti won ti n ko sile nisinsiyi nje a n be o olorun emi ti ki pada sinu ebi emi ti ki pada sinu e ti akosile ti fun wa ni oruko jesu ki awon ti o wa nitosi wa ki won mo pe nitooto ati ba jesu pade inu oro ta n so lenu ninu iwa ta n hu ninu ba se n gbe ninu ile bi a se n ba oko lo bi a se n ba iyawo soro bi a se n wa nibi ise ki awon eniyan ki o le ri ogo ati ewa jesu lara wa nje abe o nigba ki igba ti aye yo wa sopin nigba ki igba ti o so pe ki a siwo ise ti a se ninu aye ma je ki a pofo ati n wa ati n lo a n ka bibeli a n korin a n gbadura baba a n be o
yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán-làsàn. Má jẹ́ kí ẹ pòfo. Ìsìn ìgbàgbọ́ tí ẹ sìn. Má jẹ́ kí ó di ìbọ̀rù ṣàmọ́ wa lọ́wọ́. Níbẹ̀ ni tó fún wa. Ìwé ayérayé. Ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá ń bẹ̀ ọ́. Má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn. Àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru. Àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè. Bàbá dá wọn sílẹ̀. Abẹ́ ọ́ o. Wípé nígbà tí ó rí ọ ní ọjọ́ ìkẹyìn. Gbogbo ohun tó ń jẹ́ kí àwọn ènìyàn kí ó kábàámọ̀, má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa. Bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìta gbangba gẹ́gẹ́ bí onígbàgbọ́. Bẹ́ẹ̀ la fẹ́ rí ní ìkọ̀kọ̀. Àfẹ́ máa dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀. Nígbà tí ó sí ẹnikẹ́ni, nígbà tí ó sí àlùfáà. A ò sì fẹ́ máa sọ fún ẹnikẹ́ni pé ṣọ́ọ̀ṣì wa ni ò jẹ́ ká ṣe. Bàbá ń bẹ̀ ọ́, ohun tí ò kì í fẹ́ dẹ́ṣẹ̀. Ohun tó ń kórira ẹ̀ṣẹ̀. Ohun tó ń sá fún ẹ̀ṣẹ̀. Bàbá fi sínú ọkàn wọn ní orúkọ Jésù. Níbi kíbi tá a lè wà, níbi iṣẹ́ ni. Tàbí ní abúlé wa, tàbí pẹ̀lú àwọn ẹbí wa, tàbí pẹ̀lú àwọn àlejò. Bàbá, má jẹ́ kí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kí ó wà ní ọwọ́ wa. Ṣé wa ni ọmọ Ọlọ́run tòótọ́? Ọ̀rọ̀ ẹnu wa ṣé ní ọ̀rọ̀ òtítọ́? Ìwà ọwọ́ wa ṣé ní ìwà mímọ́? Èrò inú ọkàn wa jẹ́ kí ó jẹ́ mímọ́? Adúpẹ́pọ̀ ti gbọ́. Àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn, bàbá tí wọ́n sì wà bí ní àṣálẹ́ yìí, wò wọ́n tàn ní orúkọ Jésù. Ó sọ fún wa wípé àyà yóò pa àwọn àlejò. Wọ́n ó sì fi ẹ̀rù sá jáde níbi kọ́lọ́fín wọn. Ǹjẹ́ a pàṣẹ fún yẹyẹ àìsàn níbi kíbi tẹ́ lè wà? Ẹ jáde ní orúkọ Jésù. Nítorí a dúró ní abẹ́ àṣẹ Ọlọ́run Olódùmarè. Àti ní abẹ́ òjìji Olódùmarè. A dúró ní inú àṣẹ ẹ̀jẹ̀ Jésù Kristì. Pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí rẹ̀. Pẹ̀lú ẹ̀jẹ̀ tí a fi ra wọ́ padà. Ní a pàṣẹ fún gbogbo àìsàn pátápátá. Ẹ jáde ní orúkọ Jésù. Bàbá, fi ọwọ́ kan àwọn ènìyàn rẹ. Láti orí dé ẹsẹ̀. Dé inú egungun. Dé inú ọ̀rá. Ní gbogbo ara àwọn ènìyàn rẹ. Lé àìsàn jáde ní orúkọ Jésù. À ń bẹ̀ ọ́. Ọmọ ìmọ́lẹ̀ ni wà. Àjẹ́ ò rí wa gbéṣe. Oṣù ò rí wa mọ̀. Àwọn ẹlẹ́bọlógún ọmọ tí wá ṣe. À ń bẹ̀ wọ Ọlọ́run. Bá a ṣe wà nínú ìmọ́lẹ̀ tí oṣù ò lè súnmọ́, tí àjẹ́ ò lè farakàn, tí ẹlẹ́bọlógún tí ò lè fojú kàn. Bàbá, sọwọ́ di ẹ̀rù lójú àwọn ológun. À ń bẹ̀ wípé níbi kíbi tá a lè lọ, nínú ilé ni, tàbí ní ìgboro, tàbí ní ibi iṣẹ́, bí wọ́n ti ẹ̀ṣọ́ ogun. A ba agbára rẹ̀ jẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé ó ti sọ wá di òmìnira. Àìsàn lọ.

0: Baba Yiraye, ẹni tí ó fẹ́ wa, tí ó mọ̀ wá, nínú òṣì àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ṣe àríkú wa jọjọ, tí ó sì ràn Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí a má bàa ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú, a dúpẹ́ lọ́wọ́ rẹ. Wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́,
1: láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Bí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má bàa ṣìnà, kí a má bàa ṣègbé. Gba pé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣáálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmí. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀, àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì, ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á, tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye, bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Nasareti, níbi tí àgbétọ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, òkan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí bá dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Aísáyà, orí 42, 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Aísáyà, orí 42, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ, èmi Olúwa lé ó ti pè ọ́ nínú òdodo, èmi ó sì di ọwọ́ rẹ mú, èmi ó sì pa ọ mọ́, èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lé Olúwa, èyí lé orúkọ mi, ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà, èmi yóò sì mú àwọn afọ́jú bá

Àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó ré kọjá ti Abrahamu, tí ó ré kọjá ti Mose, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elijah, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì tí ó ré kọjá ti Dáfídì, tí ó ré kọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó ré kọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún wa wípé òun yóò fi ìríran fún àwọn àfọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú, nítorí ó ṣeé ṣe. Nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣeé ṣe kí o dìde kí o gbé Bíbélì rẹ kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí màá padà wá, nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ìgbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnà tó. Bí n bá wù ẹ́ lọ́ọ̀kan màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú, ó ṣeéṣe kí o sọ wípé èyí ni ọkàn mi, ó sì kàn ọ́. Mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan, ó yẹ kí o yí ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran. Ní orí Ésáyà tí mo ń kà fún ọ ní orí 32 láti ẹsẹ̀ 18, ó wípé gbọ́ ẹ̀yin adití, kí ẹ sì wò ẹ̀yin afọ́jú, kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ bí a ti ń kígbe, tí a ń kìlọ̀, tí a ń ké rara, tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú? Gbọ́ ìdáhùn tí Ọlọ́run ń fún ọ ní ẹsẹ̀ 19. Ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi? Tàbí adití bí ikọ̀ tí mo ti rán? Ta ni afọ́jú bí ẹni pípé tí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa? Ó ń sọ fún ọ, èyí yẹ kí ó mì ọ́, torí ó ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi? Ó ní àwọn tí mo rán níṣẹ́, àwọn tí mo gbé ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́, àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀ tí mo sọ ọ́ fún. Ó ní kò sí afọ́jú bíi tiwọn. Àwọn ọmọ Léfì, àwọn ẹ̀yà Júdà, àwọn tí Ọlọ́run gbé dìde ní ilẹ̀ Ísíráẹ̀lì wípé kí wọ́n jẹ́ alóore àti ajíhìnrere fún àwọn ẹgbẹ́ wọn tó kù ni Ọlọ́run wá ń ké sí wọn. Ó ní ẹgbọ́n ẹ̀yìn adití. Wọ́n bá wò fẹ́fẹ̀ẹ́fẹ́, wọ́n sọ pé ta ni Ọlọ́run bá sọ̀rọ̀? Ó lẹ́yìn ni. Ó ní ẹrí ẹ̀yìn afọ́jú wọn ní ta ni Ọlọ́run pé ní afọ́jú? Ó ní ẹ̀yìn ìránṣẹ́ mi ni. Àwọn oníwàásù, àwọn tí wọ́n ń gbé Bíbélì, àwọn tí wọ́n ń gbàdúrà, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìsìn, ó ní àwọn ni òun pè ní afọ́jú. Ó ní ta ni adití bí ikọ̀ tí mo rán? Ta ni afọ́jú bí ẹni pípé? Ẹni tó sọ wípé ọ̀nà mímọ̀

0: ọkàn mi sì mọ gaara. Mo tilẹ̀ pé pàápàá bí Ọlọ́run bá ń bèrè wípé àwọn ni wọ́n pé nínú àwọn wo ni wọ́n pé nínú iṣẹ́ ìsìn, mo jẹ́ kan. Ọlọ́run wa ń sọ wípé ìwọ tó jẹ́ kan nínú àwọn tí wọ́n pé ní iṣẹ́ ìsìn, ìwọ tó mọ bí a ti ka sáàmù, ìwọ tí o sì mọ bí a ti kó àwọn ẹlòmíràn lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o pé nínú orin kíkọ, ìwọ tí o pé nínú iṣẹ́ ajíhìnrere, ìwọ tí o pé nínú iṣẹ́ ìsìn. Ó ní ìwọ ni afọ́jú tí mo fẹ́ kí Jésù kí ó là lójú. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ wípé mo ní láti jókòó, mo sì ní láti gbọ́, mo sì ní láti pe Jésù kí ó wá sí ìgbésí ayé mi wípé ojú mi fọ́, mo sì ń fẹ́ kí Jésù kí ó là á. Wẹ̀sẹ̀ ogún ní rírí nǹkan púpọ̀, ṣùgbọ́n ìwọ kò kíyè sí. Ó ń rí nǹkan púpọ̀, àwọn ìránṣẹ́ Olúwa ń rí nǹkan púpọ̀, ṣùgbọ́n wọn kò kíyè sí i. Nítorí bẹ́ẹ̀ ni ó fi ń pè wọ́n ní afọ́jú, ní ṣíṣe etí, ṣùgbọ́n òun kò gbọ́. Nínú ìwé wòlíì Aísáà yìí kan náà, ní orí 84:56 ló ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹwàá, mo sì gbàgbọ́ wípé kò sẹ́ni tí ó fẹ́ bá Ọlọ́run jiyàn, àbí ó wà. Kí n tó ka ẹsẹ̀ yìí, mo fẹ́ kí o wo jàm̀bá àti èṣe tí ó ń ṣe àwọn tí wọ́n ń bá Ọlọ́run jiyàn. Àwọn tí Ọlọ́run ń sọ wípé afọ́jú ẹ wá kí n là yín ní ojú, tí wọ́n jiyàn wípé ó ń da o, èmi kọ́, mi ò kì í ṣe afọ́jú, èmi tí mo ń ṣe iṣẹ́ ìsìn, èmi tí ó jẹ́ pé láti kékeré la ti sàmì fún mi, èmi tó jẹ́ pé láti kékeré ìyàwó tí mo gbé pàápàá arédè lágbéra wa tí wọ́n fún wa ní òrùka nínú ilé ìsìn, èmi lẹ́ ń pè láfọ́jú. Èmi ni mo ń gbé ọ̀pá fún àlùfáà wa ní àkókò ìkórè, ó ní ojúṣe tí mo ń ṣe. Gbọ́ o, àwọn tí wọ́n ń bá Ọlọ́run jiyàn ní Aísáà orí 45:45, ẹsẹ̀ ìkẹsàn-án Aísáà orí 45, ẹsẹ̀ ìkẹsàn-án, ègbé ni fún ẹni tí ń bá ẹlẹ́dàá rẹ̀ jà. Àpáàdì nínú àwọn àpáàdì ilẹ̀, a mọ̀ yóò ha wí fún ẹni tí ó mọ̀ pé kí ni ìwọ ń ṣe, tàbí iṣẹ́ rẹ̀ pé òun kò lé ọwọ́. Ó ń sọ fún wa wípé ègbé, ègún, ìdájọ́ wà lórí ẹni tí ń bá ẹlẹ́dàá rẹ̀ jà, ẹni tí ń jiyàn, ẹni tí Ọlọ́run pè ní afọ́jú pé kí ó wá gba ìríran tó ń jiyàn, tó sọ pé rárá o, èmi kọ́, Ọlọ́run fi ẹ̀tí ẹ̀ ṣe tiẹ̀, mo ríran tó. Ṣé a rí ẹni tí ó ríran tó tí ò fẹ́ ìríran lọ́dọ̀ Jésù? Ṣé ó wà? Ṣé ó wà ń bí? Rárá o. Bí irú ẹni bẹ́ẹ̀ bá wà, ó padà lọ lé, nítorí wípé Ọlọ́run kò ní bá ẹnì kankan ṣe. Tí Ọlọ́run bá ń tọ́ sí ọ̀nà wípé afọ́jú ni tó ní rárá, tó ní òríran. Èyí ni ó ṣe àwọn Farisí wò ó ní Jòhánù orí kẹsàn. Mo ṣe ń padà bọ̀ ní Aísáà orí 84, ṣùgbọ́n wo Jòhánù nínú Májẹ̀mú titun. Jòhánù orí kẹsàn láti ẹsẹ̀ 39. Jésù wípé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí, kí àwọn tí kò ríran lè ríran, àti kí àwọn tí ó ríran lè di afọ́jú. Nínú àwọn Farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí. Jésù wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀. Ìbá ṣe pé ẹ gbà wípé ẹ fọ́jú, ẹ bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín kíákíá, kí a sì gba ọkàn yín là, ẹ̀ṣẹ̀ yín ìbá ti di píparẹ́, ẹ̀yin kì í bá ti lé ẹ̀ṣẹ̀. Ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin pé àwa ríran, nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀. Bí a bá ń jiyàn, bí a bá ń sọ wípé a jẹ́ ẹni tí ó ríran nígbà tí a jẹ́ afọ́jú, ó sọ wípé ìbàjẹ́ àti ìdájọ́ àti ẹ̀ṣẹ̀ wa yóò wà síbẹ̀. Ṣùgbọ́n bí Ọlọ́run ti ń pe afọ́jú tó ń kíre pé mo wà ń bí o, ṣàánú fún mi, làmí lójú, jẹ́ kí n ríran, irú ẹni bẹ́ẹ̀ ló máa ń gbà ánú. mo si gbagbo wipe enikeni to wa nbi lasale yi bi o ba fi nkan kan bo ara e mole ti o ba fi ete sile ki o ma pala pala pa bi o ba wa wi a wa wi ati a wi jare bi o ba so wipe o nje ariran nigba ti o je afoju bi o ba je gba ara re gege bi olorun ti gba bi o ba pe ara re ni oruko ti olorun pe ohun mo gba wipe anu wa ni asale yi ore ofe si wa pelu wo Isaiah ori ikerin din ni ogota lati dahun ibere ti a bere ni isaju wipe ta ni afoju ese ikewa Isaiah ori ikerin din ni ogota ese ikewa afoju li awon alore re o pe ni gbogbo won odi aja ni won ti ko le igbo won a ma sun won dubule won fe ma tugbe awon lore awon ni wasu la npe be awon to nlu ago ni owuro kutukutu wi pe e ronu piwada ijoba olorun ku si dede eji ninu orun yin ki e gbadura e ke pe oluwa jesu nbo awon won yin dan pe ni alore awon ti won pe wa pe ki a wa sin olorun awon ti won jade wasu sugbon nigba ti olorun wo won dele dele ti o wo inu okan won ti o wo iwa won ti o wo irin ese won ti o wo iwoso won ti o wo isise won ti o wo igbeyawo won ti o wo ikobirin jo won ti o wo bi won se nbi mo bi won se ntomo o wa ni afojule awon alore re o si so wipe o pe ni won nkan to si se wa laanu ni wipe awa ti an fe itosona o se wa laanu wipe awon afoju ni an tele Jesu si je ki o di mo fun wa wipe bi afoju ba fi ona han afoju awon mejeji won se kini won ja sinu koto won se gbe igbala osi furu fun afoju ti afoju fi ona han wi fun mi eni to n sepe to n ko ebon se n gbadura eni ti le oturo to n so fun o ebi le ti e se le toro eni to n mo ti amuyira to si n so fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to si n so fun o wipe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je ki n fi ona han o si n sina eni ti o n to sara ti o mo amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo o lo ntele kaakiri loloran lo nfi kan ran kan to so pe o nsogo eyi ni si wa lo nfe ko ebon se ngbadura o lo nfe ko bi le ti e ba se toro o lo nfe ko bi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa won niyan o wa nso wi pe afoju le awon alore re mo so pe ohun to se wa laanu ni wipe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo nba awon wonyi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wipe igbagbo aye baye yi ona to to lati lo si ijoba orun ati beyan se ba jesu pade to ni igbala to nbo lowo ese mo dupe wipe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wi pe afoju ni o ye ko se wa ni kaye fi elomiran ti o ba mo pe o nje afoju ngba to wa si bi ni asale yi ti awon ti wo pe ni omo kekeke omo ana ti won be si ni ko ebi won se ngbe yawo o si ti bi won o ti biru won danu to ti e ti so won somi iru awon wonyi ti won ko elo ti lo ba dokita ti won ti fayo ti won ti junu to ti e ri won mo awon wonyi kekeke ni won wa duro si waju e tan so wipe ka ma musuru ka ma ka to gbe yawo ka ma gbadura ka je ki olorun ki o to wa bi a ba fe fi awon omo wa fun oko a fe fi won fun aya tabi ohun kon ti a fe se a fe lo se idana o ye ki a je ki olorun ki o to wa ki a ma fi edogba dapo pelu awon alaigbagbo
1: ki a ma si fe ni ti o ti ko oko re tabi aya re ti o ti ko sile bi o ba je pe o gba pe afoju ni o ni joko wa so pe ewo ni e to de ba mi yi abuku lagba wo omode yi to nyo wo se mi agbalagba we pe eh baba e ka ewo yi fun wa o ma se o bi o ba je igbagbo yi na e ko buru sha bo ba gba po ja fojo ni joko be abi o se lati joko be iru awon eyan ti won ro pe won laju pe awon o tun ni itosona kankan mo bo ba de tan ri iru awa kekeke won yi ti an kan won ni eko oro olorun won mu fila won ni won si lo sile won pe mi o mo pe egbe awon omo kekere lo wa nbe awon egbe omo mi won ni kin joko ka ma pate o ka ma dide ka ma kori ka ma si bibeli o ma se o ṣugbọn pe iwo ti olorun se lo lori re to je ko ni irele o je ko fe gba ti ijoba olorun mo dupe lowo olorun we pe gbedigbedi to ma n gbe awon elese ti ki je ki won ki o fe gboro olorun ko je ko ba le o e to ma n je kan saka kiri ti won o ni mona ijoba olorun o je ki ori re ki o wale o je ki okan re ki o bale gba ti won so wi pe e si iwe oro olorun o be si ni ka bi won tin ka ti o ngun o bi abere ti o nsa olada ti o nsa laake be ni o so pe ah olorun ibi ti mo ku si ba mi yodanu bo ti le nsoro bo ti le dabi eni wi pe nkan ti won so yi o dabe ni pe nje emi ti mo ti dagba nje ko ti peju o wa so fun e pe mi o ni je ko peju fun mi gba ton olorun ti mu mi wa ni o fe se mi lori re ni mo ki oko orire nitori pe o de ibi ti Jesu ti ma nla ni loju bo ba ti de to ti fokan e bale to si n fe gboro olorun o daju wi pe omo igbala oni segbe sugbon bo ba mo be bi awon oluko wa bi won ti e kereju yi ni mo se bi Josiah omo odun mejo ni ngba to njoba abi be ko mo se bi omo kekere ni Dafidi nigba ti o lo gba gbogbo awon omo Israeli kuro lowo Golati ti o nfejumo ti o fe pa won mo se bi Jesu papa ti won wo ti won so pe se bi omo Maria ni eyi ni o ranti pe omo ogbon odun ni nigba ti o duro ni waju awon eniyan ti o nko won ni eko oro Olorun ti o si bele fun won ti o npe awon agbalagba awon arugbo awon iyabirin awon baba ti o npe won wi pe ki won ki o wa ki won ki o soro nu pada ese won bi o ba je pe won mo ra won ni afoju ni won o ni gbo nkan to nso sugbon adupe lowo Olorun wi pe ni asale yi o je ki a mo awon wo ni a npe ni awon afoju wo Corinthi keji ori iketa ori ikerin Corinthi keji ni maje mo titun ori ikerin ese iketa si ikerin sugbon bi ehin rere wa ba farasin o farasin fun awon ti o nu eko ehin rere we pe ki a je wo se wa ki a ko sile ki a gba Jesu Christ gbo ki o le gba wahala ki o le gba gbogbo ese patapata lowo wa bi iru eko be bi o ba farasin o farasin fun awon ti o nu eko wipe bi a ba ti ni igbala tan wipe atun lati wa oju oluwa lati le ni isodi mimo ni ekun rere ki gbongbo ekoro abinibi ti o wa ninu wa ki olorun ki o le fi owo agbara re ati iwenu meje jesu ki o le fi fa tu kuro ki ife ti olorun ki o le joba ninu okan wa ki a le fi olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye wa ati pelu gbogbo agbara wa ihin rere ti isodi mimo yi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu awon ti o sonu bi o ba n gbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Christi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu bi o ba n gbo pe emi olorun kan wa ti a n pe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbo oro olorun ninu ire wi pe awon ti a se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun bi enikeni ba fe gbe yawo tabi o fe sise tabi o fe rin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se n se amona o n so fun a wi pe eko ihin rere wi pe emi olorun ma n se amona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere si ni wi pe okunrin kan aya kan aya kan oko kan nitori wi pe eko yi n so fun a pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewewa yo si di ara kan se o so be bi o ba je wi pe eko yi eko ihin rere wi pe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gba ti olorun da adamu obirin melo lo da pelu e se olorun o lagbara olorun o si ni iye ninu ko ni oye wi pe ninu gbogbo agbaye okunrin kan soso to da eyi ti ba fi 100 yawo ta lore mo se bi Solomon ni o ni won to egberun mo si ro pe bi enikeni ba fe aya pupo adamu ye ko ni aya pupo sugbon nitori pe ilana ati eto olorun olorun fun adamu ni efa kan soso mo si fe ki o se afiyesi wi pe nigba ti ikun omi to fe pa aye re pata pata olorun ri enikan ti o ri oju rere ni odo re to si ni ore ofe ni oju re eyi ni a n pe ni Noah o si ni awon omokunrin melo gege bi omo won je melo Noah ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli dara dara awon eniyan melo ni o wa ninu oko igbala ti ikun omi ti o pare awon melo awon mejo okunrin merin obinrin merin okunrin kan pelu aya re kan soso gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle tan wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to be ge ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo pe ti ti ya le nikan lori nsin o dara ko ma sogun sira won gbogbo awon be omi ikun mi na ba lo patapata awon ti won ye ti won ni igbala ni akoko na ni awon to je wi pe okunrin kan aya kan bo ba si ranti aye ti loti nigba ti olorun fe fi ina pa sodomu ati gomora re won po nbe awon to fe won meta merin mewa tabi ogun tabi ogbon ko si kan to bo ninu idajo olorun abi won bo rara loti to fe aya kan soso ati omo re meji ti o wa ni to se awon ni won yo kuro ninu e sugbon aya kan ta ti nwi ina papa o kuro ninu ina Sodomu ati Gomora sugbon ohun to gbagbe sinu aye won o jule o seese a o ko yeti le wa lokan e o ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ti Jesu Kristi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan se bute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e n pe o ni gbo ipe nitori pe igbe iyawo pupo adio leti ara oniye afo loju oni mona eti o ti eje iyawo kan soso ajo ti won da owo to da sibi kan ko jule oni gbogbo e aparun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po afa seyin loti ti o jade lati lo wa su fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yin re bo si se de tan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele o jule o tun mu ti bi o tun jule awon angeli le won ni re pe jade baba ye jade ina nbo oni mo nbo mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe loti o ni ale ni sodomu ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta gbangba adekun kedere abewo lojo ti jesu ba de opolopo ani sister nko sister owa ni ijoba olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti jesu christi ba de boda wa to ma wa su fun anko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile olorun wa olofi okuta igunle olofi lele boda o wa o la le nta eyin ni o mo se e te n fi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni e joko be jesu kun ko mo okan e o mo bi to rin ide o mo bi to sa lo loru o gba to ju yawo e le to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan sa foju la awon eyan to n pamọ fun awon na okunkun riran sugbon gba ti jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ku alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku to lo bi jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bagebi awon alafarase awon foju ti won mo pe won foju won o wa ina wa majo iya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani ki mo ki se bi won ti wi ki mo ki se atunse ki mo ki gbadura ki mo ki gba agbayori lati bo lowo ese eti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won e ma boju won yo e ma boju won yo ina njo e ma se panu o iyawo ba nro wi pe so gbogbo damask lace gbogbo bata onile ego gbogbo bolu gita nko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni iseju kan bi ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati enlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju weyin ta ba ti e boju weyin nko ki lo ma sele o ba don wo ba don tan bo ti boju weyin o ba di awon iyo iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbo iro ese iyawo mo o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju weyin oni lori lo so fun wa pe kinde te wa se ko ibeli iyawo mi ni o je ki n wa joko be sister ke a de ri yin e wa se ko bibeli ojo nlo e wa gba laye wa e je ko ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti no ban jo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe o mi o oro oro ah ko se nta tu enikan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala e ku wa lawa yori ko si ni gbala ki wa e ko yi pada ah iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ah ife orun apadi ni bo se boju wa yin niyan o ni Jesus ba wa ran wa leti ki Jesus ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesus ba nbo opolopo ni o da bi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikerin ninu awon eni ti olorun aye yi ti so okan won okan awon ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n weni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iya eni pekun jin ki onikaluko ti o ba gbagbo ki o le je ti eni kankan wa sugbon so fun wa wi pe ti ihinrere ti a n waasu re eko oro olorun ti o ma n tun aye eni se ti o ma n yi ni pada ese ikerinla e jowo won si afoju ti n fona han afoju ni won o mo oni won se n kele olori we pe ah o n lo si egbe ikeko bibeli mo ba lo to ku ba ku fun e ko se n ta ba e lo oro yi la n so nipa eyi oro yi a nipa ekun emi a so pe bo ba lo sibe e bo ba gboran si eyi ti awa afoju ta n so fun eni bi bo ba lo si ohun to lo n keko bibeli e bo ba bimo won ni wa be ko jade e ma wa sebi bawon eyan wa ba wa ko mo jade sebi Jesu wa wa emi olohun a si wa nbe baba ayeraye oludamoran a si wa pelu wa àwọn angẹ́lì ọlọ́run ò sì ní fi wálẹ̀ mi ò rò pé a ti ẹ̀ ń fẹ́ kí àwọn ọmọ tí kó wá náà pàápàá àbí wọ́n fẹ́ kọ́ ọmọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọ tí àlùfáà tó ń ṣépè ìyẹn ló fẹ́ kọ́ abẹ́ ẹ̀kọ́ ọmọ jáde èyí tó ṣe ìlùyàwó ẹ̀ nílé tán tó gba ní sálúbàtà á wá kúrò mẹ́ẹ̀ á wá lòun abẹ́ ẹ̀kọ́ ọmọ jáde bó bá súre àdúrà ò lè gba ṣọ́lọ́run kì í gbọ́ tẹlẹ́ṣẹ̀ wọ́n á sì sọ fún ẹ pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tán ti ń sọ ọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ àníwọ́ bẹ́ẹ̀ kó jáde ẹ jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́ ọmọ jáde ṣèbí mọ́ bá wá náà ìnáwó ló máa kó wá sí wọn ní wá kọ́ má bèrè bí ò tẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n wá lẹ́nu òfo àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n ti ń jókòó náà ń bèrè wí pé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àmì jẹ ìrẹsì ti ọmọ tẹ̀sẹ̀ ẹ̀bí ìgbèsè náà ń kó bá wà bọ́n bá tiẹ̀ jókòó lé wa ilé wọn mo tẹ̀ rò pé ó dá náà pàápàá àbí ò dá ṣebí láyé àtijọ́ tá a bá bímọ wọn á wá mọ àmúyíra ńlé wa àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ kán tó délé wọn ti ṣubú gọ́tà nìyàwó àlùfáà abèrè lọ́wọ́ ẹ pé ọkọ mi nǹkan kò délé ẹni ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o a wá rí i pé ọkọ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ ṣé ìgbàgbọ́ nìyẹn ìgbàgbọ́ ni ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni ó ní afọ́jú tí ń fi ọ̀nà han ẹ tí ń fọ̀nà han afọ́jú níwọ̀n bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò èyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n wàásù ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà bo ba wo Deuteronomy ori iketa dini ogbon ese ikeji dini ogun Deuteronomy ori iketa dini ogbon 27 ese ikeji dini ogun 18 egun ni fun eni ti o se afoju li ona elese to wa jeje ti e to nfe lo si ijoba olorun afoju ni orin kan so fun wa ni awon ilesin pe afoju le alaigbagbo ko mo ise olorun gbogbo awon alaigbagbo gbogbo awon elese gbogbo awon ti o ti ri igbala afoju ni won alufa ti o ba si wasu ti o tun si won lona a so fun a wi pe egun ni fun eni ti o si afoju le ona gbogbo eniyan yo si wi pe ami ori ikeji din ogbon Deuteronomy ori ikeji din ogbon ese ikokan din ni ogbon ohun to ma nsele si awon afoju ni yi iwo si ma fi owo tale le osan gangan bi afoju ti fi owo tale ninu okunkun iwo ki yo si rirere le ona re awon ti o sa olorun ti le an so fun bayi mo nbe olorun pe keyi ki o ma se je ipin re awon ti won o ko ese won sile awon ti won wa wo mo boya iyawo keji iyawo keta iyawo kerin o n so fun a wipe afoju ni won o si n so wipe won ko ni ri re le ona won eni ini lara sa ati eni kiko le ojo gbogbo ni won o je ko si si eni ti yo gba iru eniyan be sugbon Jesu Kristi bi o ti so fun wa ni isaaju o n so fun wa wipe ohun ni o n wo awon afoju ohun lo n wo won san o maku ori kewa ki a to lo gbadura ni asale yi nisisiyi a ti mo awon afoju ni awon ti o ri ona olorun awon ti ko ti mo iye aini pekun awon ti olorun aye yi ti o ti ra ni iye ti o ti fole oju awon ti oso aye jije awon ti o ti ra ni iye awon ti o ti fole oju awon ti o n fi rere pe ibi awon ti o fi ibi pe rere awon ti ko ri imole ogo ti hin rere awon wonyi li afoju sugbon ani eleri Jesu Kristi wi pe ohun ni o wa mu iriran itunriran ba awon afoju a si n fe ka maku ori kewa yi lati mo bawo ni Jesu Kristi se n se iru nkan be bo ba je afoju bo ba je elese bo ba je eni ti o ni ilo igbala ti Jesu Kristi mu wa wo lati ese ikerindini 46 maku ori kewa ese ikerindini 50 won si wa si Jericho bi o si ti n jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o n sagbe ranti o gbogbo awon elese ni won ma n sagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wa sekere pelu abetele gbogbo afoju patagba lo n sagbe awon elese ti imole ihinre o ti imole si loju won ma n sagbe nigba ti o gbo pe Jesu ti Nazareti ni o bere si kigbe le ohun rara wipe Jesu iwo omo Dafidi saanu fun mi bi a ba n gbadura awon elomi won omo ba ti gbadura won a dake sibe bo ba dake Yoruba so fun wa wipe tara ya ba e dake o ni sugbon ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba kigbe to Olorun wa to so fun Olorun wipe elese ni mi to tiju to so fun Olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun Olorun to kigbe le ohun ra wipe saanu fun mi iwo omo Dafidi saanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si hirere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni adota opolopo si ba wi ki o pa enu re mo bon se n ba ewe niyan bo ba dele nsin o se se ki oko ki o titilekun ko mu kokoro ko lo wa kan lekun tititi bo ba si de agbayin ku le wole a ora wole ifoju okan ni iwo to wa ko beyan se nse ore fun oko beyan se ntoju oko beyan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki le ko gba emi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli je ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o pa inu re mo iwo lo ni panu mo se o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba olorun la fe lo bo jo mode ni le iwe ni bo ba tin kepe olorun wi pe afoju ni mi fi ona han mi la mi loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hinrere ti oro igbala ni ile iwe e adekun e kekere niyan bibeli ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo tin di ago marun ti ago marun abo lo so fun oga ibise pe mu lo se eko bibeli lo so wi pe aye ma gba e o ni bi ise mi lo tin so pe o lo se eko bibeli awa ta wa ku senu ise ko awa elese mi o so be o emi elese mi fe lo gbo oro lohun be elese se nigbala to ba lo ko fo nso ohun aro la ma wa si bi ise o so gbo o si gbe bibeli e o nbo ba to ba si de laaro ani ko lo gba iwe lowo eni to ngbe lodo e pe ti bi ba ma wo fun e gege bi ile ise eko bibeli yen o ni lo mo won so fun eni e pe ko dake adura gbigba ko dake lati ma wa iranwo lodo olorun eleda re awon o si le ran lowo bori e ba yi nibi to wa yen won fo ti e jade gba tan ba ti gbe David down down down titi iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti poju bara e o da bo n ya gbe sori ibusun e gba tan ba ti ye aso e pada le meji ti gbogbo irun ku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu o sora e o fe ti mi sinu koto ni e se bo fe ran e se bo so pe bi na njo ma ba lo bojo nro emi pelu e ni airo o ise ti ku o awon ore ti o fe ko ni gbala niyan awon to npon le loni bo ba ti ku pa bo ba ti ku ba to ti pajude na ti wa iwe account owo e na ti so pe ki lo fi le bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fena owo ena fena bo ba dola to nda to lenu ti gbogbo apa e otun ti gbogbo ero won ni wale e mo awon to fe ko gbadura bi wahala ba si di olorun nikan lo le ran o lowo won o si ni je ko kepe olorun to le ran o lowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ti o pa enu re mo sugbon o si ki gbe ju be lo iwo omo dafidi saanu fun mi jesu si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju ka dide o npe o o si bo ewu re sonu o dide o to jesu wa kini ti to bo ewu e sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to nso pe olorun saanu fun mi to nso pe jesu pe o fe gbokan ela be ni gbogbo aso ero to npa tele tele aso ese aso rinde oru gbogbo eto oni tele tele o yan gbo e sonu ije wo ese niyan o nko ese sile nitori pe oba awon oba ki laju ri ese gbogbo egbin gbogbo idoti to wa nibe ti aye e wa ko won sile bo ba nbo lodo jesu jesu si dahun o si we fun pe kini iwo fe ki emi ki o se fun o afoju na si we fun pe raboni olukoni ki emi ki o le riran jesu si we fun pe ma lo igbagbo re mu o larada loju kan na loju kan na o si riran gba to si riran tan o ba n wa ile asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba jesu pade won na ba jesu pade won tun bona le ti ile oti lo mo ba jesu pade irede oruko ju won le iyen o ba jesu pade o si won wa ni oni o si riran o si n to jesu leyin ile ona mo gbagbo wipe loni bi olorun tin la o loju emi to n fi ire han to n dari ese re je o to n wo ese re nu to si n so wipe lo ki o ma riran eyin to ba riran bo tin ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e I oro ihin rere eko to ye koro a ma dun mo bo n so pe iyawo meji o da gege bi oro olorun eyi keji to ti fe si keji lo tin bere amoran wipe kini kin se ba ni kin se so fun ko le lo bi olorun si tin darije obe lo n fi agbara fun o ma lo ma se dese mo igbesi aye ayipa bo tin ja tele tele oni le ja mo bo tin buyan tele tele eebu ade ohun rira fun o bo tin wo aso ti o bo ti ju tele tele to n fi oho re han gbogbo asiri ara e to n fi awon okunrin abi awon obinrin elegbe bo ba tin di eni igbala be lo n bo ihoho re gbogbo oso aye to kokora tele tele eti esu be o nise tele tele to n fi aworo esu han bo ti ni igbala be ni gbogbo e lo n di rira si o awon eyan ton ba ri enjo keji won so pe ti o si nkan o wa ni ko si nkan wa ni ki lo de ton so be wa ni o yi pada ni ogo jesu e wa jesu niyen ani eita ko gbogbo eita nko se tin ko ati handcuff ten ko sowo se mo eita fin di awon elewon mo wa fe mu lo sinu black maria eita nko sowo ati okun ta nso meran lorun to nko sorun tele tele wa ni olorun ti ja okun kuro lorun mi eita nko sese nko patapata lorun ti ja kuro ara mi wa mo ara mi fuye gbogbo ẹrọ èṣù pátápátá àti lórí bẹẹdì ni o àti lábẹ bẹẹdì àti èyí tá a so mójú wíńdò àti èyí tá a so sọrùn àti èyí tá a fi sí ìka ọwọ́ gbogbo ẹ pátápátá ni mo ti yán sọnù ẹ̀jẹ̀ jésù ti wẹ̀ mo ti di mímọ́ nísinsìnyí ojú mi là dáadáa èyí tí mo rò pé kò sí nǹkan tó burú nù ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo jẹ́ afọ́jú nsìn mo mọ̀ pé nǹkan burú nù ẹ ìgbàlà nìyẹn o bọ́kùnrin bí jésù ti ń là á lójú bẹ́ẹ̀ ló ń ju àwọn nǹkan tó ti kọjá lójú wọn sílẹ̀ ló ń tẹ̀lé jésù bó bá gbàdúrà lónìí tó sọ fọlọ́run wípé làmí lójú dárí ẹ̀ṣẹ̀ mi jì mí bọ́lọ́run bá sì ti dáríji ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó bá ti nígbàlà ìsọdí mímọ́ ló tẹ̀lé wà á máa ní ọlọ́run sọkàn mi di mímọ́ gbogbo ìgbésí ayé ẹ̀wà kò lé ọlọ́run lọ́wọ́ pátápátá pé ọ̀nà tiẹ̀ ni mo fẹ́ rìn ìfẹ́ ni mo fẹ́ ṣe iṣẹ́ ni mo fẹ́ ṣe bó bá ti ń sọ bẹ́ẹ̀ iná láti ọ̀run wá ẹ̀jẹ̀ jésù á sọ ọkàn rẹ di mímọ́ bó bá sì ti ń sọkàn rẹ di mímọ́ bẹ́ẹ̀ ló ń béèrè fún agbára mímọ́ kí a fi agbára kún ọ láti ṣe iṣẹ́ ìsìn tí ó tọ̀nà bó bá sì ní ìgbàlà kó sọ fọlọ́run á gba ọkàn rẹ là á sì ṣe ọ lójú ti ẹ̀mí. Ẹ̀mi wípé mi ò nílò ẹ̀kọ́ ìyìn rere ò jẹ́ kí ó jẹ́ tiwa orí kunkun àti agídí ìyàn jíjà àti ọ̀tẹ̀ lílòdì sí ọ̀rọ̀ ọlọ́run ò jẹ́ kí èyí ni kí ó jẹ́ tiwa bí ó ṣe tiwa ni àwa ni ó fún ní ọkàn tí ó rọ̀ tí ó ń fẹ́ gbọ́ tí ó ń fẹ́ gbà tí ó ń fẹ́ gbàgbọ́ bàbá nítorí irú àánú yìí nítorí ó dá wa lọ́lá bẹ́ẹ̀ gba ọpẹ́ àti ìyìn wa à ń bẹ̀ ọ́ gẹ́gẹ́ bí o ti jẹ́ kí ó yé wa wípé ìyà ìṣẹ́ ìparun àti ìdájọ́ wà fún àwọn tí ó kú ní ipò ìfọ́jú wọn àwọn tí ọlọ́run ayé yìí fọ́ lójú àwọn tí ohun ọ̀ṣọ́ ayé ìrìn ayé ìwà ayé tí ó ra ní iyè ó ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀ fún wọn. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn tí ó ti gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n sì ronúpìwàdà tọkàn tọkàn tí wọ́n ń bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ àti àánú láti ọ̀dọ̀ rẹ tí wọ́n sì ń fẹ́ ìdáríjì ní ẹ̀kúnrẹ́rẹ́ fi fún ọ ní orúkọ Jésù. Ṣàánú fún oníkólukò wa. Ǹjẹ́ gbogbo àwọn tí ó ti yí padà àwọn tó ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì à ń bẹ̀ ọ́ wípé ìwà wọn ìgbésí ayé wọn jẹ́ kí ó di ọ̀tún. Ìyípadà tó tọ́ láti òkè wá jẹ́ kí ó jẹ́ tiwọn. Ọkàn tó ń kórira ẹ̀ṣẹ̀ ẹ̀mí tí ó ń sá fún ẹ̀ṣẹ̀ nígbà gbogbo níbi gbogbo jẹ́ kí ó jẹ́ ti olúkúlùkù wa ní orúkọ Jésù. A mọ̀ wípé bí a ti ń padà lọ sí ilé àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run tí wọn ò sì fẹ́ ká lọ àwọn tí wọ́n máa ń pani lọ́kàndà àwọn atanijẹ́ àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú ó ṣeéṣe kí wọn kí ó fẹ́ dá a padà ní ojú ọ̀nà yín rere yìí bàbá yọwá kúrò lé ọwọ́ wọn. Bí wọ́n bá ti ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ pa wálé ọ̀kadà jẹ́ kí ẹ̀mí rẹ kí ó ṣe ààbò fún wa. Ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú Jésù Kristì títí dé òpin má jẹ́ kí a yẹ ìpinnu yìí ní orúkọ Jésù. Pa wá mọ bí a ti ń lọ, pèsè ọkọ̀ fún wa bí a ti ń lọ, ṣàmọ̀nà wa níbi owó tá ń lọ. A sì ń bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí a ti di ẹni ìgbàlà àwọn tí ó ti gbàlà àwọn tí ó ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì àwọn tí ó ti sọdí ẹ̀dá titun à ń bẹ̀ ọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó ti ń ṣeṣẹ́ yìí ní ọkàn wa ni ká máa di ajín rere láti sọ ìtàn àgbélébò fún àwọn ẹlòmíràn. A dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa.

ìṣẹ̀yìn ní kíkún nínú rẹ̀ ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣẹ̀yìn ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ́ wa tí ó wọlé, a máa sọ wípé ó wà nínú ilé. A máa sọ wípé tí a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi nǹkan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀. A sì tọ́ka sí àpótí, èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́ a ní láti kọ́kọ́ wọ inú ẹbí Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sí inú ilé Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú ìjọba Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa. Ó yẹ kí èyí kí ó yé wa dáradára. Bí ènìyàn bá wà lóde tí a sì fẹ́ mu wọ inú ilé, kí a bá lè sọ pé ó wà nínú ilé, ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà kí ó wọnú ilé. Bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀, àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a ti wà nínú òkùnkùn, tí a ti wà lóde, tí a kò sí ní ìjọba Ọlọ́run, bí a bá fẹ́ sọ wípé a wà nínú Kristi, a wà nínú rẹ̀, ṣe o mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wá di kíkún nínú rẹ̀, a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ wá sínú rẹ̀, a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan. Ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronú pọ̀wàdà, a ní láti gba Jésù Kristi Olúwa gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristi Olúwa gbọ́, ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù. A di ẹni tí ó wà nínú Jésù. Yẹ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù, bí a bá wá sínú ìjọba Jésù, bí a bá kúrò nínú òkùnkùn, bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, bí a bá gbé ìṣísẹ̀, ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, a di ẹni tí ó wọ inú Jésù, a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́, ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, kí a wá sínú Kristi, kí a gbàdúrà títí a ó fi rí wípé a dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Àti wípé bí a bá ti ń wọ inú Kristi, ìdálẹ́bi yóò lọ ní ìgbésí ayé wa. Nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù? Ṣé o fiyèsí ohun tí a ń kà dáradára? Tí ó wà nínú Kristi Jésù, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, tí wọ́n ti wọ inú Jésù lọ, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn. Ó ní ẹbí kò sí, ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Ẹsẹ̀ ìkejì, nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, tí a ti kúrò lóde, tí a ti wọ inú ilé, tí a ti

0: kúrò lọ́dọ̀ èṣù tí a ti di ẹbí ọlọ́run tí a wọnú ẹbí ọlọ́run tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀ ìwé ọ̀daràn tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè lọ́run kí a kúnkún sọ wípé nígbà tí a ti wọ inú Kristi ìdálẹ́bí lọ òṣì lọ ìdájọ́ tí ìbádé bá wa ní ayérayé ó kúrò àti wípé a sọ wá di òmìnira ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a mú kúrò a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú wo Kọ́rìntì kejì orí karùn-ún Kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi sórí ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó ti di ẹbí ọlọ́run ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ ó ti wọ inú Kristi lọ ó jẹ́ wípé Kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀ wípé bí ọlọ́run bá fẹ́ wò ó a rí Kristi kí ó tó rí a rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀ orí ọ̀fẹ́ Kristi ó ti mú nǹkan wọ̀nyí kúrò nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ẹnikẹ́ni ló wí ìbáṣe ọmọdé ìbáṣe àgbà ìbáṣe púrúǹtù ìbáṣe ọ̀mọ̀wé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó ṣeéṣe ìbáṣe Júù tàbí ìbáṣe kẹfìrí ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀ wé kí ó má mọ̀ wé kà ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun bí ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ kíyèsí wọ́n sì di titun ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ a ó rí wípé ìgbé ayé ọ̀tun ni a ó máa gbé a ó máa rìn ní ìrìn ọ̀tun yóò jẹ́ ìrìn òdodo a ó jẹ́ ẹ̀dá titun yóò wà nínú wa ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun ọkàn wa yóò di titun ẹ̀rí ọkàn wa yóò di titun ìlànà tí a ń tẹ̀lé yóò di titun agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa kì í ṣe bẹ́ẹ̀ nìkan ìní titun ni yóò jẹ́ tiwa òpin àjò wa yóò sì jẹ́ òpin titun àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù tí a wá sínú Kristi ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ó lọ sí ọ̀run rere bí a bá sọ wípé a wà nínú Kristi ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi àwọn tí kò sí nínú Kristi kí ni a ti mọ tiwọn sí kí ni a lè sọ nípa tiwọn yẹ kí a wo Jóòbù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlélógún ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin dàbí wọn ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi àyà sì fò yín ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ ọlọ́run tí wọn kò sì sí nínú Kristi bí wọ́n bá ní ìdààmú bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀ bí wọ́n bá rí ohunkóhun àyà yóò máa fò wọ́n wọn ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ ọlọ́run kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú olúwa nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú ọlọ́run àti tí ó wà nínú Kristi ẹ jẹ́ kí a wo Isaiah orí ogójì ẹsẹ̀ ìkẹtàdínlógún gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀ a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ bí a kò bá ní Kristi a jẹ́ bí òfo àti asán awon ohun omule mopo aye la ma sato leyin a ko si ni ni ere kankan nipase won nitori eni ti ko lolorun eni ti ko ni jesu o dabi opo ati asan ninu johanu orike edogun ese karun oni emi ni ajara eyin le eka eni ti o ngbe inu mi eni ti o ngbe inu mi ati emi ninu re oni yo so eso opolopo nitori ni yiyara yin kuro lodo mi e ko le se ohun kan bi aba fe je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju Oluwa eni ti o ni opolopo ore ofe ni waju Oluwa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo Olorun nipase Jesu Christi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti Olorun oni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori we pe ani isokan pelu Jesu Christi ninu Efeso ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun ninu Christi Jesu ninu Christi Jesu a joko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli buburu a joko ninu Christi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti Olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Christi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu Christi lo nitori be bi o ba ti gba Olorun gbo bi o ba ti wa ninu Jesu Christi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Christi o je asan o je opo ninu Efeso ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Christi eje ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni Olorun le aye eni ti o ba wa lai ni Christi o je eni ti ko ni ireti o je eni ti ko lolorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti Oluwa bi a ba ti di Christi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Christi Oluwa gbo ti a ti mo wi pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki Olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Christi a si ti fi iye wa pamo ninu Christi nin pelu Christi ninu Olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Christi ninu Olorun a fi iye wa pamo pelu Christi ninu Olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu Christi ninu Olorun je ke a wo kikun ti ani ninu Christi kikun ti ani ninu Christi mo tun ka Kolose ori keji ese kewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo pe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wi pe o sofo bi a ba fe po omi ti a n fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju o sinu kanga o seese ki koroba yi ki o wa lori kanga nitooto o ni idapo pelu kanga yi sugbon ko ni ekunrere omi sugbon nigba ti a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wi pe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan naa ni ki a to mo Christi
1: kí a tó wà nínú kristi kristi jẹ kristi dàbí kànga omi iyì bí o bá rántí nínú johanu orí kẹrin johanu orí kẹrin nígbà tí jésù kristi tí ó ń bá obìnrin kan ara samaria sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa kànga omi yẹ kí a kà á láti ẹsẹ̀ kẹfà johanu orí kẹrin kànga jacob sì wà níbẹ̀ nítorí náà bí o ti rẹ jésù tán nítorí ìrìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ obìnrin kan ara samaria sì wá láti fa omi jésù sì wí fún un pé fún mi mu nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ nígbà náà lé obìnrin ara samaria náà wí fún un pé èyí ti rí tí ìwọ fi tí ṣe jù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi èmi ẹni tí ṣe obìnrin ara samaria nítorí tí àwọn jù kì í bá àwọn ara samaria lò pọ̀ jésù dáhùn ó sì wí fún un pé ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀ ohun ìbá sì fi omi èyè fún ọ obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni ìwọ kò ní nǹkan tí ìwọ ó fi fa omi bẹ́ẹ̀ ni kànga náà jìn níbo ni ìwọ gbé ti rí omi èyè náà ẹsẹ̀ kẹtàlá jésù dáhùn ó wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òrùn gbẹ yóò sì tún gbẹ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé ṣùgbọ́n omi tí èmi ó fi fún yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun níhìn ni jésù kristi ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga omi wípé bí ẹnikẹ́ni bá wá sínú kristi kí a tó mọ kristi a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò a kò ní iyì a kò ní àlàáfíà a kò ní ìdáríjì a kò ní ìrètí ọ̀run a ṣòfò a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ṣùgbọ́n bí a bá ti wá sínú kristi tí a rì wá bọ inú kànga omi iyì ó dájú wípé a ó kùn ún pẹ̀lú omi iyì láti inú kristi bí o bá padà sí kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá ó yẹ kí ó yí ọ nísinsìnyí a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú kristi nígbà tí a ti jẹ pẹ̀lú kristi a ti gbàgbọ́ nínú kristi a ti ṣe wá lọ́kan pẹ̀lú kristi nígbà tí a ti wọ inú kristi a ní kíkún nínú rẹ̀ ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú kristi òun ni a fi wé omi tí ó wà nínú kànga bí a bá gbàdúrà bí a bá gbàgbọ́ bí a bá wà pẹ̀lú kristi nígbà gbogbo a ó ní kíkún wa nínú rẹ̀ jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára nínú éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta olùbùkúnlé ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú kristi èyí ni a ń pè ní kíkún wa nínú kristi ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí a kò fi ọ̀kan sílẹ̀ ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́ ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́ ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa agbára tí túni sílẹ̀ agbára tí dání ní ìdè gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú kristi jésù nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú kristi ló wà àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa a ó rí wọn gbà nínú kristi kí a wo pétérù kejì orí kìíní pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin kí a rí àpèjúwe kíkún wa nínú kristi pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta bí agbára rẹ̀ bi olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati ola nla re o nso ni iwe pe gege bi agbara olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi abanfe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu Kristi bi abanfe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi abanfe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wi pe agbara ti anilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun bi a ba n fe agbara lati bori ese agbara lati gbe igbese aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi tun wo le kan si bi agbara re bi olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re ese kerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe awon ese oro olorun wonyi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kon kon so we pe ohun gbogbo ti anilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori we pe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kiki wo pe ki a ronu pada ki a gba Jesu Kristi lo agbo a o si gba wala nitori be je ki o ye o wi pe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wo pe leyin igba ti a ba ti ni igbala iwa mimo eso di mimo ni ati pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lawo lawo ninu Efeso ori 5 ese 27 ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku wepe bi e ba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wepe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba n fi agbara agbara ti emi a so fun a wepe eyin o gba agbara nigbati emi mimo ba ba le yin agbara fun ise esin olorun yóò jẹ tiwa bí a bá tọ ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristi ni a mú wa lárada nítorí bẹ́ẹ̀ bí a bá wá sí ẹsẹ̀ àgbélébò tí a sì sọ fún ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa bí a bá gba ọlọ́run gbọ́ ó dájú wípé a ó mú wa lárada bí ó sì jẹ́ wípé a n fẹ ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamọ ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kẹrin ese ikọkandilogun ṣugbọn ọlọrun mi yoo pese ni kikun fun gbogbo aini yin gẹgẹ bi ọrọ rẹ ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni inu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipasẹ Kristi nikan sosu lati le ri tabi agbara emi mimo nipasẹ Kristi nikan sosu lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa we pe Olorun yo pese ni kikun fun gbogbo ani wa ninu gege bi oro re ninu ogo nipasẹ Kristi tabi ninu Kristi o ye ki o ye wa wepe ohun gbogbo ti Olorun ri wepe anilo ninu aye ati ni aye raye ni ati fi pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyin ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa ati ti se yin ni kikun ninu re ati ti se yin ni kikun ninu re ki o ye wa wepe opolopo ni o ma nlo si lesin ti won si tin lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala Kristi ko je ti won sibe sibe an fi ye wa wipe ati se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibukun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bukun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro Olorun o daju wipe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye ani pekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun wa wipe bi o ba je wipe a ri pe ninu okan wa a ko ti so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma wa sinu okan wa o ma dabi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma po jojo ninu okan wa o ni bi a ba be lowo Olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si bere le oruko mi o na le mi yo se bi o ba fe di eni ti o ni so di mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wipe igbesi aye re yo dabi ti Kristi ninu ati lode o le bere lowo Olorun ohunkohun ti eyin ba si bere loruko mi ohun na li emi o se bi a ba so pe ohunkohun ti eyin ba bere loruko mi awon miran iwosan nikan soso ni won ma bere awon miran idande nikan soso ni won ma bere won ki bere we pe ki a fun oni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Kristi o ye ki a mo we pe igbala ju iwosan lo o ye ki a mo we pe isodi mimo o ju iwosan lo o ye ki a mo we pe bi agbara Olorun agbara emi Olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi ti o jo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo wipe ifikun ni agbara emi Olorun o ju awon nkan kekeke miran ti a ma bere lo ohunkohun ti eyin ba bere bi oruko mi iba se igbala iba se isodi mimo iba se ifi agbara emi Olorun kun ni o ni ohun naa lemi o se bi o ba si je iwosan o ni emi o se bi o ba je idande o ni emi o se bi o ba je pe ki a pese fun aini re o ni emi o se ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba bere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi Olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju be lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba bere ohunkohun le oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ese ikeje bi eyin ba n gbe inu mi ti oro mi ba si n gbe inu yin e o bere ohun kohun ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wipe a le bere ohun kohun ti a ba fe ti a si ri wipe ini lorun aye lorun ile ogo loke wipe oju toro kobo ti a ma n bere lo eese ti a ko fi bere lowo olorun wipe nigba ti a ba pa ojude ni iku wipe a fe ri olorun a fe ri jesu kristi lojukoju eese bi a ba mo wipe lati di orun lati joko lori ite pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri wipe ati mu gbogbo idalebi ati mu kuro bi a ba mo wipe awon nkan wonyi se iyebiye igbala emi wa wipe oun ni oro ti o tobi ju ti o po ju ese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe isodi mimo ni ohun to se pataki ti a o le fi ri oju olorun nitori o wipe lai si iwa mimo ko si eni ti yo ri olorun bi a ba mo wipe a ti pese re sile fun wa wipe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo ese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe a je alailagbara wipe a fi bi agbara emi olorun bi o ba wa si igbesi aye wa ki o so waji ki o fi ina mi ki o fi jo gbogbo ti ko ni lari ni igbesi aye wa ki o fun wa ni agbara ati gbadura agbara lati di ilere olorun mu agbara lati duro tiri ninu inu nibi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo bi a ba ri wipe a je alailagbara a je eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale le wa lori bi agbara emi olorun bi o ba sokale le wa lori wipe gbogbo aigbagbo ni yo pora gbogbo irewesi ni yoo fo lo gbogbo ki a ma sun ninu adura ni yoo fo lo ati wipe gbogbo aile duro ti olorun ni yoo sa lo ni igbesi aye wa eese ti a ko fi bere wipe a n fi agbara olorun a n fi agbara olorun bi a ba ti gba okan wa la bi a ba ti so wa di mimo wipe a n fe agbara ifikuni agbara olorun eese ti a ko fi bere o ni bi eyin ba n gbe inu mi ti oro mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin o ye ki a mo wipe ohun gbogbo ni o ti setan ohun gbogbo ni jesu kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu romu orikejo ese ikejilelogbon eni ti ko da omo ohun ti kara re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa yo ha ti se ti ki yo fun wa li ohun gbogbo pelu re lope ofe nigbala ki se wipe a n fe owo lati ra igbala olorun yo fun wa ni ohun gbogbo lope ohun fe isodi mimo ni ofe ni ohun fe agbara emi ni igbesi aye re ofe ni ohun fe ki agbara emi olorun ki o wa ta oji ki o wa so oji ofe la n gba lowo olorun ohun fe iwosan ni ofe la n gba lowo olorun tabi ohun fe idanisile lowo awon emi okunkun ti o na olowo ofe la n gba ibukun orun yanturu ni igbesi aye re lo n fe ni o ni olorun funrara re ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ko ese wa lo ohun ki o ha fun wa ni ohun gbogbo pelu kristi lope o ye ki a mo wipe lope ni ohun gbogbo ti olorun fe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokanlelogun lati ese ikepa o si we fun mi pe o pari se oran ti awon oro won yi lori igi agbelebo ohun la tun so nihin emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o n gbengbe lati orisun omi iye lope ranti wipe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara emi olorun atoke wa ofe ni isoji ofe ni iwosan ranti wipe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yoo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba si segun yo jogun kan wonyi an so nipa wo pe nigba ti a ba de orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wi pe awa ninu Kristi igba yi gan ni o ri ekunrere itumo o ti an so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati seyin ni kikun ninu re lese kese ti a ba ba Jesu pade ni o bere si ni to kikun inu Kristi wo bi a ba tin jinle ju be lo ti ani sorimo automato jijin ife ati gbigboro ife olorun jube lo automato kikun ninu Kristi amato jube lo bi aba tin fani agbara mi olorun automato jube lo nigba ti o ba ya ti aba gba wa soke ti aba pa alada ti aba ri Jesu Kristi loju koju ti aba mu wa lo si orun ti a se je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wipe gba ti ati se wa ni kikun ninu Kristi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo olorun e se ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodimo ko si mo tabi agbara olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodimo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti olorun ki o se gbadura titi agbara yio fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohun kan ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a bi ilere olorun mu ki a gbadura o daju wipe yio gbo ti wa.

tàbí àwọn onídájọ́, tàbí bí o bá ka àwọn ìwé òwe, tàbí oníwàásù, tàbí o ka Isaiah, tàbí o ka Jeremiah, tàbí o wá sínú májẹ̀mú titun láti Matthew, dé Mark, dé Luke, dé Johannu, dé ṣe àwọn apọ́sẹ́lì, dé Rome, àti dé Corinth, àti títí dé ìwé ìfihàn ni Ọlọ́run ti ń ké wa nílọ̀, tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà ó jẹ́ ìwà tí ó burú jùlọ, àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú Ọlọ́run wá sórí ẹni. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn, a wàásù fún wọn, a kò fìdí wọn létí, a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà, síbẹ̀síbẹ̀ a ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúròó láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Kí ni wọ́n ṣe nípa rẹ̀? Ǹjẹ́ wọ́n sọkún? Ǹjẹ́ wọ́n ronú pọ̀wàdà? Ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti àṣepé? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí a dáríjì wọ́n? Wẹ́sẹ̀ ìkejì, ẹ̀yin sì ń fẹ̀ sókè, ẹ̀yin kò kúkú kàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín. Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run, ìwà àìlọ́lọ́run, ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìn rere, wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, tí a ní ìwà àìbìkítà fún òfin Ọlọ́run, kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídájọ́ òdodo, Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́. O jẹ́ mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi, ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. Ó sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run bínú, jẹ́ kí ó yí ọ. Ìgbà tí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú Ọlọ́run nìyẹn. Ìgbà tí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kẹ́nání ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn àìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bí o bá ka májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà ni ọ̀kẹ́ àìmọye nínú wọn ni a pa wọ́n rẹ́ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísírẹ́lì lákòókò kan nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, rántí Sàfírà àti rántí Ananiah. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni a ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bẹ́ẹ̀ni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìn rere. Bí ó bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ bí ó tilẹ̀ wù kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀? Ṣé panṣágà wà ń bẹ́ẹ̀? Ojú kòkòrò ń kọ́, ìwà ayé ń kọ́,

sọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmùgọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeéṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá wa lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun, ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run. Ẹnikẹ́ni tí ìbáàjẹ́, ìbáàjẹ́ wòlíì létí òkun, ìbáàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe, kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀, jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú, ẹlẹ́ṣẹ̀, apẹ̀yìndà, àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀, à ń sọ fún wa wípé wọn kì yóò lọ láì jìyà. Bí o bá wo àwọn ìwé oníwàásù, ìwé oníwàásù orí 8 ẹsẹ 11, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti ṣe, láti hùwà ibi. Bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀, wọ́n rò wípé Ọlọ́run kò rí wọn. Ṣé òun ti dá fídì? Ó rí Báṣébà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i, ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí? Wọ́n sọ fún un, ó ránṣẹ́ sí. Nígbà tí ó ránṣẹ́ sí Báṣébà, ó dàbí ẹni wípé bóyá Ọlọ́run ń sùn, bóyá Ọlọ́run ò rí i, nítorí pé àrá kò san án lẹ́sẹ̀ kan náà. Ṣùgbọ́n ó lóyún, ó bímọ. Orí gbogbo lèṣe-lèṣe tí Dáfídì ṣe, gbogbo ìwàkuwà, ìwà ìbàjẹ́, ìpànìyàn tí Dáfídì ṣe, ṣùgbọ́n Ọlọ́run rí i. Ó rán Nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni, ó ṣe ní ìkọ̀kọ̀, ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba. Bí o bá wo ìgbésí ayé Dáfídì láti ìgbà náà lọ, ìdà kò sinmi láti máa lé Dáfídì, ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀, àti wàhálà nínú ẹbí rẹ̀. Nítorí kíni? Nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ ní ọjọ́ Olúwa. Bákan náà ni ìwà Ọlọ́run lónìí. Má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ní oṣù tí ó kọjá, kí o rò wípé kò sí ìdájọ́. Ìdájọ́ wà, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú. Nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi. Wo ẹsẹ 13, ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú. Èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, kì yóò dára fún ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Judas Iscariot, yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Sọ́ọ̀lù, ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Ísíráélì, yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú. Béèrè lọ́wọ́ Farao, tàbí Nebukadnessari, tàbí Herodu. Ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn. Ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn. Ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn, tí ó dàbí òjìji, nítorí tí kò bẹ̀rù níwájú Ọlọ́run.
o le ma so we pe awon ese ti a ka won yi won je ti maje mo lai lai ki o ma ro we pe nisisin yi a wa ni akoko ore ofe nitori be a le se onkun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma ntara won je be ta ma so we pe ah ma le ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisin yi ni ro wi pe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida olorun loju won le re koja ofin olorun won le dese bi won ba ti fe je ka wo maje mo titun ni korinti kini ori kewa korinti kini ori kewa lati ese kefa nkan won yi si je se apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun boboro gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni ijokan eyin kin wa nilo wepe bi atile wa ni akoko ori ofe bi o tile je wepe jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun wa wepe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida olorun loju o daju wepe ibinu olorun idajo olorun yo wa sori ese bakan na wo hebero ori kewa hebero ori kewa ese ikokan le logbon ohun ero ni lati subo si owo olorun alaye ohun ero ni lati subo si owo olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti nje eni ti o ngbe igbe aye ailofin igbe aye ti ko mo oro olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma nse ohun ti ko to ti o si mo wi pe idajo olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo olorun wo danieli ori kerin danieli ori kerin lati ese iketa di logbon danieli ori kerin lati ese ikerin le logun segara fara fun mi danieli ori kerin ese ikerin le logun nitori na oba je ki imoran mi ki o je itewogba lodo re ki o si fi ododo ja ese re kuro ati aisedede re nipa fifi anu fun awon talaka bi yo le mu alaafia re pe nitori na oba nitori na okunrin obinrin ijoye enikeni ti a le je je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti danieli nso fun oba nihin ni we pe ki o ronu pe wada ki o ko ese sile nitori pe bi a tile fi owo so owo po bi elese ko ba ronu pe wada bi asako apeyinda ti o n sa isansa kuro lodo oluwa bi ko ba pada wale bi omo onina kuna bi ko ba mo wepe ibi ti o n wa ile ajeji ti o n wa wepe bi o n ba n lo bi o n ti n se nibe wepe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju wepe idajo olorun ni yo je tire nje bi o ba n sa fun idajo olorun nje bi o ba mo wepe o ye ki o sa asala fun emi re ki o si le kuro labe ibinu olorun ti o gbona jojo kini o ye ki o se irunu po adani wepe ki o fi ododo ja ese re kuro ohun ti a so nihin ni wepe ki o je olooto ki o je olododo
ki o mo wipe ese je ohun egbin ohun iri ni waju olorun ki o mo wipe agbere panshaga ma nfa ibinu olorun ki o mo wipe eni ti o npe ni abanideshe ki se ore o je ota ti o fa idajo olorun ati egun olorun wa sori re ki o mo wipe ko si bi ti o ti le da ese ni kokon ni ni abole ni tabi ni okunkun wepe oju olorun ri o oju olorun wo yo si mu idajo wa si ori gbogbo ese patapata ki o wa fi pelu otito pelu ododo ki o wa si waju olorun ki o so fun wepe o je elese ma janankato wepe o je olosin olofarasin tabi olofokansin eni ti nlo silesin eni ti nka bibeli eni ti fun alagbe lowo eni to nse tibi tabi torun oni pa yi won ni ti ki o wa fi ododo ja ese re kuro ma so wepe baba mi ni o dese iya mi lo dese awon eniyan wa lo dese sugbon ko se ti momo binu mi ti ri be ni owo mi ri bi obi ti ri be ni nu mi ri olorun so wepe wa pelu otito ko ese re sile so fun olorun wepe o mo wepe elese ni o ki o fi ododo ja ese re kuro ki o si ko gba esododo asedede sile patapata ki o le je wepe anu olorun ati idariji latodo re yo je tire o jakobo jakobo ori kerin lati ese ikefa sugbon o fun ni ore ofe si nitori na le o se wipe olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin ona isina ona ti ko wa gege bi ife olorun sugbon ti o so wipe ko se wo ko se se ko se asedede tabi aisododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wipe ko si ese ni owo ohun o je agberaga oni olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na eteriba fun olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo olorun ohun o si sumo yin ewe owo yin mo eyin elese bi o ba je eni ti o n gba owo eyin o je eni ti o je ile ri ni waju olorun ewe owo yin mo eyin elese bi o ba je eni to n seyun owo re kun fun eje o si je ile ri ni waju olorun o n so wipe ewe owo yin mo eyin elese boya o le ni iwa tire eni ti o ba fi owo pamọ sibi kan bi o ba ri o he o n so wipe ewe owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo eyi je nipa ironu pewada ati atunse o ni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ki e si gba awe eyi je wepe ki a kaanu gba ti o n so pe ki a gba awe ohun ti o n so ni wepe nihin yi ki a kaanu fun ese wa ki a ni ibinu je eni iwa bi olorun ki a mo wepe ese ti a da o je ohun ti o buru iwaju olowa o ni ki a si sokun ki a sokun a ma n ri awon elomiran bi won ba wo si iru isin bayi won a ma wo fefe o si bi o sohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon so fun awe pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere olorun wepe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apaadi ti idajo olorun ro dede lori re o so wipe ki inu iru eni bee ki o baje ki iru eni bee ki o kaanu ki iru eni bee ki o sokun o ni eje ki erin yin ki o di awe ki o di ibanuje ki o di ekun sisun ati ki ayo yin ki o di ikaanu
ẹran yín sílẹ̀ níwájú olówa òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí, ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run. Wípé bí a bá jẹ́ ọwọ́ ṣẹ wa tí a tún bá níwájú olówa, tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga, yóò dáríjì wá, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí? Ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run. Ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ? Ṣé o jẹ́ apẹ̀yìndà? Àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fọ́jú, wípé Ọlọ́run ò rí ọ, ó mọ ìgbésí ayé rẹ? Ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni pé kí o lè ronú pọ̀wàdà, kí o lè sọ fún Ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ. Ó sì fẹ́ jẹ́ ti Ọlọ́run, ó fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó ń fẹ́ ké pe Ọlọ́run, ó ń fẹ́ sọkún kíkorò, ó sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Dìde dúró, sọ fún Ọlọ́run kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, kí ó sọ fún Ọlọ́run wípé o ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin, àìwà bí Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ, wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run pátápátá. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, ìbínú Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ. Ṣùgbọ́n bí o bá lè sọ fún Ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ronú pé padà, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run, o dájú wípé yóò gbọ́, yóò dáríjì ọ́, yóò fún ọ ní ìgbàlà tòótọ́, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ, kí o má sì dẹ́ṣẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ kìí ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀, tí a ń láti wọ ojú Ọlọ́run, tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo. Kí ìwà àìlọ́lọ́run, ìwà àìwà bí Ọlọ́run, ìwà àìlófin tí ó wà lọ́wọ́ wa, kí a lè kọ̀ wọ́n sílẹ̀, kí a lè jẹ́ olóòótọ́, olódodo, ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo.
so fun olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba Badura so fun Olorun. Nitori ese re ni Jesu se ku ni ori igi agbelebo. Kaanu fun ese re. Bi aba ma ara wa ni elese. Alati ni ibanoje. Nitori ese ti a ti da. Ki Olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbesi aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara Olorun o dajo we pe idariji yo je ti re O sin ni lati ni ipinu wipe awon ese wonyi pelu ore ofe Olorun o ko ni pada sinu won mo bi abati we onu ti a se we omo pelu eje Jesu o se pataki wipe ki o duro lori eje ati ipinu re si Oluwa wipe pelu ore ofe re iwa ododo iwa otito Iwa ti o wa gege bi iwa bi Olorun ni o ma fi han ni igbagbogbo yala ni ile tabi lode yala ni bi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni o ma wa lowo re ni igbagbogbo so fun Olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba

àfọ́jú yẹ kí a wo Kọ́rìntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ojú inú wọn fọ́, mo rò wípé ó yí ọ dáradára nísinsìnyí. Nínú Kọ́rìntì kejì yìí orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n ojú inú wọn fọ́, nítorí pé títí di òní olónìí ni kíka májẹ̀mú láéláé, ìbòjú náà wà láìka sókè. Ìbòjú tí a mú kúrò, tí a ti mú kúrò nínú Kristi, níhìn ni a ń sọ nípa ojú inú, ojú ti ọkàn. Èyí ni a fi ń sọ nípa ìtúríran fún ọkàn, fún ìfọ́jú ọkàn. Ṣùgbọ́n ó sọ wípé àwọn Júù àti àwọn kèfèrí pẹ̀lú wípé títí di òní olónìí, bí wọ́n tilẹ̀ ń ka Bíbélì, wípé ojú inú wọn ti fọ́, wọn kò lè rí wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Wọn kò lè rí wípé nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni a fi ń wẹ ẹlẹ́ṣẹ̀ mọ́ tí ó ń funfun ju snow lọ. Wọn kò lè rí wípé nípa òdodo Jésù, èyí ni a ń kà sí òdodo fún ọkàn ẹlẹ́ṣẹ̀ tí ó rọ̀ mọ́ àgbélébùú kí ó ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Wọn kò lè rí wípé Jésù Kristì nìkan ṣoṣo ní olùgbàlà, wípé kò sí orúkọ mìíràn, yálà ti áńgẹ́lì, yálà ti igi, yálà ti olùdásílẹ̀ ìjọ, yálà ti òkúta, yálà ti òrìṣà kan tí ó lè gba ẹnikẹ́ni là. Orúkọ yìí kan ṣoṣo ni a fún wa, wípé bí a bá fẹ́ ní ìgbàlà, bí a bá fẹ́ rí ojú Ọlọ́run, wípé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì, wípé nípa bẹ́ẹ̀ nìkan ni a fi lè rí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ àti ìdáǹdè kúrò nínú ọkàn òkùnkùn wa. Ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ojú inú wọn fọ́, nítorí pé títí di òní olónìí ní kíka májẹ̀mú láéláé, ìbòjú náà wà láìka sókè. Ìbòjú tí a ti mú kúrò nínú Kristì, Jésù Kristì nìkan, òun ni ó lè fún wa ní ìgbàlà, ìdáǹdè kúrò nínú ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti afọ́jú, ó ṣeéṣe kí o máa tọ́ka sí àwọn ẹlòmíràn. Ó ṣeéṣe kí o máa ṣe àpèjúwe wípé lágbájá ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀, wípé lágbájá kò yé afọ́jú ni, kò mọ ọ̀nà ìgbàlà. Ṣùgbọ́n bó ṣe ti wá ní, àwa ti mọ ọ̀nà ìgbàlà, àwa ti bọ́ sínú ọ̀nà ìgbàlà, a ti là wá lójú. Jẹ́ kí n ka ẹsẹ̀ Bíbélì kan fún ọ, kí o tún máa mú kí ọ̀rọ̀ yìí kí ó wá sí ara ẹlòmíràn, kí o gbé yẹ̀wò bóyá a ń sọ nípa ààrẹ àbí a ń sọ nípa àwọn ẹlòmíràn ni. Nínú Jòhánù kínní orí kejì ẹsẹ̀ ìkọkànlá, ṣùgbọ́n ẹni tí ó bá kórira arákùnrin rẹ̀, ó ń gbé inú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sì mọ̀ ibi tí òun rè, nítorí tí òkùnkùn ti fọ́ lé ojú. Ẹni tí ó kórira arákùnrin rẹ̀, ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí. Jẹ́ kí a fi sùúrù ṣe àlàyé ní kíkún fún wa. Bí a bá ń sọ nípa arákùnrin, ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alábàgbé wa, bí o bá jẹ́ ẹni tí ó ti gbéyàwó sí ilé tàbí ẹni tí ó lọ́kọ. Ṣùgbọ́n tí ọkọ ti ṣe ọ́, tí o wá sọ wípé láéláé àfọ̀rùn alákejì ni a ti lè parí ìjà yìí, o kórira arákùnrin rẹ, o kórira ọkọ rẹ, tàbí o kórira arábìnrin rẹ, ìyàwó rẹ, o sì ń sọ wípé kò sóhun tó lè ṣe, kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀, ó lè máa kúnlẹ̀ lójoojúmọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ò ní gbẹ̀bẹ̀. Bíbélì sọ wípé òkùnkùn ti fọ́ lé ojú, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn aládùúgbò, àwọn ojúlùmọ̀, àwọn tí a ń bá pàdé lóde, ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn ni ó ṣẹ̀ wá, tàbí nǹkan kan ló ṣẹlẹ̀, bóyá wọ́n ṣe ìwọ̀sí sí ọmọ wa, bóyá wọ́n rẹwà jẹ lọ́nà kan tàbí òmíràn, ó sì ní ìkórira nínú ọkàn rẹ. Ó sì ń sọ wípé ó ń dúró de àkókò tí ó gbẹ̀san, ó ń dúró de àkókò tí ó jẹ́ wípé àwọn ti ju òkúta, àwọn ti ju iyẹ̀pẹ̀, wọ́n júlù ọ́, ṣùgbọ́n òkúta gidi ló jùlù wọn tí ó fọ orí wọn yányán. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé òun dúró de àkókò láti gbẹ̀san, ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀, ó ń gbé nínú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sì mọ ibi tí òun rè. Ó ń kọrin.

sí ní gbàdúrà kí àwọn ìṣe tí ó ń ṣe àwọn tí ó wà nínú ayé kí ó má bàa ṣe wá nítorí bẹ́ẹ̀ àwa tí a bá mọ̀ wípé a fẹ́ ní ìṣẹ́gun a fẹ́ borí ẹ̀ṣẹ̀ a fẹ́ borí èṣù a fẹ́ borí àwọn àjálù tó ń dé bá àwọn èèyàn nínú ayé a ní láti kún fún àdúrà jẹ́ kí a wo orin dáfídì 100:7 100:7 orin dáfídì 100:7 kí a wo ẹsẹ 19 àti ẹsẹ 20 nígbà náà ni wọ́n kí gbèpè olúwa nínú ìpọ́njú wọn ó sì gbà wọ́n nínú iṣẹ́ wọn ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a kún fún àdúrà bí mo ti sọ tẹ́lẹ̀ kí a ṣe bí jákọ́bù tí ó rọ̀ mọ́ olúwa tí ó bẹ̀rẹ̀ sí ní jàjàkadì nínú àdúrà nínú ìfi omijé béèrè lọ́wọ́ ọlọ́run wípé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ́ bùkún mi kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú olúwa nítorí ìgbàgbọ́ nínú olúwa ni yóò fún wa ní ìṣẹ́gun nínú Éfésù orí kẹfà ẹsẹ̀ 16 lékè gbogbo rẹ̀ ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi nì ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi nì ìgbà mìíràn a máa ń gbọ́ tí àwọn ènìyàn wa ní orílẹ̀-èdè wa tí wọ́n ń sọ èdè káàárọ̀ òjíire wọ́n máa ń sọ wípé lágbájá wọ́n ta lọ́fà ni lágbájá ọfà ayé ló wà lára ẹ lágbájá àhómọ gbà tí wọn ti ṣe nǹkan bẹ́yẹn fún kò gbádùn ṣùgbọ́n ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú olúwa bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń tàfà ìgbà mìíràn ẹlòmíràn a máa sọ wípé ìgbà tí òun sùn lé òru ní ẹnìkan rí òun ló yìnbọn fún òun ló tàfà fún òun bí òun ti jí sí ojú ayé ni òun rí pé ibi tí a ti tàfà fún òun yìí bẹ́ẹ̀ ni òun bẹ̀rẹ̀ sí ní ìrora ibẹ̀ ni nǹkan kan tí ó rìn láti ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ ni ó fi dàbí ẹni wípé ojoojúmọ́ lòun wá ń lọ sí ilé ìwòsàn tí àwọn olóyìnbó ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú olúwa ó ní ọfà tí a lè ta láti ọ̀dọ̀ àwọn tí ó wà nínú ayé wípé ìgbàgbọ́ wa ni yóò dàbí apata tí a ó lè fi paná ọfà ẹni ibi nì kí ni a ń pè ní apata èyí kì í ṣe àpáta yàtọ̀ ṣùgbọ́n nǹkan tí a ń pè ní apata ni pé bí ẹnìkan bá ń sọ òkò ṣé orí àwọn ọlọ́pàá bí ìjàngbọ̀n rògbòdìyàn bí ó bá bẹ́ sílẹ̀ ní ibì kan àwọn ọlọ́pàá lọ síbẹ̀ àwọn ọlọ́pàá yìí ti mọ̀ wípé àwọn tí ó ń ṣe ìjàngbọ̀n wọ́n lè máa ju òkò sí wọn wọ́n lè máa tafà sí wọn wọ́n ní àwọn nǹkan kan tó máa gbé lọ́wọ́ bí ata yìí tàbí bí ọta bí ó bá ti ń bọ̀ wọ́n á fi nǹkan yìí wọ́n á fi gbà á èyí ni à ń pè ní apata nítorí wípé kò ní jẹ́ kí ọta tàbí òkúta kí ó ba àwọn ọlọ́pàá tí wọ́n wá fi ojú sí àwọn nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ ó ní lékè gbogbo rẹ̀ kí ẹ mú àwọn apata ìgbàgbọ́ bí a bá ti ń sọ ọfà sí onígbàgbọ́ ìgbàgbọ́ yìí ni kò ní jẹ́ kí ọfà yìí kí ó dọ́dọ̀ rẹ̀ bí a bá mú orúkọ rẹ lọ sí ilé àwọn ẹlẹ́bọlóògùn ìgbàgbọ́ tí o ní nínú olúwa ni kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ bí ó bá dàbí ẹni pé àwọn kan fẹ́ ṣe ọ́ ní ibi wọ́n fẹ́ rán àwọn ẹ̀mí òkùnkùn sí ọ apata ìgbàgbọ́ yìí ló fi máa paná ọfà ẹni ibi nì tí kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ kì í ṣe bẹ́ẹ̀ nìkan o ní láti sá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ṣé orí ẹ̀jẹ̀ Jésù Kristì ó fún wa ní ààbò púpọ̀ ààbò wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì nínú ìwé ìfihàn 12:11 wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú ó ní wọ́n ṣẹ́gun èṣù wọ́n ṣẹ́gun dragoni nítorí wípé wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn yẹ kí a tún wo ìwé òwe 12:10

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ye ki agbadura.
2: Baba wa lanu ati olore ofe, adupe lowo re fun Jesu Christi omo re ti o fi fun wa. Lati ku fun ese wa ati lati ku ese wa lo. Adupe fun anfani lati gbo oro re ati lati gbo eko ti hirere. Ti o man yi aye pada. Ti o si man fo kan funfun. You snow lo. Adupe wipe o npese ibi iye aye raye fun wa. A si n bebe wipe ohunkohun ti o man je ki eniyan ko eko ihinrere le jina si wa ni oruko Jesu.
3: Amen.
2: Be a se wa loni, a n bebe wipe oro re ti a o gbin gege bi irugbin sinu okan wa yo dagba yo so eso ni oruko Jesu.
3: Amen.
2: Pese wa sile fun ijoba re.
3: Amen.
2: Je ki gbogbo anfani ti o wa ninu irere ti o si ro mo eje Jesu Christi ki o je ti wa ni oruko Jesu.
3: Amen.
2: Gbogbo irin kiri okan ba wa ba won we. Ki o je ki a le gbekele oro re.
3: Amen.
2: Ki a si duro sinsin lodo re.
3: Amen.
2: Ni igbeyin ki ijoba run ki o le je ti wa.
3: Amen.
2: Ni oruko Jesu Christi Oluwa wa.
3: Amen.
2: Munka Efihan Ori Karun Ese ikesan Won sin korin tuntun kan wepe iwo le o ye lati gba ewe na ati lati se edidi re nitori ti a te pa o iwo si ti fi eje re se irapada eniyan si Olorun lati inu eya gbogbo ati ede gbogbo ati inu eniyan gbogbo ati orile ede gbogbo wa ifihan ori keje ese ikesan si ipari lehin na mori sikiyesi opolopo eniyan ti enikeni ko leka lati inu orile ede gbogbo ati eya ati eniyan ati lati inu ede gbogbo wa won duro ni waju ite ati ni waju odo agutan na awo won le aso funfun imo ope si nbe le owo won won si n kigbe le ohun rara wipe igbala ni ti Olorun wa ti o joko lori ite ati ti odo agutan gbogbo awon angeli si duro ite na ka ati yi awon agba ati awon eda alaye merin na ka won wole won si doju bole ni waju ite na won si sin Olorun wipe ami ibukun ati ogo ati ogbon ati ope ati agbara ati ipa fun Olorun wa lai ati lai lai ami okan ninu awon agba na si dahun o bi mi pe tale awon wonyi ti awo le aso funfun ni nibo ni won si ti wa mo si wi fun pe Oluwa mi iwo le o le mo o si wi fun mi pe awon wonyi le o jade lati inu iponju nla won si fo aso won won si so won di funfun ninu eje odo agutan na nitori na ni won se nbe ni waju ite Olorun ti won sin sin le osan ati le oru ni waju tempili re eni ti o joko lori ite na si yo si sijibo won ebi ki o pa won mo be ni ogbe ki o gbe won mo bẹ́ẹ̀ ni oòrùn kì yíò pa wọ́n tàbí orukóoru nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ lé àárín ìtẹ́ náà ni yíò máa ṣe olùṣọ́ àgùntàn wọn tí yíò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn àti orí keje ẹsẹ̀ ìkẹsàn ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ẹ̀wẹ̀ nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn, nípa agbára Ọlọ́run, àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù tàbí ajere ọkàn tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọláńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀-èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìnrere. Ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa tàbí ní orin kíkọ tàbí ní ìjẹ́rìí tàbí ní ìjẹ́rìí ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹ́gbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa, tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni Apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni ni fún gbogbo ènìyàn, láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá, mo dí ajigbèsè àwọn Héléènì àti àwọn aláìgbédè, àwọn ọlọ́gbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀, bí ó ti wà ní ipá mi, mo múra tán lati wasu ihirere fun yara romu pelu nitori emi ko tiju ihirere kristi nitori agbara olorun ni si igbala fun olukuluku eni ti o gbagbo fun ju saaju ati fun heleni pelu awon oro meta ti mo fe ki o di mo ni wipe ikini mo di ajigbese mo fe ki gbogbo wa ki o so be e so be le kan si ikeji lati waasu ihirere e so be iketa ni ese kerin din logun nitori emi ko tiju ihirere bi abapa meteta po o so wipe mo di ajigbese lati waasu ihirere nitori emi ko tiju ihirere o je igbese fun gbogbo wa lati je ki o di mimo fun awon ti won gbo ede yoruba ti won ko si moju be lo lati waasu ihirere fun wa fun won nitori wipe ibikibi ti onigbagbo ba wa eni ti a ti tun bi ki tiju ihirere Jesu Kristi nitori be gbogbo ohun ti o n gbo ni ipari ose yi o je igbese si wa lorun lati so fun olukuluku eniyan ti a ma ba pade yala nibi owo wa nibi ise wa nibi oja wa ninu ile wa tabi nibi kibi lati je ki o di mimo fun o wipe ohun kan wa ti o tayo esin ohun kan wa ti a n pe ni ihirere kristi ti o ma n pese okan ti o setan ti o si mura sile ti o ma n pese won lati le wa pelu olorun titi lai okan ninu awon ipele igbagbo ipile ihirere ni a fe mu enu kan ni owuro yi ese ti a fi bere ni itoka si ni orin dafidi ori ikerin le ni ogun ese iketa ati ikerin o sese ki opolopo ninu wa tabi elomiran ti yo gbo wipe idanileko wa nihin lati je ki a mo ona ihirere ona igbagbo toto lati jalanka to tabi lati sogo wipe awa na mo ihirere koda igbagbo o se ajoji si wa nitori pe lati kekere ni a tin sin ni a si tin ka bibeli bi Jesu papa bo ba de yo gba eri wa je wipe omo olorun ni wa ti o si je pe iru isogo be o duro lori aimo kan ati aimo kini oro olorun wi oni o je ki a fe ye oro olorun wo nipa ipile ihirere ti o se pataki ti o je pe bi o ba sare ninu esin lai mo ohun ti a n so nipa owo mimo ati aya funfun iru ere be tabi iru esin be aje lasan eyi ti ko ni ni ere nitori pe ipile miran le enikan ko le fi lele ju eyi ti oro olorun ti fi lele awa ti aje agba ti a si mo bi a ti n ko ile a mo wipe bi ile kiko bi ko ba ni ipele iru ile be ojo ati iji ni yo wo opolopo ni won si man ko ile igbagbo won lai ni ipele won man sin won man ka bibeli won man gbadura sugbon ile ti won ko ko ni ipele ni ori oro olorun ninu orin dafidi ori ikerin le ni ogun ese iketa ni dafidi oba ni o tin bere lowo olorun wipe tani yogun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re olorun ko si fidi dafidi leti o je ki o mo daju daju wepe idahun si bere ti o se pataki bayi ni wepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko se bora etan o wa so fun wa ni ese ikarun wipe ohun ni yo ri ibokun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re ese keta tani ese ikerin eniti ese karun ohun bi o ba bere pelu okan ti o nfe mo kini idahun si ibere ti o se pataki to yi wepe tani yo ti egun ori oke oluwa lo tabi tani yo le duro ni bi mimo re ni ede ti o le ye o dara dara o so wipe tani yo le gbe ibi ago olorun gba ti a ba nso nipa oke mimo olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo sugbon nigba ti a nso nipa oke mimo olorun eyi nso nipa ibugbe olorun oga ogo iyi kana ni Jesu Kristi menuba nigba ti o so ninu Johanu ese ori ikerinla lati ese ikeji wepe ninu ile baba mi opolopo ibugbe ni o wa iba ma se be emi iba ti so fun yi nitori emi nlo ipese aye sile fun yi eyi so nipa oke mimo olorun ni se awon aposteli ori keje mo feran leti wipe nigba ti a nso Stefanu lokuta a so fun wa ni ise awon aposteli ori keje yi wipe sugbon ese ikarun din ni ogota sugbon o n kun fun emi mimo o tejumo orun ko so wipe o tejumo ile o n wo oke o n wo ibi mimo olorun o n wo oke oga ogo o tejumo orun o si ri ogo olorun ati Jesu nduro le owo otun olorun o si wipe wo mo ri orun si sile ati omo eniyan nduro le owo otun olorun ẹsẹ ọgọta ó sì kúnlẹ̀ ó kígbe lé ohùn rárá pé olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn nígbàtí ó sì wí èyí ó sùn ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gọ́ta ni ó ti wí pé wọ́n sọ Stéfánù lé òkúta ó sì ń ké pe olúwa wípé Jésù olúwa gba ẹ̀mí mi òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba ó ń sọ nípa ibi mímọ́ Ọlọ́run ó ń sọ nípa ọ̀run rere níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n ń fẹ́ lọ nígbàtí wọ́n bá pajú dé nínú ayé ó sì wá ń bèrè wípé ta ni yóò gun orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ Ọlọ́run wá ń dá a lóhùn wípé ẹni tí ó lí ọwọ́ mímọ́ ẹni tí ó lí ọwọ́ mímọ́ ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló wà ní wọ́n ń ké pe orúkọ Olúwa tí wọ́n sì ń wípé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́ nítorí pé wọ́n ti sàmì nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa tàbí nítorí pé àwọn náà máa ń ka Bíbélì nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọ́n á dìde wọ́n á sì lọ sí ilé ìsìn tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó nítorí bẹ́ẹ̀ bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere wọ́n ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé láti ìgbà tí a ti bí wọn wọ́n sàmì wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdámẹ́wàá bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá aṣọ àdúrà wọn ó funfun kò sì lè rí bó sì jẹ́ ọ̀nà tí àbẹ́là àti túràrí wọn ò kẹ̀rẹ̀ bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni bí àjẹ́ ń lé ni tàbí bí a bá ń pa owó sí ajáde àpò gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́ nípa à ń gbà àwẹ̀ kò ṣe ẹ̀yìn wọn wọ́n mọ̀ ọ́ dáradára nítorí bẹ́ẹ̀ bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere àwọn láti wà ń bẹ̀ ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́ tó o bá tó o ní o tún lè jìjà kadì fún àyà funfun bóyá tí o bá ní ọ̀kan nínú méjì ó yege a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere ṣùgbọ́n sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́ àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀ àyà funfun kò parí síbẹ̀ ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú wọn kò gbé ọkàn wọn sókè sí asán kò sì fi mọ níbẹ̀ nìkan ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn ó wá jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún bi a ba n gbadura lati ni ibukun bi a ba n bere lowo olorun lati ni ibukun o so wipe ke a ma setan ara wa je awon wonyi ti a se apejuwe won ni ese kerin awon nikan soso ni yo ri ibukun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re sugbon kini a n pe ni owo mimo se ke a gbe omi sita bi pilatu gbati a fe se ipaniyan sugbon ki a ma tan ara wa je ke a gbe omi sita ke a so wipe eyin eniyan mo n fo owo mi ki n ba le ni owo mimo tabi ki a fi ose tabi ohunkohun ti a fe fi fo owo wa ki a fi fo owo wa se ohun ni olorun pe ni owo mimo rara o se ki a gbe omi sita ki a fo enu ki a fo ese ki a fo oju ki a fo owo se yi ni olorun se bi apejuwe ti o n so wipe bi a ba fe de orun rere bi a ba fe wa ni alaafia pelu olorun eleda wa bi a ba le se ifo owo ifo ese ifo enu eti bi a ba si we ninu odo ti a ba se be ni ojojumo titi ojo aye wa se o ni olorun pe ni owo mimo rara se o so fun wa wipe bi a ba ranti namani bi a se we eterenu ki awa na papa ki a lo si eti odo bi se ti jordani tabi ti okun ni agbegbe wa ki a je ki awon wooli ki won we fun wa ki a ba le ni owo mimo rara ki si ni a n pe ni aya funfun gbogbo nkan wonyi ni bibeli ti se akawe ati apejuwe ni yekeyeke ti o fidi pe bi awon eniyan na tile je ope won ki o se ona na bi won ba n fe lati mo otito ohun ti oro olorun wi fun wa ni orin dafidi ori kedogun ni ese ikini ni a tun ti bere ibere ti o farajo eyi ti a ti bere ni ori ikerinle ni ogun ki si ni ibere ti o n kan onisamu ni okan ti o fi je wipe bi o tile je oba olowo ti o si je gbajumo sugbon sibe sibe ti o n fe lati ri idahun si ibere ti o n bere ibere na ni o tun so fun wa ni ori kedogun ti samu ese ikini oluwa tani yo ma se atipo ninu ago re tani yo ma gbe inu oke mimo re idaun ni we pe eni ti o ni owo mimo ati aya funfun sugbon kini alaye ati itumo owo mimo ati aya funfun alaye ni we pe ese ikeji eni ti o rin deede ti n sise ododo ti o si n so otito inu re eyi n je ki o di imo fun wa wipe oju ki a fi omi fo owo oju ki a we ni eti odo oju ki a wo aso ti o funfun oju ki a lo si ile isin o si ju wipe ki a gbadura o n so fun wa wipe bi o ba je otito ni o wa lokan wa lati ba Jesu joba lati wa pelu Olorun nigbati aye yo wa si opin tabi nigbati awa papa bi aye otile ti wa si opin te o fi aye sile bi o ba je wi pe o kan wa ni okan lati ba Olorun gbe owo mimo ati aya funfun o ntumo si wi pe eni ti o rin dede eni ti o nsise ododo ti o si so otito inu re eni ti ko fi ahon re soro eni lehi ti ko se se ibi si eni keji re ti ko se gba oro egan si eni keji re li oju eni ti eniyan keniyan digigan sugbon a ma bu ola fun awon ti o beru oluwa eni ti o bura si ibi ara re ti ko si yi pada eni ti ko fi owo re gba ele ti ko se gba owo ebe si alaise eni ti o ba se nkan wonyi ki yo yese lai lai sugbon kin to ma se alaye lo nipa eni ti o ni owo mimo ati eni ti o ni aya funfun mo fe ki o wo awon ese kan ninu bibeli nipa awon ti bibeli so pato wi pe won ko ni owo mimo won ko ni aya funfun ko ma ba di wi pe enikeni ntan ara re je wi pe oun ni nigbati ko ni iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokan din logun iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokan din ni ogun eyi nje ki o di mo fun wa awon ti bibeli so wi pe ko ni owo mimo ko ni aya funfun mo ngba eri olorun je wi pe ko ni tan oje bi o ba wa ninu egbe awon ti o je lesin lai je onigbagbo ti bibeli tabi o wa ninu egbe awon ti o ma ntan ara won je ti owo won ko mo ti aya won ko funfun sugbon ti won bo nkan won yi mole bi o ba fe se rere ti o si fe ni ibukun olorun ti o nfe ki awon ileri olorun ki o di sise si olara fun rere bi olorun ba fi han wi pe o ko ni owo mimo ati aya funfun bi o ba ke pe oluwa yo gbo adura re bi owo re ti ko mo bi o ba le fo owo yi ninu eje Jesu ti o si jewo ese re ti o ko awon ese won yi sile o daju wi pe bi o ba jewo ti o si ko ese re anu Olorun yo farahan fun o yo si pese re sile fun orun rere nigba ti o n pese orun rere sile fun o pelu ese ikerindinlogun ohun mefa le oluwa korira ni toto meje le o se irira fun okan re oju igberaga ete eke ati owo tinta eje alaise sile aya tinkumo buburu ese ti o yara ni re sisa si waika eleri eke tin so eke jade ati eni tin da ija sile laarin awon arakunrin awon woyi ni olorun so wipe o se irira li oju ohun o si se alaye lese lese nipa awon kan woyi ti o je ki owo ki o je aimo ati ki okan ki o di dibaje o so wipe oju igberaga eyi ko so nipa oju re nikan sosho o so nipa iwa igberaga irin igberaga eyi je owo aimo bi o ba fe mo awon iwa ti o man tumo si igberaga o le wo Isaiah ori keta lati ese ikerin din ni ogun pelu pelu oluwa wipe nitori awon omobirin si oni gberaga ti won si rin pelu orun giga ati oju ifekufe awon nkan woyi ni o ntumo se wipe ani owo aimo a o si mura sile lati ba olorun rin ati lati je eni pipe ati mimo ni waju oluwa o si nse itumo igberaga fun wa wipe won rin pelu orun giga ati oju ifekufe oju agbere ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won ro woro nitori na oluwa yo fi epa lu atari awon omobirin si oni oluwa yo si fi ihoho won han li ojo na oluwa yo mu ogo saworo won kuro ati awon oso won ati iweri won bi osupa ese ikokan leni ogun oruka ati oso imu ese ogun akete ati osho ese ati oja ori ati ago olorun didun ati oruka eti ese kejilelogun iparo aso wiwo ati aso ileke ati iborun ati apo ni ese ikerin le ni ogun ni o so wipe yo si se pe orun boboro yo wa dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa ranti pe o soro nipa awon obinrin o si so nipa ori pipa ni yo si dipo irun didi daradara sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa eyi nso iwa igberaga ranti pe a nse alaye lori nini owo ti ko mo iwe owe ori kefa ese ketadinlogun oju igberaga ete eke eke ni a npe ni iro ete eke ni a npe ni ejerisi ohun ti oju e oto eke ni a npe ni ki a ma fi owo si iwe pe nkankan se oju wa nigbati a ko mo onko nipase re ati owo tin ta eje alaise sile ipaniyan omo ti o wa ni inu ti a ko ti bi o je alaise ko se orile ede ko se baba ko se iya ti o ru si inu ko si se awon egbon ti o saaju re ko se ijoba omo ti o wa ni inu ti a loyun re ko se si ofin ijoba tabi ofin orile ede omo yi ko ti se olorun ko mo nkan ti a npe ni ese awon wonyi ni olorun pe ni alaise owo ti o si ta eje won sile ni owo ti n ta eje alaise sile o sese ki o je oko obirin ti o je aboyun ni o ni ipa ninu tita eje alaise yi sile o sese ki o je eni ti o n gbe oyun yi ru kaakiri funra ara re ni o ni owo ninu tita eje alaise sile o si sese ki o je awon dokita onisegun ti oyinbo ni o n fe je iranlowo lati ta eje alaise sile tabi awon obirin ti o n sise ni ile awon alaisan ni o ni owo ninu tita eje alaise sile tabi o le je omo ile iwe ti ko mo wipe ere ese pelu obirin wipe o le di nkan mo ohun lowo ni o won sare kaakiri ti o si ni owo ninu tita eje alaise sile sugbon ni ona kona ti o fi le sele yala iwo ti o je abiyamo ninu ile ti bimo bi mefa tabi meje tabi mejo tabi mewa ni o wa ri wipe o tun loyun fun oko re ni o wa ro wipe ko si owo lati toju omo miran ko si ile lati fi omo yi si o dabi eni pe bi a ba gba omo yi laaye lati wa saye eya yo je omo yi o si je awa paapaa o sese ki o je ironu be ni o sun o si wipe ki o ta eje alaise sile sugbon ohun kan ni o daju ati obirin ati okunrin ati onisegun ati awon agbebi tabi enikeni ti o ni owo ninu iru ohun ko ohun be won le fi ori sin ki won fi orun sin won le ka bibeli lati ibere de ipari ni ododun won le lo si ori oke ninu aye tabi ki won ki o we ni okun o sese ki won ti e ma tan abela tabi ki won ma wo aso funfun o si sese wipe ki won ro pe won ma lo si ijo onihin rere bi won ba n ta eje alaise sile olorun n so fun o wipe bi o ba fe de orun rere ironu po ada ni o ye ki o ni ki o so fun olorun pelu ekun kikoro pelu omije pelu okan ti a faya pelu ironu po ada ti o jinle tooto wipe o ti je eni ti owo re n ta eje alaise sile sugbon awon ti owo won ko mo ni ona won yi o sese o fe ile o fe kole ohun ta ma ni ninu aye ti a ki mu lo sorun ile ile moto tabi obirin o sese o fe gba iyawo lowo elomiran o wa di pe enja ajakadi lori obirin yi tabi lori ile tabi lori okohun o wa di wipe ki a ma wa ogun kaakiri ki won ti so fun o wipe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si olowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tàbí ìbọn tàbí nípa ṣíṣe àdéhùn pẹ̀lú àwọn onímọ́tò láti pa ẹnìkan tàbí nípa fífi májèlé sí inú oúnjẹ fún ẹni tí ó jẹ́ ẹni tí o pè ní ọ̀tá rẹ ni ó ta ẹ̀jẹ̀ ẹni yìí sílẹ̀ tí o sì pa á gbà tí o pa á tán ilẹ̀ wá di tìrẹ o wá jókòó lórí ilẹ̀ wípé nínú ayé bó o bá mọ láti sáré láti nílẹ̀ láti ní mọ́tò bó o bá mọ ibi tó yẹ kó rìn àwọn bàbá ìsàlẹ̀ tó yẹ kó lọ rí àwọn balógun ní ìlú tí ó yẹ kí o bẹ̀wò láti fún ọ ní oògùn àwọn tí ọwọ́ wọn gbó o ní lè ní nkankan o sì ti nílẹ̀ nípa bẹ́ẹ̀ o ti ní ohun ìní nípa bẹ́ẹ̀ nípa títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ Ọlọ́run sọ wípé òun dúró dè ọ́ wípé ọwọ́ rẹ kò mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú orílẹ̀-èdè wa ni wọ́n ti pa àwọn ẹlòmíràn nítorí ìgbéyàwó tàbí nítorí à ń gba obìnrin ó ṣeéṣe pé ọkùnrin kan ti lọ sí ìdílé kan láti fẹ́yàwó ó wá jẹ́ ẹni yìí gan-an lóhùn ọ́ láti fẹ́ obìnrin pọ̀ ní ìlú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni yìí gan tí a tiẹ̀ ti ń ṣe owó orí lórí rẹ̀ ṣùgbọ́n tí ó sì jẹ́ àfẹ́sọ́nà òun nìkan lóhùn ọ́ láti fẹ́ ìgbà mìíràn ó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ wípé o ti ní ìyàwó kan sílé o tiẹ̀ tún ti fi àfọwọ́fà mú ẹni kejì obìnrin kejì wálé ó ṣeéṣe ìkẹta pàápàá ti ń bímọ fún ọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹyọ obìnrin kan tí ẹlòmíràn fẹ́ òun gan-an ló wọ̀ lójú ló tún sọ wípé mọ́ mẹ́ta tó wà nílé ẹ tó tí ì lálàáfíà tẹ ń parí ìjà lọ́sàn-án lóru tó lè tọ́jú ìkíní tàbí ìkejì tọmọ òró ń jẹjẹ sìgá àtọ̀ tí ò sì jẹ́ kó gbádùn ìwọ fúnra rẹ orí búburú àti àlákàlà kò jẹ́ kó mọ ibi tí wàá fi orí ayé tirẹ tì sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o tún ń jà fún obìnrin kẹrin pẹ̀lú oògùn tàbí ìjà tàbí àdá tàbí ìbọn tó pa aláìṣẹ̀ nítorí ìyàwó ṣùgbọ́n ìwọ́kọ́ ni àkọ́kọ́ láti ṣe bẹ́ẹ̀ àwọn ìran kan ti ṣáájú tó jẹ́ pé ipa ìjà àti ìpànìyàn ni wọ́n fi máa ń ní ohun ìní tiwọn lára wọn ni a sọ fún wa ní ìwé àwọn ọba kìíní orí ìkọkànlé ní ogún àwọn ọba kìíní orí ìkọkànlé ní ogún láti ẹsẹ kìíní ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni Naboti ara Jezreeli ní ọgbà àjàrà tí ó wà ní Jezreeli tí ó súnmọ́ ààfin Ahabu ọba Samaria gidigidi Ahabu sì bá Naboti sọ wípé fún mi ní ọgbà àjàrà rẹ̀ kí èmi kí ó lè fi ṣe ọgbà ewébẹ̀ nítorí tí ó súnmọ́ ilé mi èmi ó sì fún ọ ní ọgbà àjàrà tí ó sàn jù ú lọ dípò rẹ̀ bí ó bá dára ní ojú rẹ èmi ó sì fi iye owó rẹ̀ fún ọ Naboti sì wí fún Ahabu pé Olúwa má jẹ́ kí èmi kí ó fi ogún àwọn bàbá mi fún ọ Ahabu sì wá sí ilé rẹ̀ ó wúgbọ inú rẹ̀ sì bàjẹ́ nítorí ọ̀rọ̀ tí Naboti ara Jezreeli sọ fún un nítorí tí òun ti wí pé èmi kì ó fún ọ ní ogún àwọn

is really alive.

public.

scripture.

aim to offer, no. Offer to your heart.

ẹlòmíràn yọ kò tí ì ṣiṣẹ́.

0: Hello, sir. Position down, sir. Answer only, sir.
1: Yes, sir. Mm-hmm. Yeah, full.
2: Ó sọ pé tó bá lè ṣe yẹn wà á máa gbáradì wà á tóbi lọ́jọ́ iwájú ju àtẹ̀yìnwá rẹ lọ. Ó rọrùn kó kàn wa kòtò gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tí kò yẹ kó sínú ayé mi, eléyìí kò yẹ kó sínú ayé ẹnikẹ́ni. Nítorí náà ó sá kúrò nínú wọn. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ ní orúkọ Jésù. Nígbà náà ó sọ pé àìdúró déédé ká fi sílẹ̀. Wàhálà yẹn kì í ṣe pé àmọ́ tó yẹ ká ṣe, ṣùgbọ́n àìdúró déédé yìí mo mọ̀rọ̀ Ọlọ́run.

wàhálà náà ni pé àìdúró déédé mo tẹ ṣèlérí fún ọlọ́run pé màá ṣe eléyìí màá ṣe eléyìí mo wá ṣe fún ọjọ́ kan àìdúró déédé ni àìṣe déédé ni nínú ayé wa báyìí pé o sọ níwájú olúwa pé mo pinnu mo sì dúró ti ìpinnu tí mo ṣe mo fi ayé mi fún olúwa mo sì ń gbé nípa ìpinnu tí mo ṣe yìí gbogbo rẹ̀ ni mo fi fún jésù pátápátá láìkù kan mo sì ń ṣe eléyìí mo ń tẹ̀lé e kìí ṣe pé mo kàn ń wá ṣọ́ọ̀ṣì nìkan lẹ́yìn ìjọsìn mo fi gbogbo rẹ̀ fún jésù lẹ́yìn tí n bá ti wá fi ìjọsìn sílẹ̀ gbogbo tí mo sọ pé mo fi fún jésù mo tún gbà padà báyìí lónìí o fi ọkàn rẹ ayé rẹ fún o fìfẹ́ rẹ fún olúwa ṣùgbọ́n olúwa ń sọ wípé kúrò nínú àìṣedédé rẹ yìí o máa ń ṣèlérí síbẹ̀ o kì í ṣe nígbà tó bá tiẹ̀ fẹ́ ṣe wàá ṣe fún àkókò díẹ̀ o ò ní tẹ̀lé e títí dé òpin wàá tẹ̀lé e títí dé òpin ní orúkọ jésù o sọ pé gbogbo ènìyàn ní tó ń porúkọ olúwa kí wọn kó kúrò nínú ìdánwò ìdánwò ní abala méjì ni ìdánwò tó ń fà ọ́ ìdánwò mìíràn ni ìwọ gan ń fa àwọn ẹlòmíràn ó sọ pé kúrò nínú gbogbo eléyìí àwọn ènìyàn kan wà wọn kà sí ìdánwò wọn ní mò ń tì ní mò ń fa mọ́ra ni wọn mọ̀ pé ìdánwò ni wọ́n dán wò láti jà wọ́n fẹ́ jà òǹgbẹ ìjà ń gbẹ wọ́n fún àǹkan kan tó ń gbọ́dọ̀ jà nípa rẹ̀ wọ́n dán àwọn ẹlòmíràn wò wọ́n fa àwọn ẹlòmíràn láti jà àwọn ẹlòmíràn kì í ṣe pé ẹnìkan ń dán wọn wò ṣùgbọ́n àwọn fúnra wọn dára wọn wò wọ́n sọ pé ìgbé ayé ńlá ìgbé ayé ìjẹ́wọ́ ńlá iṣẹ́ ìránṣẹ́ ńlá ṣùgbọ́n wọ́n dán àwọn ẹlòmíràn wò wọ́n fẹ́ ti àwọn ẹlòmíràn lẹ́yìn ó fẹ́ wà pẹ̀lú àwọn ẹlòmíràn ó fẹ́ káwọn ènìyàn kó débi tí ẹ̀kan dé ṣùgbọ́n ṣe ló ń wó palẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ńlá èyí tá a gbélé àwọn ènìyàn lọ ó fẹ́ kí àwa ká sá kúrò ká sá fóun gbogbo àti ohunkóhun èyí tó ń fa ìdánwò tó bá wá sọ́dọ̀ rẹ tàbí tó ń wá látọ̀dọ̀ rẹ kó kúrò nínú gbogbo àwọn ìdánwò wọ̀nyí kò sí àjàgà tó máa kù nínú ayé rẹ mọ́ mo ní kò sí àjàgà tó máa kù nínú ayé rẹ mọ́ ó mọ̀ ọwọ́ rẹ dòmìnira ẹsẹ̀ rẹ dòmìnira ọkàn rẹ dòmìnira nígbà náà ó wá lọ sílé ìwé orí àwọn ènìyàn tó ń wọnú ẹgbẹ́ ìmùlẹ̀ sínú ẹgbẹ́ kan nígbà náà bó ṣe débẹ̀ ó sọ pé ọ̀dọ́mọkùnrin ọmọkùnrin ìjọ ọmọbìnrin tó ń lọ síjọ àwọn ọmọbìnrin tó ń lọ sínú ìjọ nínú ilé ìwé yìí àwọn ọkùnrin wà àwọn tó lágbára wà nínú ilé ìwé yìí kò sẹ́ni tán lè dojúkọ wọ́n lè dojúkọ ẹnikẹ́ni nínú ilé ìwé yìí ohun tó dẹ̀ jẹ́ kán ní ìgboyà bẹ́ẹ̀ kán jẹ́ akíkanjú bẹ́ẹ̀ ni pé wọ́n darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ kan nítorí wa sọ pé kí ló gbà wo náà ṣe wọ́n sọ pé lálẹ́ ni ó sọ pé ẹ̀wá náà wọ́n sọ pé na ọwọ́ rẹ jáde wọ́n wá fi àmì kan sí ọwọ́ rẹ ìpinnu wọ́n mú àjàgà wá sórí ayé rẹ ó sá kúrò nínú àjàgà yẹn tó o bá ti rí gbàná pẹ̀lú pé o fọwọ́ sí i wàá já àjàgà yẹn lónìí kí ló dé ta sọ pé nígbà tó fọwọ́ sí
oni afowo si olorun lati ja jaga nu aye re mo gba ifowo si kristi mo si ni fororo yan ti emi mimo lati ja jaga yen kuro ninu aye re sugbon ti mo ba so pe wa sin mo fe ja jaga yen to ba so pe rara mi o lowo si niyan bo te je pe orun fowo si bo te je pe mo ni agbara emi mimo sugbon nitori pe iwo gan o so wopo o dowo ara re kini mo le se nigba na o gbodo so pe mo kuro ninu gbogbo ajaga yen mo kuro ninu egbe imule yen mo kuro ninu ifini sinu egbe imule yen nigba to ba ti wa se leyi gbogbo eniyan to ba n pe oruko oluwa ko kuro ninu ese gbogbo ibukun yo wa sori aye re ye fun ni gbala ye fun ni abo ye fun ni pese ohun gbogbo to nilo ninu aye re a o pese re lekun rere ni porogodo lekun rere patapata ni oruko Jesu e je ka lo si koko ikeji o ni ipinle ti o daju fun sise ise agbara ipinle ti o daju ise agbara yi oro meji lo wa nbe to duro gbon nigba ti nkan ba duro ti omi o wa nibe o le mo o wa nibe awon aye kan wa be to kan do soju kan o n si won niye won kan do soju kan o ru won soke o fun won ni iru soke sibe won do soju kan won o kin fe yi pada won o fe rin won o fe lo si waju won so pe dara fun mi ni bi ti mo wa yi o ko dara fun o ibi to wa yen o dara o le se gbo be lo o le lo soke tente o le gbe nkan se si o le ni si lati odo oluwa ninu aye re ki lo de to so pe o da fun eni bi to wa yi nigba te ekun rere olorun a o ti fi sinu aye re na bawo lo se to lo pe o da fun o nigba te ekun rere ore ofe olorun ko ti si nibe ki lo de to so pe o da fun o pe ipo to wa da to kan gbegbe aye bebe o ko ti dara awon eniyan won wo wa loju kan a dupe olorun pe mo wa laaro yi mi o wa to fun awon to kan do soju kan sugba awon to ni agbara nbo la wa awon to lagbara da awon to ni agbara awon to nsise agbara ninu aye wa yo lagbara ni oruko Jesu bayi iru awon ise agbara be o nilo ipinle to daju sin ni eje ka wa si Timothy keji ori keji mo kanese kokan din ni ogun o so pe sugbon ipinle olorun ti o daju duro sinsin ipinle olorun so fun mi o duro o daju o duro sinsin to so le kan si ipinle to daju wa eto mu olorun gba ko so ko je oludari aye re ipinle to daju ni wa ni lo si waju ninu aye nigba ti kristi to ba ti gba ko so aye re to so pe awon sakoso aye yen igbe aye olore ofe ebi olore ofe bi nla ebi olore ofe ise iranse nla ise iranse olore ofe bayi nigba towo re to ba bi ohun gbogbo le isakoso aye re isakoso ebi re isakoso ise iranse re fun oluwa nigba na o gba laaye lati sakoso o ni so pe
ona ti mo ma ngba soro ma soro yen mo iwo ko lo sakoso mo ohun lo sakoso bayi ona ti mo ngba lo no o ti ma se ni me o ti ma ye ni yen ko se ni to le ye okan mi pada iwo ko lo sakoso mo ona to tin sakoso fun opolopo odun yin niyan wo bi ti kan igbe ode bayi sugbon isakoso yen patapata lo wa lowo oluwa oluwa yo gba koso aye re ohun gbogbo to ti o je iwulo a o gbon kuro ninu aye re orere gbogbo to ni tele yo pase yo mu wa sinu aye re orun ogo agbara yo sokale wa sinu aye re loruko Jesu epinle olorun o dajo duro sinsin o ni edidi yi o oro ta pe ni edidi yi o mo lopo igba ninu ni awon ojo igba ni ni ojo atejo atijo nigba ti oba kan oba laye kan to ba wa nbe ti o fi kankan sibe ti o fi kenikeni ko fowo kan a fi edidi oba de wa fi olu oba lo awon omogun a ma so nkan yen enikeni to ba fe fowo kankan yen tabi ko mu edidi yen kuro tabi ko fowo kan ohun ti edidi oba to wa lara re won o ne gba laye rara lati se yen nigba to ba wa sodo oluwa ti ipinle yen kristi ni edidi yo wa lori aye re awon jagun jagun ode orun awon angeli won ma seto lori re awon emi esu fe wa ati awon elomiran to fe wa lati parun la awon to se pataki to se pataki edidi olorun to wa lori aye re ye orun yo le gbogbo won dana nitori na nigba to ba fe dani loju yi to daju gbangba edidi yi lori aye re wa wa pe gbogbo isakoso yen ni gbogbo aye re le oluwa lowo o sin ni edidi oluwa mo awon tin se tire o mo agbayanu lo je nigba ti oba ni oba wa ni to ba mo to ba so pe lo pe langbaja ti lamurin fun mi inu re adun pe oba mo mi oba da mi mo nigba ti oga ile iwe re to ba mo inu re adun pe o mo mi nigba ti vice chancellor oga ile eko giga university to ba da omo o mo nigba gbogbo to ba wa so pe wole wa a wa daruko re nigba to ba wo to ba wo a so pe mo mo pe o wa fun kankan tori pe nu re dun bayi olorun orun o mo oro olorun olodumare o da omo olupese gbogbo aini o mo olugbala gbogbo agbaye o da omo o mo nipa oruko o mo ipinu to ti se o mo atunbotan re o mo ni re yo pese ohun gbogbo to nilo ninu aye re loruko Jesu o mo mi ohun mo mi eni eda o mo mi o mo mi o emi da o mo ìbànújẹ kúrò nínú ayé rẹ ẹ̀ṣẹ́ kúrò nínú ayé rẹ àrùn ó jáde kúrò nínú ayé rẹ ó mọ̀ ọ́ kì í ṣe pé ó mọ̀ ọ́ nìkan nígbà tí ìjì tó lòdì tó bá fẹ́ wá sí ọ̀nà rẹ kò ní gbà láàyè kò ní gbà jìn ẹ́ láàyè èyí tó máa gbà ọ́ kúrò yẹn kò ní gbà láàyè ìjì tó fẹ́ sin ọ́ ìjì tó fẹ́ sin ọjọ́ iwájú rẹ àyànmọ́ rẹ kò ní gbà láàyè láti wà ó dìgbà tó bá wá nípasẹ̀ ìpèsè yìí ó mọ̀ ọ́ ó sọ pé nígbà náà jẹ́ kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ olúwa orúkọ kristi ẹni tó ń pe orúkọ kristi báwo níbo la ti ń pe orúkọ kristi nígbà tá a bá ń gbàdúrà ni a sọ pé ní orúkọ jésù ni a gbàdúrà à ń pe orúkọ kristi
nígbà ta ba wa fun igbala nitori ko so pe enikeni to ba kepo oruko re a o gbala a kepo oruko oluwa nígbà ti a ba fe le awon agbara okunkun awon emeju jade ninu aye enikeni o je kristeni o pe oruko oluwa to ba je iranse olorun nigba to ba gbadura to waasu o pe oruko kristi pe oruko kristi ye yo nipa nipase re nipase aye re ati nipase ise iranse re o so pe ki o kuro ninu aisododo ki o kuro ninu aisododo so le pelu mi bayi abala meji lo wa nbe nigba miran aisododo ma wa nbe limbe yen o wa jebe yen gan lo ngbe o mo bayi to ti wa mo pe aisododo wa ni iborisa wa ni awon to lodi o yi adugbo ika ewa isekuse o po ladugbo ye ija fakaja ifagagbaga o yi adugbo ika ajaga kan si wa wa nibe aiwa bi olorun kan wa o yi adugbo yen ka asiri aisoto aduro dede to yi adugbo yen ka gbogbo awon eniyan yen won je alaiduro dede idanwo wa to yi adugbo ika ajaga yi adugbo ika mo fe pe oruko kristi mo je onewaasu mo fe pe oruko kristi mo fe ki oruko kristi ko nipa nigba ti mo ba ngbadura kuro ninu aisododo mo je kristeni mo ni ebe ti mo fe be mo fe ke pe oruko lo to pe bere a o fi fun o ni wa kiri eyin o si ri o ni kanleku a o se se fun yin bayi mo fe bere ni oruko kristi kuro ninu aisododo mo fe poruko ipenija mo so pe wura ti fadaka ni emi ko ni sugbon ni oruko Jesu Kristi ti Nazareti dide ki o se ma rin emi gbodo kuro ninu aisododo aisododo ni sinu aye re wa ni idaniloju ipinle to daju fun ise agbara ni oruko Jesu ami miran iketa bayi koko iketa oni ipinle ti o duro sinsin fun se ise agbara ara oto ipinle ti o duro sinsin o mo nigba ta je mojisin ta je iwe oye oye wa pe a nse nkan kan ta ba ri a ba ngbin nkan kan ti baba ba ngbin nkan kan to nse so to nse so wọ́n wá fún wa ní nǹkan pé káwa náà gbìn a wá tẹ̀lé a wá wò ó pé kí ló dé tíhun tí mo gbìn tí ò hù a tún fà á tu padà a tún lọ fi gbìn síbòmíì lọ́jọ́ mìíràn a tún wò ó kí ló dé tó gba àkókò ṣùgbọ́n òye òye wa wà á jẹ́ mọ̀jèṣe nígbà náà a jẹ́ ìwé kí la mọ̀ nígbà náà a tún fà á tu a tún lọ gbìn síbòmíràn a gbìn síbòmíràn ní àwọn àkókò mìíràn a rò pé kò dàgbà a ò dúró déédéé nǹkan yẹn ó wá dàbí ohun gbogbo nínú ayé wa a gbìyànjú eléyìí kò ṣiṣẹ́ a kúrò níbẹ̀ a tún gbà gbìyànjú nǹkan mìíràn okòwò tó gbìyànjú yẹn kò ṣiṣẹ́ ó tún gbìyànjú mìíràn o kàn ń fa ohun tó gbìn ó fa tu kúrò fún ara rẹ kó bá lè jẹ́ pé kó lè gbin àwọn nǹkan mìíràn síbòmíràn síbòmíràn tó bá ń ṣe bẹ́ẹ̀ tó bá tẹ̀síwájú tó ń ṣe bẹ́ẹ̀ tí tó máa fi dàgbà darúgbó oore kan ò ní ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ èrèdí nìyẹn o gbọ́dọ̀ dúró ṣinṣin kó dúró déédé pẹ̀lú ọlọ́run ìpìnlẹ̀ tó máa gbé ilé ńlá ilé àwòsí fìlà ó gbọ́dọ̀ dúró ṣinṣin wàá dúró ṣinṣin ní orúkọ Jésù iṣẹ́ agbára nínú ayé rẹ̀ yóò jẹ́ iṣẹ́ ara ọ̀tọ̀ ara mẹ́rin rí ló máa jẹ́nu ayé rẹ lórúkọ Jésù wo Luke orí kẹfà ní ẹsẹ 46
Eche, te fi mpe mini oluwa oluwa, te nyi koshe, o ti mowi, to ba sope, oluwa oluwa ni, ogwa ogba oshe, o ma, gegebi olubala, o ma, gegebi oluwa, se un toni koshe, kilo de, to ama pe lolubala, to ne ba, o ne ba la yuko ba ola kuo mreche re, kilo de to mpe ni oluwa, to ba se, o un ton sofu ha, ko ba le je oluwa ati adari aye re ni ese keta o dini adota 46 47 now o so pe enikeni ti o to mi wa awa sodo re a o ma wa sodo ni wa so evangelist evangelist kan je eni ta ran nise lati kede oro olorun ni fun wa evangelist ko le gba o ko le gba ni la sugbon Kristi lo n gba ni la o n wa su pe Kristi ni olugbala nigba to ba wa sodo Kristi agba ola loruko Jesu Kristi o ni agbara agbara aye wa o ni wa su ko la agbara ninu aye wa Kristi ni agbara to gbe aye wa duro to ba wa sodo re yo fun o pelu agbara yo so dalagbara o ni je alaare mo o a je eni to lagbara je ki ala ilera wi pe eni keni ti o ba to mi wa ti o si n gboro mi ti o si n se emi o fi eni ti o jo han yin wese keji dini adota 48 o so pe o jo okunrin kan ti o ko ile ti o sin wa legin ti o sin fi ipinle sole ipinle to le ipinle to duro gbanin o fi ipinle re so lori apata nigba ti kikun omi de egbi omi bilu ile na o bilu gidigidi o bilu ile na o so pe ko sin le mi nitori ti a fi ipinle re sole lori apata ami igbe aye otun re re o ise iranse otun re re o wa idawole otun re re ni oro yi o wa ma yora yere nipa teyin wa tijo re ki o awon ijakule ta tin ni lateyin wa iwa were wa omogo ta tin wu lateyin wa ati se yin ati se yen na nigba to ba mu eyin lowo eyin wa bolu le o jabo lowo re eyin wa fo o le mu eyin yen mo o le mu eyin yen ko tun so deyin mo yen ti lo sugbon bayi opolopo egbegberun lona egberun eyin lo wa to ma ropo eyin kan e to fo yen aye re o ti fo ise iranse re ti fo ebi re ti tuka boya o te le se nkan kan nipa eyin mo ba sugbon orun yo se kankan nipa re yo tun aye re ro yo mo aye re bo sipo yo tun aye re se nkan to bere lotun loni lori oju iwe otun ni oruko Jesu mo ri enikan to dide ni waju mi nibe yen okunrin to dide obirin to dide omodekunrin to dide omodebirin to dide ni waju mi nibe yen loni ni oruko Jesu sa setan e je ka teriba ka di oju wa o fe fi aye re fun oluwa ko so pe oluwa bayi gbacha koso mo jowo re mo yago kuro ninu ibi mo kuro ninu ese mo kuro ninu ibi mo gbe gbogbo re mo jowo aye mi fun olotun nibi kibi to ba wa nowo re soke igbe aye otun ti de
ohun gbogbo di otun bayi wa sodo Kristi ohun wa sodo Kristi be enikeni ba wa nu Kristi bi obirin ko obirin ko obirin omode kunrin omode obirin to ba wa sodo Kristi o de eda tuntun patapata ohun ati jo ti koja lo kiyesi ohun gbogbo de tuntun to ba nawo re soke jo dide duro o se oluwa ko bokun fun yin o nawo yen soke wa dide duro ni igbe aye otun ebi otun iwa otun ihuasi otun agbigbe nkan se otun baba ni oruko Jesu to lagbara mo gbadura fun gbogbo awon to fi jolo to to fe ki Kristi ko je ipinle kan soso ninu aye won won si jowo gbogbo won won jowo aye won fun Oluwa o la mo gbadura pe ke dari gbogbo ese atijo ateyin wa won di won loruko Jesu e fun won ni igbalayin igbe aye otun ati ore ofe lati bere ani lowo lowo bayi adupe Oluwa fun idahun ni oruko Jesu ni agbadura ise iranse otun gbigbe nkan se otun wo to ti se ase yori otun wo ti ase je onre wo awon idena eyi ti o ti ni lateyin wa sugbon bayi oruko re o npe oruko Kristi o wa jinle o gbogbo ti o ye ko wa nu ijewo ren ninu oro yen ninu ona to ngba se nkan nigba na awa gbe ipinle ipinle Kristi bayi awa je ko je ipinle ise iranse ipinle bi wa ipinle ti a se je on wa ipinle on gbogbo ti a nse o nawo re soke bayi a gbadura papo agbara otun ogbon otun iran otun imisi otun yo wa sori aye re ani ipese otun go ipese otun yo wa sinu aye re o ne je ikuna mo wa je ni to saseyori baba ni oruko Jesu o ko to ti wa nibe lateyin wa gbogbo idiwa teyin wa gbogbo ikuna teyin wa gbogbo a le gbe kan re se ti wa se le gbe kan ti ateyin wa a ju won sile ni ye Oluwa agbadura o pe e o de agbara e o de okun ninu aye olukuluku anisisin ye lati akoko yi lo gbigbe kan se aseyori otun aseyori nla a n fe se nkan nla ninu aye lati akoko yi lo ise iranse nla lati akoko yi lo o gbe awon eniyan re soke ga tente ju bi ton ti wa tele ni oruko Jesu se ni ona fi si se to han gbangba ti gbogbo eniyan yo mo wipe o gbe mi soke tente fi idi ise iyanu imule inu aye olukuluku adupe Oluwa ni oruko Jesu ni agbadura ajaga kaka kan o ma wa nibe taye gbele olori egun taye gbele olori idiwa ka wa bi taye ti sona re won so pe nigba to ba tin dagba to de pele ojo ori yi won ti fi egun yi sibe pe duro sibe o le tesi waju mo a fe je ajaga yen bayi nu aye re ohun ko to wu ko je ajaga na to ne mo lara re boya ajaga isan boya ajaga ohun ko to wu ko je boya iwo gan lo te fa fun ara re afowo fa re ni awon ojo aimokan mokan re n to se loko ba o bayi bo te yi pada kuro ninu won igbe aye otun agbara otun afojuso otun yo wa sinu aye re loruko Jesu nibo lo wa ajaga tajaga wa nbe ta fe ja baba ni oruko Jesu
gbogbo ajaga ninu aye omokunrin mi yen gbogbo ajaga ninu aye omobirin mi to wa nibe yen ja paru jusonu ni oruko jesu so gbogbo eniyan dominira dominira lati fo dominira lati fo tete dominira lati tesiwaju ominira ominira je ki gbogbo eniyan ko je asegun ko ju asegun lo fidibu ko re mule lori gbogbo eniyan adupe oluwa fun idanwo ni oruko jesu ni agbadura o ti dawa dura re

Thank you.

Thank you.

Thank you.

Thank you.

Bakar'da bu kadar ödülü.

bring you my annual

Bàbá adúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ máa ń dára sí wa nígbà gbogbo, ẹ dára púpọ̀ nígbà gbogbo lẹ máa ń lágbára jùlọ. À ń béèrè wípé bí a ti ń ṣe ojú ewé ìwé mímọ́, ẹ ó bá wa ṣí i papọ̀, ẹ ó fi ọkàn yín, a ó sì fi ìhàn yín hàn wá. A gbàdúrà wípé a ò ní pàdánù ohunkóhun tí ẹ fi ń hàn fáwọn ènìyàn yín níhìn-ín, àti láti ìhín lọ sí gbogbo àgbáyé. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìdáhùn. Ní orúkọ Jésù ní a gbàdúrà. Kọ́lọ́run kó bùkún fún yẹn lè jókòó. À ń sọ̀rọ̀ lónìí nípa àkórí tí a pè ní títúbọ̀ máa mọ Ọlọ́run sí i fún iṣẹ́ agbára tí ó ga ju ti ẹ̀dá tí ó jẹ́ àrà ọ̀tọ̀. Dánìẹ́lì orí kọkànlá láti ẹsẹ̀ 22 11:32 àti irú àwọn tí ń ṣe búburú sí májẹ̀mú ni yóò fi ọ̀rọ̀ ìpọ́ni mú ṣọ̀tẹ̀, ṣùgbọ́n àwọn ènìyàn tí ó mọ Ọlọ́run yóò mú ọkàn le, wọn yóò sì máa ṣe iṣẹ́ agbára. Iṣẹ́ agbára ó jẹ́ àwọn iṣẹ́ ìyanu. Iṣẹ́ agbára ó jẹ́ àwọn iṣẹ́ àmì. Àwọn ìfarahàn agbára ńlá Ọlọ́run Olódùmarè tó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Ó wá sọ wípé àwọn ènìyàn tí ó mọ Ọlọ́run, àwọn ènìyàn tí wọ́n mọ Ọlọ́run wọn, kó o tó lè ṣèrànwọ́ fún àwùjọ tàbí orílẹ̀-èdè, kó o tó lè ṣèrànlọ́wọ́ fún ìjọ, kó o tó lè ṣe iṣẹ́ agbára tàbí kó o jódìsùn ìbùkún fún àwọn ènìyàn Ọlọ́run àti fún ìṣẹ̀dá Olódùmarè, o gbúdọ̀ jẹ́ alágbára nínú ìgbàgbọ́, nítorí pé ìgbàgbọ́ ni kọ́kọ́rọ́. Ìgbàgbọ́ tá a ní nínú Ọlọ́run yóò máa mú ká gbàdúrà. Ìgbàgbọ́ tá a ní nínú Ọlọ́run ni ó máa ń mú ká retí. Ìgbàgbọ́ tá a ní nínú Ọlọ́run òun ló máa ń mú kí a rí gbà. Ó wá wípé àwọn ènìyàn tí wọ́n mọ̀ Ọlọ́run wọn yóò jẹ́ ẹni tó mú ọkàn le. Abraham jẹ́ ẹni tó mú ọkàn le, tó já lágbára nínú ìgbàgbọ́. Joshua, Mose, Dáfídì tí ó pa Goliath kìí ṣe fún ara rẹ̀ ṣùgbọ́n fún orílẹ̀-èdè Ísíráẹ̀lì. Ó jẹ́ ẹni tó le ní ìgbàgbọ́. Elijah, ẹni tó mú ìsọjí wá sí fún Ísíráẹ̀lì, tó sì pa ìbọ̀rìṣà Baálè run lákòókò ìgbà tirẹ̀, ó jẹ́ alágbára nínú ìgbàgbọ́. Elisha ńkọ́ tí ó tẹ̀lé Elijah kìí kàn ṣe ẹnìkan ní Jericho ṣùgbọ́n tó wo ilẹ̀ náà sàn, ó jẹ́ alágbára nínú ìgbàgbọ́. Dánìẹ́lì ńkọ́ ní Bábílónì tí ó ran gbogbo orílẹ̀-èdè Bábílónì lọ́wọ́ láti mọ Olúwa, láti ọ̀dọ̀ olórí títí dé ọ̀dọ̀ àwọn ènìyàn kékeré jùlọ, wọ́n jẹ́ alágbára nínú ìgbàgbọ́. Bí o bá wá sínú májẹ̀mú tuntun oní Pétérù, Johanu, Paulu, àwọn ènìyàn tí ó mọ Ọlọ́run yóò mú ọkàn le. Gbogbo àwọn ènìyàn wọ̀nyí ti lọ. Ìwọ ni ẹni náà tó wà ní wákàtí yìí. Ìwọ lọkùnrin náà, obìnrin náà tí yóò ran orílẹ̀-èdè wa lọ́wọ́, tí ó ran gbogbo ìpínlẹ̀ wa lọ́wọ́, tí ó ran orílẹ̀-èdè Nàìjíríà àti Áfíríkà lápapọ̀ lọ́wọ́. Àwọn ènìyàn tí ó mọ Ọlọ́run yóò mú ọkàn le, wọn yóò sì máa ṣe iṣẹ́ agbára. Wọn ó máa ṣe iṣẹ́ agbára. Bóyá jẹ́ kí n kàn mú ìkan lára àwọn ènìyàn tí mo ti sọ̀rọ̀. Mo ti sọ̀rọ̀ nípa Abrahamu, Mose, Elijah àti Elisha àti Dáfídì àti Paulu àti Pétérù àti Johanu. Jẹ́ kí n mú Mose.
o se ise agbara je kin so fun o wi pe ise agbara ti Mose se ki kan se fa awon eniyan yen nikan o wa fun awon eniyan yen ati fun ara re awon eniyan yen o ngbengbe won gbogbo orile ide lapapo ki lo ta o mu ma gbagbe o Mose pelu o ngbengbe ohun na ori omi lati mu awon na ori omi ohun na ori omi Oluwa wa so fun na apata yen nigba o si na apata na omi tu jade fun awon eniyan ati fun poli tori awon eniyan ti won ma nse ise agbara ni awon ojo igba ni ki kan se ise agbara fun awon elu eniyan nikan ki kan se ise agbara fun awon ti won je alaini nikan awon papa won se se agbara ninu ise igbe aye ara won yo ya o lenu wi pe bi gbogbo orile ede ti won ba pa omi ti o npa ongbe won sugbon ti Mose to je woli ti ori omi lati pa ongbe re ohun na gba ohun to fi fa won eniyan yo ya ni lenu nigba to na opa yen ti awon omo Israeli awon eniyan Israeli ti won koja ni iyangbe ile ise agbara to ohun ti kara re o ba koja ninu iyangbe ile ise agbara ti o se yen gege bi eniyan Olorun tabi lokunrin lobirin gege bi woli Olorun tabi oniwaasu oro na awon eniyan ti o mo Olorun awon woli ti o mo Olorun re yo se se agbara ti o se anfani fun orile ede ti o se anfani fun awon elomiran ati fun igbe aye ara won an wa su igbala nigba ta awon eyan ba nigbala ise iyanu nla le yi ise agbara yo wa je o ti ko ba iwe mimo mu wi pe ni to wa su igbala fa awon elomiran o awon ti kara won to ba lo je pe won o ni igbala ton wa su re omi to mo jade lati nu apata looto ni fun won o si wa fun won pelu awon eniyan awon oni wa su ti won wa su iwa mimo isodi mimo iwa funfun ninu okan yo jo ohun to ya ni lenu to ba lo je pe ise iyanu to yi okan pada ise iyanu to nso okan di funfun ise iyanu to nso okan di mimo ise iyanu ti iwa mimo ti okunrin onirele ni ta se ninu aye awon elomiran yo jo ohun to ya ni lenu o bi ka ko ba se ninu aye oniwaasu fun rara re ise agbara ti a se ninu aye awon elomiran o gbudo bere ninu aye oniwaasu woli oluṣaguntan ati akede fun rara re an waasu oro kristi eyin yo gba agbara nigba ti emi mimo baba le yin o wa wa sori nigba to ba wa sori yin nigba ti oni waasu ba waasu eyi ti emi mimo de ni ekun rere ipa ati agbara sori awon kan ti agbala ta so di mimo sugbon yo wa je ohun to lodi ohun to ya ni lenu bi oni waasu yen to waasu agbara ninu emi mimo to hun fun ara re to je pe egungun eyin ti re ti se ti o lagbara to hun waasu re to fi fa awon elomiran ohun ta nso re o awon eniyan oluṣaguntan oni waasu akede to mo Olorun re yo jise agbara wo mu okan le yo jise agbara ki kan se se agbara fa awon ero sugbon se agbara yi yo tun wa fun ara re nikan ati ri opo ebi ti won ni asopo awon ebi kan wa ti won ti pin yele yele ti won ti tuka ton ti so fun ara won
a o le wa papọ mọ ninu awọn ipade kan okunrin yen ta ti pin niya ati pin won niya ati pin won patapata kuro lodo aya re won ti je eni to ni iwa ipa si ara won to ti fi iwa ipa pin ya okunrin yi o wa deni igbala obinrin yi na lai mo ohun na wa deni igbala asi ni ipade kan okunrin yen o wa sinu ipade yen obinrin yen na wa sinu ipade yen o wa sele eyi ki se pe boya o sesi eyi je ohun ti olorun seto olorun ti kara re lo sise olorun yo sise ninu aye re bi okunrin yen se fe lo joko ki esi iyawo re to ti jeje to ti bura wipo wo ni pada wa nipo fe joko ah o se pe iwo na wa siru ipade yi okan na le pe iwo na o wa iwo laarin gbogbo eyan won ta pe be ni mo wa won wa joko won gboro olorun won o pada lo sile won lototo leyin ipade yen aso won papo won ni asopo won wa papo lekan si je ki so fun won eri won won lo sinu ile kan na papo ohun ti mo nso re o eyi ni ise agbara awon eniyan oni waasu olusagutan akede oro na to mo olorun re yo si yo mu okan le yo si sise agbara bi ise agbara asopo papo gege bi oko ati aya yen ta ba nse nipasẹ ikede re iru asopo be o gbudo sele ninu ile re pelu je ki n gba mi to dara jomo mose ta n so nipa re o lo sori oke olorun fun ni ofin mewa iwo ko gbudo ni olorun miran pelu mi o ko gbudo poruko olorun re lasan o ko gbudo se orisa korisa lati ropo olorun yala lati nu okun tabi lati ofurufu o ranti wipe ojo oluwa bi o so fun pe kon ma ranti ojo oluwa si mimo baba ati iya re ni ke bowo fun ke bu ola fun won ke si gboran si won lenu e ko gbudo dese panchaga e o gbudo paniyan e o gbudo jeri eke e o si gbudo soju kokoro ohun ko ohun ti se tani keji re ohun ti mo wa nso re o o jowo gbogbo eleyi fun won nigbo se awon omo israeli o je ise agbara nla fun won nitori pon so pe orile ede wo ni iru eyi to je alagbara nla to ni iru ofin bi iru eyi ti oluwa fi fun orile ede re ohun ti mo wa nso re o o so fun awon eniyan ise agbara ni orile ede wipe o gbudo dese panchaga yo wa je ohun to da be ni po nya ni lenu lona akanse bi okunrin na to mu ofin yen wa fun won to ba lo je pe ohun ti kara re nse dese panchaga rai lai ko gbudo sele be ise agbara ti o se ninu ise iranse wa tabi nipasẹ ise iranse re o gbudo farahan ninu igbe aye re ati ninu ebi re pelu ati ninu ohun gbogbo nibi gbogbo ti o ba ti n se ohunkohun ise agbara o sese agbara yo si bere lati inu igbe aye re yo bere ninu ile re
ohun gbogbo ti o ba waasu iwa mimo to je pe bi enikani ko ba ni ti ko fi le ri olorun iwa mimo yen ni ekun rere re iwa mimo yen ni pipe re iwa mimo yen lona to jinle ati bo se ga to la o se afihan re ninu aye re ti tubo ma mo olorun si fun ise agbara to gaju ti eda ti o je ara oto ohun meta la fe gbe yewo akoko ifara energy fun awon ise agbara nipase ekunrere oro na ekunrere oro na a ki fi ohun ko hun sile a ki pa ohun ko hun ti samu leleyi Joshua iwe awon nidajira ohun gbogbo to nbe ninu oro na lekunrere lati ibere titi dopin ifara energy ti a ni fun awon ise agbara nipase ekunrere oro na koko ikeji sise awon ise agbara laire awon alaile laje laire won je laire awon alaile raje lai fo won loju lai fowo bo won loju lai tan awon alaile raje ni pe lati gba kekere to wa lowo won ka fi kun tara wa sise awon ise agbara laire awon alaile raje koko iketa fifi awon ise agbara si ise ninu iwasu irere re akoko bayi ifara energy ifayara ni soto ta ni fun awon ise agbara nipase ekunrere oro na anwo Matthew ori keji din ni ogbon ese ikeji din logun 28:18 Jesu si wa o si so fun won wipe gbogbo agbara ni orun ati ni aye ni a fi fun mi eyi ni eni ti o pe wa eyi leni to yi wa pada eyi leni na ti a fi ara wa jin lati tele eyi leni na to pe wa si ise o wi pe gbogbo agbara ni orun ati ni aye ni a fi fun mi o wa wi pe ese ikokandinlogun 19 nitori na e lo e ma ko orile ede gbogbo ki e si ma baptisi won ni oruko baba ati ni ti omo ati ni ti emi mimo wa wese ogun ki e ma ko won lati ma kiye si ohun gbogbo ohun ko ohun ti mo pa ni ase fun yin e si kiye si ohun gbogbo ohun ko ohun ti mo pa ni ase fun yin o ko ni lo soda awon igbimo Sanhedrin awon adari elesin ile na pe ki lo ohun te wa fe kin ko awon eyan bayi rara o Jesu Christi o ti so fun wa o ti fi fun wa ohun ta gbudo ko ni ka ko won ni ronu pe wada ka ko ni nigbagbo wi pe bi ko se pe yin ba gbagbo gbogbo yin le o se igbe be gege o ti so fun wa alabukun fun ni awon olokan tutu o fe ka ko ni ni irele ka si se afihan irele yen ni oju on lo afi soju se o so pe ti won ni ijoba olorun awon ninu tutu awon nirale alabukun fun ni awon ti o n kaanu nigba ti ese ba wa agbudo kaanu ka sofo nipa re to ba ri ese ni ayika to si ri enikan to n dese niwaju re tabi niwaju olorun ninu ijo a ma so pe eni yen jafafa rara o eni egun eni egbe ni eni asiwere ni keyan wa wa siwaju olorun olorun eni to fun ni lofin ko si tu a ma towo bo ofin yen loju loju re daju daju alaigbagbo leni yen ko mo pe olorun je onidajo a ki yo
a kì í máa ṣàjọyọ̀ tàbí ṣe ayẹyẹ tàbí ìtẹ́lọ́ká fi ìwà ìtẹ́lọ́rùn hàn nígbà tá a bá rí ẹ̀ṣẹ̀ tàbí ìdibàjẹ́ níbikíbi nígbàkúùgbà. Ọkùnrin yẹn lè jẹ́ ẹni tí àwọn aláìgbàgbọ́ ń bu ọlá fún gẹ́gẹ́ bí òun fúnra ara rẹ̀ tàbí táwọn ẹlẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀ ń bu ọlá fún. Nígbà bá sì ń ṣe ibi ó dàbí ẹni pé wọ́n ń boríyìn fún wọ́n ń gbé e ga. Àwa kì í ṣe bẹ́ẹ̀ nítorí pé Jésù fún wa lọ́rọ̀ náà ó wípé alábùkún fún ni àwọn tí ó ń káàánú nítorí a ó tù wọ́n nínú. Àwọn ènìyàn tí a tù nínú nítorí ìyípadà ọkàn gẹ́gẹ́ bí ìdáhùn sí àdúrà táwọn ènìyàn ní ìyípadà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní káàánú fún ẹ̀ṣẹ̀ wọn tán káàánú nítorí ohun tí wọ́n ti ṣe tán sì ti torí èyí tán dọ̀bálẹ̀ nínú erùpẹ̀ àti eérú tí wọ́n kábàámọ̀ fún ìwà ibi. Ó wá wípé alábùkún fún ni àwọn olókàn tútù nítorí pé wọ́n ó jogún ayé. Alábùkún fún ni àwọn ẹni tí òrùn gbẹ́ngbẹ́ tí ebi ń pa fún òdodo nítorí pa wọ́n ó yò ó fún òdodo yẹn. Alábùkún fún ni àwọn onílàjà nítorí pé ọmọ Ọlọ́run la ó máa pè wọ́n. Alábùkún fún ni àwọn ọlọ́kàn funfun àwọn ọlọ́kàn funfun wọ́n ti lọ sí ọ̀dọ̀ Olúwa Olúwa sì ti wẹ ọkàn wọn mọ́. Wọ́n wí pé ó ní irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yóò rí Ọlọ́run. Ó wá sọ wípé nígbà tá a bá wá kọ́ ni níbi gbogbo tí a bá lọ tá à ń kíyè sí ohun gbogbo tí ó ti fi lé wa lọ́wọ́ tó ti kọ́ wa. Ó ní kíyè sí ẹ sì kíyè sí èmi wà pẹ̀lú yín nígbà gbogbo Olúwa yóò wà pẹ̀lú wa nígbà gbogbo àní títí ó fi dé òpin ayé títí ó fi dé òpin ayé. Bí o ti ń wolú kò rí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún 9:23 ó sì wí fún wọn pé ó sì wí fún wọn gbogbo wọn ni o gbogbo wọn ni o. Nígbà tí Kristi bá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ fún gbogbo wa nítorí pé Olúwa gbogbo wa ni. Ó bá àwọn ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ ó bá àwọn ọmọ ìjọ sọ̀rọ̀ ó ń bá gbogbo wa sọ̀rọ̀. Àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn ò sì lè fa ara wọn sẹ́yìn kí wọ́n sọ pé ìránṣẹ́ Ọlọ́run ni mí. Gbogbo ohun tí Olúwa ń sọ yẹn àwọn ọmọ ìjọ ló ń bá sọ̀rọ̀ gbogbo wa ló ń bá sọ̀rọ̀ nítorí pé Jésù Olúwa ni lórí gbogbo wa Olúwa lórí àti adarí àti àwọn ọmọ ìjọ Olúwa ni lórí oníwàásù àti Olúwa lórí àwọn àlùfáà àti Olúwa lórí àwọn ènìyàn. Olúwa ni ó jẹ́ lórí àlùfáà àti lórí àwọn tí wọ́n ń ṣe àkóso lé lórí. Nítorí náà ó wá sọ wípé ó sì wí fún gbogbo wọn pé bí ẹnìkan bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn kí ó sẹ́ ara rẹ̀ kí ó sẹ́ ara rẹ̀. Ẹnikẹ́ni tó jẹ́ àtẹ̀lé Kristi ojúlówó Kristiẹni ọmọ ẹ̀yìn Kristi ní tòótọ́ kì í sọ wípé gbogbo ọ̀rọ̀ tó bá wá sínú ọkàn òun wà á kò ní máa sọ gbogbo ọ̀rọ̀ tó kàn wá sínú ọkàn rẹ̀ wà á ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ yẹn. Ṣé ọ̀rọ̀ yẹn ṣé ó yóò mú àwọn ènìyàn ní ìrírí ìjákulẹ̀? Ṣé ọ̀rọ̀ yẹn yóò ṣe àfihàn ìgbọràn sí Kristi? Ṣé ọ̀rọ̀ yẹn yóò ṣe àfihàn wípé a ti dàtún bí ohunkóhun lè wá sínú ọkàn wa? Ṣùgbọ́n ó ṣe ara rẹ̀ wà á sí ara rẹ̀ ní ìfẹ́kúfẹ̀ẹ́ ara láti sọ ohun tí ó lòdì tàbí ìṣe tí o ti máa ń ṣe tẹ́lẹ̀ nígbà tí o kò mọ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́. Báyìí tó o ti wá mọ Ọlọ́run tó o sì mọ́ lọ́tun tó o sì mọ́ lẹ́kùnrẹ́rẹ́
to tun mo ni amo tumo si ti o mo gege bi olugbala ti o mo gege bi eni ti so awon omo lefi di mimo to mo gege bi oluso ni di mimo bayi to ti wa mo to si mo oro re ju bi o se mo tele gaju bo se mo tele boya awon ise kan wa to fe se awon ihuwa kan wa to ti ma hu tele bi enikan ba se nkan ti o ko feran o ma o gba ona kan wa to ma gba lati fi han sugbon bayi o wa so pe o gbudo si ara re fun iru awon ihuwa si yen nigba miran awon nkan kan wa boya to ma gbadun nigba to wa ni kekere o le ma je baba re sugbon to je pe to dabi baba fun o to wa ri eni yen to dabi baba fun o o ngbadun awon ohun mimu kan nitori gege bi omo kekere omo binrin kekere omo kunrin kekere o feran nkan yen o feran eni yen ohun to ti ma mu lati gbade gba niyan ki se pe won ni ko mu o sugbon o ma o iwa na o mo riri re nigbo si ndagba iwa na wa bere si ni lo sibe o bere si ni mu o ma ndara re lare nitori pe baba mi tabi eni to dabi baba fun mi ohun na ma nse sugbon bayi to wa da tun bi oro olorun oro baba re ti nbe lorun ohun lo si gbegba oroke lori gbogbo baba ti aye lori enikeni to je molebi lori ile aye nigba ti idanwo tabi ero tabi itini logbogbon ba de lati so ohun to ti ma nse tele sugbon bayi nitori pe o mo olorun re to si sise agbara oni wa se ara re mi o le se ru eleyi mo nitori pe bayi mo ti da tun bi mo ti di omo olorun mi o le se eyi mo nitori pe bayi oyeye mi wi pe ohun gbogbo ti mo ba se oju atorun wa kan wa to n seso lori mi ohun gbogbo ti mo ba so eti ayeraye kan nbe ti olorun olodumare ti o ma n gba mi ibi gbogbo ibi kibi yowu ti mo ba lo olorun olodumare eni to je eni ayeraye o ma n se agbeyewo ohun gbogbo ti mo ba se nitori idi eyi ti n pe mo n tele kristi wa se ara re ki o si gbe agbelebu re ni ojo gbogbo o ye ka loye eyi wipe titele kristi ohun leni to ru agbelebu o ru agbelebu lo si kalfari ki lo de to fi ni lati ru agbelebu nitori pe awon elesin asiko igba na won se lodi si won si n pariwo kan ma agbelebu bo ba lo so wipe o lo so ohun ti won fe gbo yato so ohun ti olorun fe ki o so to ba je wipe nigba na o se ohun ti won tewo gba yato si ohun ti olorun ti o wo olorun baba olorun le orun ti o ran iba se wipe o so iro ti won fe tabi pe ko tele ipa ona ti won fe ko tele ko ni nilo lati ru agbelebu tabi ka kan ma agbelebu sugbon nitori pe won o tewo gba ona re nigba to ba wa lati tele kristi to si tele oro kristi to tele ona kristi ona yen ko ni wu gbogbo eniyan awon eniyan ti inu won o si dun pelu re nipa ona ti o n to ati ohun ti o yan ati ru igbe aye ti o gbe tabi ohun to duro fun iduro sinsin re iru awon eniyan be won o fe lati gbe agbelebu won le o lori sugbon yi o je mo awa ti pinnu lati tele kristi ko si iyipada a o ni yipada agbelebu re niwaju wa agbelebu nbe niwaju mi ade pelu yo si wa leyin agbelebu mi o ni pada seyin mi o ni pada seyin o ni lojojumo
iru agbelebu iyowu ti o ba wa lojojumo ni gbogbo ojo kankan bi a tin tele oluwa ati bi a se nse ife olorun a o gbe agbelebu wa ni ojo gbogbo a o si ma to leyin a o tele kristi leyin ohun kohun to je idiyele iyowu ti a o nilo lati san ijiya kijiya iyowu tawon eniyan aye yo fe lati mu wa sori wa a o ma tesi waju lati tele kristi ami ami miran a ma nse yi nitori oro olorun ta ti gba ati ni igbagbo aye ninu olorun ninu iwe romu ori ikewa lati ese iketadinlogun ni ni oro olorun ti so fun wa wi pe oni igbagbo ma nwa nipa gbigbo oro olorun igbagbo to mu ko duro igbagbo to mu ko deni igbala igbagbo to npa omo ninu igbala yen igbagbo to mu ko duro shinshin to si yi pada to yi si egbe kan to subu leba ona ni ti ki se pe o teri ba tabi pe o te ba lebe ona iru igbagbo yen o ni nipa gbigbo ni igbagbo yen ti ma nwa ati ni gbigbo nipa oro olorun nigbo ba gbo oro yen to gba oro yen gbo pe jesu ni oluwa re bayi pe jesu ni olugbala re bayi ohun to si igbagbo ninu okan yi nitori pe lati nu opolopo ohun to nbe ninu okan ni enu iso jade mo gbagbo ninu okan mi wi pe jesu aji idide kuro ninu oku fun mi eyi o mu ododo wa fun o o si jewo ohun to nbe ninu okan re pelu enu re o si wi pe ohun ni oluwa mi bayi ati olugbala mi nitori pe oni igbagbo ti ko le yi pada yi ninu olorun wi pe enikeni ti o ba ke pe oruko oluwa ni a o gbala leyin eyi o wa nte si waju lati ma ko oro ka oro olorun ki se bo se ma nka nigba ni bayi o wa nka oro olorun tori pe o fe mo olorun o fe mo si bi o si se ntubo mo olorun si lojojumo o di alagbara o si sise agbara o je o dara pupo lati bu ola tabi ka bowo fun gbogbo eniyan olorun mo so eyi a feran mose sugbon mose o si niyin pelu wa bayi bi o ti mu ka bu ola fun mose a o le so pe mose niyan emi re o le se o ni sa pe mi o le se a feran elijah eniyan olorun nla ni a feran okunrin yen to wa pelu ipa nla latorun to si gba gbogbo awon olusin baali kuro nile na sugbon ohun ti lo bayi iwo ni okunrin to wa niyin loni iwo lobirin to wa niyin loni a ki bowo fun ohun to ti koja de ipele ibi ti a o fi so akoko isisiyin di alailera nitori pe o wa niyin koda oluso agutan o ni wa lo gbo la fun oluso agutan bi igba ta ba so pe ohun le se mi o le se rara o le se mo ni awon ewe pelu yo dagba akoko igba wa to dabi eni pe o wa ni omo wa robo ti oluko re le kowe ti wo le ko sugbon o joko si ipo adagba ma kuro larobo yen nigba to oluko re le ko iwo na le kowe bayi
professor kan wa to je pe nigba to nko enu ma nya o fun imo re sugbon leyin ti professor yen ti ko e ti wo pelu keko gboye leyin keko gboye re boya iwo papa o wa di oluko ni boya ti wa di professor fun ara re bayi ohun ti professor yen se nigba na iwo na le se bayi nitori na nipa temi bakan na lori a ki gbe enikeni ga eniyan olorun ki eniyan olorun lokun ni tabi lobirin de ipele to je pe awon nikan ni won le se mi o le se rara o le se o si se ohun to kan nilo ohun ni pe ko je alagbara ko le nigbagbo awon to mo olorun won yo si se agbara se nikan wa nbe ti mo n ba soro awon ti yo le ni igbagbo ki olorun ko so de alagbara si nigba olorun ba ti so de alagbara si to si de alagbara si ki lo se bayi mo ni ki lo wa se nigba na mo ni ki lo wa se nigba olorun ba so ki lo se ninu aye re o se se agbara ki olorun ko fidi eyi mule ninu aye re koko ikeji sise awon ise agbara lai re awon alailera je somo awon alailera ma nwa laro layika wa nigba gbogbo sugbon sibe sori eni to je alagbara to je eni temi ko ni re awon alailera je o boya o je giwa ile ise ni bi ise re gbogbo awon ti won tele o won je alailera nitori pe won o ni ase ati agbara to ni won o si ni imo to ni agbudo je eniyan olorun ni tooto pipa ase iyowu ta le ni agbara iyowu ta ni awon eniyan to nbe leyin wa ti won tele wa boya won o le pe wa nija won o le ke wa loju won ti e le se sugbon ti won mo ti won o fe pe wa nije a ki lo anfani tabi ipo wa yen ka wa fi ma te won mole ka wa fi ma re won je ka wa fi ma da won loro akoko igba wa ti won pelu ti je alailera ri nigba to je omode nigba yen ohun ko ohun lo le te omole awon ikoko igba kan wa ti ikun ma n jade ni imu re nigba na to ti je pe ko ye ki ikun ko ma jade ni imu re mama re o te omole awon akoko igba kan wa to kere to dabi eni pe o le ni daadara baba o wa ko lagi mo elese bi pe kilode to ni daada tori awon eyan to je pe to je adari to je oluko tabi alase won je alagbara nigba ta wa je alailera ma lo agbara ati ase re ati ipa to ni lati fi re awon alailera je o ni re alailera je awon eniyan ti won ni talenti lati soro talenti lati soro yi o mu ki won je alagbara o gbe won soke won ti e ti je oloro ma lo imo re o je le je imo iwe mimo nitori pe o mo bo se le so oro na o si wa ru awon eniyan so ka awon eniyan yen o le so fun won gbogbo owo to ni o le se leri ohun gbogbo mu eyi wa ma fiti egberun egberun mewa ogorun lorun egberun bo ba se fi sile to ni o ni o je ni o je oloro o nso won di aboshi ti won si nje oloro si nitori pe o nlo ipa ati agbara re lati re won je ki olorun ko dariji gbogbo awon eniyan to ti se ru iwa be ni oruko jesu ki olorun ko si so wa dotun ko ba le je wi pe o le fi iwa rere kun iwa si wa ati igboya ati igbagbo a o fi kun ati eto inawo fun awon eniyan ti won je alailera to da be pe won o ni ohun ti a ni loruko jesu se mo awon eniyan kan wa to ma nso wi pe
ẹ furugbin bẹ́ẹ̀ ni ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ohunkóhun tó bá furugbin ló kà á ṣùgbọ́n ìjọ jẹ́ mọ̀ kì í ṣe wípé àwọn ènìyàn yẹn nìkan ló yẹ kó furugbin á wá oníwàásù pẹ̀lú gbúdọ̀ furugbin ṣé lóòótọ́ ni ó mọ̀ lérí yẹn pé tó bá furugbin wà á kórè oníwàásù olùṣọ́ àgùntàn ó mọ̀ wípé Ọlọ́run máa ń bùkún fún àwọn tó bá fifúnni Michael fi ìfifúnni yẹn fún àwọn ènìyàn yẹn àwa pẹ̀lú tá à ń wàásù àwa pẹ̀lú tá a ní gbogbo aṣọ láti bora ìhòhò wa mo ní ti bí mo nítọ̀ òun dípò tí n bá fi máa sọ pé káwọn èèyàn wá furugbin sínú ayé mi mo lérè pé yẹ kémi náà furugbin sínú ayé rẹ oníwàásù wọn ò gbúdọ̀ rẹ àwọn ènìyàn jẹ a gbúdọ̀ furugbin ohun rere sínú ayé àwọn ènìyàn Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ wípé àwa náà a ó ṣe iṣẹ́ agbára ṣùgbọ́n a ò ní ta iṣẹ́ agbára yẹn mo gbàdúrà wípé àwọn aláìsàn yóò gba ìmúláradá a ò ní máa ta ìwòsàn mo gbàdúrà wípé Ọlọ́run a ó gbàdúrà Ọlọ́run yóò bùkún fún àwọn ènìyàn a ò ní wá máa ta ìbùkún yẹn a ó ṣe iṣẹ́ agbára láì jẹ́ wípé à ń rẹ́ àwọn ènìyàn jẹ nínú ìwé ìhìnrere ti Matthew orí ìkẹwàá láti ẹsẹ̀ ìkeje bí ẹ̀yin ti ń lọ ẹ máa wàásù wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ẹsẹ̀ ìkẹjọ ẹ máa ṣe dídára ohun tí a ó ṣe nìyẹn o sọ pé ohun tí wọ́n ṣe nìyẹn iṣẹ́ agbára nìyẹn ẹ mú àwọn aláìsàn lára dá agbára yẹn yóò wá sórí ayé rẹ ìgbàgbọ́ yẹn yóò wà pẹ̀lú rẹ àti ipò kàkà ìrètí pé Kristi ń gbé nínú mi èmi kọ́ lolùwòsàn ohun tó ń gbé nínú mi ni olùwòsàn ó ṣeṣe agbára yẹn lórúkọ Jésù ó ní ẹ ṣe dídá ara fún àwọn olókùnrùn ẹ sọ àwọn adẹ́tẹ̀dé mímọ́ ẹ sì jẹ́ àwọn òkú dìde ẹ ṣe àmì tó dára kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde bó ti wù kí ẹ̀mí èṣù yẹn kó tóbi kó sanra kó ga kó lágbára tó kó jó lórí kunkun alágídí tó ó ní akọ wípé ó lé wọn jáde wo ohun tí ó ṣẹlẹ̀ ó sọ pé ọ̀fẹ́ ni kẹ́ ẹ fi fún ni èèlò ló san fún ìgbàlà rẹ ọ̀fẹ́ ni Jésù ló san gbogbo rẹ̀ ẹ lọ fi ìwàásù yẹn iṣẹ́ ìyanu yẹn ìgbàlà yẹn fún àwọn ẹlòmíràn kó o rántí pé ọ̀fẹ́ lẹ́gbàá ọ̀fẹ́ náà ni kẹ́ ẹ fi fún ni èèlò ló san fún ìgbàgbọ́ láti mú ọ lára dá ìgbàgbọ́ láti ríwòsàn ọ̀sán iyekíye Jésù lẹni tó san gbogbo rẹ̀ ohun tó sì sọ ni pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ nínú mi àmì wọ̀nyí ni ó máa bá àwọn tí ó gbàgbọ́ lọ ọ̀sán ohunkóhun ọ̀fẹ́ ló gbà fi fún wọn pẹ̀lú lọ́fẹ̀ẹ́ èèlò ló san fún lílé ẹ̀mí èṣù jáde oníwúrà àti fàdákà ń kò ní ṣùgbọ́n ní orúkọ Jésù Kristi ti Nasareti dìde kí o sì máa rìn èèlò ni Pétérù san fún Jésù kò sọ iyekíye kò sọ ohunkóhun nígbà tí ọkùnrin yẹn sì wá dìde kò sọ pé má ti lọ rúwó nǹkan tó ti gbà báyìí a ò wá síyìn ọba àbá wá sí yorùbá má rí gba lọ mówó wá rárá ẹ kí gbogbo ẹ̀ sọ pé rárá ò ní ta ohun rere tọlọ́run yóò ṣe nípasẹ̀ ìgbé ayé rẹ ọlọ́run yóò lò ọ́ láti ṣe àwọn iṣẹ́ agbára aláìṣẹ́ ìyanu ńlá lọ́fẹ̀ẹ́ ni kẹ́ ẹ fi fún ni ọ̀fẹ́ ni kẹ́ ẹ fi fún ni èmi mi ò ní rẹ́ aláìlera jẹ.
k'Ọlọ́run ko bukun fun o k'Ọlọ́run ko lo o lati se ise iyanu nla ninu aye awon opolopo eniyan loruko Jesu koko iketa bayi koko iketa fifi awon ise agbara si ise ninu ise iwasu irere re fifi awon ise agbara fifi awon ise agbara si ise kanikan pariwo fifi ise agbara si ise semo ohun ti Jesu se ni pe o fi ise agbara si ise niwaju won ko kan so fun won pe Peteru Johanu ati Jacobu ati Matthew Bartholomew ati eyin to ko ejoko mo fe fun yin ni ona te le gba for ona yen si ni ona merin ikini ikeji keta ikerin e ma lo awon ilana yi ohun ti mo nse eyin na yo si se ko si awon ilana kan be o ni Olorun kan saanu fun o o si yan nitori po si ti yan bayi ohun ti Kristi se afihan re iwo pelu o se afihan re loruko Jesu won se pinu ninu okan re na wi po ohun to so ninu apero awon nigbagbo yi nigbo ba pada dele o se gbo won se lekan si ko Olorun ko fidi re mule ninu aye re ati ninu ise iranse re loruko Jesu ise iranse iwasu yin rere wo Maku ori kerin din logun 16 ese ike edogun oni o si wi fun won pe e lo si gbogbo aye ki e si ma waasu irere fun gbogbo eda ohun to waasu niyan o ma waasu ara re ma waasu ijo oruko ijo iroyin ayo irere yen ni ko waasu fun gbogbo eda ma waasu awon asa isedale re boya nigba miran a pe o lati lo si ibomiran awon eyan yen won ki se eri to ni asa isedale bi ti re ede yin yato won ki tele awon asa ona ti won fi ngba lati woso won o yato si bi e se nwoso o lo sibe ko wa lo so fun won asa bi e se nwoso iroyin ayo iwa rere lo se lo waasu re bo ba waasu irere iroyin ayo Olorun yo fidi re mule ni oruko Jesu ese ikerin din logun o so pe eni ti o ba gbagbo ti a ba si baptisi re yo la sugbon eni ti ko ba gbagbo yo jebi ba o ti e baptisi won ni won egberun nigba egberun eni ti ko ba gbagbo yo jebi to ba gbagbo ninu Jesu Oluwa o gbudo ni iriri baptism kari obomi to ba ti ta ba ti se iribomi fun oleyin to gbagbo o nilo lati se mo to ba da be ni po darapo mo ijo kijo won wa so pe won se iribomi fa won eyan boya nigba to gbagbo ati baptism re o ni so wi pe bayi a o tu se iribomi fun mi niyin rara ko si baptism ko si iribomi to ga tabi to jinle tabi to yato iribami to ti se leyin to gba Jesu Oluwa gbo ta si baptism re ati gba o lana loruko Jesu o sese nilo lati lojo wa ara re fun baptism miran sugbon to ba je wi pe nse la se iribomi fun o nigba to wa ni ikoko ni omo arobo to ti e mo oruko eni to won mi si o lara eni to si so wi pe ohun baptisi re o mo fun o ni oruko onigbagbo Johanna
O ti e mo ituma oruko Johanna. O ti e mo okunrin eni to fun alufa na to se yi. Bayi to gbagbo. Nitori pe o gbudo kokko gbagbo, nitori pe so pe eni to ba gbagbo ta ba baptisi re ni yo la. Ope ni folorun. Bo ba ti ni gbala, igbala ti de gbo loni. Ese iketa din logun 17. Jesu wa wi pe ami won yi ni yo si ma ba awon ti o gbagbo lo. So ni gbagbo ni o. Mo lo ni gbagbo ni o. Bayi. Oni gbagbo won ni oniruru oye. A le po ni gbagbo lalufa. A le pe evangelist. A le pe ni oluso agutan. A le pe lolukoni. A le pe ni olukoni le ekojo isin oni gbagbo. A le pe oni gbagbo yen ni woli, oni gbagbo. A ti e le pe ni omo to sese nigbala, oni gbagbo. A le pe ni oni christiani. Ki se oye yen. Sugbon igbagbo to ni ninu Kristi. Eyi si ni oruko ti o pa gbogbo wa po. Oruko yen ohun la pe ni igbagbo tabi onigbagbo. Awon ti o ba gbagbo, emi gbagbo. Emi gbagbo. Se mo gaga bi oni waasu. Ohun ti mo le so fun oni e mo gbagbo ninu Jesu Kristi Oluwa ati iwo. Boya oni waasu ni o tabi okiti e so ni waasu to ba joju lowo omo Olorun. Je ki so fun je n gba o lekan si mo gbagbo. Ona to gba lati gbagbo lemi na gbagbo. Emi so pe emi na gbagbo, iwo na so pe o gbagbo. Orun si se idamo wa nipase igbagbo ta gbagbo yen. Je n gba mi re. Ami won yi ni yo si ma ba awon ti o gbagbo lo. Awon yen mo je ikan lara awon yen. Iwo na si je ikan lara awon yen. Ki loruko re? Ki loruko re? Fi oruko re sibe. Ami won yi ni o ma ba o lo. Nitori pe iwo o gbagbo. O wi pe ni oruko mi ni won yo ma le awon emi esu jade. Je n gba mi to dara. Esu ko ni le o jade kuro ninu ogun ini re. Mo ni emi esu ko ni le o jade kuro ninu ogun ini re. Esu ami esu ko ni le o jade kuro ninu ise iranse. Emi esu ko ni le o jade kuro ninu Kristi. Emi esu ko ni le o jade kuro ninu ijo Olorun. Ni idakeji emi esu ke emi esu to ba gbiyanju lori aye re o le won jade. Ope ni fo Olorun. Ohun rere gbogbo t'Olorun ti fi fun wa, t'Olorun ti kede nipa re, nipase iwa laaye re, nipase ojo iwaju ati igba isisiye, ko si enikeni ti o le o jade kuro ninu re. Sugbon nigbo ba duro to kede to daruko Jesu, o le gbogbo ohun to lodi jade kuro ninu aye re loruko Jesu. O wi pe won si ma fi ede tuntun soro. Ka Olorun o bukun fun yarakunrin. O fi ede tuntun soro. Ki lo fi soro o? Ma so wi pe eyi te ma nso o ede tuntun ede atijo yo so wi pe

lọ́fi máa ń bá ọ lò, ṣùgbọ́n báyìí èdè tuntun wà lẹ́nu rẹ. Ṣó mọ̀ nígbò bá wá sọ́dọ̀ Olúwa, ó máa ń fẹ́ kó o sọ̀rọ̀ ní èdè tuntun nínú èdè ara rẹ. Wà á sọ ohun tuntun tó ò tí ì sọ rí, àwọn ọ̀rọ̀ ìgboyà, ọ̀rọ̀ ìgbàgbọ́, ọ̀rọ̀ ìmúlọ́kànlé. A wá tún gbé ọ kọjá ìyẹn. A wá fún ọ ní èdè tuntun nínú ẹ̀mí tó ò ti ẹ̀kọ́ rí. Nígbà tó o bá sì sọ̀rọ̀ nínú èdè tó o sọ̀rọ̀ nínú èdè àìmọ̀ yẹn, ǹjọ́ jẹ́mọ̀ pé sátánì ò yé èdè yẹn ò lè yé. Wà á mú kí sátánì ó nípòrúurù nípa èdè tuntun tó máa lò. Àwọn ènìyàn tó sì jẹ́ pé máa ń gbá ọ̀rọ̀ rẹ mú láti fi dààmú rẹ, wọn ò lè lóye ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n Ọlọ́run ọ̀run nìkan ṣoṣo ló yé ọ̀rọ̀ èdè tuntun yẹn máa ń yé. Ó sì máa sọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ sí Ọlọ́run. Èdè tuntun yìí yóò sì mú ọ lọ sí ibi rere, ibi tuntun lórúkọ Jésù. Wẹ́sẹ̀ 18. Wọn yóò sì máa gbé ejò lọ́wọ́. Ejò. Àwọn ẹnìkan máa ń lọ, nkankan rìn lára mi, nkankan rìn ní orúkún mi, ní ilé ìjìká mi. Tó bá ti wá dé ní ọpọlọ mi, ńṣe ni màá kàn ṣubú lulẹ̀. Ó mú kinní yẹn jáde kúrò nínú ayé rẹ, yóò sì sọnù lórúkọ Jésù. Ejò kò ní máa rìn nínú ọpọlọ rẹ mọ́, kò ní máa rìn nínú ẹ̀yìn rẹ mọ́, kò ní máa rìn nínú ikùn rẹ mọ́, kò ní máa rìn nínú ẹsẹ̀ rẹ. Wípé nígbà tí kinní yẹn bá rìn nínú ẹsẹ̀ mi, ìrora ìpòrúurù, ọpọlọ pàápàá máa nípòrúurù. Nígbà ọba sì rìn, o lè rìn dáradára. Látòní lọ gbogbo èyí la mú kúrò nínú ayé rẹ lórúkọ Jésù. Ó wá wípé bí wọ́n bá tilẹ̀ mu ohunkóhun tó ní oró, bí wọ́n bá ṣèṣì mu ohunkóhun tó ní oró, kìí ṣe pé ẹnìkan sọ pé ó kàn mọ̀ọ́mọ̀ lọ láti lọ gbé májèlé mu rárá. Nítorí pé èṣù ó sọ fún Jésù Olúwa wípé bẹ́lulẹ̀ látorí òkè, nítorí pé a ti kọ́. Ṣé o mọ̀ pé nígbà tí èṣù bá yan ẹsẹ̀ bíbélì, ńṣe ló máa ń dorí rẹ̀ kodò? Wípé a ti kọ́ pé àwọn áńgẹ́lì yóò gbé ọ kó má bàa fẹsẹ̀ rẹ gbó òkúta. Jésù wá sọ fún un wípé sátánì, a ti kọ́ ọ, ìwọ kò gbúdọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò. Má lo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Jésù láti dán bàbá wa tí ń bẹ Ọlọ́run lò. O ní kàn jáde lọ kó wá lọ mọ̀ọ́mọ̀ máa mu májèlé. Ṣùgbọ́n tó o bá ṣèṣì tó o mọ̀ pé májèlé kan wà nínú ìgò yẹn, tó o lérò pé omi tó dára láti mu ni, tó o sì fi sínú ife, tó o sì ní ahán tó máa ń tọ́ nǹkan wò dáradára, tàbí imú tó máa ń gbóòórùn pé èyí ò dára láti mu, tó o sì ṣèṣì mú, Ọlọ́run yóò gba ayé rẹ là. Mo ní yóò pa ayé rẹ mọ́. Májèlé kí májèlé nínú ìgò yẹn kò ní kí ọjọ́ ayé rẹ kúrú. Ó gbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́. Ohun gbogbo t'Ọlọ́run sì ṣètò fún ayé rẹ pé ó yẹ kí o ṣe, ó ṣe láṣẹ parí lórúkọ Jésù. Ó wí pé wọn yóò gbé ọwọ́ lé àwọn olókùnrùn, ara wọn yóò ṣe kí ni o. Má gbàgbé o lẹ́ẹ̀kan sí i wípé omi tí Mósè mú jáde láti inú àpáta, òun náà mu nínú omi yẹn. Òkun pupa tí Mósè pín níyà táwọn ènìyàn Ọlọ́run kọjá ní ìyàngbẹ ilẹ̀, òun náà kọjá láàrin ìyàngbẹ ilẹ̀ yẹn náà. Lásìkò Joshua, nígbà tí odò Jọ́dánì tá a pín níyà pẹ̀lú ọ̀nà ìyanu tí àwọn àlùfáà dúró ṣinṣin níbẹ̀ pẹ̀lú àpótí ẹ̀rí májẹ̀mú táwọn ènìyàn kọjá, Joshua pẹ̀lú kọjá, gbogbo wa là ń ré kọjá, oníwàásù yóò ré kọjá, olùṣọ́àgùntàn yóò ré kọjá, àlùfáà

0: kejìlélógójì. Wo ìránṣẹ́ mi, ẹni tí mo gbérú, àyànfẹ́ mi, ẹni tí inú mi dùn sí.
1: Mo ti fi
0: ẹ̀mí mi fún, òun ó mú ìdájọ́ wá fún àwọn kèfèrí. Òun kì yóò kígbe, bẹ́ẹ̀ ni kì yóò gbé ohun rẹ̀ sókè, bẹ́ẹ̀ ni kì yóò jẹ́ kí a gbọ́ ohun rẹ̀ ní ìgboro. Iyè fífọ́ ni òun kì yóò ṣẹ́, òwú tí ń rú ẹ̀fín ni òun kì yóò pa. Yóò mú ìdájọ́ wá sí òtítọ́. Àárẹ̀ kì yóò mu, a kì yóò sì dáyà fò ó, títí yóò fi gbé ìdájọ́ kalẹ̀ lé ayé. Àwọn erékùsù yóò dúró de òfin rẹ̀. Báyìí ni Ọlọ́run Olúwa wí, ẹni tí ó dá ọ̀run, yóò sì nà wọ́n jáde, ẹni tí ó tẹ ayé, àti ohun tí ó ti inú rẹ̀ wá, ẹni tí ó fi èémí fún àwọn ènìyàn lórí rẹ̀, àti ẹ̀mí fún àwọn tí ó rìn nínú rẹ̀. Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, èmi ó sì di ọwọ́ rẹ mú, èmi ó sì pa ọ́ mọ́, èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti lọ ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi ni Olúwa, èyí ni orúkọ mi, ògo mi ni èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Kíyèsí, nǹkan ìṣáájú ṣe, nǹkan títún ni èmi sì ń sọ, kí wọ́n tó hù, mo mú yín gbọ́ wọn, ẹ kọ orin tuntun sí Olúwa, ìyìn rẹ̀ láti òpin ayé, ẹ̀yin tí ń sọ̀kalẹ̀ lọ sí òkun, àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, erékùsù àti àwọn tí ń gbé inú rẹ̀. Jẹ́ kí aginjù àti ìlú ńlá ibẹ̀ gbé ohun wọn sókè, ilé tó wọn nì tí Kedari ń gbé, jẹ́ kí àwọn tí ń gbé àpáta kọrin, jẹ́ kí wọ́n kó láti orí òkè ńlá wá, jẹ́ kí wọ́n fi ògo fún Olúwa, kí wọ́n sì wí ìyìn rẹ̀ nínú erékùsù. Olúwa yóò jáde bí ọkùnrin alágbára, yóò ru owú sókè bí ológun, yóò kígbe ní tòótọ́, yóò ké ramúramù, yóò borí àwọn ọ̀tá rẹ̀. Láíláí ni mo ti dákẹ́, mo ti gbé jẹ́, mo ti para mi mọ́ra. Ní ìsinsìnyí, èmi ó ké bí obìnrin tí ń rọbí, èmi ó parun, èmi ó sì gbémì lẹ́ẹ̀kan náà. Èmi ó sọ òkè ńlá àti òkè kéékèèké di òfo, èmi ó sì mú gbogbo ewébẹ̀ wọn gbẹ, èmi ó sọ odò ṣíṣàn di ìyàngbẹ ilẹ̀, èmi ó sì mú àbàtà gbẹ, èmi ó sì mú àwọn afọ́jú bá ọ̀nà tí wọn kò mọ̀ wá, èmi ó tọ́ wọn nínú ipa tí wọn kò ti mọ̀, èmi ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ níwájú wọn, àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí ni èmi ó ṣe fún wọn, èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. A ó dá àwọn tí ó gbẹ́kẹ̀lé èrè gbígbẹ́ padà, a ó dojú tì wọ́n gidigidi, àwọn tí ń wí fún èrè dídà pé ẹ̀yin ni Ọlọ́run wa. Gbọ́ ẹ̀yin adití kí ẹ sì wò, ẹ̀yin afọ́jú kí ẹ̀yin kí ó lè rí. Ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi, tàbí adití bí ikọ̀ mi tí mo rán? Ta ni afọ́jú bí ẹni pípé, kí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa? Ní rírí nǹkan púpọ̀, ṣùgbọ́n ìwọ kò kíyèsí, ní ṣíṣí etí, ṣùgbọ́n òun kò gbọ́. Inú Olúwa dùn gidigidi nítorí òdodo rẹ̀. Yóò gbé òfin ga, yóò sì sọ ọ́ di ọlọ́lá. Ṣùgbọ́n ènìyàn tí a jà lólè tí a sì kó ní ẹrù ni èyí. Gbogbo wọn ni a dẹkùn mú nínú ihò. A fi wọn pamọ́ nínú túbú. A fi wọn fún ìkógún. Ẹnìkan kò sì gbà wọ́n. A fi wọn fún ìkógún. Ẹnìkan kò sì wí pé mú un padà. Ta ni nínú yín tí ó fi etí sí èyí, tí ó dẹtí sílẹ̀, tí yóò sì gbọ́ èyí tí ń bọ̀ lẹ́yìn? Ta ni fi Jákọ́bù fún ìkógún, tí ó sì fi Ísírẹ́lì fún olè? Olúwa kọ́ ẹni tí a ti dẹ́ṣẹ̀ sí, nítorí wọn kò fẹ́ rìn ní ọ̀nà rẹ̀, bẹ́ẹ̀ ni wọn kò gbọ́ ti òfin rẹ̀. Nítorí náà ni ó ṣe da ìrònú ìbínú rẹ̀ sí i lórí, àti agbára ogun. Ó sì ti tẹ iná bọ̀ ọ́ yíká, ṣùgbọ́n òun kò mọ̀. Ó sì jó o, ṣùgbọ́n òun kò kà á sí.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún ìyè ànípẹ̀kun. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristì Olúwa Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀ bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. Àdúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ́ alábápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn lè ràn wá lọ́wọ́ dé. Àdúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá, láti ìgbà tí a ti gbàgbọ́, láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ àràbarà ní ìgbésí ayé wa. Bàbá ẹ kò ṣẹ́ wípé ẹ pa wá mọ́, wípé ẹ ń tọ́ wa, wípé a ní ìdakọ̀rọ̀ nínú ọkàn wa wípé Jésù Kristì jẹ́ tiwa. Ẹgbà pé àti ìyìn wa ní orúkọ Jésù. Ǹjẹ́ ọdún tuntun la tún bọ́ sí yìí? Ọdún tuntun láti sin Olúwa, ọdún tuntun láti ka ọ̀rọ̀ Ọlọ́run, ọdún tuntun láti jẹ́ alábápín síwájú sí i nínú ìbùkún àtọ̀run wa, ọdún tuntun láti lè gbẹ́kẹ̀lé yín ju bẹ́ẹ̀ lọ, ọdún tuntun láti mọ̀ wípé ẹ̀yin ṣẹ̀ṣọ́ lórí wa. À ń bẹ̀bẹ̀ wípé nínú ọdún tuntun yìí ìgbàgbọ́ wa yóò rékọjá ìgbàgbọ́ ti ọdún tí ó kọjá, ìbùkún tí ó máa dàlé wa lórí yóò rékọjá àwọn ìbùkún ti ọdún tí ó kọjá, àti ìsinmi ìfọkànbalẹ̀ tí a ó ní nínú yín yóò rékọjá ti ọdún tí ó kọjá. À ń bẹ̀yìn wípé nínú ọdún yìí ní ọjọ́ ẹ ó máa jẹ́ kí ọkàn wa kí ó máa sinmi lé yín, kí ó máa fẹ́ràn yín sí i, kí ó máa gbàgbọ́ sí i, kí ó máa gbàdúrà sí i, kí ó sì máa rí ìbùkún jù bẹ́ẹ̀ lọ síwájú àti síwájú lórúkọ Jésù. Lónìí ẹ bá wa sọ̀rọ̀, lónìí ẹ fà wá mọ́ra, lónìí ẹ kọ́ wa, lónìí ẹ jẹ́ kí ìfẹ́ wa kí ó fẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, lónìí ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó dàgbà jù bẹ́ẹ̀ lọ. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ ṣe wà lójú ti ẹ̀mí, kẹ́ ẹ bá lè rí àwọn tí ẹ ti pèsè fún wa nínú ọ̀rọ̀ yín lónìí. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó jẹ́ kí a wà láàyè lónìí. Gẹ́gẹ́ bí o ti mọ̀, òní ni ìsìn àkọ́kọ́ wa nínú ọdún tuntun, pàápàá ìsìn ti ìsọjí, kí a lè bá Ọlọ́run dá májẹ̀mú, kí a lè gbàdúrà sí Ọlọ́run, kí a lè fi ìgbésí ayé wa lé Ọlọ́run lọ́wọ́ nínú ọdún tuntun yìí. Ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí lórí rẹ̀ ni Olúwa Olùṣọ́ àgùntàn wa. Olúwa Olùṣọ́ àgùntàn wa, èyí ni Olúwa tí í ṣe Olùṣọ́ àgùntàn wa. Kò sí ohun tí ó fini lọ́kàn balẹ̀ nínú ayé tí a wà yìí ju ìmọ̀ wípé Jésù Kristì ó jẹ́ Olùgbàlà àti Olùṣọ́ àgùntàn wa. À ń wo orin Dáfídì orí kẹtàlélógún, orin Dáfídì orí kẹtàlélógún. Nínú orin Dáfídì yìí ni a ti rí ìtọ́jú, ìbùkún, ìpèsè, ìpamọ́, ìdákọ̀rọ̀ tí Ọlọ́run fún àwọn ọmọ tirẹ̀. Ó ṣeéṣe gbàtí a pe orin Dáfídì orí kẹtàlélógún, ó ṣeéṣe kí a rí àwọn tí ó mọ orin Dáfídì yìí tí wọ́n ti kà á, tí wọ́n ti kọ ní àkọ́sórí. Ṣùgbọ́n ó ṣeéṣe wípé kí ènìyàn mọ orin Dáfídì yìí láì mọ Olùṣọ́ àgùntàn tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú orin Dáfídì náà. Ó sì ṣeéṣe ẹ̀wẹ̀ wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó mọ Olùṣọ́ àgùntàn, kí wọn kí ó ní gẹ́gẹ́ bí Olùgbàlà, kí wọn kí ó ní gẹ́gẹ́ bí Olúwa wọn. Ṣùgbọ́n láì mọ àwọn ìpèsè àti ìbùkún tí a ti pèsè sílẹ̀ fún àwọn ọmọ Ọlọ́run nínú orin Sáàmù yìí, ó rán mi létí ìtàn kan tí mo kà, ìtàn yìí sọ nípa àwọn ìpéjọpọ̀ kan. Nínú ìpéjọpọ̀ yìí ni a ti rí agbẹ́dẹ̀gbẹ́yọ̀ tí ó lè ka orin Dáfídì orí ìkẹtàlélógún. A wá pe ẹni yìí wípé kí ó dìde dúró, kí ó kà á fún àwọn ènìyàn tí ó jókòó. Ẹni tí ó pè jẹ́ ẹni tí ó dàgbà, ẹni tí ó mọ Olúwa, ẹni tí ó wà nínú Kristi. Agbẹ́dẹ̀gbẹ́yọ̀ yìí tí ó dàbí akéde, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ó kàn mọ orin Dáfídì nítorí pé ó lè kà á ní àkàsórí. Ó sọ fún àgbàlagbà yìí wípé àfi bí òun náà bá lè kà á bí òun bá kà á tán. Ẹni yìí tí ó jẹ́ ọmọ Ọlọ́run, tí ó ti pẹ́ nínú Jésù, tí ó ti ní ìrírí, tí ó ti la ọ̀pọ̀lọpọ̀ ìgbà kọjá nínú Jésù Kristì, ṣùgbọ́n tí ó ti rí wípé Jésù tó gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùgbàlà, gẹ́gẹ́ bí Olùṣọ́ Àgùntàn, ó gbà wípé òun ó ka orin Dáfídì yìí pẹ̀lú lẹ́yìn ìgbà tí ẹni yìí tí ó bá kà á tán. Bí ẹni yìí ti dìde, bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ orin Dáfídì yìí tí ó bẹ̀rẹ̀ sí ní kà á. Ó sì kà á dáradára, tí ó jẹ́ wípé nígbà tí ó kà á tán, gbogbo àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ fún, wọ́n hóye nítorí wípé ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ dùn lẹ́nu rẹ̀. Nígbà tí ó kà á tán ni a wá pe ẹni tí ó mọ Olúwa, ẹni tí ó mọ Olùṣọ́ Àgùntàn, ẹni tí ó mọ Jésù, ẹni tí Jésù ti ń bá rìn lọ́jọ́ ọjọ́, ẹni tí ó ní ìdákọ̀rọ̀ nínú Ọlọ́run. Ẹni yìí ó dìde dúró láti ka orin Dáfídì yìí kan náà, ó jẹ́ mọ̀. Nígbà tí ó kà á tán, kò sí àtẹ́wọ́, omijé ló ń jáde lójú àwọn tí ó gbọ́ orin Dáfídì lẹ́nu ẹni yìí. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mú nǹkan ìnujú wọn jáde. Kò sí ẹni tí kò sunkún lọ́jọ́ náà, nítorí wípé wọ́n mọ̀ wípé ẹni tí ń kà á, bí ó ti ń kà á, bẹ́ẹ̀ ni ó ń dún kì lọ́kàn wọn. Bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ Jésù Kristì, bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ Olùṣọ́ Àgùntàn àti Olúwa ju bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀yìn ọ̀rẹ̀yìn, nígbà tí ẹni yìí kà á tán, tí àwọn ènìyàn sunkún, tí wọ́n nu omijé kúrò lé ojú wọn, bẹ́ẹ̀ ni ẹni tí ó kọ́kọ́ ka orin Dáfídì yìí, bẹ́ẹ̀ ni ó wá sí ọ̀dọ̀ ẹni tí ó mọ Ọlọ́run wípé òun rí ìyàtọ̀, nítorí wípé òun mọ orin Dáfídì láì mọ Olùgbàlà. Wípé ìyàtọ̀ tí ó wà ní ti onígbàgbọ́ tí ó ka orin Dáfídì ni pé ó mọ Olúwa, ó tún mọ ọ̀rọ̀ Olúwa. Ó mọ Olúwa, ó mọ àánú Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìtọ́ni Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìsinmi tí ó wà nínú Jésù Kristì. Ó mọ Olúwa, ó mọ ìbùkún àtọ̀runwá. Ó mọ Olúwa, ó mọ àlàáfíà tí ó wà nínú wípé a ti di àtúnbí. Ìyàtọ̀ nìyí. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó mọ orin Dáfídì orí kẹtàlélógún ṣùgbọ́n tí kò mọ Jésù Kristì, tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ó sì ṣeéṣe kí a rí ẹni tí ó mọ Jésù Kristì ṣùgbọ́n tí kò mọ kí ni jíjìn, kí ni gíga, ìbú àti fífẹ̀ àánú Ọlọ́run àti ìpèsè Ọlọ́run tí a pamọ́ fún wa nínú orin Dáfídì yìí. Àdúrà mi ni wípé bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí, wípé Ọlọ́run yóò ṣe wa lójú, Ọlọ́run yóò fọwọ́ tọ́ wa lé ọkàn, wípé ẹ̀rù kankan kò ní sí nínú ọkàn wa bí a ti wo ìpèsè àti ohun ribiribi tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún àwọn àjògún ìgbàlà. Ó yẹ kí a mọ Olùgbàlà. Báwo ni a ṣe lè mọ Olùgbàlà? Kí a mọ̀ ọ́ ní Olúwa gẹ́gẹ́ bí Olùṣọ́ Àgùntàn wa, kí àwa náà kí ó lè sọ wípé Olúwa lí Olùṣọ́ Àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Báwo ni a ṣe lè mọ̀ gẹ́gẹ́ bí Olùgbàlà? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa gẹ́gẹ́ bí a ṣe lè mọ̀ bí Olùṣọ́ Àgùntàn wa nínú Pétérù kìíní orí kejì láti ẹsẹ̀ 24 dé 25. Ẹni tí ò ń tìka ara rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín lára dá. Nítorí ẹ̀yin ti ń ṣako lọ bí àgùntàn, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín níhìn ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébò. Ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa, àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀, a di ààyè sí òdodo. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ 25 wípé nítorí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti ṣàkólọ gẹ́gẹ́ bí àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n ó ní nísinsìnyí nípa ìrònú pọ̀ada nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti kíkọ̀ wọ́n sílẹ̀, nípa rírọ̀ mọ́ àgbélébò Jésù Kristì, nípa wíwẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ wípé a ti di ẹni tí a dání ìdè, ẹni tí a dáríjì, a ti di àgùntàn nínú agbo, àti wípé nísinsìnyí a ti padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn wa. Níhìn ni ó yé wa bí a ṣe ń di ọmọ Ọlọ́run, bí a ṣe ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí a ṣe ń jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, bí a ṣe ń rọ̀ mọ́ Jésù Kristì láti wọ ẹ̀ṣẹ̀ wa nù, nítorí wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ èyí gẹ́gẹ́ bí ìrírí, bí a bá ní èyí gẹ́gẹ́ bí ìrírí ìgbàlà, ìrírí àtúnbí, ó jẹ́ wípé a jẹ́ ti Ọlọ́run. Kì í ṣe gbogbo ẹni tí ń lọ sí ilé-ìsìn ni a ń pè ní ọmọlẹ́yìn Jésù. Kì í ṣe gbogbo ẹni tí ń ka Bíbélì ni ó mọ ẹni tí ó kọ Bíbélì. Kì í ṣe gbogbo ẹni tí ó wà nínú agbo ni ó ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ̀. Kìkì àwọn tí a ti dáríjì, kìkì àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, kìkì àwọn tí ó ní ẹ̀rí yìí nínú ọkàn wọn wípé Jésù ti sọ wọ́n dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, àwọn ni wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. Mo sọ lẹ́ẹ̀kan wípé ìkànnì kí á mọ olùgbàlà, ìkejì ni kí á mọ ìtọ́ni, ìtọ́jú, ìpèsè àti ìbùkún tí ó jẹ́ tiwa, nítorí wípé àmọ̀ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa. Bí a bá wo orin Dáfídì yìí dáradára, bí a bá sì kà á ní àkàyé, a ó rí àwọn ìpèsè àti ìtọ́ni àti ìtọ́jú tí Ọlọ́run pèsè fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Báwo ni a ṣe lè ní ìmọ̀ tí ó tó? Nínú orin Dáfídì yìí yẹ kí a wo òwe, ìwé òwe orí 4 ẹsẹ 20 àti ẹsẹ 21. Ọmọ mi, fetí sí ọ̀rọ̀ mi, dẹ̀tí rẹ sílẹ̀ sí ọ̀rọ̀ mi. Ọmọ mi, fetí sí ọ̀rọ̀ mi. Báwo ni a ṣe máa mọ ọmọ dáradára, ọmọ rere nínú ilé, ọmọ tó kẹ́kọ̀ọ́, tó gbẹ́kọ̀ọ́ nínú ilé? Nígbà mìíràn bí a bá ń bá ọmọdé sọ̀rọ̀, bí ọmọdé yìí bí ó bá fi wá sílẹ̀ ní ìdúró níbi tí a ti ń bá sọ̀rọ̀, tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan mìíràn, tí ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀, a máa ń sọ wípé irú ọmọdé wo nìyí? Ṣé o mọ̀ wípé bàbá ń bá ọ sọ̀rọ̀ ni? Bí àwa pàápàá bí a bá jẹ́ ẹni tí ó súnmọ́ ẹbí yìí, bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀, a máa ń fọwọ́ tọ ọmọ bẹ́ẹ̀ wípé ọmọ dáadáa kì í ṣe bẹ́ẹ̀. Dúró títí bàbá fi sọ̀rọ̀ tán, tó fi fetí sí ohun tó ń sọ, wípé lẹ́yìn náà ni o lè kúrò nígbà tí bàbá tàbí ìyá bá ti sọ̀rọ̀ tán. Bákan náà ni àwa tí a pe Ọlọ́run ní bàbá wa, àwa tí a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ tiwa, àwa tí a ti di àtúnbí, àwa tí a ń wá sí ilé ìsìn, kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń gbọ́ ìwàásù, kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run kí a má lè fetí sílẹ̀. Àwọn ẹlòmíràn ó ti jẹ́ àṣà wọn wípé bí a bá ti ń ka Bíbélì ni wọn ó dìde láti lọ sí ilé ìlòsí láti lọ gbọ̀nsẹ̀. Àwọn ẹlòmíràn bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run àti fetí sílẹ̀, ó dẹ̀tì fún wọn, wọn a máa bá ara wọn sọ̀rọ̀. Àwọn ẹlòmíràn wọn a máa fọwọ́ tọ ara wọn. Àwọn ẹlòmíràn wọn tún máa ní ìpàdé ìdákọ́ńkọ́ nínú ilé ìsìn nígbà tí ìwàásù ń lọ. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní ọmọ mi, bí a bá sọ wípé a jẹ́ ti Ọlọ́run, ó ní kí a fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, kí a dẹ̀tí wá sílẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀. ninu ese ikokanlilogun ma se je ki won ki o lo kuro li oju re pa won mo li aarin aya re pa won mo li aarin aya re awa ti amo ede bibeli oye wa bi a ba so wi pe ki a pa nkan mo ni aarin aya wa o je wi pe ki a ma fi sere o je wi pe ki a toju re ki a ma je ki ohunkohun ki o gba oro yi kuro ninu okan wa je ki a lo si orin dapidi nisisiyi orin dapidi lati ori ketalilogun oni oluwa li oluso agutan mi emi ki yo se alaini nihi dapidi fun ara re ti o nso nipa oluso agutan on paapa ti je adaran tele tele on paapa ti je oluso agutan tele tele nitori be on ti o nso oni iriri nipa re ohun ti dapidi nso nihin o je ohun ti o ye ohun ti o ni iriri ohun ti ohun paapa ti o ti je alabapin nitori pe o je oluso agutan fun ara re tele tele wo orin dapidi ori kejile logorin orin dapidi segafa fun mi ori keji din ni ogorin lati ese adorin de ese kokanle la adorin o si yan dapidi iranse re o si mu kuro lati inu agbo agutan wa lati ma to awon lati ma to awon agutan leyin ti o tobi fun oyun o mu lati bo jacobu eniyan re ati israeli ile ini re nihin ni a so fun wa ise ti dapidi se tele tele dapidi mo nipa agutan o mo nipa wipe ki a ma daran ki a ma toju won ki a ma bo won ki a ma daabo bo won ki a gba won lowo ikekun ati wipe ki awon eranko buburu ti o le wa lati da agboru ki a le daabo bo awon agutan lowo awon eranko buburu won yi sugbon dapidi mo ju be lo o mo wi pe bi ohun ti je oluso agutan tele tele lori agbo eran be gege ni oluwa je oluso agutan fun ohun eni o fun wa ni eri wi pe o je eni ti o ni iriri o je eni ti o mo oluwa bi a ba so nipa wi pe ki a mo oluwa a mo wi pe o ni idaniloju idariji ese o ni idaniloju wi pe a ti we ohun mo bi o ba ti je eni ti o ka orin dapidi ori kejile logbon o ri iriri igbala iriri sodomo iriri atunbi ti dapidi ti o ni ke se be nikan nigbati o fa seyin nipa aigboran nipa ese bi o ba ka orin dapidi ori kokanleladota o ri nigbati o nbebe fun anu fun iwenomo fun idariji fun ayo igbala lati pada wa sinu okan ohun o ri wipe o je eni ti o mo olorun eyi ni o fi ro olorun lati le ko orin saamu yi wipe oluwa li oluso agutan mi bi iwo paapa bi o ba ti mo olorun bi iwo paapa bi o ba ti ni jesu bi iwo na ba ti di atunbi bi a ba ti dari ese re ji o nigba na ni iwo na yi o le wipe oluwa li oluso agutan mi bi a ba wo ohun ti dapidi nso nihin a ri wipe awon elomiran ma ni iriri ogbologbo iriri atijo ti ko ba won di odun titun dapidi ki se iru eni be nihin le o wipe nitooto lati eyin wa lati kekere ni oluwa ti je oluso agutan mi sugbon o n fi ope fun olorun wipe ni akoko ti o n ko saamu yi o ri wipe oluwa si je oluso agutan ohun iwo paapaa igbala ti o n jeri nipa re idande ti o n jeri nipa re idariji ese ti o n jeri nipa re iriri isodomo ti atunbi ti o n jeri nipa re se eyi ti o wa titi di isinsiyi ni tabi eyi ti o ti koja lo eyi ti o ni ni odun ti o koja sugbon ti ko ba wo inu odun titun o ye ki o ni idaniloju wipe ninu odun titun yi o je ti olorun wipe o ki se bi ewore o je agutan ninu agbo olorun ki se agutan ti o sako agutan ti o sonu sugbon agutan ti o ti pada wale e ti iwo ibale wipe oluwa li oluso agutan mi awon elomiran won ma fi ojo igbala won dola awon elomiran won ma sun ojo igbala won mo waju won ki won o mo oro olorun ti o so wipe loni ni ojo igbala loni ni ojo idande won ma so wipe ni gbo se awon o fi aye won fun jesu ni gbo se awon o fi aye won fun olorun lati ni igbala e je wipe won ko fe oluso agutan nisinsiyi won ko fe oludabobo nisinsiyi won ko fe idariji nisinsiyi sugbon won fe ki oluwa ki o je oluso agutan won ni ojo iwaju kini ru awon eniyan be yi o se nigbati eran ko boburu nigbati ejo lai lai ni nigbati esu satani bi o ba deruba won ti o wa si igbese aye won ti o fe pa won je ti o fe da igbese aye won ru kini won yo se nigbati won ko ti ni oluso agutan bi o ba je ru eni be ti o fi ojo igbala dola bi o ba je ru eni be ti ko mo oluso agutan ti ko mo oluwa gege bi oluso agutan re loni o ye ki o fe aye re fun jesu o ye ki o ko ese re sile o ye ki o so fun olorun wi pe loni ni o fe ki oluwa ki o je oluwa olugbala ati olurapada ati oluso agutan re kini awon anfani awon ibukun ti o wa ninu wi pe oluwa je oluso agutan wa won po ye ki a wo won ni ikokan wo ese kini oluwa le oluso agutan mi emi ki yo se alaini o ti dara to lati mo ninu aye ti a wa loni aye ti o je wipe ati jeun o deti ati woso o doran aye ti o je wipe a ko ni ani to ati aniseku aye ti o je wipe awon ti won ti le je olowo papa won kigbe wipe nkan le sugbon awa ti a mo olorun awa ti a ni oluwa gege bi oluso agutan wa ko si eru nitori wipe awa ki yo se alaini ohunkohun eyi ni eri ti a ri ninu bibeli wipe ni igba oda ni igba kugba wipe oluwa o ma n pese fun awon ti re aran ti itan omo israeli ni aginju ki won ti le to kuro ni oko eru egypt se aran ti wipe bi won ti n pon won loju si be ni won dagba si be ni won tun po ju be lo be ni won lagbara ju be lo nitori wipe olorun lo koju si won lati se won lore nigba ti won si wa ni agiju ari wipe ki se wipe owo ni won fi ra ounje nitori wipe mana latoke wa ni olorun fi n bo won awon papa le so ni igba na wipe oluwa le oluso agutan won wipe won ko se alaini ohunkohun bi o ba da be ni wipe aisan wa lai si ile iwosan be la mu won laada lofe ni to nje nko be la npese fun won ni ti aso wiwo nko aso ti won wo sorun fun ogoje ojo ko ya be ni ko gbo mo won lara awon wonyi le korin awon wonyi le pofayo wipe oluwa le oluso agutan won wipe nigba ti oluwa je oluso agutan won awon ko se alaini ohunkohun awa papa loni a le so pelu idaniloju a le so eri yi lati enu wa fun awon elomiran wipe lati igba ti oluwa ti je oluso agutan wa a ko se alaini ohun ti o dara ninu orin dafidi ori keta dilogoji orin dafidi ori keta dilogoji ese ke dogbon emi ti wa li ewe emi si dagba emi ko ichi ri ki a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe ounje orin dafidi yi lo tun je ki o ye wa dafidi yi kan na le o so gege bi eni ti o ni iriri gege bi eni ti o mo opolopo eniyan gege bi eni ti o mo opolopo lati gbogbo idile israeli o so wipe lati igba ti ohun ti wa li ewe titi ohun fi dagba nisinsiyi wipe ohun o ti ri ki a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe ounje enje ki o da wa loju wi pe olorun ma npese fun awon ti re opoloko eri ni a le so fun wa gege bi ijo gege bi enikokan bi olorun tin pese fun awon ti re mo si mo daju wi pe ninu odun titun yi a o ri wi pe olowa yo ma pese fun wa olowa yo ma fun wa ni anito ati anisheku yo ma mu ki ibukun orun ibukun ajemonu ki o je ti wa loruko Jesu ninu orin dapidi ori 84 ese kokanla orin dapidi ori 84 ese kokanla nitori oluwa olorun li orun ati asa oluwa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti rin dede o ti ani lati boju to ni we pe ki rin dede gege bi oro olorun a ri wi pe ibukun ipese atorun wa yo je ti wa a ri wi pe oluwa le le so agutan wa wi pe awa ki yo se alaini ohun kohun ninu Filipi ori 4 ese 19 ni Paul apostoli ni o ti je ki o da wa loju ipese ti olorun ni fun awon ti re sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu ye ki awo anfani keji ti ani nipa wi pe oluwa je oluso agutan wa ki awo ninu orin dapidi ori 23 ese 2 o mu mi dubule ninu papa oko tutu o mu mi dubule ninu papa oko tutu ohun ti onisamu so fun wa nihin ni we pe o mu aniyan kuro ninu okan ohun opolopo nitori akoledo aye yi aniyan poju fun won opolopo ni o je wi pe aniyan yi ni o ti di aisan si won lara opo ni o je wi pe eje riru ati awon nkan miran ni o ti wa lara won nitori wi pe won ni aniyan popo sugbon o so fun anihin we pe o mu mi dubule o fun mi ni isimi okan awa ti a je ti olorun o ye ki a ni isimi nitori eyi ni Jesu Kristi pe wa si o ye ki a ni alaafia ninu okan wa o ye ki a mo we pe nigba ti olorun fun ara re ti o sese wa ni olorire ti o je ki a ba Jesu pade ti o ti fun ani igbala olorun o ye ki a mo wi pe nigba ti olorun ti je ti wa o ye ko si aniyan ninu okan wa ye ki a wo Matthew ori kefa Matthew ori kefa ese ikokanlelogbon nitori na e ma sese aniyan wi pe kile a o je ati kile a o mu ati asowo li a o fi bo le o fi wo wa aigbagbo ni o ma mu ki aniyan ki o wa ninu okan wa kila o je kini ebi yo je bawo ni a o se toju aya bawo ni a o se toju omo bawo ni a o se ran omo lo si ile iwe bawo ni a o se san owo ile ti a n gbe iru asowo ni a o wo bi aso ba gbomo wa lara kini a o fi paro re ki bawo ni a o se le gbe igbesi aye irorun ninu aye ti a wa o so fun a wi pe igba ti a ni oluwa gege bi oluso agutan wa a ni oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi n se aniyan o ni sugbon ki a ma tete wa ijoba olorun na ati ododo re o ni gbogbo nkan wonyi le o se fi kun fun yin ninu Matthew ori 11 lati ese 28 Matthew ori 11 ese 28 e wa sodo mi gbogbo eyin ti n sise ati ti a si di ero wuwo le lori emi o si fi isimi fun yin e gba ajaga mi si orun yin ki e si ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan li emi ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ìsinmi ọkàn ó jẹ́ ohun tí Ọlọ́run máa ń fún wa nígbàtí a bá mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. Nígbàtí a bá ní Jésù gẹ́gẹ́ bí Olùṣọ́àgùtàn wa, ó máa ń fún wa ní ìsinmi nínú ọkàn wa. Èyí ni ó máa ń jẹ́ kí onígbàgbọ́ kí ó ní àlàáfíà àti ìsinmi. Bí ó tilẹ̀ dàbí ẹni wípé ewu wà lọ́nà, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìdojúkọ tàbí inú níbí ni, bí ó tilẹ̀ dàbí ẹni wípé àjálù wá lọ́tún, ó ń wá lọ́sì, síbẹ̀síbẹ̀ ọkàn wa máa ń balẹ̀ nínú Ọlọ́run. Bí o bá wo ìgbésí ayé Jésù, nítorí wípé ó ní kí ẹ máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn Farisí tàbí àwọn Sadusí tàbí àwọn ará àwọn tó ń tẹ̀lé Hẹ́rọ́dù, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ń wá ọ̀rọ̀ kan láti kà sí lẹ́sẹ̀, láti mú mọ lẹ́nu tàbí láti ká mọ lọ́wọ́ kí wọ́n ba lè ṣe é ní ibi. Àwọn ènìyàn sì máa kìlọ̀ fún Jésù wípé ṣé o mọ̀ wípé àwọn Farisí ń dọdẹ rẹ, ṣé o mọ̀ wípé àwọn Sadusí ń dọdẹ rẹ, ṣùgbọ́n máa ń sọ wípé àkókò òun kò tíì tó. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó yẹ kí ó ṣe, ìbáṣe ní Galili, ìbáṣe ní Jerusalemu, ìbáṣe ní Samaria, ibikíbi tí ó yẹ kí ó lọ, a máa lọ. Nítorí kì í bẹ̀rù, ó ní kí a kọ́ ẹ̀kọ́ yìí lọ́dọ̀ òun wípé bàbá ó wà pẹ̀lú òun. Nítorí bàbá ni ó rán òun, ẹni tí ó sì rán òun, ó wà pẹ̀lú òun wípé nítorí bẹ́ẹ̀ kò sí ẹ̀rù nígbàkúùgbà àti níbikíbi. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ kí ọkàn wa balẹ̀. Ó yẹ kí àwa pàápàá kí a ní ìsinmi nínú ọkàn wa, kí a mọ̀ wípé Ọlọ́run ṣẹ̀ṣọ́ lórí wa, kí a kó gbogbo àníyàn wa lé Ọlọ́run. Nítorí bí a bá kó àníyàn wa lé Ọlọ́run, ó dájú wípé yóò máa ṣàníyàn nítorí wa. Nínú Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà, ẹ má ṣe àníyàn ohunkóhun, ìbá ṣe nípa ohun tí a ó jẹ, ẹ má ṣe àníyàn ohunkóhun, iṣẹ́ wo ni a ó ṣe, ẹ má ṣe àníyàn ohunkóhun, báwo ni a ó ṣe rí owó ilé san, ẹ má ṣe àníyàn ohunkóhun, báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tí ó ń halẹ̀ mọ́ wa, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ṣùgbọ́n nínú ohun gbogbo, nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ, yóò sọ ọkàn àti èrò yín, yóò ṣọ́ ọkàn àti èrò yín nínú Kristi Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé Jésù máa ń fúnni ní ìsinmi, ìsinmi ọkàn, ìsinmi ti ẹ̀mí, ìsinmi nínú ẹ̀mí wa, bí a bá mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùṣọ́àgùtàn, gẹ́gẹ́ bí Olùràpadà Olùgbàlà wa. Kí a padà sí orin Dáfídì orí 23 ẹsẹ̀ 2, ó mú mi dùbúlẹ̀ nínú pápá ọkọ̀ tútù, ó mú mi lọ ní ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó jẹ́ kí a mọ̀ ní ìwé pé ìtọ́ni Ọlọ́run ó máa ń jẹ́ ti àwọn tí ó bẹ̀rù rẹ̀, ó máa ń jẹ́ ti àwọn ọmọ ìgbàlà. Ìtọ́ni Ọlọ́run ó wà fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olùṣọ́àgùtàn. Ó ti Olùṣọ́àgùtàn máa ń ṣe ni wípé a lọ síwájú láti wá ibi tí omi tútù wà, omi dídákẹ́rọ́rọ́ láti wá ibi tó wà. Ó máa ń lọ síwájú àwọn àgùntàn láti wá ibi tí kìí ó ní ewu, ibi tí wọn kì yóò ha sínú pàlàpálá òkúta, ibi tí àwọn òkè kì yóò lè wólù wọn. Olùṣọ́àgùtàn àti kọ́kọ́ lọ ṣáájú wọn. Olùṣọ́àgùtàn jẹ́ ẹni tí máa lọ ṣáájú wa. Kí a tó ṣe ìgbéyàwó, yóò lọ ṣáájú wa, yóò wá ẹni tí ó yẹ kí a fẹ́, yóò wá ẹni tí a lè fẹ́, tí a ó ní ìrọ̀rùn àti àlàáfíà ní ìdílé wa. Kí a tó lọ síbi iṣẹ́ kan, a máa lọ ṣáájú wa. Kí a tó lọ sí ìrìn àjò, a máa lọ ṣáájú wa. Bí ó bá ti lọ ṣáájú wa, yóò dì wá lọ́wọ́ mú, yóò máa tọ́ wa, yóò mú wa lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Jẹ́ kí n sọ nǹkan kan fún ọ níhìn-ín. Àwọn ẹlòmíràn, wọn kì í ní àkókò ìdákẹ́jẹ́ láàárọ̀, wọn kì í lè farabalẹ̀. Bí àwọn àgùntàn bá farabalẹ̀ nígbà tí Olùṣọ́àgùtàn tí ó ń wá ọ̀nà fún wọn, tí ó ń fi ọ̀nà hàn wọ́n, wọn kì yóò lè mọ ọ̀nà tí ó dára. A rí wípé àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́, won ki ni akoko idake je laaro kini an pe ni akoko idake je akoko ti a ko je ki enikeni ki o soro akoko ti a ko je ki awon ohun ti o wa ninu aye awon wahala ti o wa ninu aye awon ajalu ti o wa ninu aye awon akoledo ti o wa ninu aye awon ojuse ti o wa ninu aye a ko je ki awon nkan won yi ki o wa sinu okan wa ajoko je akabibeli asi gbadura asi ba olorun soro aje ki olorun ki o mo igbesi aye wa fun ojo yi bi a ko ba ni akoko idakeje be olorun ko ni le to wa bi o ba je pe ajila aro lai kabibeli lai gbadura ati sare jade ati lo soja ati lo sibi oko wo wa a ko ni le je ki olorun ki o ma to wa ki o le ma ba wa soro ṣugbọn akoko idakeje o je akoko ti a so fun gbogbo eniyan wi pe ki won ki o ma se yo wa lenu a fe ba oba orun oluwa awon oluwa a fe ba soro oba awon oba a fe ba soro a fe ka oro re a fe so eto wa lokan wa a fe so fun a o se kanju bi a tin ka oro olorun ni a so fun emi olorun wi pe ki o si wa loju ki o le je ki a ma wo ka ma ri awon ohun atorun wa ninu oro olorun ninu habakuku ori keji ese ogun ni habakuku ti je ki o ye wa oni sugbon oluwa nbe ninu tempili re mimo je ki gbogbo aye paroro ni waju re e je apere fun akoko idakeje wa akoko ti a mu gbogbo ariwo orin ariwo cassette ariwo radio ariwo gbogbo nkan apa won ani ki gbogbo nkan ki o wa ni idake je ni waju re ase ka oro re ni hin ni o ti le sese fun olorun lati le to wa yo si ma to wa si ha omi dida keroro ninu orin dafidi yi kan na ori ketalilogun ese keta o tu okan wa lara itura wa lati odo olorun bi abani eje gbogbona bi ile ba ngbona bi okan ba ngbona bi o ba dabi eni wipe adana sinu ile fun wa lati ma gbe o ye ki a mo wipe Jesu Christi oluwa oluso agutan ohun lo ma tu okan wa lara oro re ma tu ni lara ibukun re ma tu ni lara iwenumo eje re o ma tu ni lara idani loju idariji o ma tu ni lara ati iye ni pekun ti a ni o ma nje itura fun okan wa o tu okan mi lara se ori wi pe ninu aye yi wahala wa ninu aye yi ohun ti o le gbe emi eniyan gbona o po sugbon bi e ba simi le Jesu bi e ba joko ti Jesu bi e ba mo gege bi oluwa ti olugbalawa a ma tu okan wa lara ninu ese iketa yi kan na o mu mi lo nipa ona dodo nitori oriko re o ni ododo wa oni iwa mimo wa oloma fun ani ododo ati iwa mimo nipa ori ofe re ni a fi le gbe igbesi aye asegun nitoto idanwo lati odo isu yo wa nitoto ohun ti o da bi eni pe o fe pani sinu ese sinu aye ati ti o fe pani si abe isiru esu yo wa sugbon bi a ba gbekele olorun oni o mu wa lo o mu mi lo nipa ona ododo nitori oruko re nitori be je ki a gbekele je ki a simile ki o le fun wa ni ododo ati iwa mimo ati so nipa ipese atorun wa ati so nipa isimi ti o ma fun okan wa ati so nipa itura ti o ma fun wa ati we pe ninu ese ikerin oni nitoto bi mo ti le rin laarin aponifoji ojiji ku emi ki o beru ibi kan nitori iwo wa pelu mi nitori ti iwo pelu mi ogo re ati opa re won tu mi ninu o n so fun wa nipa idande kuro lowo eru eru ni o ma je ki awon elomiran sa kuro nilu eru ni o ma mu ki awon elomiran sa kuro ninu ijo eru ni o ma mu ki awon elomiran pokun so eru wi pe kini ojo ola yo ti ri eru wi pe nibo ni kin gbe aye mi gba eru ni eru wi pe awon ota won bura muramu won pinu won pete lori mi kini kin se bawo ni mo se le ni abo oni bi mo ti le rin laarin aponifoji ojijiku emi ki yo beru ibikan dapidi o mo ohun ti an pe ni ke a ma rin ni aponifoji ojijiku se o mo we pe solo o dode dapidi fun igba pepe igba miran o sese ki dapidi ki o wa ni egbe oke ki o wa ni egbe nihin ki solo ki o wa ni egbe lohun sugbon bi eyi ti le je aponifoji ojijiku fun dapidi o ni jesu christi ati olorun won ko fi mi sile ri emi ki yo beru ibikan igba miran o sese ki o je laarin awon filistini ni dapidi yo gbe ri ara re o ni sugbon ni gbogbo igba yi jesu christi tabi oluwa oliso agutan we pe o to fun ohun awa paapa o ye ki a mo we pe bi atile nla lati o bani lero bi atile ri irisi ti o bani lero bi awon ota bi won ti le hale o ye ki a mo we pe ko sewu nitori wo pe awa ki yo beru ibikan bi oluso agutan wa bi o ba wa nitosi imole aye bi o ba wa nitosi eru ki yo ba wa nitori okunkun bi a jin de ati iye bi o ba wa nitosi wa a ki yo beru ojijiku bi kiniwon eya juda bi o ba wa nitosi wa a ki yo beru bi kiniun lailaye ni bi o ti le nke nitori be ki o ye wa wi pe eru ko si fun omo olorun ki a sa ma gbadura ki a ma gbagbo ki a ma gbekele olorun o daju wi pe yo mu wa segun o ni iwo wa pelu mi ifarahan olorun o je ti wa ni gba gbogbo nibi kibi ti a ba wa bi abaje olooto bi abaje omo olorun bi a ba wa ninu ododo jesu christi o daju wi pe yo wa pelu wa ninu ese ikarun iwo te tabili o je sile ni waju mi le oju awon ota mi iwo da ororo si mi le ori ago mi si kun akunwo sile iwo te tabili onje ni waju mi li oju awon ota mi li oju awon ota mi awa ti a je eniyan eleran ara bi a ba ri ota tabi bi a ba gburo wi pe ota nbo eru a ma ba wa nitori wipe a ko ni isimi a ko ni igbagbo ninu jesu christi ti o je oluwa oluso agutan wa sugbon dapidi n so fun wa wipe bi awon ota ti le wa bi won ti le po ni iye ti a ko le ka won tan wipe oluwa te tabili o nje sile niwaju ohun niwaju awon ota ohun ibere ti o le ni okan re ni wipe e se ti olorun ko pa gbogbo awon ota won yi re ki abale gbadun tabili ti olorun te sile ni waju wa ohun ti o ye ki o yi o ni wipe olorun ti o ti pa ala si aarin orile ede kan ati orile ede miran olorun ti o ti pa ala si aarin omi ati ile ti o so fun omi wipe nihin ni omi re ni omi yo de wipe ko gbodo koja ibe olorun ti de awon ota wa o ti de won mole bi a ti le ri won won ko le koja ala tabi aye ti olorun fun won nitori be bi o ba te tabili sile ni waju wa ota le wa sugbon eyi ko di wa lowo awon elomiran a ma saka kiri won ma so wi pe awon ko le wa sinu ijo dipa ninu ekun yi awon fe lo si ijo dipa ninu ekun miran nitori pe eni ti awon ri loju ala o dabi eni pe ko fe ki awon ki orire ko fe ki odun yi ki o yabo fun won bi abaje omo olorun eyi o seun kohun bi ota ti le ba wa joko lori aga kan na eyi o seun kohun bi ota bi o ba ti le ba pejo ninu ile isin kan na o ni iwo te tabili o je sile ni waju.

Èyí ò ṣe ohunkóhun, àwa tí a jẹ́ ti Ọlọ́run a mọ̀ wípé ìwọ tẹ́tàbìrì oúnjẹ sílẹ̀ níwájú mi lé ojú àwọn ọ̀tá mi, ó dájú wípé ìrì Ọlọ́run yóò wà pẹ̀lú wa lójú àwọn ọ̀tá wa. A ó máa ní ìbùkún àtọ̀run wá lójú àwọn ọ̀tá wa, a ó máa ní àkúnwọ́ sílẹ̀ ìbùkún lójú àwọn ọ̀tá wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀, jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọkàn rẹ, nítorí wípé Ọlọ́run yóò máa dáàbò bò ọ́, Ọlọ́run yóò máa pèsè ní kókún fún ọ. Jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkẹfà ní tòótọ́, ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Ire àti àánú yóò máa jẹ́ tiwa ní ọjọ́ọjọ́, ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ní oṣooṣù, títí ọdún yìí yóò fi yípo. Ore, ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lé ọjọ́ ayé wa gbogbo, àti wípé èmi ó máa gbé inú ilé Olúwa láéláé. Jésù ti lọ láti lọ pèsè ibùgbé sílẹ̀ fún wa. Ó ní ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀ mi, ìbá ti sọ fún yín, èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín. Ibùgbé ayérayé yóò jẹ́ tiwa. Wo àwọn àǹfààní, wo àwọn ìbùkún tí ó jẹ́ tiwa, nítorí wípé a mọ Ọlọ́run. Ǹjẹ́ kò yẹ fún wa láti dìde dúró, láti sọ fún Ọlọ́run wípé a fẹ́ mọ̀ọ́rẹ́, láti sọ fún Ọlọ́run wípé a dúpẹ́, láti sọ fún Ọlọ́run wípé àwa ló ṣe lólóríire, àwa ló ṣe lójú ẹ̀mí láti mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Dìde dúró kí o sọ fún Ọlọ́run bí o bá ti ní ìgbàlà Ọlọ́run, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Dìde dúró kí o sọ fún Ọlọ́run wípé o dúpẹ́, wípé bàbá kú òṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa, àwa tí a jẹ́ àjògún ìgbàlà, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ, àti wípé àwọn ìbùkún wọ̀nyí, ìpèsè ní kíkún, ìsinmi fún ọkàn, ìtọ́ni Ọlọ́run àti ìtùnú nínú ọkàn wa, àti ìmúpadàbọ̀ sípò àti òdodo àti ìwà mímọ́ àti ìdáǹdè lọ́wọ́ ẹ̀rù, ìfarahàn Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún Ọlọ́run nípa ti ẹ̀mí àti nípa ti ara, ore àti àánú ńkọ́, àti ibùgbé ayérayé. Jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí ni ó ti pèsè sílẹ̀ fún wa, kí o sì pinnu wípé kò sí ohunkóhun tí ó mú ìgbàlà Jésù Kristì kúrò nínú ọkàn rẹ, kí o pinnu wípé kò sí ohunkóhun tí yóò fà ọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí láé. Gbàdúrà bí àìní tàbí ohunkóhun bá ní ìgbésí ayé rẹ nípa ti ẹ̀mí ni, o ní ìdánwò, o sì fẹ́ jẹ́ ẹni tí ó ṣẹ́gun, ẹni tí ó borí. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run yóò fún ọ lágbára, sọ fún Ọlọ́run yóò mú kí gbogbo ẹ̀rù rẹ kí ó kúrò, sọ fún Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé ẹ tún pa wá mọ́ra lónìí. A dúpẹ́ wípé a ní àǹfààní láti wá síwájú yín, láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti kọ́ ẹ̀kọ́ tí ó lè mú wa gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín. A dúpẹ́ fún àǹfààní yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Bí a ti wá lónìí, a ń bẹ̀ yín wípé kí ẹ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, kí ìtumọ̀ ọ̀rọ̀ yín kí ó lè yé wa, kí ẹ̀mí Ọlọ́run kí ó lè jẹ́ kí nǹkan wọ̀nyí kí ó yé wa tó bẹ́ẹ̀ gẹ́, tí a ó fi máa ṣe àwọn ohun tí ó tọ́ níwájú yín. Ẹ là wá lóye, kẹsẹ̀ kọ́ wa ní ẹ̀kọ́ ìhìnrere. Bí a ti wá lónìí, a dúpẹ́ wípé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa, nínú Epístélì ti Paul Apostoli sí àwọn ará Kolose. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ní orí kẹta. A ti ka, a sì ti kọ́ ẹ̀kọ́ lórí ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Lónìí, a ń wo ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje. Jẹ́ kí n kà á.

ẹ̀jẹ̀ wípé nígbà gbogbo àti nínú ohun gbogbo ló yẹ kí a máa dúpẹ́. Ṣùgbọ́n nígbà tí ó wo ìgbésí ayé onígbàgbọ́ tí àwọn ará Kólósè wọ̀nyí ń gbé, tí ó sì wo àwọn àǹfààní tí ìrere ti mú bá wọn, ó sọ ohun mẹ́rin pàtàkì tí ó yẹ kí wọn kí ó máa dúpẹ́ fún. Tán padà lọ sí Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Èyí ni ohun kìíní tí Paul apostle tí ó ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ fún ọpẹ́. Ìkíní, nítorí wípé a ti mú wọn yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ohun tí a ń sọ fún wa ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ènìyàn wọ̀nyí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti gẹ́gẹ́ bí kèfèrí, wọn kò yẹ, wọn kò tọ́ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Ṣùgbọ́n nítorí iṣẹ́ tí Jésù Kristì ṣe lórí igi àgbélébó, a mú wọn yẹ láti jẹ́ alábàápín nínú ogún náà. Nítorí bẹ́ẹ̀, ó yẹ fún ọpẹ́. Wo ẹsẹ̀ kẹtàlá, kí o wo ìdí kejì tí ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Èyí ni ìdí kejì wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gba Jésù gbọ́, a gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Bí a bá tẹ̀síwájú ní ẹsẹ̀ yìí kan náà, tí ó sì ṣí wa nípò nínú sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Èyí ni ìdí kẹta. Ìkẹrin wà ní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú èyí tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Omẹ́rin wọ̀nyí ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí nísinsìnyí. Ìkíní, àwọn ogún ìní wa. Ìkejì, ìdáǹdè wa. Ìkẹta, ìṣípòpadà wa. Ìkẹrin, ìràpadà, ìdáǹdè àti ìdáríjì wa. Wo ìkíní, ogún ìní wa. Rántí wípé ohun tí apostle Paul ń sọ fún wa ni wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, a ti ní ogún ìní nínú Kristi, a ti jẹ́ alábàjọpín nínú ogún yìí pẹ̀lú Jésù Kristi. Nítorí èyí, ó yẹ kí a fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn fún Olúwa. Ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Mo fẹ́ kí o ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ kan tí ó ṣe pàtàkì níhìn-ín. Ó wípé ó mú wa yẹ. Ó wípé àwọn ènìyàn mímọ́ ló ní ogún yìí, ṣùgbọ́n ó mú wa yẹ láti lè jẹ́ alájọpín tàbí alábàápín pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ó wípé àwọn ènìyàn mímọ́ tí ó ń rìn nínú ìmọ́lẹ̀. Ìkíní, ó mú wa yẹ. Ìkejì, pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ìkẹta, àwọn ènìyàn mímọ́ tí ó rìn nínú ìmọ́lẹ̀. Rántí wípé àwa tí a jẹ́ kèfèrí, àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tí a jẹ́ ẹni tí a sọnù, ẹni tí a tanù, ẹni tí ó jìnà réré sí Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, a kò yẹ sí oore ọ̀fẹ́ tàbí ìbùkún Ọlọ́run. Nítorí pé ìwé mọ́ jẹ́ kí ó yé wa wípé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, ní àkókò tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ yìí, a jìnà réré sí Ọlọ́run. Wo Efesu orí kejì láti ẹsẹ̀ ìkejìlá, pé lé àkókò náà, ẹ̀yin wà lé àìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ̀tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí, láìní Ọlọ́run lé ayé. Èyí jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó mọ Jésù, tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, a kò yẹ sí ogún àwọn ènìyàn mímọ́. Nítorí wípé a jẹ́ aláìní Kristi, a jẹ́ àjèjì sí àwọn ìbùkún àti àwọn àǹfààní àwọn ọlọ̀tọ̀ Ísírẹ́lì, a jẹ́ àlejò sí àwọn májẹ̀mú ìlérí, a sì jẹ́ aláìní ìrètí àti aláìní Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, a kò yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, báwo ni a wá ṣe di ẹni tí ó yẹ sí ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀? Bí a ṣe di ẹni tí ó yẹ ni wípé a wẹ̀wá nù nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí a ṣe di ẹni tí ó yẹ ni wípé Jésù Kristì ru ẹ̀bi wa, ó ru ẹ̀ṣẹ̀ wa, ó sì kó àwọn ẹ̀ṣẹ̀ wa lọ. Bí a ti wá sí ẹsẹ̀ àgbélébó tí a kúnlẹ̀, tí a gbàdúrà, tí a sọ

Ọlọ́run wí pé a mọ̀ wí pé a ò lẹ́tọ̀ọ́, a ò sì yẹ sí ìbùkún àti àǹfààní tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn ènìyàn mímọ́, nítorí wípé a jẹ́ aláìmọ́, a jẹ́ aláìyẹ, a jẹ́ ẹlẹ́gàn, a jẹ́ eléèrí níwájú Ọlọ́run, a sì jẹ́ ẹni tí iṣẹ́ òkùnkùn àti agbára òkùnkùn tí ó ń jọba ní ìgbésí ayé rẹ̀. Nítorí bẹ́ẹ̀ a mọ̀ wípé a kò yẹ, ṣùgbọ́n nígbà tí a gba Jésù Kristì gbọ́, nígbà tí a jẹ́wọ́ ìṣẹ̀ wa, tí a kọ̀ ọ́ sílẹ̀, nígbà tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí wípé a di ọmọ Ọlọ́run, nígbà yìí gan ni ó tọ́ka sí wípé a di ẹni tí ó yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Ṣé o mọ̀ wípé bí bàbá bá fẹ́ di olóògbé, bí o bá fẹ́ fi ayé sílẹ̀, wípé bàbá yìí a bẹ̀rẹ̀ sí ní pín ogún, ṣùgbọ́n a kì í pín ogún fún àlejò, a kì í pín ogún fún àwọn ọ̀tá. Àwọn ọmọ tí a bí láti inú wa jáde lè a máa ń pín ogún fún. Nígbà tí a di ènìyàn mímọ́, nígbà yìí gan lè a di ọmọ Ọlọ́run, nítorí wípé bí o bá ṣe wà ní ipò ọ̀tá Ọlọ́run, bí o bá wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀, tàbí bí o bá wà nínú àwọn tí ó ń ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, o kò ní ogún tàbí ìní lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tí a fà ọ́ súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ ikú Jésù Kristì, nígbà yìí gan ni o di alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Àwọn ènìyàn mímọ́ wo ni a ń sọ nípa rẹ̀? Àwọn tí a ti sọ wọ́n di ààyè, sọ wọ́n di ọ̀tún nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Rántí wípé ẹ̀jẹ̀ Jésù yìí ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Wo Jọ́hánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, ṣe ò rántí wípé àwọn ènìyàn mímọ́ tí a ń sọ nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Àwọn wọ̀nyí lè a pè ní ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá ń sọ nípa ìmọ́lẹ̀, ó yẹ kí ó yé wa pé ìmọ́lẹ̀ ni ìdàkejì òkùnkùn. Bí a bá sì ń sọ nípa òkùnkùn, nínú Bíbélì a fi òkùnkùn wé àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé. Bí ó bá jẹ́ wípé o wà nínú àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé yìí, o kì í ṣe ẹni tí ó jẹ́ ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, nítorí wípé o ń gbé nínú òkùnkùn síbẹ̀síbẹ̀. Bí o bá sì wà lábẹ́ ìsìnrú abẹ́ agbára èṣù, o wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀. Bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, o wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀. Ohun tí a ń sọ ni wípé bí a bá sọ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, lákọ̀ọ́kọ́ ó jẹ́ wípé òtítọ́ ìhìnrere, ìmọ́lẹ̀ ìhìnrere, ẹ̀kọ́ òdodo ìhìnrere ó ti farahàn fún wa. A sì ti gba òtítọ́ àti ẹ̀kọ́ ìhìnrere, èyí ti tan ìmọ́lẹ̀ sí ọkàn wa, nítorí wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ipa ẹsẹ̀ mi. Bí a bá ti gbọ́ ìhìnrere, tí a sì ti jẹ́wọ́ ìhìnrere yìí, tí a ti fi ara wa sí abẹ́ ìṣàkóso ẹ̀kọ́ ìhìnrere, èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí a bá ń fi ẹ̀ṣẹ̀ wé òkùnkùn, a ní láti máa fi ìwà mímọ́ wé ìmọ́lẹ̀. Bí ènìyàn bá wà nínú ìmọ́lẹ̀, ó jẹ́ wípé ó ti gba òtítọ́ òdodo ìhìnrere, ó sì jẹ́ wípé ó ń rìn nínú ìmọ́lẹ̀ ìwà mímọ́. Ka ẹsẹ̀ yìí, mo gbàgbọ́ wípé yóò yí ọjọ́ bẹ́ẹ̀ lọ nísinsìnyí. Ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ ajé aláìyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, nísinsìnyí ó ti dá ọ lójú bí a ṣe di ẹni tí ó yẹ nítorí ikú Jésù Kristì fún wa. Ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ọmọ, nínú ogún àwọn ènìyàn mímọ́, nítorí wípé ogún kò sí fún ọ̀tá, ogún kò sí fún ẹni tí ó jìnà réré, ogún kò sí fún àwọn àlejò. Ṣùgbọ́n ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́, àwọn ènìyàn mímọ́ wọ̀nyí nìkan ṣoṣo ni ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú òtítọ́ ìhìnrere àti nínú ìwà mímọ́.
nípa ogun tí a jẹ́ alábàápín nínú rẹ̀. Jẹ́ kí a wo Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún. Ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ẹ̀mí tìkára rẹ̀ èyí ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé lẹ́yìn ìgbà tí a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà pẹ̀lú ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run, lẹ́yìn ìgbà tí a ti ronúpò àdá, tí a ti kọ ẹ̀yìn sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa, tí a ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí láti ìgbà náà wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ǹjẹ́ bí a bá ti di ọmọ, wo ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ àjògún lè àwa? Àjògún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristì bí ó bá ṣe pé àwa bá a jìyà. Èyí ni àwọn inúnibí ni tí yóò dìde sí wa, nítorí wípé a di ọmọ Ọlọ́run, ó ní kí a lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. A di àjùmọ̀jogún pẹ̀lú Kristì nítorí wípé a ti di ọmọ Ọlọ́run. Rántí wípé ìgbà tí a sọ pé a di ọmọ Ọlọ́run, èyí jẹ́ wípé a ti ń rìn nínú ìmọ́lẹ̀ ìhìnrere, a ti ń gbé ìgbésí ayé ìwà mímọ́ èyí tí ó wu Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú. Wò ó ń sọ wípé ẹni tí ó tún wa bí. Ìbí titun yìí ni a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀, òun ni a ń pè ní ìgbàlà. Bí a ti tún wa bí, bí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bí a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run nípa ikú Jésù Kristì fún wa lórí igi àgbélébùú, èyí ni ó jẹ́ kí a di ẹni tí ó ń jogún ohun iyebíye ìyà ẹni pẹ̀kun pẹ̀lú ọmọ Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrin, ó ní àtúnwàbí sínú ogún àìdébàjẹ́ àti àìlábàwọ́n àti èyí tí kìí ṣá, tí a ti fi pamọ́ lé ọ̀run dèyìn ẹ̀yìn tí a ń pamọ́ nínú agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn. À ń sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ ogún ìní fún wa. Wo ẹsẹ̀ ìṣe àwọn apọ́stẹ́lì orí ogún. Ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, ǹjẹ́ nísinsìnyí ara, mo fi yín lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó lè gbé yín dúró, tí ó sì lè fún yín ní ìní. Èyí ni ogún láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́. Ó ṣe wá láàánú wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ní ibi gbogbo, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kò gba ìsọdi mímọ́, ìwà mímọ́, ìwà òdodo, ìwà ìrékọjá, wọn kò gba nǹkan wọ̀nyí gbọ́. Ṣùgbọ́n tí a ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà wọ̀nyí ni wípé àwọn ogún tí a ní lọ́dọ̀ Ọlọ́run, àwọn àǹfààní tí a ní lọ́dọ̀ Ọlọ́run, wọ́n jẹ́ ti àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, àwọn tí a ti mọ ẹ̀ṣẹ̀ wọn kúrò, àwọn tí a ti yí ìgbésí ayé wọn padà, àwọn tí wọ́n ti di mímọ́. Ó sọ wípé tí ó sì lè fún wa ní ìní láàrin gbogbo àwọn tí a ti sọ di mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí o bá jẹ́ ẹni tí ó ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò tí ì dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, o tí ì bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, ohun tí ó yẹ kí o ṣe ní kíákíá ni wípé kí o sátọ Ọlọ́run lọ, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ. Bí Ọlọ́run bá ti ń dáríjì ọ́, bẹ́ẹ̀ ni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ, yóò sì ṣeéṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀, yóò ṣeéṣe fún ọ láti wà ní mímọ́, láti wà ní pípé níwájú Ọlọ́run. Bí a bá ń sọ nípa àwọn ogún ìní, bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí Pọ́ọ̀lù ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀, ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí. Nínú Kọ́rìntì kìíní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, Kọ́rìntì kìíní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run.
ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba, àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ bàbá. Ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ àwọn àjèjì kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má ṣe tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ẹ̀sán wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹ̀lẹ́sẹ̀, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ Ọlọ́run, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀. Ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan, ó sọ nípa àwọn aláìṣòótọ́, àwọn àgbèrè, àwọn abọ̀rìṣà, àwọn panṣágà. Mo gbàgbọ́ wípé àwọn èdè tí Bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára. Ó ń sọ nípa àwọn aláìlera, èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára. Ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Ó ń sọ nípa àwọn tí ń rédè òru. Ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn, àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin. Ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú. Ó ń sọ nípa àwọn olè. Ó ń sọ nípa àwọn olójúkòkòrò, àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́. Kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀? Kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú Ọlọ́run, àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristi nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébùú? Ìkíní, ìyà ẹni pẹ̀kun. Ìkejì, gbogbo àwọn ìlérí Ọlọ́run tí a ṣe nínú Bíbélì. Ìkẹta, ohun gbogbo lè a sọ fún wa wípé wọn ó jèrè rẹ̀, wọn ó sì jogún rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì tí ó yẹ fún ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí a padà sí Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí kíni? Nítorí wípé ó mọ̀ wá yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, àti nítorí kíni ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run? Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Bí a bá ń sọ nípa agbára òkùnkùn, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Ádámù àti Éfà tí wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ti ń jọba lórí gbogbo ènìyàn tí a bí sáyé. Nítorí wípé kò sí ẹnikẹ́ni nínú ara tí ó lè bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ agbára òkùnkùn fúnra rẹ̀, ìní àfi máa rí wípé gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni wọ́n wà lábẹ́ agbára èṣù, agbára òkùnkùn. Ó ṣeéṣe kí àwọn ẹmẹ̀wà, àwọn oníṣẹ́ èṣù, àwọn ọmọ ogun rẹ̀, kí wọn kí ó máa ṣe wàhálà tàbí kí wọn kí ó máa fìtínà ẹnìkan. Èyí ni wípé àwọn ènìyàn wọ̀nyí kò tí ì bá Jésù Kristi pàdé. Àwọn ènìyàn wọ̀nyí a kò dáàbò bò wọ́n nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Àwọn ènìyàn wọ̀nyí wọn kò tí ì rí ìmọ́lẹ̀ tí ó wà nínú ìhìn rere. Nítorí bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ṣe ń jọba lórí wọn. Kò sì ṣeéṣe fún ẹrú èṣù, ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú agbára òkùnkùn láti bọ́ lọ́wọ́ èṣù, ẹ̀ṣẹ̀ àti ayé nínú agbára òun tìka rẹ̀ nìkan. Bí kò ṣe wípé Ọlọ́run nìkan ṣoṣo ni ó ní agbára láti dá wa sílẹ̀, wo Jeremiah orí 31, ẹsẹ̀ 11. Nítorí Olúwa ti tú Jákọ́bù sílẹ̀, ó sì rà á padà lé ọwọ́ ẹni tí ó lé agbára jù ú lọ. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé agbára òkùnkùn jẹ́ agbára tí ó kọjá agbára ènìyàn, wípé kò sí ẹnikẹ́ni tí ó lè gba ara rẹ̀ kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Nígbà tí a ti ṣe wàhálà títí, nígbà tí a ti gbìyànjú láti bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀, lọ́wọ́ ayé, àti lọ́wọ́ agbára òkùnkùn tí kò ṣeé ṣe fún wa, nígbà yìí gan ni a rán Jésù Kristi.
ẹni tí ó kú fún wa. Nígbà yìí gan le rán Jésù Kristì, ẹni tí ó fi ara rẹ̀ rúbọ fún wa, kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìgbà yìí gan ni àǹfààní ìjẹ́ tiwa, nítorí Olúwa ti tú ọ sílẹ̀, ó sì ti rà ọ padà lọ́wọ́ àwọn tí ó lé agbára jù ọ lọ. Bí a bá wo Isaiah orí 59, Isaiah orí 59, láti ẹsẹ 24, a lè gba ìkógun lọ́wọ́ alágbára bí, tàbí a lè gba àwọn òǹdè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n tọ́ fún. Ṣùgbọ́n báyìí lè Olúwa wí, a ó tilẹ̀ gba àwọn òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára, a ó sì gba ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù. Nítorí ẹni tí ó ń bá ọjà lé èmi ó bá a jà, ẹni tí èmi ó sì gba àwọn ọmọ rẹ là. Nígbà tí a ní ìgbàlà, nígbà tí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, nígbà yìí gan lè agbà wá kúrò lábẹ́ agbára òkùnkùn. A sọ fún wa wípé kò ṣeéṣe ní ẹsẹ 24 yìí fún agbára ẹ̀dá tàbí agbára àwa tìkára wa láti gba ara wa sílẹ̀ kúrò lọ́wọ́ ẹni tí a tọ́ fún. Ẹni tí a tọ́ fún nítorí ẹ̀ṣẹ̀ wa ní èṣù, ẹni tí a tọ́ fún ni ẹni yìí tó ń jẹ gàba lórí wa. Ṣùgbọ́n kò ṣeéṣe fún wa láti bọ́ kúrò lábẹ́ agbára rẹ̀. Ṣùgbọ́n nítorí Jésù Kristì tí ó kó fún wa, nítorí wípé òun ni ó ní agbára ju èṣù, ju ikú tàbí ohunkóhun lọ, ó gbà wá kúrò lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó ń jẹ gàba lórí wa, wípé a gbà wá sílẹ̀ kúrò lábẹ́ agbára òkùnkùn. Nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 26, ẹsẹ 12, láti là wọ́n lé ojú, kí wọn kí ó lè yí padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, àti kúrò lọ́wọ́ agbára Sàtánì sí Ọlọ́run, kí wọn kí ó lè gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú Jésù, ìgbàgbọ́ nínú mi. Ó ń sọ fún wa níhìn-ín wípé bí ìrètí ń wọlé, bẹ́ẹ̀ ni a ń là wá lójú, bẹ́ẹ̀ ni òkùnkùn ń fò lọ, bẹ́ẹ̀ ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú Ọlọ́run. Ó ní kí a lè là wọ́n lójú, ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, àti kúrò lọ́wọ́ agbára Sàtánì sí Ọlọ́run. Ó yẹ kí ó yé ọ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jẹ ọ, bí a bá ti fún ọ ní ìgbàlà látòkè wá, bí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì bá ti ń jọba nínú rẹ, wípé a ti dá ọ ní ìdè, a sì ti gbà ọ kúrò lábẹ́ agbára Sàtánì. Bí a bá wo Hebrews 2, ó ń sọ nípa nǹkan kan náà fún wa, nípa ìdáǹdè, nípa ìgbàlà, nípa ìtúsílẹ̀ tí a ní. Hebrews 2 láti ẹsẹ 14, ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábápín ara ohun ẹ̀jẹ̀. Mo tún fẹ́ràn létí lẹ́ẹ̀kan sí i, èyí kò sí fún àwọn irú ẹ̀ṣẹ̀, èyí kò sí fún àwọn àjèjì, àwọn tí wọ́n jẹ́ àjèjì sí Kristì, àjèjì sí Ọlọ́run, èyí kò sí fún àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀. Síbẹ̀síbẹ̀ ó ń sọ àwọn ohun ìní, àwọn ogún ìní, àwọn ohun tí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ṣe àjọpín rẹ̀. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábápín ara ohun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun pẹ̀lú ti ṣe alábápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú, pa ẹni tí ó ní agbára ikú run, èyí ni ní èṣù. À ń sọ fún wa wípé pẹ̀lú ikú tí Jésù Kristì kú lórí igi àgbélébó, wípé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó fi ara rẹ̀ rúbọ fún wa, ẹbọ tí Ọlọ́run gbà sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye, wípé nípa ẹbọ yìí, nípa ohun tí Jésù Kristì ṣe fún wa yìí, ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù, kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú, nítorí wípé ó ti pa agbára rẹ̀ run. Nínú ẹsẹ̀ 15, kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Àwọn mìíràn
won ti fi ara won di won ti so ara won di eru esu nipa wi pe won ti da majemu pelu awon ogun esu pelu awon agbara esu sugbon so wi pe bi o ba sa sabe agbara olorun bi o ba sa si abe abo ti o wa lati odo Jesu Kristi nitori ohun ti o se ni ori igi agbelebo wi pe yo gba o kuro ninu awon nkan ti o ti jeje wi pe boya titi aye boya titi iku wi pe o wa labe agbara satani nitori wi pe awon ti won ti ni idande awon ti won ti ni igbala awon ni agba patapata kuro lowo agbara okunkun lati ni idande Thomas wi pe ki a yo wa kuro ninu ewo o si Thomas wi pe bi a tin yo wa kuro ninu ewo yi ki a fa wa mo odo ara Jesu Kristi nipa ijiya ati ku Kristi ati ja agba kuro lowo agbara e okunkun ati kuro lowo ase okunkun nigba ti adi atunbi ni ati da wa nide kuro lowo agbara okunkun yi bayi ani lati mo eto wa ki a si duro lori eto wa ki a si ma tesiwaju pelu isegun ati wo ohun meji ti o ye fun idupe ikini ni wipe ani ogun ini pelu Jesu Kristi ikeji ni wipe ati gba wa kuro lowo agbara okunkun iketa wo Kolose ori kini pakeji ese iketala ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re o si wa nipo kuro ninu ijoba esu wa si ijoba ayanfe omo re ranti wipe nigba ti a je eru ese eru esu a wa ninu aginjun a ngbe ninu aginjun a ngbe ninu ibi ti bibeli pe ni ile iyo ti enikeni ki gbe nigba ti a wa ninu ese a wa labe satani sugbon nisinsin ti a ti mo olorun a se wa nipo a mu wa kuro ninu aginjun a mu wa si ile a mu wa kuro ninu ilu ti o jina rere ilu ti a ko ti ni alaafia a mu wa sinu ijoba olorun ijoba ayanfe omo re a mu wa kuro ninu wahala ti a ti ni tele tele idalebi ti a ti ni tele tele a mu wa wa si odo Jesu Kristi nitori wepe ati so wa di omo eyi ye fun idupe nitori na ni Paul apostle fi so wepe o ye ki a ma dupe lowo Olorun baba nitori wepe o ti si wa ni ipo kuro ninu ijoba okunkun o si ti mu wa wa si ijoba ayanfe omo re ninu Thessalonica kini ori keji ese keji la ki eyin ki o le ma rin ni yiye Olorun ni yiye Olorun eni ti o n pe yin sinu ijoba ati ogo o ti kara re o ye ki o ye wa wi pe bi a ba tin di omo Olorun be ni a n ko egbe okunkun sile nitori kini nitori pe ati se wa nipo kuro ninu okunkun sinu imole bi a ba tin di omo Olorun be ni a n ko egbe awon omoti sile nitori kini nitori pe a se wa nipo a mu wa kuro ninu aginjun a mu wa si ile bi a ba tin di omo Olorun be ni a n fi iwakiwa be ni a n fi sile nitori kini nitori pe a ti yo wa kuro ninu egbe awon ti o je ajiji si Olorun ati ajiji si Kristi ati so wa di omo Olorun a si ni alaafia pelu re o ni eni ti n pe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu Korinti keji ori kefa ese iketadinlogun si ese ikejidinlogun eni ojuse ti wa bi Olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginjun si ile ati kuro ninu egbe awon ajiji ti a ti di omo Olorun eyi ni ojuse wa Korinti keji ori kefa lati ese iketadinlogun nitori na e jade kuro laarin won nitori na e jade kuro ni laarin awon aborisa nitori na e jade kuro laarin awon tin fi okunrin ba ara won je nitori na e jade kuro ninu awon tin se afe aye nitori na e jade kuro ninu awon elese laarin awon elese ke si ya ara yin si oto le Oluwa wi
ki e ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le olowa olodumare wi ninu petero kini ori keji petero kini ori keji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri ṣugbọn nisisin yi eyin di eniyan olorun eyin ti ko ri anugba ri ṣugbọn nisisin yi e ti ri anugba olofe mo be yin bi alejo ati bi ero lati fa seyin kuro ninu ife kufe ara ti n ba okan jagun lati fa kuro ninu ife kufe ara ti n ba okan jagun o so wipe nigba kan ri a kii se eniyan olorun ṣugbọn nisisiyi a ti se wa nipo pada a ti di eniyan olorun nigba kan ri a ko ri anugba ṣugbọn nisisiyi nitori pe a ti dari ese wa je wa nitori pe a ti gba jesu kristi gbọ nitori pe a ti di eni igbala a ti se wa nipo pada nisisiyi bi a ko tile ri anugba tele tele ri a ti ri anugba nisisiyi o so wipe a ti di iran awon ti o mo olorun wese ikesan ṣugbọn eyin ni iran ti a yan olu alofa orile ede mimo eni eniyan oto ki eyin ki o le fi ola nla eni ti o pe eyin jade kuro ninu okunkun sinu imole iyanu re han ati se wa nipo pada ki a gbe igbesi aye ti o ye ipo ti a wa nisisiyi ohun ikerin ti o ye fun ope ti paul apostoli ti o fenu kan ninu eko wa kolose ori kini wa ni kolose ori kini ese ikerinla ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese eyi ni a pe ni irapada ati ni irapada okan wa ninu efeso ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re bi a ba nso nipa irapada o ye ki a mo wipe eyi mu idariji ese lowo bakan na ese ti o ye ki a jiya fun ese ti o ye ki o ran wa lo si orun igbe ese ti o ye ki a ma sise lori re nitori awon ti a se ti o bi olorun ninu ati dariji wa ati ra wa pada ati fa wa sumo odo olorun fun rara re nitori be o ye ki a ni okan ope si olorun ninu titu ori keji ese ikerinla titu ori keji ese ikerinla eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wepe nitooto le ati di omo olorun ko ye ki ese kan soso ki o wa ni igbesi aye wa kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ó ṣe àìlera fún ara kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojúkòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo bí ó bá jẹ́ wípé nítòótọ́ lẹ àti di ọmọ ọlọ́run kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri ó yẹ kí a mọ̀ wípé àti dáríjì wá ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́ ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀ fún ìní òun ti kára rẹ̀ àwọn onítara iṣẹ́ rere bí a bá di ọmọ ọlọ́run a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́ a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere bí a bá di ọmọ ọlọ́run a kì í tún ní ìwà ìrí lọ́wọ́ a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́ ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run nítòótọ́
eni a fi ri bi a ba ko eko majemo titun dara dara wi pe awon omo ehin Jesu Christi won ki fi ojojumo je wo ise won ki fi ojojo isimi je wo ise won ki fi gbogbo igba koko ajinde tabi igba Kérésìmesì tabi igba ipago je wo ise won je eni ti o bo lowo ise patapata bi o ba wo pe bi o ba wo Johanu kini ori keta lati ese ikejo si ese ikesan eni ti o ba ndese ti esu ni o je wi pe eni ti o ba wa ninu ese sibe a ko ti sini ko pada kuro ninu aginjo sinu ile eni ti o ba ndese sibe o je wi pe a ko ti sini ko pada kuro labe agbara okunkun agbara esu sinu ijoba ayanfe omo re o je wi pe eni to ndese sibe tabi eni ti o nje wo ese lojojumo abi eni ti o nje wo ese ni ojojo isimi o je wi pe a ko ti ra okan re pada ko ti ni igbala o wi pe eni ti o ba ndese ti esu ni eni keni ti ibaje o seje ki o je alufa ijo kan ni o ma nso wi pe ohun ndese sibe bibili so wi pe eni keni ibaje alufa ti o ndese ti esu ni o seje ki o je oniwaasu ihere kan ni a ba pade ti o so wi pe ko si enikeni ti o le bo lowo ese wi pe ojojumo ni o ma njewo ese ti o nda ki a so fun iru eni be wi pe bibeli wi pe eni ti o ba ndese ti esu ni o seje ki o je enikan ti o ro wi pe o nje osise ninu ijo tabi ohun tile ti di atunbi le o si njewo ese lojojumo ti o so wi pe ese aimo ese baba ese koko ese iya ese baba ese ti a ko mo nipa re ese ti o le mo wa ese ti ko le mo wa iru eni be o je wi pe ko ti ni igbala ni kikun ni toto eni ti o ba ndese titani ti esu ni nitori lati atete ko se li esu ti ndese nitori eyi li omo olorun se farahan ki o le pa ise esurun wo ese ikesan o ye ki eyi ki o je iriri tire gege bi onigbagbo gege bi omo olorun enikeni ti a ti pa olorun obi enikeni ti a ti tun bi enikeni ti o ti ni igbala olorun enikeni ti a ti sinopo pada kuro ninu okunkun sinu ijoba ayanfe omo re enikeni ti a ti pa olorun obi ki dese nitori iru re n gbe inu re ko si le dese nitori pe ati epa olorun obi bi abati di atunbi bi abati yi wa pada bi abati ra wa pada ko ye ki a tun ma jewo ese lojojumo o ye ki a ti le jewo awon ese won ni lekan ki a ti ni idariji ki a si ni isegun lori awon ese ti a ti da tele tele nitori we pe bi olorun ba ti dariji wa ki tun mu awon ese won yi wa si iranti bi olorun ko ba si ranti awon ese wonyi ko ye fun wa lati ma ranti won lehin igba ti a ti dariji wa nitori a so fun ninu Hebrew ori kejo lati ese ikewa nitori eyi ni majemu mi ti emi o ba ile Israeli da le ojo won ni le Olowa wi emi o fi ofin mi sinu won Emi o si ko si won li okan emi o si ma je olorun won o si ma je eniyan mi olukuluku ki yo si ma ko ara ilu re ati olukuluku arakunrin re we pe mo Olowa nitori we pe gbogbo won ni yo mo mi lati kekere de agba nitori emi o sanu fun gbogbo asododo won ati ese won ati asedede won ni emi ki yo si ranti mo nitori be bi a ba ti di eni igbala o daju we pe a ki yo je eni ti njewo ese eni ti ranti ese eni ti ni idalebi ese lojojumo tabi ni ojojo isimi je ki a wo Kolose lekan si ki a wo awon ti Paul apostle nso fun awe pe o ye ki o fi emi ope emi ore emi imori han lati inu okan won nigbagbo tooto Kolose ori kini lati ese ikejila o ni ki a ma dupe ati se alaye fun a wi pe o ye ki adura wa ki o je lakoko adura ope ki a si ni isepe ni waju olorun
kini awon ohun ti an dupe fun iwo olorun an dupe wi pe olorun je oloto an dupe wi pe olorun ki seke an dupe pe bi olorun ba wi be o ma nse be an dupe pe olorun ki yi pada atun dupe wi pe nipa ise asepe jesu christ lori igi agbelebo asin dupe wi pe ati je eni igbala asin tun dupe wi pe awon elomiran won ni itesewaju ninu emi ati ninu ara an dupe fun gbogbo sugbon o merin ototo ni paul so fun anihin we pe o ye ki a dupe fun ikini nitori pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki o wo awon ore ti olorun se fun bi o ba je we pe ati dare ese re jio bi o ba je we pe ati mo oye iwo ti o je alaiye tele ati ti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dupe lowo olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wi pe nigbati a ti di eni igbala isu ati awon omo ogun re ati agbara okunkun won ko ni ipa lori wa mo iketa nitori wo pe ati si wa nipo sinu ijoba ayanfe omo re bi o ba mo wi pe ati gba okan re la ati mo wa si ijoba olorun ati mo kuro ninu okunkun sinu imole o ye ki eyi je ki o dupe lowo olorun ikerin eni ti a wa ni irapada nipa eje re ani idariji ese bi o ba je pe ati wo okan re mo o si ti di eni igbala o si ni idalebi ese mo o je eni ti o ni agbara ore ofe olorun lati ma gbe ninu imole lati ma rin ninu imole irere o ye ki o le dupe lowo olorun e je ki a dede duro ki a si so fun olorun we pe a dupe lowo re nitori eni ti se a dupe lowo re nitori ise asepe jesu christ lori igi agbelebo a dupe lowo re nitori igbala wa a dupe lowo re fun itesiwaju nipa ti emi a dupe lowo re fun gbogbo se o ti di omo olorun se o ki se ajeji ninu ile olorun se ati gba okan re la se o ti ni ogun ini pelu awon eniyan mimo ti rin ninu imole o ye ki a dupe lowo olorun se ati da oni ide se ati gba okuro lowo agbara okunkun se oluwa je oluwa fun o si je ni to nto o je agbara re o je ipa re o ye ki a dupe lowo olorun se ati se onipo pada ko ninu aginju o ti wa sinu ile olorun o ti wa ninu ijoba olorun o ye ki a dupe lowo olorun se ati se onipo pada ko ninu okunkun wa si imole o ye ki a dupe lowo olorun se ati se onipo pada o ti kuro laarin awon ajeji o ti di omo ninu ile o ye ki a dupe lowo olorun

Síbẹ̀ lẹ́yìn ọjọ́ méje, lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta, tàbí lẹ́yìn oṣù kan, ìyà kò yé ya ilé rẹ. Nítorí pé Bíbélì sọ wípé ẹlẹ́ṣẹ̀ ni a fi ìṣẹ́ fún. Bí ó bá dìgbà tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ìṣẹ́ tàbí ìjìyà ẹ̀ṣẹ̀ kò ní yé máa wà lọ́dọ̀ wa. Ṣùgbọ́n ó sọ wípé o lè ṣaláìmọ ibi tí odò ńlá yìí wà. Síbẹ̀síbẹ̀, ìdánilójú ni wípé odò ńlá kan wà. Ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn. Kò sọ wípé ṣíṣàn èyí tí yóò mú gbogbo ìlú dùn. Ìlú púpọ̀ ló wà, ṣùgbọ́n gbogbo ìlú kọ́ ni ìlú Ọlọ́run. Ó sì ṣeé ṣe kí o ti máa jọ́sìn, kí o ti máa lọ káàkiri, kí o ti rò wípé pẹ̀lú gbogbo èyí tí mo ń ṣe náà, mo sá ń ṣe ìwọ̀nba tí mo mọ̀ wípé ó yẹ kí n ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àǹfààní odò ńlá tí ó ṣàn yìí fún ìtura, fún ìmúláradá, fún ìfọkànbalẹ̀, fún àlàáfíà, fún ìdáríjì, fún àṣepé ìgbàlà rẹ kò jẹ́ tirẹ. Ṣùgbọ́n ó sọ wípé kí o lè mọ bí a ṣe mọ̀ wípé a ti dé ibi tí odò yìí wà, ó ní Ọlọ́run bẹ̀lẹ́ àárín rẹ̀. Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ibi tí ẹni méjì tàbí mẹ́ta bá péjọ, kò sọ wípé nídìí ọjà títà, nídìí ìkórè, nídìí ìbàsá, nídìí ìjẹun, tàbí nídìí ijó, nídìí ìlú, kò sọ bẹ́ẹ̀ o. Ó ní ibi tí ẹni méjì tàbí mẹ́ta tí wọ́n bá péjọ pọ̀, kì í ṣe nídìí ìjà, kì í ṣe nídìí ìyapa, kì í ṣe nídìí kí a máa lọ́ra wa láṣọ mú wípé ta ló jí owó àpò àlùfáà. Ó ní ibi tí ẹni méjì tàbí mẹ́ta bá péjọpọ̀ lé orúkọ mi, ó ní èmi wà lé àárín wọn. Èyí ni ìlú Ọlọ́run. Èyí ni ibi tí a ń sá pamọ́ sí. Níbi tí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ti ń jáde, Ọlọ́run ń bẹ lé àárín rẹ̀. A kì yóò ṣí i nídìí. Kò sí bí ayé ṣe lè gbìyànjú tó, tàbí bí èṣù pàápàá, bí ó ti lè búra múramù tó, bí o bá wà níbi tí Ọlọ́run wà. Ó ní a kì yóò ṣe ọ nídìí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀ bí o ti ń jí. Bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó ń wà nítòsí rẹ. Ó ní àwọn kèfèrí ń bínú. Bí o bá tí mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí o sì ń jáfara, tí o rò wípé kò séwu, jẹ́ kí n sọ fún ọ wípé àwọn kèfèrí ń bínú sí ọ. Àwọn wo ni a ń pè ní kèfèrí? Àwọn tí ń ta fàní, àwọn tí wọ́n fẹ́ ṣe ọ́ ní ibi, àwọn tí wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì fẹ́ mọ̀, àwọn ẹni ìkà, àwọn ẹni ibi ayé, àwọn kèfèrí ń bínú. Bó o jẹun, bó o yó, bó o bá sọ síta, wọ́n bínú sí ọ. Bó o tí ì rí ìyàwó fẹ́ ṣùgbọ́n tí ọwọ́ rẹ jí tí ó dàbí ẹni pé nǹkan lọ dédé fún ọ, àwọn kèfèrí á bínú sí ọ. Bó o rí jẹ, àwọn kèfèrí á bínú. Bó o sì rí jẹ, bó o ní nǹkan kan tó torí bẹ́ẹ̀ tó jókòó sẹ́kọ̀ wípé ẹni tí ó mú owó wálé ni wọ́n máa yìn, mi ò sì ní nǹkan tí mo mú lọlé. Bó o lọlé, wọ́n á bínú pé o wálé. Bó o sì lọlé, bó o jẹun, bó o yó, wọ́n á bínú pé o jẹun. Bó o gbéyàwó, bó o bímọ, wọ́n á bínú pé o gbéyàwó, pé o sì ti bímọ. Àwọn kèfèrí ń bínú. Bó o bá sì mọ ibi ààbò, ó parí fún ọ. Àwọn ilẹ̀ ọba wọ́n ṣídìí, ṣùgbọ́n wọ́n sọ fún wa wípé Ọlọ́run wa. Ẹni ìgbà ayérayé, ẹni ìgbà ni, ẹni tí ó ń dúró sí ọ̀dọ̀ ẹni tí kò ní bàbá, ẹni tí ó jẹ́ ibi ààbò fún wa, wọ́n ní ó fọhùn rẹ̀, ayé yọ. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù, onílé ààbò wa. Ìwọ bí o bá sọ gbé, bó bá sọ gbé kúrọ̀, lọ béèrè lọ́wọ́ àwọn tó ń sọ gbé kúrọ̀, ikú ń pa wọ́n, àtọmọ, àti bàbá, àti ìyá, wọ́n á kọ́lé ilé dáradára, ilé mèremère tí a kùn dáradára. Ṣùgbọ́n kí wọn kí ó tó wọ inú rẹ̀, wọ́n á walẹ̀ sí ẹnu ọ̀nà, wọ́n á rìn nǹkan kan mọ́lẹ̀. Wọ́n ṣe rìn nǹkan mọ́lẹ̀ láàrin àwọn pápá mọ́lẹ̀ lọ bí wọ́n. Wọ́n ń kú láì tiẹ̀ nídìí. Wọ́n á sọ pé arílágbájá ní ọ̀sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀ ni, èyí tí wọ́n sọ̀rọ̀, èyí tí wọ́n rìn mọ́lẹ̀ kò gbà wọ́n. Bí wọ́n ti ń bí wọn ni wọ́n so ńdè mọ nídìí tí wọ́n so kọmọ Ọlọ́run. Àpẹẹrẹ pé o ta ọmọ rẹ fún èṣù nìyẹn. Síbẹ̀síbẹ̀, pẹ̀lú ààbò èké tí àwọn èèyàn tí ó wà nínú ayé tí wọ́n ní, ni wọ́n sọ fún wa wípé ọwọ́ ayé.

tẹ wọn èṣù ń bá wọn ó ń pa wọn àwọn tí ò pa tán pátápátá ó pa wọn ní àparọ wọn jẹ ní ayé wọn jẹ ní ọrun gbà téèyàn bá lo ọdún márùn ní ilé ìwòsàn àwọn òyìnbó ní ìwọnba 50 tàbí 40 ọdún tó nílò nínú ayé yóò ti mọ wípé èṣù ti pa lápatì gbà tó bímọ tí ò ráyè gbádùn wọn tí ò sì lè tọjú wọn tó sì ń káàkiri ẹ̀sìn yìí náà ní ó ń gbé bíbélì káàkiri kò mọ ojú bíbélì ó sorí bíbélì kodò ààbò tí ó wà fún wa odò náà ní tí ó wà fún ìmúláadá fún ìrora tiwa kò mọ nípa rẹ̀ jésù kristi tí a fi hàn wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ àti láti kó ìjìyà wa lọ kò mọ nípa rẹ̀ ṣùgbọ́n bí ó ṣe ti àwa tí a ti mọ ọ̀nà yìí rere àwa tí a fi ẹ̀ṣẹ̀ wa ṣọwọ́ sí ọlọ́run tí a sọ wípé kójọ ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀ bí a bá ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń pè wá ní òmùgọ̀ wọ́n á tiẹ̀ sọ wá lórúkọ wọ́n á ní àwọn ẹgbẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tán jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ́ ń ṣe wọ́n ìyá sì ń jẹ wọ́n ṣùgbọ́n ìwọ tó gbọ́n ìwọ tó sì mọ̀ wípé ó ń fẹ́ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ó sì ń fẹ́ ààbò rẹ̀ bó o ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bá ti ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kọjá lọ bí odò tí ó ṣàn kọjá lọ bẹ́ẹ̀ ni ààbò ọlọ́run tó ń dájú lórí rẹ ó ń sọ fún wa wípé àwa tá a ṣe bẹ́ẹ̀ pé a jẹ́ olóríire ọlọ́run jákọ́bù ta ni ọlọ́run jákọ́bù gbà tí jákọ́bù ń sá kúrò lọ́wọ́ ọ̀tá ni lọ́wọ́ ísáù ni ọlọ́run pàdé rẹ̀ ní ojú ọ̀nà ibi tó ń sá lọ ní ìgbà tí ó fi òkúta ṣe ìrọ̀rí rẹ̀ tí ó sì wà ní ibi ọ̀nà tí ó jẹ́ wípé inú aginjù ni ọlọ́run wá bá ni ó kọ sí i wípé òun a máa ṣẹ́ṣọ́ lórí rẹ̀ ọlọ́run jákọ́bù nìyẹn nígbà tí ó dé ọ̀dọ̀ lábánì gbogbo ìyà tí lábánì fẹ́ fi jẹ́ àti ìrẹ́jẹ tí lábánì fẹ́ ṣe fún ọlọ́run gbà á nígbà tí ọlọ́run sọ pé kí ó kúrò ní ọ̀dọ̀ lábánì ni lábánì tún fẹ́ ṣe èkà ó fẹ́ dọdẹ rẹ̀ ó sì fẹ́ le kí ó sì bá a jà bẹ́ẹ̀ ni ọlọ́run tún sọ fún lábánì pé jákọ́bù jẹ́ ẹni èèyàn ti òun nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe fi ọwọ́ kàn án nígbà tí jákọ́bù ń bọ̀ láti ìrìn àjò tí ó ti lọ ni ó ránṣẹ́ sí ésáù wípé mo ń bọ̀ kí ó sì gba àwọn ọrẹ ni ísáù ránṣẹ́ padà wípé sọ fún wípé èmi pàápàá ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá tí ó múra sílẹ̀ láti parun pẹ̀lú irinwó àwọn ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni jákọ́bù bẹ̀ sí nígbàdúrà bẹ́ẹ̀ ni ọlọ́run jẹ́ ààbò rẹ̀ ọ̀tá tí ó fẹ́ pa á kò lè rí ọwọ́ tẹ̀ ẹ́ mọ́ èyí ni ọlọ́run tí ó dáàbò bo jákọ́bù a sì wá ń sọ fún ọ wípé bí o bá di ẹni ìgbàlà bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ̀ ọ́ sílẹ̀ tí o fi olúwa ṣe olùgbàlà rẹ tí o sì fi ọlọ́run ṣe ilé ìṣọ́ gíga rẹ wípé ọlọ́run jákọ́bù yóò jẹ́ ààbò rẹ ẹ wá wo àwọn iṣẹ́ olúwa irú aforo ní ayé ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé èwo ni òpin ayé ibi tí o wà yìí ni a ń pè ní òpin ayé bàtí jésù wà ní ayé a ò sọ fún wa nínú ìwé ìtàn wípé ó rìn dé ìlú nàìjíríà tàbí ó rìn dé ìletò rẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ń jẹ́ kí ó di ìmọ̀ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé jésù nínú ara kò rìn dé ìletò rẹ kò sì rìn dé ìlú rẹ ṣùgbọ́n nínú ẹ̀mí pẹ̀lú iṣẹ́ àṣetán ìgbàlà tí ó ṣe ìyẹn kò ti rìn dọ́dọ̀ rẹ ò ti gbọ́rọ̀ jésù àti fìhìn rere àti fihàn ọ́ èyí ni ọlọ́run sọ wípé títí dé òpin ayé níbi tí ó wà níbẹ̀ ni iṣẹ́ ọlọ́run ni ó ti ń ṣe àwọn ọ̀tẹ̀ tí àwọn èèyàn sì ní sí ọ àwọn tí ó dìtẹ̀ mọ́ ọ ó sọ wípé ó mú àwọn ọ̀tẹ̀ wọ̀nyí tán dé òpin ayé ó ṣe ọrun òyìnjà ni à ń pè bẹ́ẹ̀ ó sì ṣe ọkọ̀ òyìnjà náà nìyẹn ó ṣe sí méjì ó ké sí méjì ó fi kẹ̀kẹ́ ogun ó fi jóná ẹ̀dúró jẹ́ àwa tí a ń sá káàkiri ó sọ fún wa ó ní ẹ̀dúró jẹ́ nígbà tí a bá ń sá káàkiri èrèdí tí a fi ń sá káàkiri à ń wá ààbò ni àwọn ààbò tí a sì ń wá jẹ́ kí n ka díẹ̀ fún ọ nípa àwọn ààbò tí àwọn tí ó wà nínú ayé tí wọ́n wá ó sì ṣeéṣe kí ìwọ náà kí o ti wá irú ààbò bẹ́ẹ̀ rí àwọn ààbò èké Isaiah 28:30.
Isaiah ori ikeji ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan tin se akoso awon eniyan yi tin be ni Jerusalem nitori eyin ti wi pe awa ti ba iku da majemu a si ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o ye o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wi pe bi a ba le lo si egbe imule yo je abo fun wa nitori abo ni won se nwa iru nkan be kaakiri tabi a ti lo fi emi wa dogo si owo adaun se a ti ro wi pe bi a ba se be o pari bo so le wa koni ri wa bi o so ba ri eni le adaun se mbo lo ma ti ri o se lodo Jesu lo so ma ti ri o awon ti won lo si le adaun se awon ni ofa osho ati ofa aje awon lo kokon ba awon ni won fi ori won sebo nitori wipe abe iro ni ru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wipe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa si abe yin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wipe awon ti won o ni o isora awon ni won wa Jesu kaakiri awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa pe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se jina won yi won lalakala iberu wa ninu okan won babalawo paapa to sogun fun won iyawo e ogbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ipoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye won jokan ti won ti e joko ki won ronu wi pe awon ti won wa ninu egbe okunkun won ku lai pe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won lo si ibi iboji won bi o ba se wi pe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo n gba ogbo e pada lowo won awon ti won to si dabe ni pe won le so pe won se so nitori pe won wa owo bi won ba ni ru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo ejera owo ipaniyan apa ona mi o wa so fun a wi pe nitori eyin ti wi pe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wi pe o kan so pe mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi temi mo ti ni nkan aje tele aje sara a si ti se mi jina ko si nkan na bo ti le je wi pe aye ati pasan re won le awon eyan won dode awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi tin ba nlo ona nla ni nitori pe eye ki fo ko fori sogi duro be awon ti won ti so be saaju e to gba lenu e awon da nitori eyin ti wi pe awa ti ba iku da majemu won ku o sugbon sibe sibe won so wi pe won ti ba iku da majemu a si ti ba ipo ku mule nigba ti pasan gigun yo laaja ki o de odo wa nitori awa ti fi eke se abo wa eke ni o magbekele aja otile ni ojo iponju ni ojo aini
ni ojo ti o je wipe o nfe nkan won yi abo yi gan yo je otile abo ikeni ki duro labe iro le awa ti fi ara wa pamo iwo ti o fi ara re si abe ogun abe onde abe oruka abe iro le o fi ara re pamo si nitori na bayi le oluwa jehova wi pe kiyesi emi gbe okuta kokale ni sioni fun ipile okuta ti adanwo okuta igun ile yebiye ipile ti o daju eni ti o gba gbo ki o sa bi o ba ri enikeni ti o nsa kakiri ko gbagbo eni ti o gba jesu gbo nitori jesu yi ni okuta ti a so fun wa nipa re eyi ti a gbe kale ni sioni fun ipile ipile ile olu ma nbe ile duro igbesi aye re ko ni le duro lai ni ipile ti jesu christi okuta ile asi ti danwo o si yege okuta egule yebiye ni ipile ti o si daju ni eni ti o ba gba gbo eni ti o gba jesu gbo ki o sa onkon ki o le idajo le omi o fi le ese pelu ati ododo lemi o file osun yin ni yo gba abo eke lo omi o si kunbo ibi isasi mole gbogbo abo eke yin ni yo gba lo idajo olorun ni yo gba lo nitori be bi o ba nfe abo ti o daju abo ti ki o je otile ni ojo eponju jesu christi ni abo ti o daju nitori wipe gbogbo abo ike patapata ni yiyin yo gba lo omi yo si kunbo awon ibi isasi mole ma je mu yin ti e ba ikuda le a so di asan nitori be awa ti ansaka kere an fi owo sofo ni o gbo wipe enikan wa nbi kan ile abo ti o wa nibe ah koda ko si eni to sa sibe ari abo ni o nfi owo re sofo nitori pe olorun ti se ipinu ati idajo le orun ko si si ohun ti o le yi pada we pe ma je mu yin ti e ba iku da le o so di asan imule yin pelu ipoku ki yo duro nigba ti pasan gigun yo re koja nigba na ni owo teyin mole bi o ba je be ewo ni isasoke isasodo wa o si so ni ese ikokandilogun ni won igba ti o ba jade lo ni yo mu yin nitori ni gbogbo owuro ni yo re koja le osan ati le oru kiki iguro re yo si di ijaya nitori akete kuruju ibiti eniyan le na ara re si lo akete ni a pe ni bedi o so wipe ki o le gba wa duro nitori o kere ju idiwon wa lo o si so wipe ibora koni ibo to eyi ti o le fi bo ara re ohun ti a n gbe kakiri eyi ti a n so morun eyi ti a n fi si ika owo eyi ti a n so modi o n so fun wa wipe o dabi eni ti o ni nkan kan bi scarf kekere ni akoko otutu ti a so pe ah obinrin ibora re da ti o si mu nkan naa jade kekere bayi ti o so pe ah wo ibora mi ni yi ah lakoko otutu akoko oye egbe lo olohun ni ju be lo iwo ronu e eni to ni gele ori eyen nikan agbalagba to je pe koni nkan kan ju gele ori obinrin nikan lati fi bora ni akoko otutu eta abo ta ro pa ninu aye iru eniyen ko ju be lo ki je abo to to o si sese ki o je awon elomiran ti won joko ninu ese ti won ni ki ore ofe olorun ki o ma po si awon ti ma n so pe bi owo mi ba te samu o pari ki o so ma sare ni ki a je ki o ma fese fe a fi ki owo mi ki o ma ti te samu ni suru o ni samueli kini ori kerin
àwọn tí ọwọ́ wọn tẹrù nǹkan bẹ́ẹ̀ tí wọ́n ti ẹ̀jú sáàmù lọ àpótí ẹ̀rí ọlọ́run gan pàápàá ni ó bọ́ sí wọn lọ́wọ́. Ibẹ̀ ni a fi májẹ̀mú tí ọlọ́run bá Ísírẹ́lì dá ibẹ̀ lé a fi sí. Àwọn mánà tí wọ́n jẹ lé aginjù ibẹ̀ lé a fi sí pẹ̀lú, ṣùgbọ́n nítorí wọ́n jókòó sínú ẹ̀ṣẹ̀ bí ọwọ́ wọn tilẹ̀ tẹ nǹkan wọ̀nyí tí wọ́n sì hó yé bẹni pé ìṣẹ́gun ti dé, ìṣẹ́gun ò jẹ́ tiwọn. Bí a bá ń fẹ́ ààbò tòótọ́, a ní láti kúrò nínú ẹ̀ṣẹ̀ kí a sì gba Jésù Kristì ní Olúwa àti Olùgbàlà wa. Èyí ni ààbò tí ó dájú, èyí ni ààbò tí ó sì jẹ́ ìrànwọ́ fún wa. Ní Sámúẹ́lì 1 orí 4, mò ń kà á fún ọ láti ẹsẹ̀ 3. Àwọn ènìyàn sì dé bòdó. Àwọn àgbà Ísírẹ́lì sì wípé nítorí kíni Olúwa ṣe lé wa lónìí níwájú àwọn Fílísítíìnì. Ẹ jẹ́ kí a mú àpótí májẹ̀mú Olúwa tí ń bẹ ní Sílò sọ́dọ̀ wa pé nígbà tí ó bá dé àárín wa kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Àwọn ẹlòmíràn wà tí ó jẹ́ wípé sáàmù ni wọ́n wá káàkiri. Kí sáàmù yìí kí ó lè gbà wọ́n kúrò lé ọwọ́ ọ̀tá wọn. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí wọn kí ó jẹ́ aláboyún. Irọ́ ò kúrò lẹ́nu wọn, ìjà ò kúrò lọ́wọ́ wọn. Bí wọ́n bá fi ìjà pẹ́ ta pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aládùúgbò, wọ́n á sọ fún ọ wípé kí ti bábá mi kí ó má ti dé bá mi ni. Àwọn náà ṣé wọ́n mọ̀ pọ́lọ́hún kì í jà bẹ́ẹ̀. Torí bẹ́ẹ̀ bó bá sọ pé kí ti bábá rẹ kí ó má ti dé ni, àwọn èèyàn nílè mú ọ, wọn nílè sọ ọ̀rọ̀. A jẹ́ wípé èṣù bàbá rẹ ni ó fún ọ níṣẹ́ ṣe. Ṣùgbọ́n irú àwọn èèyàn bẹ́ẹ̀ bí wọ́n bá ti lóyún, ó di ilé àdúrà pẹ̀lú ìgò lọ́wọ́ wọn àti omi. Wọ́n sọ pé kò sí ni, bàbá ti mú mi àdúrà, gbogbo ẹ̀ parí. Bínú rùn ọ́ bí ọmọ yẹn bí ó bá dàbẹ̀ ni pé nǹkan fẹ́ ṣọwọ́ òdì. Bí omi àdúrà bó bá ti kan ọmọdé lára ó parí. Ẹni tó ń gbàdúrà sínú omi ìgò gan èpè ò kúrò lẹ́nu ẹ̀, ìyàwó kejì ò kúrò nílé ẹ̀. Ní tòótọ́ ló ń gbàdúrà, ní tòótọ́ ló ń dàbẹ́ ni pé ó sọ nǹkan kan tó dàbẹ́ ni pé ó ń fi èdè fọ̀, ọ̀fọ̀ ló ń pè é. Nítorí pé kò jẹ́ tọlọ́run, kò mọ ìlànà ọlọ́run. Ó ṣeé ṣe nípa bẹ́ẹ̀ kí a sọ pé ọkàn mi balẹ̀ nítorí pé omi àdúrà ó wà nílé mi, mo tò wọ́n jọ ní ìgò méje. Bélé ìṣẹ̀lẹ̀ láàárọ̀ ìgò báyìí ni màá mu, bélé ìṣẹ̀lẹ̀ lálẹ́ eléyìí ni màá mu. Gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ, tẹ́ṣẹ̀ ò bá kúrò lọ́wọ́ ẹ, ààbò kọ́ yẹn. Ó sì ṣeéṣe ká ṣe àgbélébu pẹ̀lú igi, kápẹ́ńtà tó bá kan àgbélébu, ṣé kì í dẹ́ṣẹ̀? Kò ti fi ọwọ́ ẹ̀ṣẹ̀ ba àgbélébu tí ó kàn fún ọ jẹ́, wà á gbé sí ẹnu ọ̀nà, wà á ní Jehovah Jireh, Ọlọ́run ló pèsè rẹ̀. Pẹ̀lú gbogbo ẹ̀, àìsàn ṣe ọ́. Pẹ̀lú gbogbo ẹ̀, wọ́n ru àwọn èèyàn jáde nínú irú ilé bẹ́ẹ̀. Ààbò ìkẹ́ni, bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, ìṣẹ́ ò ní kúrò nílé wa. Bí a bá sì mọ̀ bẹ́ẹ̀, a ó sátọ Ọlọ́run lọ pẹ̀lú ọkàn tí ó ronúpìwàdà. Wo àwọn èèyàn wọ̀nyí, wọ́n sọ wípé nígbà tí àpótí ẹ̀rí yìí bá dé àárín wa, èyí jẹ́ àmì wípé Ọlọ́run Olódùmarè àti Alágbára wípé ó ti dé àárín wọn. Wọ́n sọ wípé kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn sì ránṣẹ́ sí Sílò pé kí wọ́n gbé láti ibẹ̀ ẹ̀wá àpótí májẹ̀mú Olúwa. Àwọn ọmọ ogun, ẹni tí ó jókòó láàrin àwọn kérúbù àti àwọn ọmọ Eli méjèèjì, Ofni àti Finihasi, wà níbẹ̀ pẹ̀lú àpótí májẹ̀mú Ọlọ́run. Nígbà tí àpótí májẹ̀mú Olúwa débùdó, gbogbo Ísírẹ́lì sì hó yé tó bẹ̀ tilẹ̀ mìtìtì, inú wọn dùn. O lè máa wo àwọn ẹlẹ̀sìn, àwọn àgàbàgebè, àwọn tí wọ́n ń jà, àwọn aluni, àwọn ẹlẹ̀tàn, àwọn ìkà, àwọn alágbèrè, àwọn afiọkùnrin bára wọn jẹ́ tí wọ́n bá dé ilé ìsìn ní ọjọ́ ìsinmi. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọrin, tí wọ́n ń jó, tí wọ́n ń yọ̀, tí wọ́n ń pàtẹ́wọ́, tí wọ́n ń fò sókè. Wọ́n á sọ wípé awo orí èṣù mọ́lẹ̀ wómúwómú, kí wọ́n sì máa fò sókè. Wọ́n á sọ pé ó parí, ti ọ̀tá parí, ti oṣó parí, ti ẹ̀jẹ̀ parí. Ìjà ò kúrò lọ́wọ́ wọn, ẹ̀ṣẹ̀ ò kúrò lọ́wọ́ wọn. Ó sì ṣeéṣe kí wọ́n gbà àwẹ̀,
ki won yira nile ki won ke hallelujah ki won patewo ki won se kini isugbon bi ese oba kuro nbe iya oni kuro nbe won hoye wi pe isegun ti de o ti ele so ara re ni isegun tabi ki obi omo ki o so pe ajagun segun bo ba kuro nu ese segun oni de ni ese ikefa nigba ti awon filistini gbo ohun ariwo na won si wi pe ohun ariwo nla kile yi ni ibudu awon heberu o si waye won pe apoti majemo oluwa le o debudo eru si ba awon filistini won si wi pe olorun wo budo won o mo wi pe apoti lasan lo wo budo won mo wi pe samu lasan lo gbe dani wi pe agbara ti o wa ninu samu ni ese ti gba lowo e won mo wi pe korofo bibeli lo gbe dani agbara to wa ninu bibeli ti eko to ye koro ti o ma je ki agbara ni ki o sise ni igbesi aye wa nigba ti wo fun ara e oni eko ati igbala ti o wa ninu bibeli e pali ofo lo gbe dani ko sagbara nu e mo fun o abi mo agbe sori bedi ani agbe bibeli ti agbe sibi irori e a so pe e mo gbe bibeli sibe o bo so ba wa ko sa bi a je ba ko fo lo kiri be gba to ba je wo ese to ba ko sile ni agbara ti o wa ninu oro olorun ati agbara ti o wa ninu eje jesu lo ma le je fun eyan nitori be eru ba awon filistini won si wi pe olorun wo bodo won si wi pe awa gbe nitori pe iru nkan bayi ko siri agbe tani yo gba wa lowo olorun alagbara wonyi awon wonyi le olorun ti o fi gbogbo iponju pon egypt loju le aginju sugbon leyin igba ti eru ba won die ni won so wepe eje alagbara e se bi okunrin eyin filistini ke eyin ma se eru fun awon heberu bi won tin se eru yin ri e se bi okunrin ke esija awon filistini sija won si le israeli won si sa olukuluku sinu ago re ipani si po gidigidi awon elese ti o subu ninu ogun israeli je egba medogun opopolopo awon eniyan won si gba apote ri won o tan o se o ti gba samu lowo e aje o ti gba bibeli lowo e gbogbo eyi ti an ka bi isoro ba de ni oganjo oru ka orin dafidi iketalelogun ni emeje won ti gba lowo e ese ko ti mu iponju ba o apoti eri to wa lowo won igbekele won ohun ti o je idakoro ninu okan won won so fun awi pe won si gba apoti eri olorun ti a ba n fe ki agbara re ki o se ti wa o daju wi pe ani lati ko ese sile gbohun ti olorun so fun wa ni orin dafidi ikokanle ni aadorun 91 ikokanle ni aadorun esan okan inu bibeli wa bi o ba je wipe ni tooto ni olorun jacob ni o je abo wa ti a ti wa si bi sasi ati bi sadi ti o je ti o nipon ti o si se iye bi iye pupo bi o ba si ese lowo wa bi a ba ti fi ese wa ranse si idajo ti a so fun olorun wipe olorun jo ese mi ni mo mo wipe jesu ku fun bi o si fe ma tesiwaju ninu ese gbogbo awon onde awon oruka awon egba orun gbogbo awon kan ti a so mora fun abo ti a ti ko sile ti a ti jo won ninu ina awon igbekele wa ninu awon baba isale tabi babalawo tabi onisegun kan ti a ti ju sile ti a si so wipe igbagbo mi duro lori Jesu Christi eyi si ni idakoro mi wipe igbekele miran mi o ni apata ayeraye eyi ti a n pe ni Jesu Christi o ni bi sadi mi eje re ti o si ti ha re yo eje ti o ta sile o ni abo fun mi bi o ba je be o daju wipe abo re yo daju lori re eyi ni awon eni igbala olorun awon ti won je wo ese won ti won ko sile awon ti won ri igbala Jesu gba lofe tori ofe ni a ki fowora o kan gba wipe ani lati je wo ese wa ki a ko sile k
kire ati anu yi ki o le je ti wa awon wonyi ni olorun fi si ibi ipamo o so wi pe eni ti o joko ko so wi pe alari kiri isansa ti yo wa sodo olorun lojo kan bi o ba tun ti jade to tun ri siga atun ma fa siga fi ojo sunday atun lo si lesi awon yen won joko ni ibi kokoga ogo won da bi awon ti o wa se ko bibeli ni aya oni ti a nse sugbon bi o ti jade ni o tun ti ri awon ore ka atijo awon agbere won ni o ba agbara olorun kuro ni igbesi aye re gba ti ese ba ti wole pasan iya pasan ese ati idajo olorun atun tele sugbon awon ti o so wi pe mo ti pinya pelu ese pelu esu ati pelu irera aye awon ti won ti fi eje ti a ti fi eje Jesu we awon ti a ti se loso pelu agbada ododo ti a ti fi wo won awon ti ese ti kuro ni igbesi aye won awon ti won sin olorun le emi ati le otito awon ti ro eke ti o tun si le enu won mo awon ti emi olorun jeri ninu okan wi pe won ti di omo olorun igbesi aye tuntun ni won sin gbe nisisin yi awon won yi le eni ti o joko ni ibi ikokoga ogo awon ni o n gbe abe ojiji olodumare emi o wi fun olorun pe iwo le abo ati o di mi olorun mi eni ti emi gbekele ta lu gbekele ni ogonjo oru bi idagiri ba de ta ni gbekele re se epo ti won se sinu igo ti a n pe ni ti won pe ni ero se ohun ni igbekele re bi o ba je ifoju okan se epo lasan lasan o n le isu lo o mo we pe bi aisan ba de esu lo wa n di e se epo ti awon elese se igo ti awon elese se owo ese ti won fun ara e to te bonu igo to fi ro to fi si atari omode se o no le esu lo ifoju okan ni o ni olorun olodumare eni giga eni ayeraye eni igbani o ni oun ni igbekele mi eni ti emi gbekele ni tooto owo gba o ninu ikekun awon peyepeye awon tafatafa awon ti won ma ntafa ninu aye si eniyan ati ninu ajakale arun buburu yo fi iye re bu o abe iye apa re ni wo si gbekele otito re ni yo si se asa ati apata re iwo ki yo beru nitori eru oru tabi fun ofa tin fo le osan tabi fun ajakale arun tin rin kiri le okunkun tabi fun iparun tin pani tin run ni le osan gangan egberun yo subu le egbe re awon ti ko ni abo niyan o awon ti won fi ike ati rose abo won awon ti won gbekele ohun ti o wa ninu aye won a ma subu ni egbe egberun le egbe re ati le egbarun le apa otun re sugbon ki o sumo odo re kiki oju re bi o ba je ko ti fi Jesu se abo re bi o ba ti ba je pe Jesu ti di olugbala fun o ti a ti gba o kuro ninu ese kuro ninu ija kuro ninu aso kuro ninu irinkirin kuro ninu afi oro kele banijo ni o so fun o wi pe kiki oju re le iwo fi ma ri yo fi ma ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi o le ma bere lowo ara re ma tan ra eje o se olorun ni abo re se oluwa le abo re tabi e to so sile e to fi si abe ibosun re e ti o fi si inu apoti re se ohun ni ibi abo fun o bi o ba je itanje gba to gba te eyan kuro nile ti o fi ogun dudu ti a lo atare ati alangba ti a jo ninu ina ti a de ti a so sinu awo agutan gba ti agutan wa laaye ti o se oni re agutan tolorun fun wa ka ma je ka ma sanra awon eyan won tun so di nkan mi won so di eru jeje won tun mu awo re won tun di edu kan sinu e won tun fi sinu le bo ba fe jade ki edu ni ki o ma so ohun ini e abajo ti o le nko leru ayi bo ba wa loja ki o le ta
atun fi nkan bi e bi eyo owo te atun lo wa lati bi kan ati atun fi si abi apere ti a fi ta nkan abajo ti agbe agba na le olowo sugbon bi o ba je pe gbogbo nkan won ni ni o ko sonu ti o so wi pe oluwa le abo mi o sin seso lori mi to pe mo se ye bi ele oju re o so fun a wi pe kiki oju re ni o ma fi ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo olowa ni se abo mi iwo ti fi oga ogo se ibugbe re buburu kan ki o subu lu o be ni arukarun ki o sumo ile re eyi ni abo ti o daju fun awon ti won gbekele olorun ba mi wo Deuteronomy ori iketa le ni ogbon Deuteronomy ori iketa le ni ogbon 33 eta lati ese ikerin dini ogbon 26 titide ikokan dini ogbon nisinsin ni mo fi abo ti o peye abo ti o daju mo fi han o wa ku si owo re bi o ba fe gba abo ti olorun pese fun o Deuteronomy ori keta le ni ogbon lati ese ikerin dini ogbon ko si eni ti o dabi olorun iwo jesuru ni tingun orun mo iran lowo re ati ninu ola nla re le oju orun olorun ayeraye ni ibugbe re olorun ayeraye ni olorun ti o ti wa ki esu ki o to wa olorun ayeraye ni o ti wa ki a to da awon ota re olorun ayeraye ni o ndide ti o so fun esu ati fun awon ota re pe panu mo ti won o si le mi fi si o olorun ayeraye ni eni ti o mo opin lati ibere eni ti o mo atubota aye re eni ti o si setan lati toju re ati lati pa omo o ni olorun ayeraye ni ibugbe re ati ni isale ni apa ayeraye wa ni isale re wo olorun bi o ti ga toni o wa ni oke o dabi abo fun o o si wa ni isale pelu owo re owo nla re owo ti gbani owo ti yoni ninu ofin owo ti yoni ninu iya pelu owo re abe re ni apa ayeraye wa ni isale re o si ti ota kuro ni waju re o si wipe ma parun Israeli si joko le alaafia orisun Jacob nikan ni ile oka ati ti oti waini pelu orun re nse irisile alaafia ni fun iwo Israeli ta le o dabi re iwo eniyan ti ati owo oluwa gbala je ko wa ye o nisinsin we pe igbala se pataki ta le o dabi eni ti ati owo olorun gbala asa iran lowo re ati eni ti se ida olanla re awon ota re yo si teriba fun o iwo o si ma te bi giga won mole eni ti o fi olorun se abo re ati apa re awon ti ni aka nibe yen ninu iwe owe ni ati so fun wa ni ori ikejile ni ogun iwe owe ori ikejile ni ogun ni ese ikewa de o so fun wa iru abo ti olorun pese fun wa abo ti o daju iwe owe ori ikejile ni ogun ese ke ese ikewa ati ese ikokanla bi eni wepe ile eso agbara ni oruko oluwa iwe owo ori keje din ni ogun ni o ese ikewa oruko oluwa ile eso agbara ni olododo sawo inu re o si la oruko oluwa oruko oluwa ile iso agbara ni olododo sawo inu re kise elese o kise elegan kise eni ti o ni fi oro olorun se sugbon olododo eni ti o ti je wo ise re ti o ti ko sile eni ti o ti bebe fun anu lodo oluwa eni ti a ti fi eje jesu wo inu okan re mo eni ti a ti fi eje jesu ra pada eni ti a ti gba okan re la awon wonyi ni olododo oruko oluwa ile iso agbara ni olododo sawo inu re o si la oro oloro
ni ilu agbara re o si dabi odi giga li oju ara re eni ti o le oro a ma fi oro re se ibi giga ilu agbara ati ilu abo eni ti o ni oyin ni a ma fi oyin na ohun ni ye ara re ka bi ilu agbara ati bi abo sugbon ikeni o ni oju ara re ni o ti dabi odi giga sugbon eni ti o ba nfe bo lowo ajakale arun lowo eku ojiji lowo ofa ti o nfo kaakiri ni osan gangan lowo ajakale arun ti oru ati lowo ohun ti o nlo ninu aye oni sawo ibi giga ile iso agbara ti olorun oruko oluwa le olorun se fi fun wa lati je ile iso yi bi o ba sawo inu re o daju we pe ola ao si da oni ide eso olorun yo si wa le ori re ki a to lo gbadura ni anwo malaki ori keta malaki ori keta ese ikerin nini ogun malaki ni iwe ti o gbe ninu majemu lai lai ori keta ese ikerin dini ogun nigba na le awon ti o beru oluwa nba ara won soro nigba kugba oluwa si teti si o si gbo o si ko iwe iranti kan ni waju re fun awon ti o beru oluwa ti won si nse asaru oruko re wo si je temi ni nikan le oluwa awon mogun wi le ojo na ti emi o da emi o si da won si gege bi eniyan ti ma da omo re si ti o si Olorun so wipe ni ojo wahala ni ojo idagire ohun o da o si ohun se owo se itoju re ohun o je abo fun o bi o ba je wipe o fi ara re sinu kiko eko oro Olorun eyi ti a nwa ti a so fun a wipe ki a wa ko eko oro Olorun ki a wa gbo ti olu

ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ̀ kí ó sọ fún Ọlọ́run kí ibi ààbò tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kí ó lè jẹ́ tìrẹ. Gbogbo ààbò èké, gbogbo irọ́ tí a sá pamọ́ sí abẹ́ rẹ̀, kí a jẹ́ ọ̀fin Ọlọ́run kí a kọ́ sílẹ̀. Òrùka ọwọ́ ni, ìgbàdí ti ìdí ni, òǹdè ni, tàbí ẹ̀gbà tí a so mọ́rùn, tàbí èyí tí a rì mọ́lẹ̀ ní ilé wa, tàbí èyí tí a sọ̀rọ̀ sí ojú fèrèsé tàbí sí ẹnu ọ̀nà, kí a já wọn kúrò. Kí a sì sọ fún Ọlọ́run wípé lónìí ó ń gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Jésù sì jẹ́ ẹni tí ó rà ọ́ padà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ èṣù, kúrò lọ́wọ́ ẹni bíìnì. Bí o bá sọ fún Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́ tìrẹ. Ké pé nígbà tí ó wà nítòsí nísinsìnyí kí ó lè gbọ́ tìrẹ, kí ó lè gbọ́ àdúrà rẹ. Bí wàhálà bá wà fún ọ, sọ fún Jésù.

bí o bá ti ń fi ààbò ìké ṣe ìsádi rẹ jẹ́wọ́ nǹkan wọ̀nyí fún ọlọ́run kí o sì kọ́ ọ sílẹ̀ bí o bá sì ti ń tan ara rẹ jẹ wípé sáàmù ní ibi ìsásí tirẹ tàbí àgbélébu tí ó sọ̀rọ̀ mọ ilé

tàbí omi ìgò tí a yà sí mímọ́ lóró wípé yóò jẹ́ ibi ààbò fún ọ tàbí ilé tí a kọ́ sí àgbàlá ibì kan ni ó rò pé yóò jẹ́ ibi ààbò fún ọ àti jẹ́ kí ó di mọ̀ fún ọ lónìí èyí tí ó jẹ́ ibi ààbò tòótọ́ orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni bí olódodo bá sá wọnú ẹ àbò dájú

kékeré olúwa yóò sì gbà ọ́. Jẹ́ kí aṣáko kí ó padà wálé. Bí o bá ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀, padà wá sí ilé. A dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa. A dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa. A sì dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi fún wa, àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa. Bàbá, ọmọ àti ẹ̀mí, gba ọpẹ́ àti ìyìn wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́. Nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí, ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́. Bàbá, nítorí oore tó ṣe wá yìí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, gba ọpẹ́ àti ìyìn wa. Ṣùgbọ́n a ń bẹ̀ ọ́, bí a ti ṣe olóríire tó, tí ó sì ti fún wa ní àǹfààní ìtó láti gbọ́ ọ̀rọ̀ ìhìn rere, ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀.

ọjúlọ́wọ́ ẹni tí ń jìyà ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò tí ó ń dá sílẹ̀ tí ó sì tú sílẹ̀ tí ó ń rání padà abẹ ò wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́ ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù abẹ ò wípé nígbà kankan nígbèsè ayé wa a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba

fífún ọ ní orúkọ Jésù. A sì bẹ̀ wípé ìgbésí ayé ọ̀tún, ìrìn ọ̀tún, ọ̀rọ̀ ọ̀tún, ìwà ọ̀tún, bí ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù. Èyí tí a ti gbọ́ ní àṣálẹ̀ yìí nípa ààbò tí ó dájú, jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Apá ayérayé tí ó sọ fún wa wípé yóò wà ní abẹ́ wa, àti ọwọ́ agbára rẹ tí ó ṣíjibò wá, jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Ó sáà ti sọ fún wa wípé kìkì ojú wa lẹ ó fi máa rí èrè àwọn ènìyàn búburú, wípé àrùn kárùn kí ó súnmọ́ àgọ́ wa, nítorí wípé a ti fi Ọlọ́run ayérayé yìí àti Ọlọ́run alágbára, Ọlọ́run Jákọ́bù ṣe bí ààbò wa. A bẹ̀ ọ́ wípé àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ààbò tí ó wà nínú àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ibi tí èjìyà bá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ìṣẹ́níṣẹ́ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọwọ́ ayé ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọ̀tánì tí ó ti ń jẹlẹ̀rún tí ó sì ń parun tí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bàbá mú òpin wá sí nǹkan wọ̀nyí ní orúkọ Jésù. Tú àwọn òǹdè sílẹ̀, mú àwọn aláìsàn láradá. A sì bẹ̀ wípé àwọn tí ó ti yàgàn

yé yóò yé wa. Ọgbọ́n yóò jẹ́ ti wa. Ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú tí yóò sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀yìn wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa. Ẹ ṣàánú fún wa. Ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Lónìí ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run apostoli fún àwọn kẹfìrí tí ó ṣe fún àwọn ará Kólósè nípa wípé ó ń gbàdúrà fún wọn. Láti ẹsẹ̀ tí a kà yìí ni a ó ti rí kókó ọ̀rọ̀ wa tí ó dúró lórí àdúrà fún àwọn onígbàgbọ́. Bí a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Pọ́ọ̀lù kò tí ì dé ìlú Kólósè, ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìránṣẹ́ fún wọn láì tí ì fi ìgbà kankan dé ọ̀dọ̀ wọn rí. Ìránṣẹ́ tí a sọ pé ó ń ṣe fún wọn ni wípé ó ń gbàdúrà fún wọn. Àdúrà sì jẹ́ ìránṣẹ́ púpọ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n lè ṣe fún wa láti jẹ́ kí a fi ẹsẹ̀ wa múlẹ̀, láti jẹ́ kí a dàgbà nínú ìgbàgbọ́, láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àtòkè wa kí ó yé wa, láti jẹ́ kí ìmọ́lẹ̀ ẹ̀yìn rere kí ó tàn sí ọkàn wa, àti láti jẹ́ kí oore ọ̀fẹ́ kí ó ṣàn sí wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ti ń gbàdúrà fún wọn ní ọ̀pọ̀ ìgbà kí ó tó di wípé ó ní àǹfààní láti wàásù sí wọn. Ìlépa iṣẹ́ ìránṣẹ́ ni àṣepé àwọn ènìyàn mímọ́. Bí a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ ti apostoli, tí a ń sọ nípa ti àwọn wòlíì, tí a ń sọ nípa ti àwọn evangelisti, tí a ń sọ nípa ti olùṣọ́àgùtàn àti olùkọ́ni, èrèdí ìránṣẹ́ wọn, èrèdí ìwàásù wọn, èrèdí ìlọsókè sódò wọn, èrèdí tí wọ́n fi ń káàkiri láti ṣe ìránṣẹ́ fún wa ni wípé kí a lè jẹ́ ẹni pípé. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkejìlá. Kí a wo ohun tí a fi ti èyí tí a sọ yìí lẹ́yìn wípé ìránṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn tàbí olùkọ́ni tí wọ́n ṣe fún wa ó dúró lórí wípé kí a lè di ẹni tí ó pé nínú ìgbàgbọ́ àti nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá. Ó sì ti fi àwọn kan fúnni bí apostoli àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelisti àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Kí sì ni èrè ìdí tí a fi fi àwọn wọ̀nyí fúnni? Ẹ jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkejìlá. Fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi. Ara Kristi ni a ń pè ní ìjọ Kristi, èyí tí a fi ń ṣe ìránṣẹ́ fún wa yálà ní ọjọ́ Ajé tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ọjọ́ Àìkú ni wípé kí a lè di ẹni pípé nínú Olúwa àti wípé kí a lè mú wa dàgbà sókè nínú ìgbàgbọ́ àti ìrètí wa nínú Ọlọ́run. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá wípé títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin, èyí ni ọkùnrin alágbára, ọkùnrin tí ó dúró ṣinṣin, títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Báwo ni ó ṣe lè ṣeéṣe fún yálà apostoli tàbí wòlíì tàbí evangelisti tàbí olùkọ́ni tàbí olùṣọ́ àgùntàn láti jẹ́ kí ara Kristi, ìjọ Ọlọ́run, láti jẹ́ kí àwọn ènìyàn Ọlọ́run tí a ti gbàlà kí wọn kí ó lọ sí ibi gíga
gẹ́gẹ́ bí gígùn ìbú ìfẹ́ Ọlọ́run àti kí wọn kí ó sì lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run. Ìkókó méjì ni a rí nínú iṣẹ́ ìsìn àwọn ènìyàn Ọlọ́run wọ̀nyí. Ìkíní, wíwàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, àdúrà gbígbà fún àwọn tí à ń wàásù sí. Iṣẹ́ àwọn apọ́stẹ́lì orí kẹfà ẹsẹ̀ ìkẹrin. Ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Àwọn apọ́stẹ́lì ti ìṣáájú ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ìjọ ní Jerusalemu. Wọ́n sọ fún wa ìkókó méjì tí iṣẹ́ ìránṣẹ́ wọ́n dúró lé lórí. Ìkíní, nínú àdúrà gbígbà. Ìkejì, nínú ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá wo ohun tí a nílò nínú ìjọ tí ó lè jẹ́ àṣepé fún àwọn ènìyàn mímọ́, a rí wípé nǹkan méjì wọ̀nyí ni ó ṣe pàtàkì púpọ̀ fún wa láti lè tẹ̀lé. Ìkíní, àdúrà gbígbà. Ìkejì, ọ̀rọ̀ Ọlọ́run ní gbígbọ́. Ó sì yẹ fún wa gẹ́gẹ́ bí ọmọ ìjọ kí a rí wípé bí a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run sí wa láti ọwọ́ àwọn olùkọ́ tàbí olùṣọ́ àgùntàn, ó yẹ kí a gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kọ́ wa. Lẹ́ẹ̀kejì, bí a ti ń gbàdúrà fún wa, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà kí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ kí ó lè ṣe wá lóore ní ìgbésí ayé wa. A sì tún kọ́ ẹ̀kọ́ wípé bí Paul ti ń ṣe nǹkan méjì wọ̀nyí tí ó sì ń lépa láti fi ẹsẹ̀ wọn múlẹ̀. Ìkíní, nípa gbígbàdúrà. Ìkejì, nípa kíkọ́ni. Nípa kíkọ ìwé yìí ṣọwọ́ sí àwọn ará Kólósè, ó yẹ kí àwa pàápàá mọ̀ wípé àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí àjògún ìgbàlà tí ó ti ọwọ́ Jésù Kristì wá, wípé àwa náà ní ohun méjì yìí láti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ni ó wà ní àrọ́wọ́tó wa tí ò yí ọ̀rọ̀ Ọlọ́run, òye ìgbàlà Ọlọ́run tí kò yé wọn. Ó yẹ kí ó lè jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa láti máa sọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ìkejì, láti máa gbàdúrà fún àwọn tí ó ṣe wípé a kò tilẹ̀ tí ì rí ní ojúkojú. Ẹ jẹ́ kí a padà sí Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Mo ń kà fún wa lẹ́ẹ̀kan sí i. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni tí ó rò wípé òun jẹ́ olùkà Bíbélì tàbí ẹni tí ń jọ́sìn kí ó ka irú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí, kí ó sì ka gbogbo orí kìíní, kí ó rò wípé kò sí ohun púpọ̀ tí a lè kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí. Ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ Ọlọ́run yìí, bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn yìí orí kìíní, a ó rí ohun mẹ́ta tí ó ṣe pàtàkì tí ó yẹ kí a kọ́ gẹ́gẹ́ bí ìkókó ẹ̀kọ́ tí a lè sinmi lé lórí tí ó lè jẹ́ agbára fún ìgbésí ayé onígbàgbọ́ wa. Ìkíní, àdúrà ẹ̀bẹ̀ fún àwọn ará olóòótọ́. Ìkejì, ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Ìkẹta, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ kí a lọ sí ìkíní, àdúrà ẹ̀bẹ̀ fún olóòótọ́. Bí a bá wo àwọn ohun tí Paul apostoli tí ó ti kọ tí ó sì ti fi yé wa nípa àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè, ó sọ fún wa wípé lẹ́ẹ̀kíní, àwọn wọ̀nyí wọ́n ti ní oore ọ̀fẹ́. Ìkejì, wọ́n ti ní àlàáfíà Ọlọ́run ní ọkàn wọn. Ìkẹta, wípé wọ́n jẹ́ ènìyàn mímọ́. Ìkẹrin, wọ́n sì jẹ́ olóòótọ́ arákùnrin àti arábìnrin. Ó sì sọ wípé kí oore ọ̀fẹ́ kí ó máa pọ̀ sí i fún wọn, kí àlàáfíà Ọlọ́run tí ó ti wọ inú ọkàn wọn lọ kí ó sì di gbígbòrò kí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ fún wọn. Ó sì sọ fún wa wípé àwọn wọ̀nyí lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti bá Jésù pàdé ni a ti sọ wọ́n di ènìyàn olóòótọ́ tí ó ń dúró ṣinṣin, tí ó ń gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Ẹ jẹ́ kí a wo orí kìíní Kólósè yìí láti ẹsẹ̀ ìkejì, kí ó sì fiyè sí dáradára
àwọn àmúyẹ tàbí ohun tí ó sọ nípa àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n wà ní Kólósè tí wọ́n ti di onígbàgbọ́ láti ẹsẹ̀ ìkejì sí àwọn ènìyàn mímọ́ àti àwọn ará wa olóòótọ́ nínú Kristi tí ó wà ní Kólósè oore ọ̀fẹ́ fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Jésù Kristi Olúwa. Àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa. Àwa sì ń gbàdúrà fún yín nígbà gbogbo nígbà tí àwa gbúròó ìgbàgbọ́ yín nínú Kristi Jésù àti ìfẹ́ tí ẹ̀yin ní sí gbogbo àwọn ènìyàn mímọ́. Jẹ́ kí n tẹ̀síwájú ní ẹsẹ̀ ìkarùn-ún nítorí ìrètí tí a gbé kalẹ̀ fún yín lé ọ̀run nípa èyí tí ẹ̀yin ti gbọ́ ṣáájú nínú ọ̀rọ̀ òtítọ́ ti ìhìnrere èyí tí ó dé ọ̀dọ̀ yín àní bí ó ti ń so èso pẹ̀lú ní gbogbo ayé tí ó sì ń pọ̀ sí i bí ó ti ń ṣe nínú yín pẹ̀lú láti ọjọ́ tí ẹ̀yin ti gbọ́ tí ẹ̀yin sì ti mọ oore ọ̀fẹ́ Ọlọ́run lí òtítọ́ àní bí ẹ̀yin ti kọ́ lọ́dọ̀ Epafra ìránṣẹ́ ẹlẹ́gbẹ́ wa olùfẹ́ ẹni tí í ṣe olóòótọ́ ìránṣẹ́ Kristi ní ipò wa tí ó sì ròyìn ìfẹ́ yín nínú ẹ̀mí fún wa pẹ̀lú. Ohun tí ó jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run yìí fún ọ ni wípé kí o lè mọ̀ ìgbésí ayé tí àwọn wọ̀nyí ń gbé kí o sì lè mọ̀ irú oore ọ̀fẹ́ tàbí irú àlàáfíà tí wọ́n ní nínú Jésù Kristi. Bí o bá wo ẹsẹ̀ ìkejì ó sọ nípa oore ọ̀fẹ́ ẹsẹ̀ ìkejì kan náà nípa àlàáfíà nínú ẹsẹ̀ ìkejì ni ó sọ wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ ènìyàn mímọ́ nínú ẹsẹ̀ ìkejì ni ó sọ wípé wọ́n jẹ́ olóòótọ́ ènìyàn nítorí wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ wọ́n a sì ti sọ wọ́n di olóòótọ́ ènìyàn. Nínú ẹsẹ̀ ìkẹrin ó ń sọ nípa ìfẹ́ tí wọ́n ní sí àwọn ènìyàn mímọ́ ó sọ ọkàn tí a ti wẹ̀ mọ́ ọkàn tí a ti sọ di ọ̀tún tí kò ní ìkórira tàbí ìṣọ̀tẹ̀ tàbí ọ̀tá sí ẹnikẹ́ni wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́. Ẹsẹ̀ ìkarùn-ún ó sọ nípa ìrètí tí wọ́n ní wípé nígbà tí wọ́n ti bá Jésù pàdé èyí fún wọn ní ìrètí ayérayé wípé bí wọ́n bá kú yóò ṣeéṣe fún wọn láti lọ sí ọ̀run. Ó sì sọ nípa ti ọ̀rọ̀ òtítọ́ ìhìnrere tí wọ́n ti dìmú tí wọ́n gbẹ́kẹ̀lé tí wọn kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó gbà lọ́wọ́ wọn. Ní ẹsẹ̀ ìkẹfà ni ó ń sọ wípé ìhìnrere tí wọ́n ti gbọ́ ó ti so èso ní ìgbésí ayé wọn. Irú èso wo ni ìhìnrere so ní ìgbésí ayé wọn? Èso ìrònúpìwàdà, èso òdodo. Ó sì ń sọ fún wọn wípé ní ẹsẹ̀ ìkẹfà kan náà wọ́n ti ní oore ọ̀fẹ́ ti Ọlọ́run nínú ọkàn wọn. Ní ẹsẹ̀ ìkẹjọ ó tún sọ ti ìfẹ́ tí wọ́n ní kìí ṣe ìfẹ́ nípa ti ara ṣùgbọ́n ìfẹ́ nípa ti ẹ̀mí. Àwọn wọ̀nyí ni Paul wá ń sọ wípé òun gbàdúrà fún wọn láì sinmi àti láì ṣàárẹ̀ wo ẹsẹ̀ kẹsàn-án nísinsìnyí. Nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ kíni tí àwa ti gbọ́ wípé wọ́n gba Jésù Kristi gbọ́ tí àwa ti gbọ́ wípé wọ́n di olóòótọ́ àti ènìyàn mímọ́ tí àwa ti gbọ́ wípé wọ́n ti jẹ́ alábápín nínú oore ọ̀fẹ́ àti àlàáfíà tí ó ti pasẹ̀ Jésù Kristi wá láti ọjọ́ tí àwa ti gbọ́ wípé wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́ tí wọ́n sì ní ìrètí tí a fi pamọ́ fún wọn lé ọ̀run tí wọ́n sì ti ń so èso ẹ̀mí èso ìrònúpìwàdà àti èso òdodo wípé láti ọjọ́ tí àwa ti gbọ́ nǹkan wọ̀nyí àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín. Ẹ̀kọ́ tí a kọ́ nìyí ni wípé ó yẹ kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ àti àwọn ènìyàn mímọ́ àwọn tí wọ́n jẹ́ arákùnrin tàbí arábìnrin nínú Kristi. Ọ̀pọ̀ ìgbà ni a máa ń sábà dojú àdúrà wa kọ àwọn tí ó wà nínú ìdààmú ó sì yẹ bẹ́ẹ̀.
ṣùgbọ́n ohun tí a sọ nípa ni wípé ní ẹ̀kọ̀ọ̀kan ni àwọn ẹlòmíràn máa ń gbàdúrà fún àwọn tí ó lágbára nípa ti ẹ̀mí tí wọ́n sì jẹ́ olóòótọ́ nígbà tí ó jẹ́ wípé wọn a máa dojú àdúrà ẹ̀bẹ̀ wọn kọ kìkì àwọn tí wọ́n jẹ́ aláìlera aláìlera yálà nípa ti ẹ̀mí tàbí aláìsàn nípa ti ara ó yẹ kí a gbàdúrà fún irú àwọn wọ̀nyí ṣùgbọ́n kò yẹ kí àdúrà wa kí ó dúró lórí àwọn aláìlera tàbí àwọn aláìsàn nìkan ṣoṣo a rí i wípé àwọn tí ó wà ní kólósè wọn kì í ṣe aláìlera nípa ti ẹ̀mí kì í ṣe wípé wọ́n ṣàìsàn wọ́n jẹ́ àwọn tí ó dúró ṣinṣin wọ́n jẹ́ àwọn tí ó ní àlàáfíà ọlọ́run àti ìyí ọlọ́run ní ìgbésí ayé wọn wọ́n jẹ́ àwọn tí ó ní oore ọ̀fẹ́ ní ìgbésí ayé wọn wọ́n jẹ́ àwọn tí ó ń gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ àìléèrí tàbí àìlẹ́gàn níwájú ọlọ́run síbẹ̀síbẹ̀ bí wọ́n tilẹ̀ jẹ́ àwọn tí ó dúró ṣinṣin síbẹ̀síbẹ̀ ni pọ́ọ̀lù ìránṣẹ́ ọlọ́run ni ó ń gbàdúrà fún àwọn wọ̀nyí ẹ jẹ́ kí a wo ọ̀rọ̀ ọlọ́run kí a wo àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún ẹ jẹ́ kí a wo Galatia orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún ẹ̀yin ọmọ mi kékèké ẹ̀yin tí mo tún rọbí títí a ó fi ṣe ẹ̀dá kristi nínú yín nígbà tí paul apostle gbọ́ nípa àwọn ará galatia tí ó dàbí ẹni wípé wọ́n fẹ́ ní ìlọ́wọ́ọ́wọ́ nípa ìgbàgbọ́ wọn tàbí wọ́n fẹ́ rẹ̀wẹ̀sì wọn kò tẹ̀síwájú dáadáa nípa ìgbàgbọ́ wọn nínú kristi kò máa káàkiri kí ó máa bu ẹnu àtẹ́lù wọn ṣùgbọ́n ó gbàdúrà fún wọn bí o bá rí ẹnikẹ́ni tí ó jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé ó ń rẹ̀wẹ̀sì kì í ṣe tiwa láti máa fi ojú tẹ́ḿbẹ́lú wọn kì í ṣe tiwa láti máa sọ̀rọ̀ kò bá kùngbé fún wọn sí wọn ṣùgbọ́n ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ìṣe àwọn apostẹ́lì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún ìṣe àwọn apostẹ́lì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún nítorí náà wọ́n pa pétérù mọ́ nínú túbú ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ ọlọ́run fún un bí a bá rí àwọn onígbàgbọ́ tàbí àwọn òjíṣẹ́ olówa tí ó wà nínú inú níbí ni àwọn aláìgbàgbọ́ ohun tí àwọn ìjọ tí wọ́n ṣe ní jerusalemu ni ó yẹ kí àwa pàápàá kí a ṣe kí a máa gbàdúrà fún irú àwọn ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ní timothy kínní orí kejì ẹsẹ̀ ìkínní àti ìkejì ni a tún sọ fún wa irú àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún ní ìgbà gbogbo timothy kínní orí kejì láti ẹsẹ̀ ìkínní nítorí náà mo gbà yín ní ìyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀ kí a máa gbàdúrà kí a máa ṣèpẹ̀ kí a sì máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn ọkọ rẹ aya rẹ àwọn ọmọ rẹ àwọn òbí rẹ àwọn aládùúgbò rẹ àwọn abániṣiṣẹ́ yálà o gbà wọ́n síṣẹ́ tàbí àwọn ni ó gbà ọ́ síṣẹ́ tàbí wọ́n gbà yín síṣẹ́ papọ̀ à ń sọ fún wa wípé kí a máa gbàdúrà kí a máa ṣèpẹ̀ kí a sì máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run fún gbogbo ènìyàn ní ẹsẹ̀ ìkejì fún àwọn ọba fún gbogbo àwọn tí ó wà ní ipò gíga kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí ọlọ́run àti ìwà àgbà ohun tí a ń sọ ni wípé gbogbo àwọn ènìyàn ni ó yẹ kí a máa gbàdúrà fún ẹ jẹ́ kí a wo Luke 22:21 ẹsẹ̀ 21 olúwa sì wípé simoni ṣàwò èṣù ń fẹ́ láti ní ọ kí ó lè kù ọ bí àlìkámà ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ bí àti ìwọ nígbà tí ìwọ bá sì yí padà mú àwọn arákùnrin rẹ lé ọkàn le nígbà tí jésù kristi olúwa wa tí ó rí wàhálà tí ó wà níwájú pétérù ìdánwò tí
ti o ju agbara re lo idanwo ti o ju ore ofe ti o ti ni lo idanwo ti o nbo ni iwaju re ti o si ri wi pe peteru je alaiki esara o so fun wi pe ohun ti n gbadura fun bi a ba ri awon arakunrin o sese ki o je wi pe won ko kiyesara to a si ri wi pe esu n dode won won si ni idanwo ti o n de ba won ti wa ni lati ma gbadura fun won ni romo orikewa lati ese kini romo orikewa lati ese kini bi a ti n pe awon ori oro olorun wonyi ni ki a ma se kiakia ara ife okan mi ati adura mi si olorun fun israeli ni fun igbala won bi a ba ri awon elesin ti won gbe esin kari ṣùgbọ́n tí wọn kò mọ̀ nípa ìgbàlà ọlọ́run tí ó jẹ́ wípé wọ́n jáfáfá nínú iṣẹ́ ìsìn tàbí iṣẹ́ ìrúbọ tí wọ́n sì ń jáláńká tó wípé pẹ̀lú iṣẹ́ ìsìn wọn yóò ṣeéṣe fún wọn láti rí ojú olúwa láìgbà jésù kristi gbọ́ fún ìgbàlà wọn àti fún àṣepé wọn ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ òun ni paul ṣe ń sọ fún àwọn ará rome wípé ara nínú olúwa ìfẹ́ ọkàn mi ìgbóná ọkàn mi àti àdúrà mi sí ọlọ́run fún àwọn ọmọ ìsírẹ́lì tí wọ́n sinmi lé ẹ̀sìn ṣùgbọ́n tí wọn kò gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn paul ń sọ wípé ìfẹ́ ọkàn ni wípé òun sì ń gbàdúrà fún wọn kí ìgbàlà ọlọ́run kí ó lè jẹ́ tiwọn ẹ jẹ́ kí a lọ wò ó nísinsìnyí wípé àdúrà tí paul ń gbà kì í ṣe fún àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ṣoṣo kì í ṣe fún àwọn aláàárẹ̀ nìkan kì í ṣe fún àwọn tí kò ṣe déédé àwọn tí ó lọ́wọ́ọ́wọ́ tàbí wọ́n ní ìrẹ̀wẹ̀sì nìkan ṣoṣo kì í ṣe fún àwọn tí wọ́n ní ìdánwò tàbí ìdẹ̀wò èṣù nìkan ṣoṣo kì í sì ṣe fún àwọn ẹlẹ̀sìn ìsírẹ́lì nìkan ṣùgbọ́n ó tún gbàdúrà pẹ̀lú fún àwọn ará nínú olúwa tí ó wà ní kólósè tí wọ́n sì jẹ́ ènìyàn mímọ́ àti olóòótọ́ èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa wípé bí a bá rí àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ tí a sì rí àwọn tí wọ́n jẹ́ ènìyàn mímọ́ àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ ọlọ́run àwọn tí wọ́n ń sá irú èje tí a gbé ka iwájú wọn àwọn tí kò bójú wẹ̀yìn àwọn tí wọ́n múra sí iṣẹ́ ọlọ́run ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún wọn pẹ̀lú kí a má ṣe rò wípé àdúrà wa wà fún àwọn aláìlera nìkan ṣoṣo ẹ jẹ́ kí a wo yohanu orí kẹtàdínlógún yohanu orí kẹtàdínlógún láti ẹsẹ ìkẹfà sí ẹsẹ ìkẹsànán èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ fi fún mi láti inú ayé wá tìrẹ ni wọn ti jẹ rí ìwọ sì ti fi wọn fún mi wọn sì ti pa ọrọ rẹ mọ wo ìgbésí ayé àwọn ọmọlẹyìn jésù kristi wọnyí jésù ń sọ nípa wọn ó ń jẹrìí gbé wọn níwájú olúwa wípé wọ́n ti pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ ní ẹsẹ̀ ìkeje nísinsìnyí wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi èmi ti fi fún wọn wọ́n sì ti gbà á àwọn tí a ń sọ nípa rẹ̀ wọ̀nyí ni àwọn tí jésù kristi ti sọ ọ̀rọ̀ ìrònú pèwàdà fún nígbà tí wọ́n gbọ́ wọ́n gbà á ó ti sọ fún nípa ọ̀rọ̀ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn tí o sì rántí wípé arákùnrin rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ wípé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lajà wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ nípa ìwẹ̀nùmọ́ tí ó wà nínú gbígba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ àwọn wọ̀nyí ni ó ti sọ fún wọn nípa ikú àti àjínde rẹ̀ wọ́n sì gbàgbọ́ pẹ̀lú ó sọ fún wọn nípa ìgbéyàwó wípé ọkọ kan aya kan bí jésù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ wo ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi ọ̀rọ̀ tí ìwọ fi fún mi oníwàásù púpọ̀ ni ó wà tí ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn ọ̀rọ̀ ìhìnrere ọ̀rọ̀ ìgbàlà
tàbí ọ̀rọ̀ ìsọdi mímọ́, tàbí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run, tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ń wàásù, wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n Jésù ń sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ ti fi fún mi, èmi ti fi fún wọn, wo ìjólótọ Jésù Kristì, wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí Ọlọ́run ti fi fún, kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí Bàbá ti fi fún. Ó wípé ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, láì yọ kúrò nínú rẹ̀, láì ṣe àbùlà rẹ̀, tàbí láì fi ohunkóhun kún, ó ní èyí ni èmi fi fún wọn. Sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí Jésù fi fún wọn. Ó ní wọ́n sì ti gbà á, wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá, wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Ẹsẹ̀ ìkẹsàn-án, èmi ń gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí ni wípé àwọn wọ̀nyí jẹ́ olóòótọ́, wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí, wọ́n di ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, ènìyàn olóòótọ́. Síbẹ̀síbẹ̀ Jésù ń gbàdúrà fún wọn. Èyí jẹ́ àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá bí a bá rí àwọn olóòótọ́ ènìyàn, bí a bá rí àwọn tí ó ti gbàgbọ́ nínú Kristì, bí a bá rí àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, bí a bá rí àwọn tí ó ń tẹ̀síwájú, bí a bá rí àwọn tí ó ń ṣiṣẹ́ fún Ọlọ́run, bí a bá rí àwọn tí ó gba gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ṣísẹ̀ntẹ̀lé, ó yẹ kí àwa pàápàá kí a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Láti ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn, ayé sì ti kórira wọn, nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò lé ayé, ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi. Wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Nígbà mìíràn àdúrà wa máa ń dá dúró lórí àwọn tí wọ́n fẹ́ ayé, àwọn tí wọ́n ń bá ayé lọ, àwọn tí wọ́n ń ṣe ọ̀ṣọ́ ayé, àwọn tí wọ́n kó ayé lé ọkàn púpọ̀. A máa ń gbàdúrà pé kí Ọlọ́run kí ó gbà wọ́n, kí Ọlọ́run kí ó là wọ́n lójú. Ó yẹ bẹ́ẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé àwọn tí Ọlọ́run ti fi ọwọ́ tán wọn lọ́kàn, àwọn tí Ọlọ́run ti gba ọkàn wọn là, àwọn tí a ti fún ní oore ọ̀fẹ́ láti má wọṣọ bíi ti ayé, láti má jẹun bíi ti ayé, láti má gbéyàwó bíi ti ayé, láti má ṣe òwò wọn gẹ́gẹ́ bíi ti ayé, láti má tún máa lọ sí àwọn tí ó ń lọ sí ilé oníṣègùn gẹ́gẹ́ bíi ti ayé, ó dàbí ẹni wípé a kì í gbàdúrà fún wọn tó. Ṣùgbọ́n Jésù wípé àwọn wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìjẹun ayé, ìlọ́kọ ti ayé, ìfẹ́ ìyàwó, ìgbéyàwó ti ayé, ó ti kúrò ní ìgbésí ayé wọn. Síbẹ̀ síbẹ̀ Jésù ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Wò ó ní ẹsẹ̀ ogún nísinsìnyí, ó wípé kì í sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Àpẹẹrẹ tí a ní nìyí ni wípé bí a ti rí àwọn tí ó dúró, àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà fún wọn. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí èyí, èmi pẹ̀lú, nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi, pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa Bàbá ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbúrò ìgbàgbọ́ wọn sí Jésù Kristì, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa. Ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀, bí ó ti ń gbàdúrà fún wọn, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́.
onigbagbo ni aarin wa o fere je pe gbogbo eniyan ni o gba adura gbo ṣugbọn awon kereje ni o gba gbigba adura laisimi ati laisare gbo bi o ba bere lowo enikeni ti o n pe oruko Oluwa enikeni ti o faramo ileesi kan tabi ileesi miran o sese ki o so fun wi pe o n gbagbo ninu adura ṣugbọn iru awon eniyan be won ki gbadura laisimi ati laisare o sese ki a ri iru awon eniyan be ninu ileesi won bi won ba koko wo ileesi eyi ti o ye ki won fi gbadura eyi ti o ye ki won wo oju olorun eyi ti o ye ki won ma so fun olorun wi pe ki olorun ki o ba won soro ninu ileesi won ni ojo na oro ni won ma so ni ita gbangba tabi ninu ile o sese wi pe bi won ba ti n pari iwaso eyi ti won iba fi gbadura ki won wa oju Oluwa lati le fun ni ore ofe lati je oluse oro na ohun ti a ma ri ni wo pe opolopo iru awon eniyan wonyi ti won je elesi won ma soro tabi ki won ki o ma se okowo won leyin ti a ba ti pari isin nitoto won gbadura we pe o ye won gbagbo pe o ye lati ma gbadura ṣugbọn won ko ka adura si ohun ti o ye lati ma gba laisimi ati laisare eyi n je iwori fun wa o si n je ipenija fun wa a fi ilele gege bi apere wipe gege bi Paul papa ti se o ye ki awa paapaa ki a ma se be a gbodo ni iriri bi adura se je ohun ti a ni lati tete se ki a si fi kora lati ma gbadura ki a so adura di baraku ni igbesi aye wa a ko gbodo ma gbadura sege sege a ni lati ma gbadura deede ohun ti a n so ni wipe awon elomiran o sese leekan lose won a ma gbadura eko ti a ri ko ninu oro olorun ni wipe o ye ki a ma gbadura deede lojoojumo laraaro ati ni asale ati ni igba gbogbo ati bi a ti n wo inu ile isin ni ojo isimi tabi ni ojo aje baye tabi ni ojobo tabi ni igbakogba ni o ye ki a ma gbadura ki n se sege sege ṣugbọn ni deede ki a si ma gbadura ki n se leekookan ki a ma gbadura ni igba gbogbo ki a ma gbadura ki n se eyi ti a n gbadura ti o kun fun afemi afemi ki a ma beere wipe olorun se eyi fun mi se toun fun mi ṣugbọn ki a ma gbadura pelu ife kristi ati fun ogo olorun ki se fun iwa oju kokoro ṣugbọn ki a ma gbadura isepe fun awon elomiran o ye ki a tilẹ gbadura wipe Oluwa ko wa bi a ti gbadura e je ki a wo Luke iwe ihere ti Luke ori ikokanla ese ikini o si se bi o ti n gbadura ni ibikan bi o ti dake okan ninu awon omo eyin re wi fun pe Oluwa ko wa bi a ti gbadura eyẹ ki o je adura re ati adura mi loni wipe Oluwa Olorun ti kara re yio ko wa ju bee lo bi a ti n gbadura e je ki a pada lo si Kolose ori kini ese ikesan kini adura ti Paul apostoli ti o n gba fun awon eniyan wonyi Kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re a ko simi lati ma gbadura wepe ki eyin ki o le kun fun imo ife re bi a ba n so imo ife olorun o ye ki o yi o wipe gege bi a ti di onigbagbo lesekese ti a fi aye wa fun Jesu Kristi adekun lati ma se ife inu wa kini iyato ti o wa laarin elese ati onigbagbo tooto ohun ti a mo nipa ti elese ni wipe won a ma se ife tinu won kini a mo si ti onigbagbo ohun ti a mo nipa ti onigbagbo ni wipe onigbagbo n fe lati mo kini ife olorun ati lati se ife olorun bi iru iyato yi bi ko ba si ni igbesi aye re
Èyí ni àmì wípé o kò tí mọ Jésù, o jẹ́ àjòjì, o jẹ́ àlejò sí ìfẹ́ Ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti pasẹ̀ Jésù Kristì wá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ Ọlọ́run, o ní láti ní ìfẹ́, o ní láti ní ìgbóná ọkàn, o sì ní láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ Jésù Kristì. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kìí ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kìí ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kí ó sì wá ojú Olúwa, kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kìí ṣe tiwa, kìí ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ìṣẹ̀tú ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀ kìí ṣe ẹ̀kọ́ tiwa ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹlẹ́sẹ tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kìí ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀ bí a bá rí ẹni tí ó kọ́, tí ó kọ ẹ̀kọ́ tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kìí ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wọ ẹsẹ̀ yìí, ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kìí ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kìí ṣe ti ènìyàn ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ kejìlá. Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kì í yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa tí a sì máa ń tẹ̀mọ́ wa létí ní ìjọ wa níhìn-ín wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìfẹ́ Ọlọ́run? Kí ni ẹ̀kọ́ Ọlọ́run ní orí ohun tí o fẹ́ ṣe? Bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé. Wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣí ilé yìí. Àwọn ọ̀mọ̀ tí sì ń sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣí ilé tí o kọ́, tàbí o ra mọ́tò. Wọ́n sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe tàbí o bímọ. Wọ́n sì ń sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí onígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí o lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀. Bí a bá sọ wípé ènìyàn kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè
lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi a ba so wi pe eniyan kun fun sise ife olorun o dabi igba ti a ba gbe koroba kan sile ti a se fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re e je wi pe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be je oro ti a so yi wi pe ki a kun fun nkan kan je ki se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wi pe won kun fun nkan won yi ki o le ye wi pe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerin dini ogun ese ikefa kia kia johanu ori ikerin dilogun ese ikefa sugbon nitori mo so nkan won yi fun yin ibanuje kun okan yin kini apiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti jesu nso ni wepe o ye ki onigbagbo ni ayo sugbon nigba ti jesu ti so fun won wepe a o pa ohun ohun si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanuje lai ni ayo rara e ni a nso fun wa bi nkan kan ba kun okan wa e je wepe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si jesu eyi nso nipa awon alaigbagbo wepe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato si wepe won fe pa jesu kristi eje ki a wo

gbogbo yín àti gbogbo ènìyàn Ísírẹ́lì pé ní orúkọ Jésù Kristi ti Nasareti tí ẹ̀yin kan mọ́ àgbélébò tí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú nípa rẹ̀ lé ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Ohun tí a ń sọ níhìn ni wọ́n pé Pétérù tẹ́lẹ̀ jẹ́ ẹni tí ń bẹ̀rù, ṣùgbọ́n nígbà tí a mú wá sí iwájú àwọn onídàájọ́ wọ̀nyí tí wọ́n fi ẹ̀sùn kan wípé èwo ni ó ṣe tí ó ń wàásù ní orúkọ Jésù àti tí ó ń ṣe ìmúniláradá ní orúkọ Jésù, ó ń sọ ní kí ó tó sọ̀rọ̀, a sọ fún wa wípé ó kún fún ẹ̀mí mímọ́, kò sì sí ẹ̀mí ti ara rárá nínú ọkàn rẹ̀ nígbà náà, tàbí ẹ̀mí ìbẹ̀rù nínú ọkàn rẹ̀ ní ìgbà náà. Bí ènìyàn bá kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn tí ó lòdì sí èyí tí ó kún ní inú, ní àyè ní ọkàn rẹ̀ nígbà náà. Ohun tí a sọ ni pé láti kún fún ohun kan túmọ̀ sí pé kò sí àyè kankan fún ohun mìíràn mọ́ nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, ó já sí wípé ó ń fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ ti ara ti kúrò, ìfẹ́ ti àwọn ojúgbà nínú ayé ti kúrò, ìfẹ́ ti àwọn ẹbí tàbí àwọn tí ó wà ní àrọ́wọ́tó wa, àwọn aládùúgbò wa, irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọkàn wọn. Pọ́ọ̀lù gbàdúrà pé kí a máa darí àwọn onígbàgbọ́ wọ̀nyí nínú ohun gbogbo nípa ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Òye ìfẹ́ Ọlọ́run ó máa ń yí ìhùwàsí wa padà. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ Ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀. Bákan náà ni bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ. Ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo. Ní Tẹsalónika 1:4 ẹsẹ̀ ìkẹta, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, kí ẹ̀yin kí ó ta kété sí àgbèrè. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín. Bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa, tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí a lè bèèrè tàbí tí a lè gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí Ọlọ́run? Nítorí wípé ìfẹ́ Ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa, lẹ́yìn ìgbà tí a ti faramọ́ àwọn ènìyàn Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ohun kan bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeéṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeéṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeéṣe kí ọkàn rẹ kí ó máa sọ fún ọ wípé ò ti láàlàá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí, ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́ kí ó sọ fún ọ wípé òun rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn níbi tí o wà. Ó sì ń gbàdúrà wípé Ọlọ́run, báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ,

tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣe é ṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnì kan ló fẹ́ gbà ọ́ síṣẹ́, ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yé ọ, ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kì í ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwàhù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta. Jákọ́bù orí kẹta, láti ẹsẹ̀ ìkẹtàlá, tàlẹ́ ọgbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín, ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkèwá, bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n Ọlọ́run, a ó fi í hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ, ọgbọ́n láti ṣèké, ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn, ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni, ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn. Wọ́n sì máa ń jáláńká tó wípé àwọn ní ọgbọ́n. Ó ṣeéṣe kí a rí ẹlòmíràn tí ó tilẹ̀kùn fún àdúrà etí òkun gbígbà, àdúrà pẹ̀lú àbẹ́là, àdúrà pẹ̀lú tùràrí, tí ó máa ń sọ wípé Ọlọ́run máa ń là òun lóye láti rẹ́nijẹ, láti parọ́, tàbí láti ṣèké. Ó ń jẹ́ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú. Nítorí ibi tí owó ohun ìjà bá gbé wà, níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, àkọ́mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kì í sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́, a kún fún àánú àti fún èso rere láìsí ègbè tàbí ojúsàájú àti láìsí àgàbàgebè. Nítorí bẹ́ẹ̀ ni Paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò, wípé kí wọn kí ó lè ní ọgbọ́n àtòkèwá, òye nípa ti ẹ̀mí Ọlọ́run. Bí o bá wo Kọ́ríntì kìíní orí kìíní ẹsẹ̀ 30, Kọ́ríntì kìíní orí kìíní ẹsẹ̀ 30, ṣùgbọ́n
nipasẹ rẹ li ẹyin wa ninu Kristi Jesu ẹni ti Ọlọrun fi ṣe ọgbọn ati ododo ati isọni mimo ati idande fun wa bi o ba fe ni ọgbọn yi ti o ti oke wa ani lati mo Jesu gẹgẹ bi olugbala wa ani lati ja awọn ẹṣẹ wa sọnu ani lati fi ododo ko awọn ẹṣẹ wa sile ani lati je olooto bi a ba ti tọ Ọlọrun wa wi pe awọn ẹṣẹ ti o wa lọwọ wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbọ ninu ẹjẹ Jesu Kristi ti a das ti a ṣe sile fun wa ti a ta sile fun wa lati le wẹ wa nu patapata ninu awọn ẹṣẹ wa bi iru eni be bi o ba di onigbagbọ tooto ti a wẹ ẹṣẹ rẹ nu pẹlu ẹjẹ Jesu Kristi asan pe bi Jesu ba ti n wole ọgbọn atọrun wa yo wole pẹlu eje ki a wo Timothy keji ori keta Timothy keji ori keta lati ese kedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipasẹ igbagbo ninu Kristi Jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti ani ninu oro Ọlọrun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon Ọlọrun ti Ọlọrun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon Ọlọrun bi o ba fiye si ohun ti a ka ni ese kedogun yi o nso wi pe iwe mimo ni o le so di ologbon si igbala nipasẹ igbagbo ninu Kristi Jesu wo ese kerindinlogun gbogbo iwe mimo li o ni imisi Ọlọrun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan Ọlọrun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wipe ki o gba Jesu gege bi Oluwa ati Olugbala nitori wipe Jesu Kristi ti a nso nipa re yi oun ni ogbon Ọlọrun bi Jesu ba ti nwo inu okan re ari wipe ogbon Ọlọrun yo wa ninu igbesi aye re Kolose ori keji Kolose ori keji ese keta sugbon je kin ka lati ese keji ki o le yi o daradara ki a le tu okan won ninu bi ati so won bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle Ọlọrun ani Kristi Kristi ni a so nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti Ọlọrun Ọlọrun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi Olugbala bi Jesu ba ti nwole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wipe ki o ka iwe mimo oro Ọlọrun ki o si ka gbogbo awon oro Ọlọrun wonyi nitori wipe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro Ọlọrun we pe bi abaka oro Ọlọrun yi nitooto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo Jakobo Jakobo ori kini ese ikarun bi o ba ku ọgbọn fun ẹnikẹni ki o bere lọwọ Ọlọrun ẹni ti fun gbogbo eniyan li ọpọlọpọ ti kii si ibaniwi a o si fi fun loni ati kọ ẹkọ nipa adura fun awọn onigbagbọ a si ti ri bi Paul ti ṣe akitiyan lati gbadura fun awọn arakunrin arabinrin olooto ni Kolose èyí sì jẹ́ ìṣírí àpẹẹrẹ àti ìpèníjà fún olúkúlùkù wa láti máa gbàdúrà fún gbogbo àwọn ènìyàn pàápàá jùlọ fún àwọn olóòótọ́ arákùnrin àti arábìnrin a sì ti rí bí ó ti ń pè wá níjà wípé a ní láti jẹ́ ẹni tí ó mọ ìfẹ́ Ọlọ́run àti ní ohun gbogbo tí a fẹ́ ṣe ó yẹ kí a fi ìwọ̀n ìfẹ́ Ọlọ́run dúró lórí wípé ǹjẹ́ bí a bá ṣe nǹkan wọ̀nyí tàbí tí a bá tẹ̀sí ọ̀nà yìí
yóò jẹ́ ìrànwọ́ fún wa láti wà nínú ìfẹ́ Ọlọ́run nípa wíwà ní mímọ́ ní àìlábùkù níwájú Olúwa. A sì ti rí i wípé a nílò ọgbọ́n àti òye nípa àti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá. Bí a bá sì ní Kristi, tí a ní ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó máa kọ́ wa síwájú àti síwájú sí i, ó dájú wípé ọgbọ́n àtòkè wá yóò jẹ́ tiwa. Nísinsìnyí, a ó dìde dúró. Àwọn ohun tí a ti kọ́ lónìí, a ó mú un lọ síwájú Olúwa wípé kí Ọlọ́run kí ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ó ṣe wá láǹfààní. Ìwọ tí ó dàbí ẹni wípé o kò tíì ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí o ké pe Olúwa. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ. Tàbí ìwọ tí o kò fi ara rẹ sí kíka ọ̀rọ̀ Ọlọ́run, kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí o fi ara rẹ sí kíkọ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ó dàbí ẹni wípé iná ìgbàgbọ́ rẹ ń jó rẹ̀yìn, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ múra. O fẹ́ jẹ́ ẹni tí ń gbàdúrà nígbà gbogbo, ẹni tí ń gbàdúrà déédéé àti nígbàkúùgbà. O fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run, o sì ń fẹ́ agbára láti lè ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé rẹ. O sì ń bèrè fún ọgbọ́n wípé Ọlọ́run fún ara rẹ̀ yóò fún ọ ní ọgbọ́n àti òye láti rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run. Bí a bá gbàdúrà tí a sì ké pe Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́ tiọ wa. Báwo ni ìgbésí ayé àdúrà rẹ ti rí? Báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ? Sọ fún Ọlọ́run pé kí ó sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà. Bí ìlérí Ọlọ́run mú, ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é. Má ṣe jẹ́ àmọtara ẹni nìkan nínú àdúrà gbígbà. Kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú.

gbọ́ yìí, ìpàgọ́ kìí ṣe nípa ènìyàn, ìpàgọ́ kìí ṣe nípa àlùfáà, ìpàgọ́ kìí ṣe nípa ti ara wa, ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run, ó jẹ́ nípa Jésù Kristì, ó jẹ́ àti fi Jésù Kristì hàn fún ará ayé. Bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ, ní ìpàgọ́ wa ni a ti rí ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jésù Kristì, tí a ti gba ọkàn wọn là. Ju bí láti bí ọdún 15 sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà. Ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó, gbà tó yá a lọ sí Enugun, gbà tó tún yá a lọ sí Onitsha, ní ìgbà mìíràn a ti lọ sí Ìlọrin, ní ìgbà mìíràn a ti lọ sí Kaduna, ní ìgbà mìíràn a ti lọ sí Òwerì. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà jìn nígbà náà, tí ó jẹ́ wípé àwọn ènìyàn máa wọ ọkọ̀ láti ìhín lọ sí Onitsha, láti ìhín lọ sí Òwerì, láti ìhín lọ sí Ìlọrin, síbẹ̀ a rí ọgọ́rọ̀ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé wa lọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ Deeper Life, ó rí bóyá ìwọ náà pàápàá o ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe. Ṣùgbọ́n wò ó, èyí tí a fẹ́ ní nísinsìnyí kì í ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin, múra kí a lọ sí Òwerì. Èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ. Báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò súnmọ́ bẹ́ẹ̀? Ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀? Síbẹ̀síbẹ̀ òní ní ìtara láti lè bá wa péjọ. Mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú wa. Mo gbàgbọ́ wípé àǹfààní àti oore ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ní àkókò ìpàgọ́ yìí wípé kì yóò fu ọ́rọ̀, wípé òní pàdánù rẹ̀. Jẹ́ kí a wo orin Dáfídì, orin Dáfídì orí 78:6. Orin Dáfídì orí 78, ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11. Ìjọ ènìyàn rẹ lè ó tẹ̀dó sínú rẹ̀, ìwọ Ọlọ́run nínú oore rẹ lè ó ti pèsè fún àwọn tálákà. Ẹsẹ̀ 11 Olúwa ti sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ lè ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀, ó rí wípé Ọlọ́run pèsè fún àwọn tálákà. O mọ̀ wípé ngbà tí a rán Jésù Kristì wá sí ayé, ó jẹ́ ìpèsè fún àwọn tálákà, ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run, ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan, ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí ó wà lábẹ́ òjìji ikú. Ó jẹ́ ìpèsè Ọlọ́run, ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run, fún àwọn tálákà. Bí a bá ń sọ nípa tálákà, àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn, àwọn náà ń pè ní tálákà. Gbogbo ènìyàn níwájú Ọlọ́run ni a jẹ́ tálákà àti asán. Ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí. Bí a bá ń sọ nípa tálákà, owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run. Bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run, bí ènìyàn bá lówó tí ò lálàáfíà, bí ènìyàn bá lówó tí ò ní ìyè ẹnipẹ̀kun, bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, kò ní nǹkan kan, ó jẹ́ tálákà. Ṣùgbọ́n a sọ fún wa wípé Ọlọ́run nínú oore rẹ̀ ó pèsè fún àwọn tálákà. Ó fún wa ní Jésù Kristì, ó ní ọ̀rọ̀, ó ní ìgbàgbọ́. Nínú ẹsẹ̀ 11 wa sọ wípé Olúwa ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ni Olúwa ń sọ? Ọ̀rọ̀ tí Olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé, wo ìgbàlà tí mo fún gbogbo ayé, wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run, àwọn tálákà, àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú Olúwa. Ó ní Olúwa ti sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ sì lé ogún àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ, kò yẹ kí o dúró de ọ̀la. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́, wípé Ọlọ́run yóò ṣe wọ́n lóore. Jẹ́ kí a wò ó, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà, kíkópa ní kíkún nípa ìpàgọ́ náà. Ní àkókò Kérésìmesì yìí, ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí Ọlọ́run fẹ́ kí a wà, nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀. Ní àkókò Kérésìmesì, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mọ́tò àti ikú àìtọ́jọ́ ni ó máa ń wà. Ohun tí ó máa ń fà á ni wípé àwọn ènìyàn ìrìnkúrindò ó máa ń pọ̀jù fún wọn ní àkókò Kérésìmesì.

0: àti jẹ àti mu ìmọ̀típara ó máa ń pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní àkókò kérésìmesì. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n, ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a ṣe bí àwọn ọlọ́gbọ́n, àwọn amòye tí ó wá láti ìlà ọ̀run, wípé a ń fẹ́ láti rí Jésù, ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba, ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe. Ní àkókò yìí, mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́, ohun tí mo sì ń sọ ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa. Ní àkókò ìpàgọ́ yìí, nípa bẹ́ẹ̀, ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ. Wo Joshua 24:15, ẹsẹ̀ 15. Bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin Olúwa, ẹ yan ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní bí òrìṣà wọn ni, tí àwọn bàbá yín tí ó wà ní ìhà kejì odò ti sìn, tàbí àwọn òrìṣà àwọn Amori ní ilẹ̀ ẹni tí ẹ̀yin gbé. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni Olúwa li a ó máa sìn. Èyí ni ìpinnu Joshua wípé òun máa sìn Olúwa pẹ̀lú ilé òun. Ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ̀ náà, wípé ìpàgọ́ tí ó ń bọ̀ yìí, ó sìn Olúwa, ó sìn Olúwa, wípé bí ó ṣe ti ìwọ ni àti ilé rẹ, wípé Olúwa ni ìwọ máa sìn. Bí ó sì ti ṣe àǹfààní fún wa láti wá sí ọ̀dọ̀ Olúwa kí a ba lè ní ìyè ní àkókò ìpàgọ́ yìí ṣe ìpinnu, kí o sì jẹ́ kí ìpinnu náà kí ó le tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kì yóò fi lè yí ọlọ́kàn padà, wípé ó nípin ní kíkún ní ìpàgọ́ tí ó ń bọ̀ yìí. Rántí wípé láti 21 títí di 24 oṣù kejìlá ọdún tí a wà yìí, ní ìpàgọ́ yìí yóò wáyé ní ibi tí ó wà ní ẹkùn rẹ. Ìbùkún aláìlẹ́gbẹ́ ni ó ń dúró dè ọ́. Má ṣe pàdánù ohun tí Olúwa ń pèsè fún ọ. Jẹ́ kí a dìde dúró lórí ẹsẹ̀ wa, kí a sọ fún Ọlọ́run wípé a ò ní jẹ́ aládàánù, a ò ní pàdánù ohun tí Ọlọ́run pèsè fún wa ní àkókò ìpàgọ́ tí ń bọ̀ yìí. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ. Àkókò tí ìtò láti lọ sílé òdìdí láti gbàdúrà, dìde láti mú ìpinnu, dìde láti kópa nínú ìpàgọ́ náà, àti ohun gbogbo tí a máa ṣe láti múra sílẹ̀ fún ìpàgọ́ náà, nípa wípé iṣẹ́ wà láti ṣe, nípa wípé a ní láti wá oúnjẹ níbi ìdáná fún àwọn tí ó wà níbi ìpàgọ́, nípa wípé a ní láti jọ wá àkókò wa, ohun ìní wa, iṣẹ́ ọwọ́ wa, ohun gbogbo tí a ní láti jẹ́ kí ìpàgọ́ náà ti ń sọ nípa Jésù Kristì kí ó jẹ́ ohun tí a ó ṣe tí kò ní ní ìjákulẹ̀ kankan. Kí a sọ fún Ọlọ́run, kí Ọlọ́run kí ó lè ràn wá lọ́wọ́. Sọ fún Ọlọ́run wípé ó nípa, ó nípin nínú ìpàgọ́ náà. Ọmọ rẹ yóò wà níbẹ̀, aya rẹ yóò wà níbẹ̀, ọkọ rẹ yóò wà níbẹ̀, ọ̀rẹ́ rẹ yóò wà níbẹ̀, àwọn tí ó ń bá ọ gbélé wọ́n wà níbẹ̀, àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ wọ́n wà níbẹ̀, àwọn aládùúgbò rẹ. Ó sọ fún wọn, sọ fún Ọlọ́run wípé ó kópa nínú ìpolongo àti nínú ìpàgọ́ náà fúnra rẹ̀. Jẹ́ kí a gbàdúrà, jẹ́ kí a gbàdúrà, kí a mú ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè yí padà.
1: Àìsáyà 47 sọkalẹ̀ sì jókòó nínú ekuru, ìwọ wúndé ọmọbìnrin Babilóni, jókòó ní ilẹ̀ ìtẹ́kùsí, ìwọ ọmọbìnrin ara Kaldea, nítorí a kì ó pè ọ́ ní ẹlẹgẹ́ òun aláfẹ́mọ́, gbé ọ lọ sì lọ ìyẹ̀fun, ṣí ìbòjú rẹ ka aṣọ ẹsẹ, ka aṣọ itan, láódo wọn ni kọjá. A ó ṣí ìhòhò rẹ, a ó sì rí ìtìjú rẹ pẹ̀lú. Èmi ó gbẹ̀san, ènìyàn kì yóò sí láti dá mi dúró. Olùràpadà wa, Olúwa àwọn ọmọ ogun ni orúkọ rẹ̀. Ẹni mímọ́ Ísírẹ́lì, jókòó, dákẹ́jẹ́, lọ sínú òkùnkùn, ìwọ ọmọbìnrin ará Káldíà, nítorí a kì yóò pè ọ́ ní ìyálòde àwọn ìjọba mọ́. Èmi ti bínú sí ènìyàn mi, èmi ti sọ ilẹ̀ ìní mi di àìmọ́, mo sì ti fi wọ́n lé ọ lọ́wọ́, ìwọ kò káàánú wọn. Ìwọ fi àjàgà wúwo lé àwọn alàgbà lórí, ìwọ sì wí pé èmi ó máa jẹ́ ìyálòde títí láé. Bẹ́ẹ̀ ni ìwọ kò fi nǹkan wọ̀nyí sí àyà rẹ, bẹ́ẹ̀ ni ìwọ kò rántí ìgbẹ̀yìn rẹ. Nítorí náà, gbọ́ èyí, ìwọ aláfẹ́ tí ó jókòó lé àìnáání, tí ó wí ní ọkàn rẹ̀ pé èmi ni, kò sì sí ẹlòmíràn lẹ́yìn mi. Èmi kì yóò jókòó bí opó, bẹ́ẹ̀ ni èmi kì yóò mọ òfò ọmọ. Ṣùgbọ́n nǹkan méjì wọ̀nyí ni yóò dé bá ọ lé òjijì, lé ọjọ́ kan, òfò ọmọ àti opó, wọn ó bá ọ pérépéré nítorí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àjẹ́ rẹ àti nítorí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àfọ̀ṣẹ rẹ. Nítorí tí ìwọ ti gbẹ́kẹ̀lé ìwà búburú rẹ, ìwọ ti wí pé kò sí ẹnìkan tí ó rí mi. Ọgbọ́n rẹ àti ìmọ̀ rẹ ó ti mú ọ ṣìnà, ìwọ sì ti wí ní ọkàn rẹ pé èmi ni, kò sí ẹlòmíràn lẹ́yìn mi. Nítorí náà ni ibi yóò ṣe bá ọ, ìwọ kì yóò mọ ìbẹ̀rẹ̀ rẹ, ibi yóò sì ṣubú lù ọ́ tí ìwọ kì yóò lè mú kúrò. Ìdáporo yóò dé bá ọ lójijì, ìwọ kì yóò sì mọ̀. Dúró ní ìsinsìnyí tí ìwọ ti iṣẹ́ àfọ̀ṣẹ rẹ àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àjẹ́ rẹ, èyí tí o ti fi ń ṣe iṣẹ́ ṣe láti ìgbà ìwé rẹ wá, bí ó bá ṣe pé ó lè jẹ́ èrè fún ọ, bí ó bá ṣe pé ìwọ lè borí. Àárẹ̀ mú ọ nípa ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ rẹ, jẹ́ kí àwọn awòye ọ̀run, àwọn awòye ìràwọ̀, àwọn afi-òṣùpá sọ àsọtẹ́lẹ̀ dìde dúró ní ìsinsìnyí, kí wọ́n sì gbà ọ́ lọ́wọ́ nǹkan wọ̀nyí tí yóò bá ọ. Kíyè sí, wọn ó dàbí àkékù koríko, iná yóò jó wọn, wọn kì yóò gba ara wọn lọ́wọ́ agbára ọwọ́ iná. Ẹ̀yìn iná kan kì yóò sí láti yá, tàbí iná láti jókòó níwájú rẹ̀. Báyìí ni àwọn tí ìwọ ti bá ṣiṣẹ́ yóò jẹ́ fún ọ, àwọn oníṣòwò rẹ. Láti èwe rẹ wá, wọn ó kiri lọ, olúkúlùkù sí ẹkùn rẹ, kò sí ẹnìkan tí yóò gbà ọ́.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé ìwòye Isaiah, orí ìkejìdínláàádọ́ta. Bó èyí, ẹ̀yìn ilé Jákọ́bù, tí a ń fi orúkọ Ísírẹ́lì pè, tí ó sì tinú omi Júdà wọn ní jáde wá, tí ó ń fi orúkọ Olúwa búra, tí ó sì ń dárúkọ Ọlọ́run Ísírẹ́lì, ṣùgbọ́n kì í ṣe ilé òtítọ́ tàbí ilé òdodo. Nítorí wọ́n ń pe ara wọn ní ti ìlú mímọ́ ni, wọ́n sì gbé ara wọn lé Ọlọ́run Ísírẹ́lì, Olúwa àwọn ọmọ ogun lè orúkọ rẹ̀. Èmi ti sọ nǹkan ti ìṣáájú wọn ni láti ìpilẹ̀ṣẹ̀, wọ́n sì ti jáde láti ẹnu mi lọ. Èmi sì fi wọ́n hàn, èmi ṣe wọ́n lójijì, wọ́n sì ti ṣẹ. Nítorí èmi mọ̀ pé olórí líle ni ìwọ, ọrùn rẹ jẹ́ iṣan irin, iwájú rẹ sì jẹ́ idẹ. Bí àtètè kọ́ ṣe ni mo tilẹ̀ ti sọ fún ọ, kí ó tó dé ni èmi ti fi hàn ọ́, kí ìwọ má bàa wí pé òrìṣà mi ni ó ṣe wọ́n, àti eré mi gbígbẹ́, àti eré mi dídà ni ó ti pa wọ́n ní àṣẹ. Ìwọ ti gbọ́, wo gbogbo èyí, ẹ̀yin kì yóò àsọ, èmi ti fi ohun titun hàn ọ́ láti ìgbà yìí lọ, àní nǹkan tí ó pamọ́, ìwọ kò sì mọ̀ wọ́n. Ní ìsinsìnyí ni a dá wọn, kì í sì ṣe ní àtètè kọ́ṣe, àní ṣáájú ọjọ́ náà tí ìwọ kò gbọ́ wọn, kí ìwọ má bàa wí pé kíyèsí, èmi mọ̀ wọ́n. Lóòótọ́, ìwọ kò gbọ́, lóòótọ́, ìwọ kò mọ̀, lóòótọ́, láti ìgbà náà etí rẹ kò ṣí, nítorí tí èmi mọ̀ pé ìwọ hùwà rékéréke. Gidigidi ni a sì pè ọ ní olùrékọjá láti inú wá. Nítorí orúkọ mi, èmi ó mú ìbínú mi pẹ́, àti nítorí ìyìn mi, èmi ó fà sẹ́yìn nítorí rẹ, kí èmi má bàa kí ọ kúrò. Wò ó, èmi ti dà ọ́, ṣùgbọ́n kì í ṣe bí fàdákà, èmi ti yan ọ́ nínú iná ìléru wàhálà. Nítorí èmi ti kálá mi, àní nítorí tí èmi ti kálá mi ni èmi ó ṣe é. Nítorí a ó àṣe ba orúkọ mi jẹ́, èmi kì yóò sì fi ògo mi fún ẹlòmíràn. Gbọ́ ti èmi, ìwọ Jákọ́bù àti Ísírẹ́lì, ẹni ìpè mi, èmi náà ni. Èmi ni ẹni ìkíní àti ẹni ìkẹyìn. Ọwọ́ mi pẹ̀lú ni ó sì ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àtẹlẹwọ́ ọ̀tún mi ni ó sì na àwọn ọ̀run. Nígbà tí mo pè wọ́n, wọ́n jùmọ̀ dìde dúró. Gbogbo yín, ẹ péjọ, ẹ sì gbọ́, ta ni nínú wọn tí ó ti sọ nǹkan wọ̀nyí? Olúwa ti fẹ́ ẹ, yóò sì ṣe ìfẹ́ rẹ̀ ní Bábílónì, apá rẹ̀ yóò sì wà lára àwọn ará Káldíà. Èmi, àní èmi ti sọ, lóòótọ́, èmi ti pè é, èmi ti mú un wá, òun si mú ọ̀nà rẹ̀ ṣe déédé. Ẹ súnmọ́ ọ̀dọ̀ mi, ẹ gbọ́ èyí láti ìpilẹ̀ṣẹ̀, èmi kò sọ̀rọ̀ ní ìkọ̀kọ̀ láti ìgbà tí ó ti wà, níbẹ̀ ni mo wà. Àti ní ìsinsìnyí, Olúwa Jehovah, òun ẹ̀mí rẹ̀ ni ó ti rán mi. Báyìí ni Olúwa wí, olùràpadà rẹ, ẹni mímọ́ Ísírẹ́lì, èmi ni Olúwa Ọlọ́run rẹ, tí ó kọ́ ọ fún èrè, ẹni tí ó tọ́ ọ ní ọ̀nà tí ìwọ ìbá máa lọ. Ìbáṣe pé ìwọ fi etí sí òfin mi, nígbà náà ni àlàáfíà rẹ ìbá dàbí odò, àti òdodo rẹ bí ìgbì omi òkun, irú ọmọ rẹ pẹ̀lú ìbá dàbí iyanrìn, àti ọmọ bíbí inú rẹ bí tààrà rẹ. Àkìbá ti kí orúkọ rẹ kúrò, bẹ́ẹ̀ ni àkìbá pa àrùn kúrò níwájú mi. Ẹ jáde kúrò ní Babilóni, ẹ sá kúrò lọ́dọ̀ àwọn ará Kádíà, ẹ fi ohun orin sọ ọ́, wí èyí, sọ ọ́ jáde títí dé òpin ayé, ẹ wí pé Olúwa ti ra Jákọ́bù ìránṣẹ́ rẹ̀ padà, òun gbẹ kò sì gbẹ wọ́n, nígbà tí ó mú wọn la aginjù wọn nìjà, ó mú omi ṣàn jáde láti inú àpáta fún wọn, ó sàn àpáta pẹ̀lú, omi sì tú jáde, àlàáfíà kò sí fún àwọn ènìyàn búburú ni Olúwa wí.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín, wípé ó wù yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá sí yín, ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ẹ̀yẹ̀ yìí bọ́ wa lórúkọ Jésù. A bẹ̀ yín wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa, wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ Jésù. A bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ aláìlágbára, wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́ ọ̀rọ̀ yín tí a ó sì gbàdúrà, wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ kọ́ wa. Ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbàsókè nípa ti ìgbàgbọ́. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ láti inú Kólósè. A ti ka orí kìíní, a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ̀ tí ó wà nínú orí kìíní. Nísinsìnyí a ti bọ́ sí orí kejì. Lónìí a ń wo ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ ìkẹwàá. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá. Máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bí ti Kristi, nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí ni a ó wò. Àdúrà wa ni wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọkàn wa, kí àwa tí ó ti dàbí ẹni wípé a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri, kí a lè dúró ṣinṣin, kí a lè fẹsẹ̀ múlẹ̀, kí a sì lè dúró nínú ẹ̀kọ́ Kristi, kí a ba lè ṣe wá pé kí a sì pèsè wa sílẹ̀ fún bíbọ Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀, a rí i pé àwọn ẹlẹ́kọ́ èké àti aládámọ̀ ti ń yọ àwọn ènìyàn mímọ́ tí wọ́n wà ní Kólósè lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ asán tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Wọ́n ti dìde, wọ́n sì ti ń da ọkàn àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè rú. Níhìn-ín ni Pọ́ọ̀lù gbógun ti àwọn àdámọ̀ ẹ̀kọ́ èké wọ̀nyí, ó sì ń kígbe tantan láti kìlọ̀ fún àwọn onígbàgbọ́ tòótọ́ wípé kí a má ṣe tàn wọ́n jẹ, wípé kí a má ṣe pa wọ́n lọ́kàn padà, kí wọ́n má bàa ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ó fi hàn gbangba pé àwọn wòlíì èké wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ̀tàn àti apanirun, ó sì ń kìlọ̀ fún wọn.
3: o n gba awon onigbagbo to to niyanju we pe ki won ma sora lati ma fi aye sile fun eko keko lati ri aye wole eyi ni ikilo kan na ti olorun fun wa lati inu awon ese ti a ka wonyi awon ese meta wonyi ese ikejo ikesan ati ikewa won je ki o meta ki o ye wa dara dara ikini ikilo lodi si eko awon alai lolorun ikilo lodi si eko awon alai lolorun ikeji ewu awon eko ike bi abagba eko ike laye ni idile wa o sese lati odo omo tabi lati odo aya wa tabi lati odo oko tabi alabagbe o ye ke amo we pe ewu popo ni o wa ninu ki a gba eko ike laye ni idile wa iketa idakoro fun okan ye ke a wo lati ikori kini ikilo lodi si eko awon alai lolorun ninu kolose ori keji ese ikejo paul nso we pe e ma kiye sara ki eni keni ki o ma se fi imo ati etan asan din ni igbekun gege bi etan eniyan gege bi ipilese eko aye ki se ti ki se bi ti kristi igbagbogbo ni awon eko buburu ati asa buburu ma nlakaka lati yi awon eniyan olorun pada kuro ninu otito be ni olorun paapa fun ara re o ma ran awon iranse re lati je ki o di imo fun wa we pe ki a sora o ma nkilo fun awon eniyan re ni gbogbo igba ati lati iran de iran awon iranse olorun ma nko ni otito li ona ti o han gbangba ti o si han kedere lati pa awon omo ehin kristi mo kuro lowo isina ati eke o daju we pe bi a ba wa ninu imole okunkun ki o le raye joba ni igbese aye wa bi a ba ntele olorun ni ese ogbeji o daju we pe satani ki o le ri aye lati pa wa kuro lati odo olorun ati we pe bi a ba ja papa ninu imo otito gbogbo eko isina ati asa isina ki o le raye ni igbese aye wa gbogbo won patapata ni won wo lule ni waju wa eyi ni a fi so fun awon eniyan wonyi we pe ki won ki o ma kiye sara ki a ma kiye sara je we pe ki a ma sora o ye ki a mo we pe ikilo ti paul apostoli ti o fun awon ara kolose ikilo yi kan na ni olorun fun wa ti o si tin fun gbogbo awon ti won gba olorun gbo lati isedale tabi lati ibere ninu deuteronomy ori ketala deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se we pe e je ki a tele olorun miran olorun ajeji leyin ti iwo ko ti mo ri ki a si ma si won iwo ko gbodo feti si oro woli na tabi alala na nitori pe olowa olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe oluwa olorun yin leyin oluwa olorun yin ni ki eyin ki o ma rin ohun ni ki e si ma beru ki e si ma pa ofin re mo ki e si ma gba ohun re gbo ki e si ma sin ki esi ma faramo eyi ni ohun ti Mose eni Olorun ti o so fun awon omo Israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana Olorun ofin Olorun ni kikun ni o ti gbele won lowo ilana ati ase ti Olorun po ohun ohun ti fun awon omo Israeli o wa so fun ki o to fi aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe Mose ko mo so dara dara to o sese ki alala kan ki o dide ki o so wi pe eyi ti Mose gbele won lowo wi pe ko kun to fun omo Israeli Mose so fun wi pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kana ti Olorun fun wa we pe awa ti a je ti Olorun awa ti a tele Olorun ke a sora ke ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo Olorun awon elomiran ma nro we pe bi a ba nkilo fun wa lati enu oni wasu we pe ke a sora lodo awon woli eke won ma fi esun kan wa we pe awa ti a nkilo fun awon eniyan a ko ni ife nitori won ro we pe bi a ba ni ife ko ye ke a da enikeni lejo ko ye ke a so we pe enikan lo n wasu eko odi eko eke tabi elomiran lo n wasu ihinrere toto kini a le fi pe oro ara awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wi pe bi a ba ni ife ni toto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke e je ki a wo Matthew ori keje ese ke dogun Matthew ori keje ese ke dogun e ma kiyesi awon woli eke ti o nto yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o nkilo fun awon eniyan we pe ki a sora ki a kiyesi awon eke woli ti o nto wa wa ni awo agutan sugbon won je apanije ikoko e je ki a be lowo wa bi a ba ri awon omode ti won sere ni ita ti a si ri wi pe apanije ikoko o be si gboro se bi a ba ni ife ni toto se a o ma rerin a o fi awon omode wonyi sile lai kilo fun won rara bi o ba je wi pe ni toto le a ni ife awon omode wonyi bi a ti ri wi pe apanije ikoko ti be si gboro o si ti n se ose fun awon eniyan o n pa won ni ipakopa a si ri awon omode ti won ko mo otun yato si osi ti won ko mo iyato laarin aja tabi ikoko a o kilo fun won a o pe won wonu ile eyi ni ife bi o ba je wipe ni toto ni a ni ife ti a ri wipe awon omoleyin Jesu Kristi awon ti o sese di atunbi awon ti won ko mo otun yato si osi nipa eko ihinrere ti a si ri wipe awon apanije ikoko awon eke woli awon alailolorun ti won koni ni eko isina won be si gboro won kun aye won si n da awon eniyan laamu won si n fi won lakalaka won si ran won lo si orun ni airotele o ye ki a le so fun awon eniyan o ye ki a le kilo fun awon eniyan we pe ki won ki o kiyesara bi o ba je pe ni toto ni a ni ife ife ti a ni yo je ki a kilo fun awon omo Olorun we pe ki a sora ki a si ma gba eko odi eko eke laye laarin wa ati ni inu ijo ati ni idile wa wo Matthew ori 16 ese ikepa nigba na ni Jesu we fun won pe e kiye sara ki e si ma sora ni ti iwukara awon parisi ati ti awon sadusi kini Jesu n so ni nigba ti o n so we pe ki awon omo ehin awon ni gbagbo to to awon ti won lo si orun rere nipa iwenu mo eje Jesu we pe ki won ki o sora ki won ki o ma kiyesara ni ti iwukara awon parisi ati awon sadusi wo itumo ohun to nso ni ese ikejila nigba na le o to ye won pe ki se iwukara ti akara le o wi pe ki won kiyesara re sugbon eko ti awon parisi ati ti awon sadusi Jesu ko fi di awon mo ihin re leti we pe eko otito wa eko ikese wa Jesu la awon eniyan loye we pe ni toto ni awon ajihin rere ti won so oro ijoba Olorun ni toto ni won wa le keji onida keji o ye ke amo we pe ni toto ni awon elomiran wa ti won ko ni ni eko isina awon won yi je bi farisi ati sadusi Jesu sin ki awon mo eniyan ni lo we pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma se gba eko ajeji eko eke laye laarin won ninu ise awon aposteli ise awon aposteli ori ogun lati ese ikokandinlogbon nitori ti emi mo pe lehin lilo mi ikoko buburu yo wo aarin yin le aida agbosi ati laarin eyin ti kara yin li awon eniyan yo dide ti won o ma soro odi lati fa awon omo ehin seyin won nitori na e ma sora nitori awon ikoko wonyi e ma sora nitori awon eniyan ti won o dide lati ma soro odi e ma sora nitori awon ti won o dide lati fanyin kuro lodo Kristi lati fanyin si odo ara won e ma sora ki esi ma ranti pe fun odun meta emi ko dekun ati ma fi omije kilo fun olukuluko le osan ati le oru o ye ki a mo we pe ohun yi kan na ni awa ti a je ajihin rere awa ti a je oniwaasu ihin rere ni ati nso bi o ba je eni ti o ti wa ninu ijo yi fun igba die o ri we pe yala losan ni ojo isimi tabi ni asale ni oru ni ojo aje tabi ni ojobo ni an kilo ni an waasu ni an koni yala lati ojule de oju ile ninu ipade ile tabi ni apejopo wa nigbati abapejopo ni an kilo fun wa nipa oro Olorun yala ninu ile isin wa ni tabi ni ipago ni ipari odun tabi ni igba miran ni a ma nje ki o ye wa yekeyeke bi oro Olorun bi o ti ri eyi ni Paul so fun awon eniyan wonyi we pe o ye ki won ki o kiyesara ki won ki o mo we pe ati ko won ni eko yin rere bi ati ni igbala bi ati ni isodi mimo bi ati ni agbara emi Olorun bi ati ni iwosan bi ati n gbekele Olorun bi ati n gbadura ti adura wa n gba o ni ohun ti ko won ni ohun gbogbo o si ye ki won ki o kiyesara nitori we pe pelu omije pelu edun okan pelu itara pelu adura pelu ifara eni rubo pelu lati na ohun gbogbo ti o wa ti ohun ni ni o fi n ko won ni eko ihin rere o ye ki awa paapa ki a je eni ti n gba ikilo o ye ki a ma sa fun eko ike ki a ma je ki eko ti munisina ki o wa si aarin wa e je ki a wo Peteru keji Peteru keji ori keji lati ese ikini Peteru keji ori keji lati ese kini sugbon awon woli eke wa laarin awon eniyan na pelu gege bi awon oluko ni eke yo ti wa laarin yin awon eni ti yo yo mu adamo igbe wo inu yin wa ani ti yo se oluwa ti o ra won won o si mu iparun ti o yara kankan wa sori ara won opolopo ni yo si ma tele iwa wo bi awon nipa awon eni ti a o fi ma so oro odi si ona otito ati ninu oju kokoro ni won o ma fi yin se ireje nipa oro etan idajo eni ti ko pale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni a to tin je ki o ye wa we pe o ye ki asora nitori eko eke gode kan nitori awon woli eke won po le aye o si ye ki aduro ninu otito awon aladamo tin so awon nkan won yi tabi tin so oro eko di won so we pe awon ni emi olorun ju awon akeko tabi awon oluko ihinrere sugbon a je ki o ye wa we pe o ti won ko ni won je awon akojopo imo eniyan lasan won je awon ofin atowodowo tabi asa ti aye yi awon ti o je asan ati otubante o ye ki awa ti a ti ko awa ti a mo oro olorun o ye ki o ye wa we pe o ye ki a ma sa fun awon kan won yi kitile ni ewu ti o wa ninu eko eke ati awon eko isiran ti a nso nipa re yi bi abaje eni ti o ja para bi abaje eni ti ko sora bi abaje eni ti n gba dulumo bi abaje eni ti n gbojege ti n gba awon eko eke won yi kini awon ewu ti o wa ninu gbigba eko eke laye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo eje ki a pada si Kolose ori keji Kolose ori keji ese kejo le kan si e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi a nso fun wa o si ye wa we pe bi abagba eko eke laye we pe eko eke yi yo di wa ni igbekun bi aba nso nipa we pe ki a di eni ni igbekun ohun ti a nso o ye Paul apostoli daradara nitori we pe eni ti o ja papa nu imo ede griki ti a fi ko majemo titun ni ki se be nikan eni ti o ja papa ninu itan majemo lailai ni nitori be nigba ti o nso wi pe ki a di eni ni igbekun o ye ki o ye wa ohun ti o nso e je wi pe ki a di ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wi pe imo ti aye eko eke tabi eko odi tabi eko ti awon woli eke ma nko ni o ma din ni igbekun ni o ma mu wa lo soko eru ni ati wi pe o ma mu ki eniyan ki o wa labe isiru o ma je ki eru eni be ki o di eni iparun ko sese fun mi lati ka gbogbo awon ese oro olorun ninu majemu lailai ati ninu titun ti aleka lati fi se apejuwe ohun ti o je wi pe ki a dini ni igbekun sugbon je ki n se alaye die fun o ninu majemu lailai ni a ti ri wi pe o sese ki orile ede kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba ti n ba won ja won a ri wi pe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won a ri wi pe bi won ba le di iru eni be nigbekun bi won ba le mu lo si oko eru awon yoku won a di ije fun won nitori be gbogbo ogbon ti won ni gbogbo agbara ti won ni won ma sa lati ri wi pe a kikanju jagun jagun laarin awon eniyan wonyi a di ni igbekun wi pe bi a ba si ti se be awon yoku won o di ije opolopo ogbon ni won le lo bi o ba ka awon iwe onidajo o ri wi pe a ri oba kan lori awon eniyan re gba ti enikan ti o wole wa o so wi pe ohun ni ihinrere ohun ni eko kan to mu wa fun won nitori be ki awon eniyan ki o jade
0: nitori pe ohun ti o fe so fun oba yi o je ohun ijile o je ohun asiri o je ohun kan to wa laarin ohun ati oba oba ko mo we pe a fe pa ohun a fe di oni igbekun oba ko mo we pe eni ti o wa yi o ti ri we pe bi a ba le mu ohun kuro awon eniyan ilu re won o di ije nitori be o ni ki awon eniyan ki o jade nitori pe eni yi ni oro asiri ti o fe ba ohun so bi won ti jade be ni o mu ida jade lati inu aso re ti o gun oba yi ni o ku bi o ti ku ni o ti rekun ti o sa jade bi o ti sa jade ni o pe ipe ogun bi won se segun awon eniyan wonyi ni yi o mo we pe isori o gege bi eni tin gbadura eni ti o je akikanju o fe ba o jagun o fe ba ibi re jagun o ri wi pe bi on ba le yo kele kele wa lati fun oni eko eke bi on ba le pa orun bi on ba le yi olokan pada wi pe adura re koni gba mo wi pe oni mo olorun mo wi pe jesu kristi papa koni je olugbala fun omo eni a fi so wi pe ki a ki esara nitori wi pe awon alala ti ma nwa awon eke woli ti ma nwa awon alakatakiti ti ma nwa awon ti o ma so pe won ni ohun kan imo ijile ti ma nwa awon ta ma so fun a wi pe won ni ogbon kan ti o tayo ti bibeli nitori pe iwe kan ti o je o ye ko je ara bibeli sugbon ti o ti sonu awon ti ri iwe na he nitori be wa si bi kokokan ki won ki o le ko leko oni ki o sora o wi pe won fe di oni igbekun won fe ko lo si oko eru won fe mu lo si inu isiro won fe so di eni ti a o parun nihi ni Paul apostle ni o tin je ki o ye awon eniyan won yo pe eko eke o man dini ni igbekun ni eko eke o man so ni di alai lagbara eko eke o man pa ina emi wa o man parun eko eke o man ra wa niye eko eke o man je ki a koju wa si orun ale eko eke o man yi wa lokan pada kuro lati ma tele Jesu a man di eni ti ara niye ti an tele esu laimo ki se ninu kolose nikan le atin kilo fun wa ninu bibeli lati un kilo fun wa wi pe ewu popo lo wa ninu ki a ma tele awon woli eke iwo ti o je wi pe bi o ti le n wa si eko bibeli ti o n wa si ile ise wa sibe sibe awon woli eke ni korikosun re awon woli eke ni won ko leko o tun ma gba awon iwe miran lati ibo miran o fe ki a di oni igbekun lo si oko eru sora ewo wa nibe o ye ki a wo Jeremiah ori kokandinlogbon Jeremiah ori kokandinlogbon ese ikejo nitori bayi le oluwa awon mogun ni oluwa awon mogun wi nitori bayi li oluwa awon mogun olorun israeli wi pe e ma se je ki awon woli yin ti o wa laarin yin ati awon alaposhe yin ton yi je ki e ma se feti si ala yin ti eyin la nitori ese ikesan won so aso tele ike fun yin le oruko mi emi ko ran won li olowa wi awon jeun jeun woli won po kaakiri won fe gba owo ti oni won fe gba aso ti o wa ninu apoti re won fe gba iwon ba die ti olorun ti fi bukun o nitori be nitori jeun jeun won wa won ni olorun ni o ran won si o won ma lu ago tabi won ma so we pe awon gba awe ni awon o ti eronu ti e ṣùgbọ́n bí wọ́n ti ń gbà àwẹ̀ tí wọ́n dúró níwájú olúwa ni ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o bóyá iná ń jó ni bóyá nkankan ló fẹ́ ṣẹlẹ̀ ni wọ́n wá kìlọ̀ fún ọ bí wọ́n bá sì ti ń kìlọ̀ tán ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o tó bá lè ṣe ètùtù tó bá lè mú owó díẹ̀ wá tó bá lè ṣe báyìí tá bá ṣe ètò fún ọ kò sí ètò mìíràn gbogbo ètò gbogbo ìrúbọ ni Jésù Kristì ti parí lórí igi àgbélébó èyí ni ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o àwọn alála àwọn alásọtẹ́lẹ̀ àwọn alápọ̀ṣẹ́ àwọn wòlíì èké ó ní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi emi ko ran won li olowa wi nitori be o ye ki asora bi won ba to wa wa pelu asotele pelu iran bi won ba so to wa wa pelu isipaya tabi onkon ti ba je we pe olorun ko lo ran won nitori jeun jeun won wowo kakiri ni won fi to yin wa ninu romu ori kerin dilogun romu ori kerin dilogun lati ese iketa dilogun ara emi si beyin e ma so awon tin se iyapa ati awon tin mu ohun ikose wa lodi si eko ti eyin ko e si kuro ni iso won omo ti o je wepe ki a kuro ni iso eniyan bi abawa loja ti a ri wepe enikan wa ninu iso pelu wa wepe bi a se ntaja papo bi a ti nsoro ti a fe taja ni eni yi ni o nle awon onibara wa sa bi abaje eni ti o gbon a o se iso ti wa loto eyi ni Paul apostle so fun a wepe o mo wepe o ngbiyanju lati de ijoba orun o si ri eni to fe ko ni eko eke ti o fe gba ire re ti o fe gba sonu ti o fe gba alaafia ti olorun ti fun o ti o fe gba sonu igbala ayebaye igbala kuro ninu ase e ti oni nigba ti a we onu kuro ninu eje jesu eni yi o fe gba igbala sonu lowo re e si jo wa ninu isokan na eje eni ti ma soro gege bi ore ti ma fi kulukun tele tele oni sora ki e kuro ni iso won ye ki akale kan si mu gbadura we pe ki olorun emi ki o ko awon nkan won yi si tabili o kan aya wa ki a le sa fun eko eke ki a le sa fun awon woli eke ki enikeni ki o ma se gba ire ayeraye lowo wa oni ara emi si beyin e ma so awon tin se iyapa ati awon tin mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko o ye ki a be lowo wa eko wo ni atiko atiko eko igbala ninu Jesu Kristi ni kan soso wo odo agutan olorun eni ti o ko ese aye lo bi enikeni ba wa nigba na ti o so fun wa we pe oruko Jesu eje Jesu irobo Jesu tabi ku Jesu Kristi lori igi agbelebo ko to fun igbala wa oni ke a ma sa fun won eko wo la tun ti ko ati ko wi pe bi a ba wa ninu Kristi a di eda titun wi pe ohun atijo ipe ti a ma nse ki a to di onigbagbo ibura ti a ma bu ki a to di onigbagbo ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo ati ole ti a ma ja ki a to di onigbagbo ife okunrin ba ara eni je ti a ma nse ki a to di onigbagbo o ni bi enikeni ba wa ninu Kristi o di eda titun awon ohun atijo iwa irin atijo won yi won ti koja lo kiyesi won di titun oni ka sora o bi enikeni ba mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko a ko ha ti ko wa nipa ti so di mimo a ko a ti ko wa nipa agbara emi mimo fun awon ti a so di mimo tabi kini ke a to ma so nipa eko wipe ko dara ki onigbagbo ki o je eni ti ko birin jo tabi ki obirin ki o je okunrin kan ko kunu kobodo ki a ma si lati ile de ile a ko a ti ko a wipe okunrin kan aya kan a si ti ko nipa eko atunse oni ki a sora ki a ma je eni ti n kaakiri ki a ma je eni ti a n fi afefe eko keko gbakiri oni ki a kuro ni iso awon eniyan bee mo gbadura wepe gege bi olorun ti n kilo fun wa wepe a o je eni ti n gboran bi a si ti n gboran ibukun ti o wa ninu igboran yoo je tiwa ni oruko Jesu e je ki a wo Heberu ori ketala ese ikesan Heberu ori ketala ese ikesan e ma se je ki a fi oniruru ati eko ajeji gba yin kiri nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe ki se nipa ounje ninu eyi ti awon ti o tin rin ninu won ko li ere oro die to fun eni ti o fe gboran awon bibeli ese bibeli ti a ka won yi o je ohun ti o ye eni ti o ni emi olorun o je eni ti o ye eni ti o ni igbala awon ojiyan won pa ara won run ni awon to man jiyan oro olorun wi pe se o je wi pe deeper life nikan ni ati le ko eko oro olorun se o je pe awon elomiran ti o nka bibeli se o je wi pe awon na o ni imo bibeli ni awa ki jiyan eko oro olorun ni a man ko awon eniyan a si nfe se o lori o ni a fi soro olorun fun o o si ri wi pe inu bibeli ni a ti nka wi pe bi a ba je eni ti o feran olorun bi abaje eni ti o fe tele olorun bi abaje eni ti o fe gboran eni ti o fe fi orun sereje leyin aye buburu yi we pe ki asora ki a ma kiyesara ki eni keni ki o ma se fi imo ati etan asan de wa ni igbekun gege bi itan eniyan gege bi ipilese eko ti aye eko aye wa ti ki se bi ti Kristi eje ki a pada si Kolose ori keji ese ikesan ati ese ikewa ke wo idakoro ti a ni fun okan wa ninu Kolose ori keji ese ikesan ati ese ikewa nitori pe ninu re ini ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ninu Kristi oluwa wa olugbala wa oluso agutan wa ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara pipe ati ekun Kristi ni o duro gege bi idakoro fun okan wa dipo ki a ma fi ikolu kogba ero awon ti okan won ti poruru gba won soke sodo oye ki awon onigbagbo simi ki won ki o si gbekele Jesu Kristi patapata ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ye ki o ye owe pe nigbati eniyan sobo nigbati Adamu ati Eva sobo ni ogba Edeni eniyan sobo kuro ninu ipo pipe ti olorun da si o si sobo si ipo aipe eyi ti o bani ninu je gidigidi eniyan je alaipe nipa ti emi nipa ti iwa bi olorun ati nipa ti ogbon ati oye gege bi eniyan ti sobo ni ogba Edeni lese kese ni Adamu ati Eva di alaipe ati awon omo ti a nbi nipase won ni won di alaipe ati awa papa ki a to mo Kristi le a di alaipe alaipe nipa ti emi alaipe nipa iwa bi olorun alaipe nipa ogbon ati oye sugbon ninu Kristi ati nipase Kristi ni ati ni igbala kikun oun lo so wa di pepe o fun ni idariji pepe o fun ni alaafia pepe o fun ni ekunrere ore ofe re o fun ni ife pepe ati agbara kikun ati ogbon ati ohun gbogbo lati le je ki aye ti isinsiyi ati ayeraye ki o ni ere fun wa je ki a wo ninu Kolose ori keji ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati imo pamo si oni bi a ba nfe ni ogbon a si nfe ni imo imo to le se wa lanfani ni aye yi ati ni aye ti nbo ninu Kristi ni ati le ri ki a ma se feti si awon ti o nso wi pe ogbon kan wa ti o tun tayo to wa ninu bibeli ki a ma se feti si awon atanije akonisina to ma nso wi pe o seese ni ibi ipo oku tabi ni ibi ti won sin ko si ibe ni won tun lo loru lati le ni ogbon kan ti o farasin tabi ti o farapamo oni rara ninu Kristi ni gbogbo isura ogbon ati imo ni a fi pamo si o ni ki a ma tun ri eni ti o n lo si oke okun tabi eni ti o n lo si aginjo tabi eni ti o n lo si idi igi tabi si idi orisa ti o wa ogbon lati le gbe igbese aye kan ti o ro pe o dara onirara ninu Kristi ni a fi gbogbo isura ogbon ati imo pamo si we pe bi a ba ti ni Kristi ati ni ohun gbogbo ninu Kolose ori kini ese ikokandilogun Kolose ori kini ese ikokandilogun nitori didun inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re didun inu baba wa ti nbe le orun ni we pe ekun ohun gbogbo ni ti idariji ni ti alaafia ni ti igbala ni ti isegun lori ese ni ti ife ni ti ore ofe ni ti agbara tabi ogbon tabi ohun kohun ti anilo lati le gbe igbese aye ti o te olorun lorun o ni didun inu baba ni we pe ki ekun ohun dara dara gbogbo ki o le ma gbe inu re ki a to lo si ori ekun wa lati gbadura e je ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin bi agbara re bi olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re o nso fun awe pe gbogbo ohun ti o je mo iye ati ti o je mo iwa bi olorun iwa mimo iwa ododo iwa otito iwa fun omo leyin Kristi we pe gbogbo re patapata le ati fun wa ninu olorun ninu Kristi ninu ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o si se yebiye fun wa pe nipa iwon yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe ohun ti oro olorun yi nso fun ani we pe gbogbo ohun ti o ye fun wa lati ni idariji ese lati ni agbara lori ese lati gbe igbese aye iwa mimo lati gbe igbese aye ti o te olorun ti o wo olorun we pe a fun wa ninu Kristi nitori be o ye ki a to olorun lo bi a ba ti je eni ti amusina nipa eko ike eko odi nipa asa aye ati nipa awon omiran ti ko ni lari o ye ki a to olorun lo ki a so fun pe ki o dariji wa ki a si se ipinu ki a so fun olorun we pe a ko ni sina mo we pe a ko ni tele ona okunkun mo bi o ba je eni ti o ti ntele woli eke ati eko ike ki o wa sodo olorun nitori awon nkan wonyi yo so di eni igbekun a o ku oleru lo bi o ba joko sinu eko ike nitori be je ki a da oni ide je ki a gba okan re la je ki olorun fun ara re ki o fa kuro ninu awon nkan wonyi ki o je ti olorun lekun rere ki o si mo wi pe igbala lo nfe ni isodimo lo nfe ni agbara emi olorun lo nfe ni iwosan lo nfe ni tabi idasile itunisile lo nfe ni tabi omo lo nfe lati je ki o je ebukun fun ebi re tabi o nfe ki olorun ki o bukun lona kan bi lona miran gbogbo nkan wonyi le a o ni bi a ba gbekele Jesu Kristi ni kan soso nitori ninu re ni ekun iwa olorun gbe li ara iyara e je ki a dide duro ki a ba olorun soro ki a so fun olorun we pe ati ko eko ati mo wi pe o je ohun ti o se pataki lati kiyesa bi a ti n kilo fun wa e je ki a gbadura ki a so fun olorun wi pe a fe je tire e je ki a gbadura ki a so fun olorun wi pe a fe ma tele imo ati otito ti o wa ninu ihinrere e je ki a gbadura ki a so fun olorun wi pe gbogbo eko eke gbogbo eko ti mu ni sina gbogbo awon woli eke oluko ni eke awon iwe eke akoran sile afi won sile ajo won nina a si nfe tele oro olorun gbogbo nkan to ba yato si eko irere ti a ti ko wa a fe ju won sile a fe tele olorun timotimo gbadura so fun olorun bi o ba je alailera bi o ba je eni ti a le tete yi lokan pada so fun olorun we pe o n fe duro sese o n fe duro ninu eko o n fe duro ninu eko ti o le se o pe se o ye fun ijoba olorun ni ba gbadura ti o gbekele olorun ti o simile olorun bi o tile je alai lagbara yo fi agbara fun yo fi okun fun yo le je ki o le duro sese.

Olorun alaanu adupe lowo yin o je ayo okan wa lati wa se waju yin nitori wipe a mo pe nigba ti a ba wa e o so okun adi imole a mo pe nigba ti a ba wa aisan yo pora a mo wipe nigba ti a ba wa gbogbo osi gbogbo ise yo dopin ni igbese aye wa a mo pe nigba ti a ba wa e o tan imole sinu okan wa ati si ipa ona wa ati sinu aye wa a mo pe nigba ti a ba wa si waju yin gbogbo awon agbara okunkun ti o tin je gaba ti o tin te wa mole we pe a o ni dande kuro ninu awon nkan wonyi to nda wa loro a mo we pe nigba ti a ba wa a o le gbadura e o si le gba adura wa a nbebe we pe bi a ti wa loni we pe igbagbo aye igbagbo otun yo soji ninu okan wa loruko Jesu a si nbere we pe gege bi igbagbo aye igbagbo otun yo ti dide ninu okan wa wi pe bi a o ti ma gbadura e o gba adura wa e o so okunkun di imole fun wa awon ikanu tabi awon ohun ti o nda wa loro e o mu won kuro ni oruko Jesu e ba wa soro e mu wa sumo odo ara yin adupe wo pe ti gbo ni oruko Jesu Christ lo wa wa loni mo soro nipa igbagbo o ye ki a mo wi pe a ti ma soro nipa igbagbo ohun ti igbagbo le se ere ti o wa ninu igbagbo ipa ti igbagbo ko ninu adura ti a ma n gba bi a ba wo Heberu ori kọkànlá ẹsẹ ikini nje igbagbo ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri bi a ko ba ti ri ohun kankan bi ọwọ wa ko ba ti tẹ ohun ti a n fẹ ṣùgbọ́n tí ẹ̀mí ọlọ́run jẹ́rí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wí pé ohun yìí tí a kò tí ì rí yóò jẹ́ tiwa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bí a bá ń retí ohun kan tí kò sì tí ì dé ṣùgbọ́n tí a ní ìdánilójú tí a sì ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wa wí pé ọlọ́run kì yóò jẹ́ awakulẹ̀ àti wí pé ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí a sì ní ìdánilójú yìí a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà titun yóò dé nínú ọmọ rẹ ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ kò tí ì rí kí o fi ojú ara rí i ṣùgbọ́n o ní ìdánilójú ẹ̀mí ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan ọlọ́run yóò ṣe wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí ìyípadà rere ní ti iṣẹ́ ìyípadà rere ní ti ìgbéga yóò dé ṣùgbọ́n a kò tí ì fi ojú rí lójúkojú a kò tí ì rí ìgbéga tàbí ìyípadà tí a ń bèrè lójúkojú ṣùgbọ́n a ní ìdánilójú nínú ọkàn wa balẹ̀ wípé ọlọ́run ti ṣe pàápàá bí a kò tilẹ̀ tí ì fojú rí ẹ̀mí ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọlọ́run ti gbọ́ àdúrà wa inú wa bẹ̀rẹ̀ sí ní dùn bí a kò tí ì fojú rí bí a kò tilẹ̀ tí ì rí síbẹ̀síbẹ̀ a ní inú dídùn nítorí pé a mọ̀ wípé ọlọ́run ti ṣe é èyí ni a ń pè ní ìgbàgbọ́ ó sọ nínú ẹsẹ̀ ìkejì wípé nítorí nínú rẹ̀ li àwọn alàgbà ní ẹ̀rí rere bí a bá ń sọ àwọn alàgbà kìí ṣe àwọn tí wọ́n léwó lórí a mọ̀ wípé àwọn tí wọ́n léwó lórí wà tí wọn kò ní ìgbàgbọ́ nínú ọlọ́run a ń sọ nípa àwọn alàgbà àwọn bàbá wa nínú ìgbàgbọ́ gẹ́gẹ́ bí Abrahamu tí ó jẹ́ wípé bí ìlérí ti ọlọ́run ṣe fún bí ọwọ́ rẹ̀ kò tilẹ̀ tí ì tẹ́ síbẹ̀síbẹ̀ ó ń yọ̀ wo àpẹẹrẹ yìí nínú Rómù orí kẹrin Rómù orí kẹrin nínú láti ẹsẹ̀ ìkẹtàdínlógún gẹ́gẹ́ bí a ti kọ pé mo ti fi ọ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí ò ń gbàgbọ́ ọlọ́run ti kára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà jẹ́ kí ó yọ wípé ní àkókò yìí Abrahamu kò tí ì bí ọmọ ìlérí ṣùgbọ́n a ti ṣe ìlérí fún un a sì ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì fojú rí i ọlọ́run pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà ìjẹ́rìísí nínú ọkàn rẹ̀ yìí ìdánilójú tí ó nínú ọkàn rẹ̀ yìí èyí ni a ń pè ní ìgbàgbọ́ wẹsẹ̀ kejìlélógún nígbà tí ìrètí kò sí ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀ gẹ́gẹ́ bí èyí tí a ti

0: pé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ró ti ara òun ti kára rẹ̀ tí ó ti kú tán nígbàtí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn ọdún àti kíkú inú sára kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí ọlọ́run ṣùgbọ́n ó le ní ìgbàgbọ́ èyí jẹ́ pé ó dúró ṣinṣin ní ìgbàgbọ́ ó ń fi ògo fún ọlọ́run nígbàtí ó sàtìmọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí òun sì lè ṣe é èyí ni à ń pè ní ìgbàgbọ́ wípé bí a kò tilẹ̀ tí ìfojú rí ṣùgbọ́n a ti gbàdúrà débi wípé ẹ̀mí ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí ó sì ń jẹ́ kí ó dá wa lójú wípé ohun tí a ń béèrè ọlọ́run ti ṣe é nígbàtí a bá gbàdúrà tí a bá dé àkókò yìí tí a bẹ̀ sí nínú inú dídùn tí ẹ̀mí ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí tí a ní ìdánilójú àti ìfọkànbalẹ̀ wípé máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tó ń béèrè ọlọ́run ti ṣe máa yin ọlọ́run lógo nítorí wípé ohun tó ń béèrè ọlọ́run ti fi ìfọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé o kò tí ì rí nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run lógo nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní bu ọlá fún ọlọ́run nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní kí ọlọ́run nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní sọ nípa agbára ńlá ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ pé o kò tí ì fi ojú rí nǹkan wọ̀nyí èyí ni à ń pè ní ìgbàgbọ́ bí o bá wo Hebrew orí 11 ẹsẹ̀ 6 ṣùgbọ́n láì sí ìgbàgbọ́ kò lè ṣeéṣe láti wù ú nítorí ẹni tí ó bá ń tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá èyí ni ó ń sọ fún wa wípé ìgbàgbọ́ kìí dúró lásán ìgbàgbọ́ kìí wà lóun nìkan wípé bí a bá ní ìgbàgbọ́ a ó máa gbìyànjú láti wo ọlọ́run bí a bá ní ìgbàgbọ́ a ó máa tọ ọlọ́run wá nígbà gbogbo bí a bá ní ìgbàgbọ́ wípé a ó máa ké pe ọlọ́run a ó máa gbàdúrà bí a bá ní ìgbàgbọ́ a ó máa fi hàn nípa ohun tí a ń sọ lẹ́nu ìgbàgbọ́ jẹ́ ohun ìní tí ó ṣe iyebíye àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń já wa tílẹ̀ àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń pani àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ìgbàlà ọlọ́run ìyì ọlọ́run ìbùkún ọlọ́run kí ó bọ́ lọ́wọ́ ènìyàn ìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí ó dára àìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí kò dára láti inú ọkàn wá ohun tí a máa ń sọ ni ó máa ń fi hàn èyí tí a ní yálà a ní ìgbàgbọ́ tàbí a ní àìgbàgbọ́ bí a bá ní ìgbàgbọ́ ìgbàgbọ́ yóò sọ òṣì àti ìṣe wa yóò sọ di ayọ̀ ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú òkùnkùn yóò mú wa sínú ìmọ́lẹ̀ ìgbàgbọ́ yóò yí àtúbọ̀tán ayé wa yóò yí padà ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú ọ̀nà tó lọ sí ọ̀run àpáàdì yóò mú wa sí ọ̀nà tí ó lọ sí ọ̀run rere ní ẹ̀dà kejì àìgbàgbọ́ yóò sọ ayọ̀ di ìbànújẹ́ àìgbàgbọ́ yóò yà wá nípa kúrò lọ́dọ̀ ọlọ́run kúrò nínú ìyè ọlọ́run àti kúrò nínú ìbùkún ọlọ́run bí ènìyàn bá ní ìgbàgbọ́ ìgbàgbọ́ tí ń gbanilà ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ tí ń dàgbà sókè àti ìgbàgbọ́ tí fẹsẹ̀ múlẹ̀ nínú ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀ ìgbàgbọ́ yìí yóò ní ohùn tí ń bá ọlọ́run sọ̀rọ̀ èyí ni a fi ń sọ ní àṣálẹ̀ yìí nípa ohùn ìgbàgbọ́ tàbí kí a kúnkún wípé ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ láti ẹnu rẹ̀ jáde ohùn ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ kí a tó kú ìgbàgbọ́ yóò máa sọ̀rọ̀ bí a ti ẹ̀wà ní ibi tó jẹ́ wípé ó dàbí ẹni pé ayé fẹ́ pin fún wa ìgbàgbọ́ yóò sì máa sọ̀rọ̀ bákan náà bí o bá wo ìṣe àwọn àpọ́sítélì orí 7 ẹsẹ 15 ìṣe àwọn àpọ́sítélì orí 7 ẹsẹ 15 ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́ ó tẹjúmọ́ ọ̀run ó sì rí ògo ọlọ́run àti jésù ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run òun sì wí pé wò ó mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run nígbà náà ni wọ́n kígbe lé òun rárá wọ́n sì di etí wọn wọ́n sì fi ọkàn kan rọ́ọ̀lù wọ́n sì wọ sẹ́yìn òde ìlú wọ́n sọ ọ́ lé òkúta àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ lé ẹsẹ̀ ọmọkùnrin kan tí a ń pè ní Saulu. Ṣùgbọ́n wọ́n sọ Stéfánù lé òkúta. Ó sì ké pé Olúwa wípé Jésù Olúwa gba ẹ̀mí mi. Bí o bá wo ibi tí a kà yí dáradára, ó rí wípé nípa ìgbàgbọ́ ni Stéfánù ni ó fi sọ̀rọ̀. Ohun tí a ń gbọ́ lẹ́nu rẹ̀ ni ohùn ìgbàgbọ́. Wò wípé ó kún fún ẹ̀mí mímọ́. Nígbà tí a fẹ́yàn Stéfánù, ohun yìí ni a rí kà nípa rẹ̀ wípé ó kún fún ìgbàgbọ́, ó kún fún ọgbọ́n Ọlọ́run, ó sì kún fún ẹ̀mí mímọ́ pẹ̀lú. Níhìn-ín ni a ń ṣe inúnibíni sí i. Níhìn-ín ni a ń sọ́lé òkúta. Ó ní, wò ó, mo rí Jésù dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Rí wípé Jésù kò sọ ohunkóhun nísinsìnyí. Ṣùgbọ́n ó dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Báwo ni Stéfánù ṣe mọ̀ wípé kì í ṣe wípé Jésù dúró gẹ́gẹ́ bí onídàájọ́? Kì í ṣe wípé Jésù dúró gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ dá a lẹ́bi wípé bóyá Stéfánù ti sọ ohun kan tí kò dùn mọ́ Ọlọ́run nínú, ohun kan tí ó fa inúnibíni tàbí sísọ lókúta tí wọ́n sọ lókúta? Báwo ni ó ṣe mọ̀ wípé Jésù dúró gẹ́gẹ́ bí alágbàwí, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ pe òun lọ sílé, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ kí òun káàbọ̀ sí ìjọba Ọlọ́run? Ohun tí ó fi mọ̀ ni wípé ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé òun jẹ́ ti Ọlọ́run. Àti wípé Jésù pàápàá ó jẹ́ olùràpadà àti olùdáǹdè òun. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́, wípé ní ojú ikú, ẹni tí ó bá ní ìgbàgbọ́, ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ ń kú lọ, yóò máa wípé mo ń lọ sílé. Yóò máa wípé a ti pèsè adéògò sílẹ̀ fún mi. Yóò máa wípé mo mọ̀ wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé níbẹ̀. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Àti wípé èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín, wípé nígbà tí mo bá sì ṣetán, èmi ó padà wá láti mú yín lọ sí ọ̀dọ̀ ara mi. Ẹni tí ó bá ní ìgbàgbọ́ títí di ojú ikú ni ó máa wípé mo ń lọ sí ìlú ọ̀run, mo ń lọ sí ibi rere. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ wà ní ẹnu bodè ọ̀run báyìí, yóò máa wípé mo fẹ́ wọlé, nítorí wípé mo ní orúkọ nínú ìwé ìyè. Èyí ni a fi mọ àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ayé, ohun wọn yóò máa sọ̀rọ̀ ìgbàgbọ́. Ní ojú ikú, ọ̀rọ̀ ẹnu wọn yóò máa jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Wọ́n máa ní ìrètí àti ìdákọ̀rọ̀ ìdánilójú nínú ọ̀rọ̀ àti ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tí ó bá ní àìgbàgbọ́ yóò máa dààmú, yóò máa ṣiyèméjì. Gẹ́rẹ́ tí ó bá ti ní inúnibíni tàbí àjálù tàbí ẹ̀dùn ọkàn kan, ó máa gbọ́ láti ẹnu rẹ̀ bẹ́ni wípé Ọlọ́run kò fẹ́ mi, bẹ́ni wípé kò sí ohun tí mo lè ṣe tó lè ṣe dáradára, bẹ́ni wípé Ọlọ́run kì í gbàdúrà mi, bẹ́ni wípé mi ò mọ kí ni mo ṣe, bẹ́ni wípé bóyá mi ò tiẹ̀ pẹ̀lú àwọn àyàn fẹ́, bẹ́ni wípé mi ò kúnkún mọ̀ bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n máa sin òun, mi ò kúnkún mọ̀ bóyá mo kàn ń wá sí ilé ìsìn lásán, mi ò kúnkún mọ̀ bóyá gbogbo èyí tí mo ń ṣe ó jẹ́ òtú báńtẹ́ níwájú Ọlọ́run. Ẹni tí kò ní ìgbàgbọ́ láti ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó máa rí wípé ohun tí ó ń sọ jáde lẹ́nu ó jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́, kí o sì mọ̀ wípé ohun tí a ń sọ jáde lẹ́nu òun ni ó ń fi wá hàn. Yálà a jẹ́ ẹni tí ó gbàgbọ́ tàbí a jẹ́ aláìgbàgbọ́, ohun tí ó ń jáde láti ẹnu wa, yálà ọ̀rọ̀ ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́, èyí ni yóò máa fi hàn yálà a ó ní ìbùkún tàbí a ó ní ìdájọ́. Kí n tó máa sọ síwájú sí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń sọ̀rọ̀, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń kọrin, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń jẹ́rìí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú, kí n tó sọ síwájú sí ohun tí ìgbàgbọ́ máa ń ṣe, ohun tí ọ̀rọ̀ ìgbàgbọ́ máa ń sọ, jẹ́ kí n kọ́kọ́ sọ fún ọ ohun tí àìgbàgbọ́ máa ń sọ. Láti inú ọkàn àwọn tí kò ní ìgbàgbọ́, wo Ezekieli 37:1. Ezekieli 37:1, ẹsẹ̀ 11. Nígbà náà ni ó sọ fún mi pé, ọmọ ènìyàn, egungun wọ̀nyí ni gbogbo ilé Ísíráélì wò ó. Wọ́n wí pé egungun wa gbẹ, ìrètí wa sì pin, ní ti àwa àti ké wa kúrò. Ọlọ́run ní èrò rere nípa àwọn ènìyàn wọ̀nyí. Ó ń sọ fún Ezekieli wípé òun fẹ́ dábìrà pẹ̀lú àwọn ọmọ Ísíráélì. Òun fẹ́ kí àwọn egungun wọn tí ó ti gbẹ, tí ó wà ní àfonífojì, àwọn egungun tí a ti yà nípa kúrò nínú àwọn egungun mìíràn, òun fẹ́ ṣe ìkójọpọ̀. Òun fẹ́ fún ọ ní iyì, Òun fẹ́ kí wọ́n kí ó lè dìde lórí ẹsẹ̀ wọn gẹ́gẹ́ bí ogun ńláńlá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run ní ìrètí tí ó dára, ìpinnu tí ó dára, ìlànà tí ó dára, tí ètò tí ó dára nípa àwọn ènìyàn wọ̀nyí, síbẹ̀síbẹ̀ ni wọ́n ń sọ wípé kò sí ìrètí fún wọn. Ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni pé àwọn á lè ní ìgbàlà. Ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni wípé egungun tí ó ti gbẹ, wípé ó tún lè ní ìyè. Èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu àwọn tí ó jẹ́ wípé bí Ọlọ́run tilẹ̀ ní ohun tí ó dára tí ó ń sọ nípa wọn, ohun tí ó dára tí ó ń pètè tí ó ń pèrò nípa wọn, síbẹ̀síbẹ̀ àìgbàgbọ́ a máa dí wọn lójú, àìgbàgbọ́ a máa se inú wọn. Àìgbàgbọ́ kìí jẹ́ kí wọn kí ó lè mọ̀ ohun iyebíye, ohun rere tí Ọlọ́run pèsè nípa wọn. Jẹ́ kí ó yé ọ wípé Ọlọ́run jẹ́ aláàánú, Ọlọ́run jẹ́ ẹni tí ó ní ìfẹ́, Ọlọ́run ronú nípa rẹ, ohun tí ó sọ nípa rẹ nínú Jeremiah 29:31. Kí a ṣí ìwé, kí a ṣí Bíbélì wa kíákíá. Jeremiah 29 láti ẹsẹ̀ 11. Nítorí èmi mọ èrò tí mo rò sí yín, lé Olúwa wí, àní èrò àlàáfíà, kì í sì ṣe fún ibi tàbí fún yín tí láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Àwọn tí kò ní ìgbàgbọ́, bóyá ọmọ ń gbóná, bóyá ọmọ ń ṣàìsàn, bóyá ọkọ lọ sí ibi iṣẹ́ kò tètè dé, bóyá ìyàwó lọ sọ́jà kò tètè dé, bóyá àwọn ẹbí wọ́n ní àríwísí díẹ̀ sí, bóyá ó dàbí ẹni wípé oúnjẹ kò tó nínú ilé, tí ó dàbí ẹni wípé àwọn ọmọ wọn ò lè jẹ àjẹyó. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn kò ní ìgbàgbọ́, èyí tí wọn ìbá fi máa wípé ọjọ́ ọ̀la yóò dára, wípé ọ̀la yóò mú ìbùkún wá ju ti òní, wípé nígbà tí ó bá di òwúrọ̀ ìmọ́lẹ̀ yóò tàn, àti wípé nígbà tí òru yìí bá kọjá, wípé ìtànṣán ògo Ọlọ́run yóò farahàn. Èyí tí wọn bá fi nírètí wípé mo mọ̀ wípé Ọlọ́run ronú nípa mi, mo mọ̀ wípé Ọlọ́run gbé, Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi, wọn máa wípé Ọlọ́run kì í gbàdúrà mi, mi ò mọ kí ni mo ṣe. Bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìyá, bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, bóyá ẹ̀ṣẹ̀ tó farahàn, bóyá ẹ̀ṣẹ̀ tí a mọ̀, mi ò kúnkún mọ kí ni mo ṣe. Mo ti gbàdúrà, mo ti gba àwẹ̀, mo ti wá sí dípà, kò síbi tó ń lọ tí mi ò bá wọn lọ. Ìpàgọ́ mo débẹ̀, bí wọ́n sọ wípé nínú ẹkùn ni ìjọ tún wọ̀, mo débẹ̀. Bí wọ́n sọ pé gbàgádà ni gbogbo akátún kọrí sí, mo ti débẹ̀. Bí wọ́n sọ wípé àlímọ̀ṣọ́ tàbí nínú ní ìpájà ní ibi tí wọ́n ti ń ṣe ní Ayọ̀bọ́ ni ká tún lọ, kò sí ibi tán nìkan lọ tí mi ò lọ. Ṣùgbọ́n wo bí mo ti rí, bí gbogbo ibi tí mo ti dé, àdúrà tí mo ti gbà, ààwẹ̀ tí mo ti gbà, Bíbélì tí mo ti kà, bọ́n sọ pé ìpàdé ojúlé wà bá mi bẹ̀. Bọ́n bí wọ́n sọ pé nínú ẹkùn ni wà bá mi bẹ̀, kò sí nǹkan tí mi ò tíì ṣetán. Ṣùgbọ́n bí nǹkan ti náà ló ṣe ṣe rí, ọmọ ò sí, àlàáfíà ò sí, gbogbo ara ló kún fún àìsàn. Bí wọ́n tiẹ̀ ní ká wá sí ilé ìwòsàn, síbẹ̀síbẹ̀ kò sówó tí máa san. Mo fẹ́ rí olùṣọ́ àgùntàn, ó pẹ́ tí mo ti ń gbìyànjú. Àwọn tí mo ní, mo kọ ìwé ẹ̀bẹ̀ àdúrà, títí bí wọ́n ka ẹ̀bẹ̀ àdúrà àwọn ẹlòmíì, wọn ò jẹ́ ká tèmi, mi ò mọ kí ni mo ṣe o. Bóyá Ọlọ́run ti yàn ọmọ mi wípé mi ò ní ní ìgbàlà, bóyá Ọlọ́run ti yàn ọmọ mi wípé kò ní sí ìdùnnú ní gbogbo ọjọ́ ayé mi, síbẹ̀síbẹ̀ wọn kò mọ̀ wípé Ọlọ́run ń ro èrò rere, èrò àlàáfíà nípa wọn. Àwọn wọ̀nyí jẹ́ àwọn tí ń sọ̀rọ̀ àìgbàgbọ́. Ohun tí a ṣe ń sọ yìí fún wa ni wípé kí a lè yí ohùn wa padà, kí a lè yí ọ̀rọ̀ ẹnu wa padà, kí a lè máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́, kì í ṣe ọ̀rọ̀ àìgbàgbọ́. Kí a lè máa wípé ọjọ́ ọ̀la yóò dára, kí a lè máa wípé bí ẹ̀kan pẹ̀dẹ̀ alẹ́ kan, a mọ̀ wípé ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Kí a lè máa wípé mo mọ̀ pé olùdáǹde mi, olùràpadà mi, mo mọ̀ pé ó ń bẹ̀, mo mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ tèmi. Mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé nǹkan dojúrú fún mi nísinsìnyí, bó tilẹ̀ jẹ́ pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi lónìí, mo mọ̀ wípé lọ́la ìgbà ìtura àti ìgbà ìpèsè yóò dé bá mi. Mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé mo ń rìn nínú òkùnkùn àti nínú àfonífojì òjìji ikú, síbẹ̀síbẹ̀ mo mọ̀ wípé Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́. Kò dára kí a máa bá ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu wa, nítorí wípé ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àdúrà gbà, ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í mú ìrètí wá, ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í múni lọ́kànlé, ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í ṣí ni lórí, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí jẹ́ kí àwọn ẹlòmíràn pàápàá kí wọ́n fẹ́ tẹ̀lé ọlọ́run. Ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí jẹ́ kí a lè ní ìbùkún lọ́dọ̀ ọlọ́run, ṣùgbọ́n yẹ kí a mọ̀ wípé ọlọ́run ro èrò rere nípa wa. Wòmí níhìn-ín, mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run fẹ́ràn rẹ. Mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run ro èrò àlàáfíà nípa rẹ. Mo fẹ́ kí o mọ̀ wípé Jésù pàápàá ní ọwọ́ ọ̀tún Ọlọ́run nísinsìnyí ó ń gbàdúrà fún ọ. Ṣé o gbàgbọ́ bẹ́ẹ̀? Bí o bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń sunkún àsundẹ́kun? Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń ṣe èméjì nínú àdúrà? Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ wípé Ọlọ́run ṣe èrò nípa tiwa, èé ṣe tí a fi ń ṣe bí ẹni tí kò nírètí? Ó yẹ kí a lè nírètí nínú Ọlọ́run. Ó yẹ kí a lè mọ̀ wípé Ọlọ́run ti gbàdúrà, Ọlọ́run aláàánú, Ọlọ́run olóore ọ̀fẹ́, Ọlọ́run tí ṣe ìlérí tí sì ti ìlérí náà lẹ́yìn, Ọlọ́run tí kìí ṣe ké, òun ni a tọ̀ wá, yóò sì gbọ́ àdúrà wa. Mo ní yóò sì gbọ́ àdúrà wa. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, ó yẹ kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ látẹnu wa. Jẹ́ kí n tún fi àpẹẹrẹ mìíràn hàn ọ́. Ẹni tí ó ní àìgbàgbọ́ nínú ọkàn rẹ̀, ó sì fi àìgbàgbọ́ rẹ̀ hàn nípa ọ̀rọ̀ tí ó sọ jáde láti ẹnu rẹ̀. Mo fẹ́ kí o wò ó láti inú ìwé Samueli kínní, orí kẹta. Samueli kínní, orí kẹta. Wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Samueli dùbúlẹ̀ títí di òwúrọ̀, ó sì ṣí ilẹ̀kùn ilé Olúwa. Samueli sì bẹ̀rù láti ro ìfihàn náà fún Eli. Nígbà náà ni Eli pe Samueli, ó sì wí pé, Samueli ọmọ mi. Òun sì dáhùn wí pé, èmi nìyí. Ó sì wí pé, kí ni ohun náà tí Olúwa sọ fún ọ? Èmi bẹ̀ ọ́, má ṣe pa á mọ́ fún mi. Kí Ọlọ́run kí ó ṣe bẹ́ẹ̀ sí ọ, àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú, bí ìwọ bá pa ohun kan mọ́ fún mi nínú gbogbo ohun tí ó sọ fún ọ. Samueli sì ro gbogbo ọ̀rọ̀ náà fún un, kò sì pa ohun kan mọ́ fún un. Òun sì wí pé, Olúwa ni, jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀. Bí o bá ti jẹ́ ẹni tí ń ka Bíbélì tí ó ti ka ìtàn tí mo kà fún ọyẹ tí ó ti kà á tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó rí wípé Ọlọ́run sọ fún Samueli wípé inú mi kò dùn sí Eli, nítorí wípé kò bójútó àwọn ọmọ rẹ̀, kò sì bá wọn wí nínú àwọn ohun tí wọ́n ń ṣe tí kò dára. Àti wípé ó dàbí ẹni wípé Eli bu ọlá fún àwọn ọmọ rẹ̀ ju àti bu ọlá fún Ọlọ́run, kò sì jẹ́ kí wọn kí ó dẹ́kun àti máa ṣe búburú, tàbí láti ṣíwọ́ nínú iṣẹ́ Ọlọ́run nígbà tí ó rí wípé wọn kò rìn ní ọ̀nà ẹ̀tọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run sọ nǹkan wọ̀nyí fún Samueli, tí ó sì sọ wípé òun ó mú ìdájọ́ bá ilé Eli, Samueli sọ fún Eli nígbà tí Eli béèrè lọ́wọ́ rẹ̀, èyí tí Eli bá fi ṣe bí àwọn ará Nínépè nígbà tí Jona lọ sí Nínépè wípé ní 40 ọjọ́ Ọlọ́run yóò pa ìlú yìí run. Ṣùgbọ́n tí wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ wípé ẹ jẹ́ kí a ronú padà, kí a fi iṣẹ́kíṣẹ́ tí ó wà lọ́wọ́ wa kí a fi wọ́n sílẹ̀, kí Ọlọ́run kí ó ba lè fi ojú rere wò wá. Èyí tí Eli ìbá ṣe bẹ́ẹ̀, Eli sọ wípé ó dára, Ọlọ́run ní í ṣe, Olúwa ní í ṣe, ohunkóhun tó bá dáa lójú rẹ̀. Mo ti ń sìn láti ọjọ́ yìí, bí ó bá jẹ́ pé torí àṣìṣe tàbí torí àléébù tí ó ti rí nínú ẹbí ni ó fẹ́ fi dá mi lẹ́jọ́, dáadáa náà ni, nítorí wípé Ọlọ́run ni, ohun tó bá fẹ́ ṣe kò sí ẹni tí ó lè yí lọ́kàn padà. Èyí ni à ń pè ní ọ̀rọ̀ àìgbàgbọ́. Sọ fún mi, bí ọba Nínépè bí ó bá ṣe bẹ́ẹ̀, nígbà tí Jona tí ó sọ pé ní 40 ọjọ́ a ó pa Nínépè run, a ó bì í wó, a ó wo olulẹ̀, kí ọba Nínépè kí ó sọ wípé Olúwa ni, ohun tí ó bá dára lójú rẹ̀ jẹ́ kí ó ṣe, àbá pa Nínépè run ní àkókò náà. Ṣùgbọ́n Ọlọ́run ṣíjú àánú wò wọ́n nítorí wípé wọ́n ronú padà, wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu. Ṣùgbọ́n wo ọkùnrin yìí tí ó ní àìgbàgbọ́ ẹlòmíràn, bóyá ó láàlá, tí Ọlọ́run kìlọ̀ fún lójú àlá wípé ò ṣe dáadáa, ò gbàdúrà tó, orin bi o se ye niwaju mi nitori be sora ki ibinu olorun ki o ma ba jalo iti ba pidi laro kutukutu ki o be si ni gbadura wo pe ah olorun dariji mi o olorun sanu fun mi o olorun ma ka ese si mi lorun o olorun sanu fun mi o ma ni itara o ma ka bibeli ma ma gbadura ma ma wo oju re o kun to ba fe kin se ma se ma je ki idajo olorun ma je ki o sibulu mi o eti ba fi se be dada na ni nitori pe gbogbo nkan ti mo le se mo ti gbianju to nitori pe bi mo ba fi ara mi se apejuwe lagbaja mo sanju lagbaja lo bi olorun ba si so wi pe gbogbo ti mo se ina ko ti to wi pe idajo tabi aisan tabi nkan mi lo nbo oluwa ni je ki o se gege bi o ba ti dara loju re nitori mi o mo kini kin tun se tabi elomiran boya o je apeyida boya o ni ikose die boya ese lo wa lai murasile lai rotele o si subu nipa ekiye sara a se da duro kuro ninu ise olorun we pe ah arakunrin tabi arabirin e to se yi o da am tori be lo gbadura wa oje olorun ki o fi ara sile ni akoko die sinu adura ki a ba le pe o pada e ti ba fi gbadura ani ah church o fe mi won fe ki n wulo ninu ile isin won kan fe so fun mi pe ki ma wa si deep life ni mo mo nkan ton ni lokan mo mo pe won fe ki n wa won fe ki temi da won fe ki n lo sinu ijo miran mo si feran deep life yo mo feran gbogbo eko ro olorun osumo asise die ti mo ni won ni ki n ma lo won olorun papa o fe mi boye mi ni mo n se wahala ti mo kan tira mi mo olorun lorun boya olorun o ti e fe ki n lo si ijoba run boya o ti ni awon to ti yan to je pe awon lo fe mu lo sorun boya mo kan se wahala lasan ni eti ba fi ni oro igbagbo un die kekere ti a so fun pe ki o lo gbadura eti ba lo gbadura a ma bohun a ma so pe olorun o le gbadura awon mo eni eli nse ti o wi pe oluwa ni je ki o se yi ti o dara li oju re ohun ti mo so fun ni wi pe bi o ba ni oro igbagbo lenu o daju wi pe okunkun yo di imole bi o ba ni oro igbagbo lenu aisan yo kuro ninu ara re aisan yo kuro ninu ebi re bi o ba ni igbagbo oro igbagbo lenu o daju wi pe bi o ti re dabi eni pe o sunkun loni o rerin lola wo genesis ori ogbon genesis ori ogbon lati ese ikini nigbati rakeli ri pe ohun ko bimo fun jacobo rakeli se ilara arabirin re o si wi fun jacobo pe fun mi le omo bi ko se be emi o ku se ori ohun ti mo ka yi se oro igbagbo ni yi tabi oro aigbagbo o ti loko fun igba die o si ri pe egbon ohun ti loko pelu fun igba die egbon bimo aburo ko bimo o wa jowu o wa so pe ah kini mo se se bi inu le kan na lati jade ewo ni mo se kini arabirin mi kini o fi sanju mi lo o wa lo ba oko re jacob wi pe fun mi le omo bi ko se be emi o ku ori awon elomiran ti won ba nwa si ilesin be won ti wa fun osu meta osu mefa tabi odun kan bi o se pe won ko ti bimo won ma so wi pe bi n ba bimo bi n ba loyun losu yi ma fi olorun sile ma fi bibeli sile gbogbo ti mo tin gbadura ti mo nwa si church lemo lemo ti mo nwa ni igba gbogbo bi o ba se pe ni osu yi mi o loyun tabi mi o ri ami kankan wi pe olorun ti gbadura mi ma kon fi church na sile ma fi beli sile ma fi oro olorun sile ki lo le to be se an ba olorun ja ni nje eniyan le ba eleda re ja eti aba fi mu ohun igbagbo ki a so fun olorun wi pe mo mo wi pe awon to dagba ju mi lo o ti gbo ti won awon to darugbo ju mi lo bayi o ti gbo ti won àwọn tí ó dàbí ẹni pé kò sí ìrètí fún o ti gbọ́ ti wọn àwọn tí ó dàbí ẹni pé kí wọ́n tó wá sí ọ̀dọ̀ ọlọ́run wọn ò fi ọjọ́ kan láti àárọ̀ di alẹ́ lóyún rí o fún wọn ní oyún o fi wọn sí ipò ìlóyún o sì jẹ́ kí wọn kí ó bímọ nítorí bẹ́ẹ̀ mo mọ̀ pé ó ṣe tèmi èyí tí àbá fi ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu à ń sọ fún ọlọ́run pé bí n bá bímọ okunkun dàbí ẹni pé ó dára kí n kú má ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ ṣùgbọ́n jẹ́ kí a lọ sí ọ̀rọ̀ ìgbàgbọ́ kí a tó lọ gbàdúrà bí a bá ní ìgbàgbọ́ a ó rí wípé ìgbàgbọ́ yóò máa kọrin dídùn ní ọ̀gànjọ́ òru ṣe rántí sila òun paul bí wọ́n ti ń kọrin bẹ́ẹ̀ni a rí wípé ìṣẹ̀lẹ̀ ńláńlá ó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ni a rí pé gbogbo ilẹ̀kùn ilé túbú ó ṣí sílẹ̀. Bí o bá lè kọrin orin ìgbàgbọ́ ní àkókò tí wàhálà wà, ní àkókò tí inú ni bíni wà, ó dájú wípé bí o ti ń kọ orin ìgbàgbọ́ láti inú ọkàn ìgbàgbọ́ sí Ọlọ́run wípé gbogbo èdè rẹ ni yóò já lórúkọ Jésù, àti gbogbo ibi tí ó dàbí ẹni pé ó jẹ́ bí ọgbà ẹ̀wọ̀n, ó ṣeéṣe kí a má fojú rí, ṣùgbọ́n ó dàbí ọgbà ẹ̀wọ̀n fún ọ, a ó ṣí gbogbo ilẹ̀kùn wọn sílẹ̀ ní orúkọ Jésù. Ìgbàgbọ́ máa ń rí ìràwọ̀ tí ìrètí lóru nígbà tí ó dàbí ẹni wípé a kò rí ìmọ́lẹ̀ ojú Ọlọ́run. Ìgbàgbọ́ máa ń lè kọrin, ìgbàgbọ́ máa ń lè kígbe pẹ̀lú ohun ìṣẹ́gun, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìgànnà Jericho wọ́n dúró síbẹ̀, ìgbàgbọ́ a máa yí odi Jericho ká lẹ́ẹ̀kíní, bí odi Jericho bá wó a tún yí ká lẹ́ẹ̀kejì, bí odi Jericho wó a tún gbàdúrà, a tún kọrin, a tún yí ká lẹ́ẹ̀kẹta, bí kò tí wó kò ní sọ̀rí tínú ní ọjọ́ kẹrin a tún yí odi Jericho ká, ní ọjọ́ karùn-ún a tún yí odi Jericho ká, ní ọjọ́ kẹfà yóò tún yí odi Jericho ká. Mo ń sọ fún ọ wípé ẹni tí ó bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ ti gbàdúrà ní ọjọ́ kíní, ní ọjọ́ kejì, ní ọjọ́ kẹta, ní ọjọ́ kẹrin, ní ọjọ́ karùn-ún, ní ọjọ́ kẹfà, bí ó dàbí ẹni wípé kò sí ìṣẹ̀lẹ̀, kò sí ìrètí, kò sí iṣẹ́ ìyanu, kò sí ìdáhùn, síbẹ̀síbẹ̀ ní ọjọ́ keje ẹni tí ó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run yóò tún yí odi Jericho ká ní ọjọ́ keje. Mo ń sọ fún ọ wípé bí a bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run kí odi Jericho, kí àwọn ìgànnà rẹ̀ kí wọn kí ó tó wólulẹ̀, ó dá mi lójú wípé ẹni tí ó bá ní ìgbàgbọ́ yóò ké ìké ayọ̀, yóò hó ìhó ayọ̀, ìhó ìṣẹ́gun sí Olúwa. Mo ń sọ fún ọ wípé bí ènìyàn bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ dàbí ẹni wípé ikú ń kanlẹ̀kùn, síbẹ̀síbẹ̀ ẹni tí ó ní ìgbàgbọ́ yóò máa sọ àsọtẹ́lẹ̀ nípa iyì àìnípẹ̀kun. Ìgbàgbọ́ ni ó máa mú ìdánilójú wá wípé a ó ní ìṣẹ́gun lórí ọ̀tá tó lágbára jù wá lọ. Ṣé o mọ̀ wípé Gòláàtì jẹ́ ọ̀tá tó lágbára ju Dáfídì lọ? Ṣùgbọ́n ìgbàgbọ́ ló ń sọ̀rọ̀ láti ẹnu Dáfídì wípé òun ó ṣẹ́gun. Ìgbàgbọ́ ni máa sọ láti ẹnu wa wípé bó ti wùn kó rí a ó ṣẹ́gun. Mo mọ̀ wípé láṣálẹ̀ yìí ìṣẹ́gun yóò jẹ́ tiwa. Mo mọ̀ wípé a ó ṣẹ́gun lórúkọ Jésù. Ìgbàgbọ́ ló máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmúnilọ́kànle, ọ̀rọ̀ ìrètí, ọ̀rọ̀ ìdákọ̀rọ̀, bí ó tilẹ̀ jẹ́ gbogbo nǹkan tó yí wa ká ló lè mú ọkàn ènìyàn pòrúurù. Ìgbàgbọ́ ni ó máa ń jẹ́ kí a yọ ayọ̀ wípé a mọ̀ wípé òórọ̀ ọjọ́ àjíǹde ń bọ̀ nígbà tí òru ikú tí ó bá kọjá. Nítorí bẹ́ẹ̀ a ò ṣe ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ò ṣe jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó máa sọ̀rọ̀ sí Ọlọ́run wípé a mọ̀ wípé bí a tilẹ̀ ní àìsàn, bí a tilẹ̀ ní àjálù, bí a tilẹ̀ ní ohunkóhun tí ó ń dẹ̀rù bà wá wípé a kì yóò kú, yíyè ni a ó yè. Wo orin Dáfídì èkejìdínlọ́gọ́fà, orin Dáfídì èkejìdínlọ́gọ́fà òkan òkan ẹ̀jọ, orin Dáfídì òkan òkan ẹ̀jọ. Bí a bá wo orin Dáfídì yìí ní orí èkejìdínlọ́gọ́fà tí a wò láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó ní ohun ayọ̀ àti ti ìgbàlà ń bẹ nínú àgọ́ àwọn olódodo. Ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára, ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára. Èmi kì yóò kú bí kò ṣe yíyè, kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Bí a bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́, irú ọ̀rọ̀ yìí ni ó wà ní ẹnu wa. Bí a tilẹ̀ ní àìsàn, ó ṣeéṣe nínú ilé ìwòsàn kí àwọn dókítà òyìnbó kí wọ́n sọ wípé àìsàn yóò dàbí ẹni wípé ó ti wọ àgọ́ ara, ó ti wọ inú ẹ̀jẹ̀, ó ti wọ inú egungun, ó dàbí ẹni wípé kò sí ìrètí ẹni tí ó bá ní ìgbàgbọ́ wípé dókítà mo jẹ́ ti Ọlọ́run, ara mi ti kú ni tààyè ni, ó jẹ́ ti Ọlọ́run. Nítorí mo tiẹ̀ mọ̀ wípé nǹkan ṣíṣe sì pọ̀ fún mi, nítorí pé iṣẹ́ Ọlọ́run ṣì wà, àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ìgbàlà fún wọn ṣì wà. Nítorí bẹ́ẹ̀ mi ò tí ì kú, èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè, kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí a tilẹ̀ ń dẹ̀rù bá nínú ilé ìwòsàn, bí a tilẹ̀ ń dẹ̀rù bá láàrin ẹbí, bí a tilẹ̀ ń dẹ̀rù bá nínú àlá, bí a tilẹ̀ ń dẹ̀rù bá láti ọ̀dọ̀ àwọn ọ̀tá, yóò máa wí pé rárá kò sí ikú. Nítorí pé èmi kì yóò kú bi ko se yiye ki emi ki o le ma royin ki emi ki o si ma royin ise oluwa wo okunrin kan eni ti o la opolopo omi jijin koja wo okunrin kan ti o dabi eni wo pe gbogbo orun apadi ni won doti wo okunrin kan ti o dabi eni pe gbogbo ofa ti o wa lowo isu patapata ni o ta si okunrin yi wo okunrin kan ti o dabi eni pe ore ara ati awon ojulumo won ko sile wo okunrin kan ti o dabi eni pe gbogbo ini won run lojo kan sosho agu ara re papa o dabi eni pe orisirisi esan ni o wa si agu ara re ti ko mo wi pe oun le yi rara wo okunrin kan ti o dabi eni pe omo o padanu omo o padanu dukia o padanu opolopo nkan sugbon sibe sibe o ni igbagbo ninu olorun bi o ba wo jobu jobu ori kokan dilogun lati ese kini nigba na ni jobu dahun o si wi pe yo ti pe to ti eyin o fi ma ba mi ninu je ti eyin o fi ma fi oro kun mi ni ejanja wo okunrin yi ti opolopo oro ti awon eniyan so ti o nba ninu je ni ese ikeje kiyesi emi ki gbe pe owo nla owo alagbara sugbon a ko gbo ti emi mo ki gbe soke be ni ko si idajo ese ikesan o si bo ogo mi o si si ade kuro li ori mi okunrin yi o nso nipa awon ajalu ti o deba o nso nipa awon ohun ti o ti padanu re ni ese ikokanla o si tinobo ibinu re si mi o si kami si o si kami si bi okan ninu awon ota re ese ikerinla awon ajobi mi fa seyin awon afaramo ore mi si di onigbagbe mi awon ara inu ile mi ati awon omobirin iranse mi kami si ajeji emi ja si ajeji eniyan li oju won mo pe iranse mi on ko da mi lohun mo fi enu mi be emi si su aya mi o ati orun mi si su awon awon omo inu iya mi ani awon omode si nfi mi sesin mo dide won si soro egan si mi ese ikokandilogun gbogbo awon ore idi gbogbo awon ore dimopo mi ore dimopo mi korira mi awon olufe mi si keyida si mi wo okunrin yi ti o ni iru opolopo ajalu yi o si so we pe wo awon nkan ti o de ba mi ore kan mi sile awon ara ile kan mi sile opolopo awon ojulumo won ko eyin si mi mo padanu dukia mo padanu nkan pupo awon ti o si soro si mi won so oro ti o ba mi ninu je se ko ni ireti mo se ko ni igbagbo ninu olorun mo se ko gbagbo pe nkan yo yi pada wo eri ti o nje lati ese ke dogbon ati emi mo pe oludande mi nbe laye oni ni toto mo ti padanu nkan pupo oni sugbon mo mo pe oludande mi nbe laye ni toto omo ti ku sugbon oludande mi nbe laye ni toto awon ore awon ara won ti komi sile sugbon mo mo we pe oludande mi nbe le aye ati pe ohun bi eni ikeyin ni yo dide kuro lori erupo ele ati lehin igba ti a wa ara mi ti ati ke kuro bi iru eyi ati lai ni eran ara mi li emi o ri olorun eni ti emi o ri fun ara mi ti oju mi o si wo ki se ti elomiran okan mi si daku ninu mi bi o ba wo ohun ti ogbeni yi nso o nso wi pe o ni ireti ninu olorun o mo wi pe oludande ohun wi pe o nbe wi pe ni toto ni ohun ti ni awon isoro ni toto ni ohun ti ni awon idamu sugbon sibe sibe oludande mi nbe se iwo mo pe oludande re nbe se o mo wi pe jesu ti ko fun o se o mo wi pe awon ileri olorun je tire se o ni igbagbo aye ninu olorun ni e se to fi le gbadura e se ti o le ki gbe pe olorun ese ti o fin bohun ese ti o fin rahun ese ti o fin sori tinu ese ti o fin soro bi eni wi pe olorun wa ko si laaye mo se igbagbo re ko le soro si olorun se igbagbo re ko le mu ileri olorun ki o si duro sinsin lori ileri olorun se igbagbo re ko le se bi ti shedrake meshake ati abednego ninu ina se igbagbo re ko le duro sinsin gege bi ti danieli se igbagbo re ko le ma ke pe olowa se igbagbo re ko le ma so nipa iye nigba ti awon ti o wa ni arowoto e ti won so nipa iku se iwo na o le dide ki o so pe emi mo pe oludade mi nbe bi ba mo pe jesu se wa laaye bi ba mo pe olorun wa wa laaye bi ba mo pe ileri olorun ki ta se bi ba mo pe olorun je ti wa o ye ki o dide duro lori ese re ki o so oro igbagbo dide nisisin ki o gbadura ki o so wipe emi mo pe olugbala mi nbe oludade mi nbe emi mo pe oluso agutan mi nbe ati pe ileri re ki ye emi mo wipe gbogbo ileri ti o ti se fun mi wipe won o je temi o ye ki a gbadura si olorun bi o ba ti ni igbala ma se sori tinu ke pe olowa bi o ba je afaseyin ti ayo igbala ko si ninu re nisinsin nitori ese ti o ti wole ma se sori tinu ke pe olowa bi o ba tin gbadura fun isori mo pojo pepe sugbon ti isodi mimo ko ti je ti re ma se sori tinu dide ki o ke pe olowa bi o ba tin wa agbara emi olorun lati sise fun olorun bi o bi o ko ba ti ni o ye ki o ni ireti ninu olorun ma se sori tinu dide ki o ke pe olowa bi aisan ba wa ni agbara re bi o ba dabi eni pe o ni awon idamu tabi ajalu o ye ki o dide ki o ke pe olowa wipe emi mo wipe oludade mi nbe emi mo wipe alagbawi mi nbe emi mo wipe odo agutan olorun ti o ku lati ko ese mi lo o wa laaye sibe emi mo wipe anu olorun ori ofe olorun emi mo wipe oju rere olorun o nbe sibe emi mo wipe ireti wa ninu olorun ati awon ileri re ki ye wipe emi o gbadura emi o kepe olowa mo si mo wipe olorun yo gbo ide ki o kepe olowa ba olorun so ye ki olorun ki o mo wipe o ki se alaigbagbo sugbon o je onigbagbo tooto o si ni ireti ninu olorun kepe olowa o daju wipe yo dahun adura re yo gba okan re la yo wo osan yo da osile yo si kesi fun o ni kikun ninu oro ojo re
1: Iwe woli Isaiah ori ikokandinlaadota egbo ti emi eyin erekusu ki esi feti sile eyin eniyan lati ona jijin wa oluwa ti pe mi lati inu wa lati inu iya mi ni o ti da oruko mi o si ti se enu mi bi ida mi mu ninu ojiji owo re ni o ti pa mi mo o si so mi di ofade dan ninu apo re ni o ti pa mi mo o si wi fun mi pe iwo ni iranse mi Israeli ninu eni ti a o yin mi logo nigba naa ni mo wipe emi ti sise lasan emi ti lo agbara mi lofo ati lasan ni tooto idajo mi nbe lodo oluwa ati ise mi lodo olorun mi ati ni isisiyi ni oluwa wi eni ti o mo mi lati inu wa lati se iranse re lati mu jakobu pada wa sodo re lati sa israeli jo ki emi le ni ogo loju oluwa olorun mi yo si je agbara mi o si wipe o seun kekere ki iwo se iranse mi lati gbe awon eya jakobu dide ati lati mu awon ipamo israeli pada emi o si fi o se imole awon keferi ki iwo ki o le se igbala mi titi de opin aye bayi ni oluwa olurapada israeli ati eni mimo re wi fun eni ti eniyan gan fun eni ti orilede korira fun iranse awon olori pe awon oba yo ri won o si dide awon omo alade pelu yo wo lesin nitori oluwa ti se olooto eni mimo israeli oni o yan o bayi ni oluwa wi ni akoko itewogba emi ti bo tire ati ni ojo igbala mo si ti ran o lowo emi o si pa omo emi o si fi o se majemu awon eniyan lati fi ide aye mule lati mu ni jogun aporo ile nini won ni ki wo ki o le wi fun awon igbegun pe e jade lo fun awon ti o wa ni okunkun pe e fi ara yin han won o je ni ona won ni papa ije won o si wa ni gbogbo ibi giga ebi ki yo pa wọn be ni ongbe ki yo si gbe wọn oru ki yo mu wọn be ni orun ki yo si pa wọn nitori eni ti o ti saanu fun wọn yo to wọn ani ni haisun omi ni yo da wọn emi o si so gbogbo awon oke nla mi won ni di ona a o si gbe ona popo mi won ni ga kiyesi awon won yi yo wa lati ona jijin si wo awon won yi lati ariwa wa ati lati iwo orun wa ati awon won yi lati ile sinimu wa korin eyin orun ki o si yo iwo aye ku jade ninu orin eyin oke nla nitori oluwa ti tu awon eniyan re ninu yo si saanu fun awon olupanju re sugbon si oni yo wi pe Oluwa ti ko mi sile, Oluwa mi si ti gbagbe mi. Obirin a le gbagbe omo omo re bi, ti ki o fi se iyonu si omo inu re. Looto, won le gbagbe, sugbon emi ki yo gbagbe re. Kiyesi, emi ti ko si atelewo mi. Awon odi re nbe niwaju mi nigba gbogbo. Awon omo re yara, awon oluparun re, ati awon ti o fi o sofo yo ti odo re jade. Bi oju re soke yi kaakiri, si kiyesi, gbogbo awon yi se ara won jo. Won si wa sodo re Oluwa wi pe bi mo ti wa iwo fi gbogbo won bo ara re bi ohun oso nitooto iwo si awon omo ara bi iyawo nitori bi ofo re ati bi akoro re won ni ati ile parun re yo tile aju ni sisin yi nitori awon ti n gbe inu won awon ti o gbe omi yo si jina rere awon omo omo re ti o tinu yo tun wi li eti re pe aye ko gba mi pe aye fun mi lati ma gbe nigba naa ni iwo wi ni okan re pe tani o bi awon wonyi fun mi mo sa ti wa le ailomo ati le agan igbekun ati eni isikiri tani o si to awon wonyi dagba kiyesi a fi emi nikan sile awon wonyi nibo ni won gbe ti wa bayi ni oluwa jehofa wi kiyesi emi o gbe owo mi soke si awon keferi emi o si gbe opagun mi soke si awon eniyan won o si gbe awon omokunrin re wa le apa won a o si gbe awon omobirin re li ejika won awon oba yo je baba olutoju re awon ayaba won yo si je iya olutoju re ni idojubole ni won ma teriba fun won si la ekuru ese re iwo si mo pe emi ni oluwa nitori oju ki yo ti awon ti o ba duro de mi a le gba ekogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi ni oluwa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ekogun lowo awon eni eru nitori eni ti o n ba oja ni emi o baja emi o si gba awon omo re la awon ti o ni o lara ni emi o fi ran ara won bo won o mo eje ara won le amuyo yo ti wa eni didun gbogbo ran ara yo si mo pe emi oluwa ni olugbala ati olurapada re eni alagbara ti jakobu
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Isaiah, ori adota. Bayi ni oluwa wi, nibo ni iwe ikosile ya yin gbe wa, eni ti mo ti kosile. Tabi tani ninu awon onigbese mi ti mo ti ta yin fun. Kiyesi, nitori aisedede yin ni eyin ti tara yin, ati nitori irekoja yin ni a se ko iya yin sile. Nitori nigba ti mo de, ko si enikan. Nigba ti mo pe, ko si enikan lati dahun. Owo mi akuru to be ti ko fi le ra pada tabi emi ko wa le agbara lati gbani kiyesi ni ibawu mi mo gbe okun mo sodo nla di agiju eja won run nitori ti omi ko si won si ku fun ongbe mo fi on dudu wo awon orun mo si fi aso ofo se ibura won oluwa jehofa ti fi aha keko fun mi ki emi ki o le mo bi ai ti soro le akoko fun alaare o nji le oro owuro o si mi le eti lati gbo bi akeko Oluwa Jehofa ti si mi le eti emi ko si se agboran pe ni emi ko yi pada mo fi eyin mi fun awon aluni ati ereke mi fun awon tin tu irun emi ko pa oju mi mo kuro ninu itiju ati itutọ si nitori Oluwa Jehofa yo ran mi lowo nitori na emi ki yo damu nitori na ni mo se gbe oju mi ro bi okuta lile emi si mo pe oju ki yo ti mi eni ti o da mi lare wa nitosi tani o ba mi ja je ki a duro po tani se lejo mi je ki o sumo mi kiyesi oluwa jehofa yo ran mi lowo tani o da mi le ebi wo gbogbo won o di ogbo bi ewo kokoro yo je won run tani ninu yin ti o beru oluwa ti o gba ohun iranse re gbo ti rin ninu okunkun ti ko si ni imole je ki o n gbekele oruko oluwa ki o si fi eyin ti olorun re kiyesi gbogbo eyin ti o da ina ti e fi eta ina yi ara yin ka e ma rin ninu imole ina yin ati ninu eta ina ti e ti da eyi ni yo je ti yin lati owo mi wa eyin o dubule ninu irora
3: eje ki a de duro bi ati wa loni eje ki a fi edun okan wa han fun olowa nipa gbe gbadura lati so fun idi ti a fi wa loni o da wa loju pe ileri olorun ki kona bi aba ki pe olorun o se ileri fun awe ko yin o gbo ni oruko Jesu Kristi olowa wa olorun baba omo ati emi mimo adupe fun awon ileri yin ti o di mimo se ni igbese aye wa adupe fun awon iri won yi ti a ngbo nipa awon ti a ti gba okan won la nipa awon ti a ti mu isoro igbese aye won koro nipa awon ti agbara esi ti dopin ni igbese aye won adupe fun awon ileri yin ti o wa ninu oro olorun wipe bi a ba kepe yin o daju pe yin yo gbo je an bebe loni wipe bi ati wa siwaju yin bi enikeni ba ni ibanoje tabi bi o ba ni arokan ni okan re a nbe yin wipe a o lo sile pelu ayo olorun nibi ti aisan wa e wa mu aisan na koro e je ki awon ileri yin te se fun ninu oro olorun ki o je ajemonu fun ni oruko Jesu abe yin wipe awon ti o se wa ninu ese sibe sibe ti o dabi eni wipe won ko mo ona abayo wipe loni bi won se kepe yin igbala olorun ati ore ofe atoke wa yo je ti won ni oruko Jesu awon ti won woju yin fun isodi mimo ki okan ki o le funfun ki a le mu eda adamo kuro ninu okan won a nbe yin wipe e se fun ni oruko Jesu awon ti o nfi agbara emi mimo abe yin wipe bi won ti n kepe yin ti won gbadura wipe agbara emi mimo yi yo je ti olukuluku won ni oruko Jesu abe yin wipe e o gbadura ni kaluko wa e sanu fun awon eniyan ye loni e je ki ibi ti inira wa ki itura ki o de ibi ti wahala wa e je ki iwosan pepe ki o de ni oruko Jesu a dupe pe e ti gbo ti wa ni oruko Jesu Kristi olowa wa ninu iwe Isaiah ori kerin le ni ogota lati ese ikefa si ese ikejo iwe Isaiah ori kerin le logota lati ese kefa si ikejo gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe ko si eni ti n pe oruko re ti o n ru ara re soke lati di omu nitori iwo ti pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aisedede wa sugbon nisisiyi olowa iwo ni baba wa awa ni amo iwo si ni omo gbogbo wa si ni gbogbo wa si ni ise owo re loni oro iyanjo wa yo duro lori ru ara re soke ru ara re soke bi abawo ese ikeje o wi pe ko si eni ti o n pe oruko re ti o n ru ara re soke lati di omu nitori ti iwo pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aisedede wa esun ti a fi kan awon omo Israeli ni wipe won ko kepe oruko olowa won ko gbadura bee ni won ko ru ara won soke lati di ileri ọlọrun mu awon ti o je jamba tabi ese ohun ti o wo won lewo ni wipe won ko mo bi a ti gbadura won ko mo bi a ti di ileri ọlọrun mu won ko mo bi a ti ru ara won soke ati lati wa siwaju ite anu ọlọrun aile gbadura yi ni o fa idena pupo niwaju won eyi ni o si fa ki won ki o ma ni itesiwaju ki si ni ohun ti woli Isaiah sọ fun wa wipe o fun ni irewesi okan ailagbara aile igbadura aile di ileri olorun mu o so fun ani ese kefa we pe gbogbo wa le o dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa ilegbin o so wi pe gbogbo wa si re bi ewe aise dede wa si mo akoro bi afefe eyi ni an so fun amo israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aise dede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si olorun ati wi pe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o ndoju ti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wi pe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe roko olowa o ye ki won ki o le gbadura eyi ni amu asodo wa loni wi pe awa paapa ani lati je eni ti gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki o fun ani anfani tabi aye tabi igboya okan lati le gbadura si olorun awon ese won yi ki o fun wa laye lati ru ara wa soke lati le kepe oroko olowa ki olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbese aye wa ni wipe ki a je wa awon ese won yi ki a kan won sile ki a ba le ni igboya lati wa si ite anu olorun ninu ori dafidi ninu ori dafidi ori kerile ni adota ori kerile ni adorin ese ikeji dilogun oni bi emi ba gba ese le aya mi olowa ki yo gbohun mi bi emi ba gba ese le aya mi olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma n ba awa omo eniyan awon idanwo won yi ni o si ma n je ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi won yi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si olowa nitori wi pe okan ti o ni idalebi okan ti o n beru ni waju olorun okan ti o mo ebi re we pe o nje elese eleri alaiso to ni waju olorun ko le ni igboya lati gbadura si olorun ni akoko kan na eyi ni olorin dafidi fi so fun awe pe bi awa ba gba ese le aya wa bi awa ba mo we pe ani aise dede a si mo awon nkan won yi yo je idena tabi idabo laarin awa ati olorun eyi ni o fi je wipe ohun akoko ti ani lati se ni ki a ko ese sile nitori bi a ko ba ko awon ese wonyi sile won yo je idena ati ohun iyapa laarin awa ati olorun wo iwe wolia isaiah ti an ka tele tele lati ori ikokandinlogota iwe wolia isaiah ori ikokandinlogota lati ese ikini kiyesi owo olowa kokuru lati gbani beni eti re ko wuwo ti ki o fi gbo sugbon aise dede yin le o yan kuro lodo olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ilesin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ilesin ki won ki o si ma tesiwaju lati ma dese sugbon awon nkan won yi ni o ma nfa idena ti ki je ki ore ofe olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba n daruko ese bibeli je ki o ye wa yekeyeke ohun ti a n pe ni ese o n so nipa aisododo gbogbo bi a ba je alaisooto alaisododo a je alaisooto pelu oko tabi alaisooto pelu aya tabi alaisooto pelu awon aladugbo wa alaisooto pelu awon ti a gba sise tabi alaisooto pelu awon ti o gba wa si ise o je wipe a je elese sibe sibe bi awon ese won yi ba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma n fi irewesi ati ilowowo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri olorun mu a n so nipa agbere bi o ba je eni ti o n teti leko ti o n gbo awon iroyin ni ayika wa lati inu ero redio a man so wipe eshe agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun yibo ti won fin ketantan si awon eniyan ni akoko yi wo pe eshe agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba se je eni to ntese waji ninu aisan be mo we pe awon jamba awon ise popo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o o nso nipa iwa ika bi abani iwa ika e je wi pe ese wa ni igbesi aye wa.

tàbí ẹni tí ó kórìíra ọlọ́run tàbí aláfojúdi tàbí agbéraga tàbí ahalẹ̀ aláròṣe ohun búburú aṣàìgbọràn sí òbí aṣàìgbọràn sí ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú aláìníyè nínú ọ̀dàlẹ̀ aláìnífẹ̀ẹ́ agídí aláìláàánú. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa kí àdúrà wa kí ó má jẹ́ ìtẹ́wọ́gbà. Ó ní Aísáà fi ń sọ fún wa ní orí 119 tí a ti kà láti ẹsẹ̀ ìkíní wípé ó yẹ kí ó dá wa lójú wípé agbára ọlọ́run kì í bàá tì. Ó yẹ kí ó dá wa lójú wípé ọwọ́ olúwa kò kúrú láti gbani. Ó yẹ kí ó dá wa lójú wípé agbára rẹ̀ kò dẹ́kun láti máa woni sàn tàbí láti máa ṣe ìdáǹdè fún ẹnikẹ́ni tí ó bá ké pé àti wípé etí rẹ̀ kò wúwo tí òun kì yóò fi gbọ́ àti wípé àwọn ìlérí rẹ̀ kì í kùnà bí ìkùnà bá wà. Bí ó bá ṣe wípé a kò dáhùn àdúrà wa, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àìṣedéédéé wa, àwọn ẹ̀ṣẹ̀ wa, àìnígbàlà wa, òun ni ó ń fa àwọn ìdènà wọ̀nyí wá sí ìgbésí ayé wa. Ṣùgbọ́n àìṣedéédéé yín lé ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run àti ẹ̀ṣẹ̀ yín lé ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Èyí ni à ń sọ fún àwọn Ísíráẹlì wípé wọn kò ní ìgbóná ọkàn láti pe orúkọ Olúwa nítorí wípé wọ́n jẹ́ ohun àìmọ́. Àwọn òdodo tí wọ́n gbẹ́kẹ̀lé bí kí a máa fi owó fún alágbe, bí kí a máa lọ sí ilé ìsìn, bí kí a máa rúbọ sí Ọlọ́run, bí kí a máa sun tùràrí, bí kí a máa ṣe ohun kan tàbí òmíràn, à ń sọ fún wípé àwọn nǹkan wọ̀nyí dàbí àkísà ẹlẹ́gbin. Àwọn nǹkan wọ̀nyí ni ó jẹ́ nǹkan tí àwọn ẹlẹ́ṣẹ̀ máa ń ṣògo nínú rẹ̀. Wọ́n máa ń sọ fún wa wípé àwọn jẹ́ ẹni mímọ́, àwọn jẹ́ ẹni títọ́ níwájú Olúwa, àti wípé àwọn mọ bí wọ́n ṣe máa ń fún àwọn alágbe lówó, àwọn sì mọ bí wọ́n ṣe máa ń ṣe iṣẹ́ ìsìn. À ń sọ fún wa pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí a gbẹ́kẹ̀lé wọ́n jẹ́ àkísà ẹlẹ́gbin níwájú Ọlọ́run, àti wípé ó mú kí a rẹ̀ dànù bí ewé. Àìṣedéédé wa ni ó mú wa kúrò, ni ó fẹ́ wa kúrò níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí afẹ́fẹ́. Ó ní ní ẹsẹ̀ ìkeje orí 84 kò sí ẹni tí ó ń pe orúkọ Olúwa, kò sí ẹni tí ó ń pe orúkọ Olúwa. Ọmọ Ísíráẹlì tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ tí wòlíì Aísáà tí ó kọ ìwé yìí sí lákọ̀ọ́kọ́, wọ́n jẹ́ àwọn tí ó pa ìlànà iṣẹ́ ìsìn Ọlọ́run, wọ́n pa á dà. Wọ́n jẹ́ àwọn tí a ti fi ìlànà Ọlọ́run lé lọ́wọ́ tí ó yẹ kí wọ́n kí ó máa ké pe orúkọ Olúwa nítorí wípé a ti fi orúkọ Olúwa fún wọn, a ti fi ìlérí Ọlọ́run fún wọn. Wọ́n sì ti mọ Ọlọ́run Abrahamu, ti Isaki àti ti Jakobo. Ṣùgbọ́n nígbà tó yá, wọ́n bẹ̀rẹ̀ sí ní ké pe orúkọ áńgẹ́lì nínú àdúrà wọn, wọn kò ké pe orúkọ Olúwa mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ké pe orúkọ àwọn ènìyàn ẹ̀dá ọwọ́ Ọlọ́run nínú àdúrà wọn, wọn kò ké pe orúkọ Olúwa mọ́. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ké pe àwọn òrìṣà orílẹ̀-èdè tí ó yí wọn ká. Èyí ni Aísáà sọ fún wọn wípé nítorí kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ. Àwa náà pàápàá bí a bá ti ṣá Ọlọ́run tì, bí a bá ti yí ìlànà Ọlọ́run padà tí ó jẹ́ wípé a kò ké pe orúkọ Olúwa mọ́, bóyá orúkọ áńgẹ́lì ni a wá ń ké pe nísinsìnyí láti gbọ́ àdúrà wa, tàbí orúkọ ènìyàn ẹ̀dá ọwọ́ Ọlọ́run, tàbí orúkọ òrìṣà, ó yẹ kí ó dá wa lójú wípé èyí kì í ṣe àdúrà tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ó ní nítorí kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ. Bí a bá jẹ onígbàgbọ́, bí a bá ní wàhálà, ó yẹ kí a ké pe orúkọ Olúwa. Bí o bá wo Bíbélì, ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ní wàhálà. Ohun tí wọ́n ṣe ni wípé wọ́n ké pe orúkọ Olúwa. Ṣé o ti kà nípa Jósẹ́fù? Inú ni bí ni àti wàhálà púpọ̀ ni ó wà ní ìgbésí ayé rẹ̀. Kí ni ó dá ọkùnrin náà sílẹ̀? Kí ni ó gbé gòkè ní ìgbà tó yá? Ohun tí ó gbé gòkè ni wípé ó ké pe orúkọ Olúwa. Bí a bá kà nípa ènìyàn bíi Dánielì tàbí nípa bíi Dáfídì, ohun tí ó ń ṣe wọ́n ni wípé wọ́n ké pe orúkọ Olúwa. Bí o bá lọ sínú Májẹ̀mú titun, bí o bá wo àwọn tí ó ti ní ìjátílẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé wọ́n kẹsẹ̀ járí ní ti ìgbàgbọ́, wọ́n kẹsẹ̀ járí nípa ti ẹbí wọn, wọ́n kẹsẹ̀ járí nípa àwọn ohun ìdáwọ́lé wọn, ohun tí ó ṣe wọ́n ni wípé wọ́n ké pe orúkọ Olúwa. Ṣùgbọ́n Aísáà ń sọ fún wa, ẹ̀sùn tí ó fi kan ọmọ Ísíráẹlì ni wípé kò sí ẹni tí ó ké pe orúkọ rẹ, tí ó rú ara rẹ̀ sókè láti dì ọ́ mú, tí ó rú ara rẹ̀ sókè láti dì ọ́ mú. Èyí jẹ́ wípé ìlọ́wọ́wọ́ ti wọ ìgbésí ayé wọn, ìrẹ̀wẹ̀sì ti wọ ìgbésí ayé wọn,
kò gbóná.

0: òtútù ti wọ ìgbésí ayé wọn. Bí a bá wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ lónìí, àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé wọn. Ó ṣeéṣe kí ó jẹ́ nítorí wàhálà tí wọ́n ní nínú ẹbí. Ó ṣeéṣe kí ó jẹ́ nípa inú níbí ni tí wọ́n ń dojúkọ láàrin àwọn ọ̀rẹ́ àti ọgbà. Ó sì ṣeéṣe kí ó jẹ́ nípa àìní ní ìgbésí ayé wọn. Ó ṣeéṣe kí ó jẹ́ nípa àwọn wàhálà tí ó ń dojúkọ wọn nípa àwọn mọ̀lẹ́bí àti àwọn àna ni ó jẹ́ kí wọn kí ó má lè gbàdúrà. Ṣùgbọ́n jẹ́ kí ó dá lójú wípé bí o kò bá ru ara rẹ sókè, bí o kò bá ké pe orúkọ Olúwa, bí o kò bá di ìlérí Ọlọ́run mú, báwo ni yóò ṣe ṣeéṣe fún ọ láti kúrò nínú ipò ẹ̀gàn tí o wà nísinsìnyí láti wá sí ibi oore ọ̀fẹ́ àti láti rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run. Nínú ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún àti ìkẹrìndínlógún ni Jésù Kristì ọmọ Ọlọ́run tí ó jẹ́ ọkọ àti olórí ìjọ ni ó ń sọ fún ìjọ ní Laodikea wípé òun mọ iṣẹ́ wọn, àti wípé ẹ̀sùn tí òun fi kàn wọ́n àríwísí tí a ní ríwísí wọn ni wípé wọn kò gbóná, wọn kò tutù. Wo bí a ti kà á ní ìfihàn orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, èmi mọ iṣẹ́ rẹ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kí ó kúkú tutù tàbí kí ìwọ kí ó kúkú gbóná. A máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́ tí ó jẹ́ wípé wọn kò ní ìtara, wọn kò ní ìgbóná ọkàn, wọ́n jẹ́ ẹni tí kò tutù tí kò sì gbóná, wọ́n wà ní ìlọ́wọ́ọ́wọ́. Jésù sì ń sọ fún àwọn ìjọyè wípé àríwísí tí a ní wísí wọn ni wípé wọn kò gbóná, bẹ́ẹ̀ ni wọn kò tutù. Ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́ọ́wọ́, tí ìwọ kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èyí jẹ́ wípé a ó mú ààbò tí ó wà lórí wọn, a ó ṣí kúrò. Èyí jẹ́ wípé a ó yà wọ́n nípa sí Ọlọ́run. Èyí jẹ́ wípé a ó ta wọ́n nù. Èyí jẹ́ wípé bí a ti gbà wọ́n gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wípé nísinsìnyí bí a bá ta wọ́n nù, bí a bá pọ̀ wọ́n jáde kúrò lí ẹnu Olúwa, kúrò lẹ́nu olùgbàlà, wípé wọn kì í ṣe ti Ọlọ́run mọ́. Ó jẹ́ mọ̀ wípé bí ìlọ́wọ́wọ́ bá jọba ní ìgbésí ayé rẹ, tàbí ìrẹ̀wẹ̀sì ni ó jọba ní ìgbésí ayé rẹ, tàbí àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé rẹ, èyí yóò mú kí Ọlọ́run kí ó ta ọ́ nù, kí ó sọ fún ọ wípé o kì í ṣe ti òun. Nítorí wípé ó ní bí o bá wà ní ìlọ́wọ́wọ́ síbẹ̀ wípé a ó ta ọ́ nù, a ó pọ̀ jáde kúrò lẹ́nu olùgbàlà. Nínú Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ ìkejì, ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Bí a bá wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì, a lè sọ yìí nípa wọn wípé ẹ̀yin ń fẹ́ ẹ̀yin kò sì ní. Bí a bá rí ẹni tí ó ní ìwọ̀ tútù, bí a bá rí ẹni tí ó máa ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì, bí a bá rí ẹni tí ó ní ìwà bí Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀, ó ṣeéṣe kí èyí kí ó máa wọ̀ ọ́, rántí wọn pé kò lè ṣeéṣe fún ọ láti ní ìwà tútù tàbí ìwọ̀ntúnwọ̀nsì tàbí ìwà òdodo tàbí ìwà olóòótọ́ láìjẹ́ wípé o ní ìgbàlà nínú ọkàn rẹ, láìjẹ́ wípé o ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ, láìjẹ́ wípé o ti fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnà, láìjẹ́ wípé o ti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, a sì ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ọ́, ó ṣeéṣe kí a rí ẹni tí ó ní ìwà rere, ẹni tí ó ní ìwà tútù, ẹni tí ó ti di àtúnbí, ẹni tí a sì rí wípé nípa àtúnbí yìí ohun rere gbogbo ni ó ń wá sí ìgbésí ayé rẹ̀, kí o sì máa fẹ́ kí irú nǹkan wọ̀nyí kí ó ṣẹlẹ̀ sí ọ. Jákọ́bù ń wípé ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ó ṣeéṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé oore Ọlọ́run àti ìbùkún látòkè wá ó ń ṣàn yanturu ní ìgbésí ayé rẹ̀. Ó ṣeéṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé bóyá o ti ṣe ìgbéyàwó, ó ń bímọ, lé ọmọ, tàbí ó ṣeéṣe kí ó wà ní ẹnu iṣẹ́, ó ní ìgbéga kún ìgbéga, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé gbogbo àwọn ọ̀tá pátápátá ni wọ́n ti wá tẹríba fún un. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ibi tí ó ti ní ìṣòro tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí àìsàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn nǹkan wọ̀nyí ti pòórá ní ìgbésí ayé rẹ̀, ìwọ sì ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀. Ó wípé ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ẹ kò ní nítorí wípé ẹ kò ṣe nǹkan tí àwọn wọ̀nyí ṣe nípa wípé wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, wọ́n kọ̀ ọ́ sílẹ̀, wọ́n pe orúkọ Olúwa, wọ́n fẹ́ kí Olúwa kí ó dáríjì wọn. Báyìí ni ìbùkún àti oore àti àánú Ọlọ́run ṣe dé ìgbésí ayé wọn. Ẹ̀yin ń fẹ́ e ko si ni o se se boya o ti ni igbala sugbon bi a ba so nipa iso di mimo bi a ba so nipa pe ke a fa gbongbo ese ti o wa ni igbese aye eda ke a fa tu kuro ni okan re awon nkan won yi je ajeji si o bi a ba so nipa iwa bi ti olorun bi a ba so nipa iwa ifarajo Jesu Kristi ninu ero ninu okan ninu irin ninu gbogbo ti a nse ke awon nkan won yi je ajeji si o bi o ba si ri awon elomiran ti won ti ni iso di mimo bi o ba ri ore ofe olorun ni igbese aye won bi o ba ri iwa mimo iwa tutu ti o wa ni igbese aye won bi o ba ri iwa ti kora ni ni ijanu ni igbese aye won iwo nfe nkan won yi eyin nfe e ko si ni nitori kini nitori wipe o ko ru ara re soke nitori wipe o ko di ileri olorun mo nitori pe o kan gban ara re kuro ninu awon ti o de omole o sese wipe ori eni ti ejo wa sinu ile isin yi ni akoko kan na nisisin yi won ti ni igbala nisisin yi won ti ni isori mo nisisin agbara olorun agbara emi olorun o ti joba ni igbese aye won kini won se ki agbara olorun ki o to wa si igbese aye won ohun ti Jesu so fun ani won se wipe ki won ki o duro ni Jerusalem titi a o pipi agbara emi olorun kan eyin ni won se won duro won fara won robo won je ki gbogbo igbese aye won ki o di ifihan ni waju olowa won si so fun olorun we pe bi o ba fun ni agbara emi mo yi won ma gbadura won ma sise fun olorun won ma se gege bi oro olorun ati pi agbara emi olorun kan won nisisin bi won ba gbadura won soro bi oba bi won ba gbadura won a soro pelu ase bi won ba gbadura won le di ileri olorun mu o si nfe nkan won yi ni igbese aye ti re pelu ni eyin nfe e ko si ni o se se ki ori awon elomiran ti won ti ni aisan tele tele bi won ti wa sinu ijo be ni ati mu awon aisan won yi koro awon ti won ti je eni ti won je alailera tele tele awon ti won ko le lo si bi ise ni ojo meji ninu ose awon ti o dabi eni wipe won ko le gbe ohun ti o wuwo won ko le se ohun ko ohun awon ti won ma mi hele hele tele tele nisisin won ti di alagbara gbogbo aisan gbogbo irewesi gbogbo ohun ti o nse won tele tele ati mu kuro ki o si ma fe nkan won yi ni okan re wipe ajo wa ninu ijo ajo n gbadura ajo n ka bibeli awon won si ti ni ilera pipe sibe sibe emi wa ninu aisan o ni eyin nfe e ko si ni kini se ti ariwe pe awon elomiran won ti ni idande awon elomiran won ti ni igbala awon elomiran won ti ni isodi mi won awon elomiran won ti ni agbara mi olorun awon elomiran ati da won sile kuro ninu aisan ti o nse won awon elomiran awon majele ti won gbe fun won je tele tele gbogbo re patapata lo ti pora ni igbese aye won kini se ti ore ofe olorun wa fun iru awon wonyi sugbon ti ko si ninu aye awon kan ninu wa idi re ni wepe a ko ru ara wa soke idi re ni wepe a je ni ti se lowowo idi re ni wepe a je ni ti rewesi oni eyin nfe e ko si ni wo awon nkan ti o ti nfe ninu okan re wo awon nkan ti o ti so fun olorun sugbon ti o ko so fun olorun pelu okan ti o gbadura jagara okan ti o gbadura agbayori awon nkan won yi ti o nfe won yi bi won ba ma je ti re oni lati ru ara re soke eyin nfe e ko si ni eyin pa e si nse lara e ko si le ni o n so fun awon pe bi a ba nfe ore ofe olorun bi a ba nfe igbala olorun bi a ba nfe tesiwaju nipa ti emi bi a ba nfe lati goke agba ninu awon idawole wa ki se nipa owo jije ki se nipa ilara sise o ni eyin se ilara sibe sibe pelu owo ati ilara won yi e ko si le ni eyin ja eyi je wepe enjiyan eyi je wepe a n foju tembelu awon ti o le ni nkan won yi eyi je wepe a n wo awon eniyan ti o ti ni nkan won yi èyí tí a bá fi lọ sí orí ekun wa kí a gbàdúrà kí àwọn nǹkan yìí kí ó lè jẹ́ tiwa ìjà tàbí ìlara tàbí àrán kan ni a fi ń gbẹ́kọ̀ àwọn ẹlòmíràn lójú ẹ̀yìn sì ń jagun ẹ kò ní nítorí ẹ̀yìn kò béèrè ẹ kò ní nítorí tí ẹ̀yìn kò béèrè bí a bá rí àwọn ẹlòmíràn nínú ìjọ bí a bá ti ń parí ìwàásù bẹ́ẹ̀ ni wọ́n ń sá jáde wọ́n lọ sí etí ọkọ̀ láti lè lọ mú mọ́tò nǹkan wọ̀nyí kì yóò jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lè ní oore ọ̀fẹ́ ọlọ́run àti àwọn ìlérí Ọlọ́run tí wọ́n fẹ́ ní ìgbésí ayé wọn. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Bí a bá fẹ́ ní ìgbàlà, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìsọ̀dímọ́, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé wa, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìwòsàn kúrò nínú àwọn àìsàn tí ó wà ní àgọ́ ara wa, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé ẹ̀mí òkùnkùn ni ó ń rìn wá mọ́lẹ̀, tí a sì ń fẹ́ ní ìdáǹdè, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé àrùn kò gbóògùn ló wà ní ìgbésí ayé wa, tí a sì ń fẹ́ ìtúsílẹ̀ àti ìmúniláradá, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé a ní wàhálà nínú ilé, nínú ẹbí, pẹ̀lú àwọn ọmọ tàbí pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aya, tí a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó pẹ́ ẹ̀rọ sí ìgbésí ayé wa àti sí ìdílé wa, a ní láti béèrè. A ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. A ní láti jẹ́ ẹni tí ń ru ara wa sókè. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Ó yẹ kí a mọ̀ wípé àdúrà ṣe pàtàkì. Bí a bá fẹ́ ní oore ọ̀fẹ́ Ọlọ́run, bí a bá fẹ́ ní ìmúṣẹ ìlérí Ọlọ́run, a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Wo Matthew orí 24, Matthew orí 24 láti ẹsẹ̀ 40. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Èyí ni a ń sọ nípa ti Jésù Kristì àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ti sọ fún wọn ní ìṣáájú wípé òun fẹ́ kí wọn kí ó lè gbàdúrà pẹ̀lú òun. Ó mú Jọ̀hánù, Jákọ́bù àti Pétérù. Ó sọ wípé wọ́n ní láti gbàdúrà pẹ̀lú òun. Òun sì lọ síwájú. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ó bẹ̀rẹ̀ sí ní képe Olúwa wípé kí a lè fún òun ní agbára láti lè dojúkọ àwọn nǹkan tí ó yẹ kí òun dojúkọ, àti láti lè ru ẹ̀ṣẹ̀ wa, àti láti lè lọ sí orí igi àgbélébùú kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa. Èyí jẹ́ àkókò tí ó ṣe pàtàkì púpọ̀ fún Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ṣe pàtàkì púpọ̀ fún gbogbo ẹ̀dá, fún gbogbo àgbáyé, nítorí wípé gbogbo ẹbọ tí a ń rú nínú májẹ̀mú láéláé, ìwọ̀nyí ni ìbájẹ́ àbáyọrísí rẹ̀ tàbí ìmúṣẹ àwọn nǹkan wọ̀nyí nígbà tí Jésù Kristì ọ̀dọ́-àgùntàn Ọlọ́run tí ó fi ara rẹ̀ rú ẹbọ fún gbogbo àgbáyé pátápátá. Ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí, èyí tí wọn ìbá fi dìde, èyí tí wọn ìbá fi kúnlẹ̀, èyí tí wọn ìbá fi gbé ohùn wọn sókè láti gbàdúrà pẹ̀lú Jésù Kristì, wọn kò lè gbàdúrà. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wípé ó sì bá wọn, wọ́n sùn. Gbà tí ó yẹ kí wọn kí ó gbàdúrà, wọ́n sùn. Àbájọ tí ìrẹ̀wẹ̀sì tí ó fi jọba nínú ọkàn wọn, àbájọ tí àìlágbára tí ó fi wà ní ìgbésí ayé wọn, àbájọ tí àṣetì àṣeèrí tí ó fi wà ní ìgbésí ayé wọn, àbájọ tí ìbẹ̀rù tí ó fi kún ọkàn wọn, àbájọ tí wọn kò lè ní agbára nígbà tí àwọn ọmọ kéékèèké tí wọ́n wá bèrè wípé ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn, àbájọ tí wọ́n fi sẹ́ Jésù. Ó wípé ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Bí a bá yẹ ìgbésí ayé rẹ̀ wò dáradára, bí a bá wo kí ni ìdí tí ó dàbí ẹni wípé àìsàn fi jọba tí o kò lè ṣẹ́gun, tí ó dàbí ẹni wípé àwọn ọ̀tá wọ́n ń jọba, tí ó dàbí ẹni pé nígbà gbogbo ni àwọn ọ̀tá máa ń gbẹyẹ lọ́wọ́ rẹ, tí ó dàbí ẹni wípé nígbà gbogbo ni wọ́n máa ń já ọtílẹ̀, ni wọ́n máa ń fi ẹ̀yìn rẹ balẹ̀. Èyí ni wípé ó jẹ́ ẹni tí kìí gbàdúrà, ó jẹ́ ẹni tí kò lè ru ara rẹ sókè. Ó tọ̀ wọ́n wá, ó sì bá wọn, wọ́n sùn. Ó sì wé fún Pétérù pé kí n la, ẹ̀yin kò ha lè bá mi ṣọ̀nà ní wákàtí kan? Ó jẹ́ aláìsàn, ìwọ kò ha lè ṣọ̀nà ní wákàtí kan? Ó jẹ́ ẹni tí kò tíì ní ìgbàlà, ìwọ kò ha lè ṣọ̀nà ní wákàtí kan? Ó jẹ́ ẹni tí kò tíì ní ìsọ̀dí mímọ́ àti ìwà bí Ọlọ́run nínú ọkàn rẹ? Ìwọ kò ha lè ṣọ̀nà àti gbàdúrà ní wákàtí kan? Ẹ máa ṣọ̀nà kí ẹ sì máa gbàdúrà. Ẹ máa ṣọ̀nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá fẹ́ di alágbára, ẹ máa ṣọ̀nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá fẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó wà ní ìgbésí ayé rẹ, ẹ máa ṣọ̀nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá fẹ́ jẹ́ akọni nínú ìgbàgbọ́ tí o sì fẹ́ di aṣẹ́gun, ẹ máa ṣọ̀nà kí ẹ sì máa gbàdúrà. Bí ìdánwò ti ń wá látọwọ́ èṣù, láti inú ayé, láti inú ara. Bí o bá fẹ́ jẹ́ aṣẹ́gun, bí o bá fẹ́ jẹ́ ẹni tí ń borí, ẹni tí ó ní ìwà mímọ́ àti ìwà òdodo ní ìgbésí ayé rẹ̀, ohun kan ni àìgbọdọ̀ má ṣe. Ẹ máa ṣọ̀nà kí ẹ sì máa gbàdúrà. bi wahala ba wa ninu ebi ti o sin fi alaafia ninu ebi o nkan ni egbodo ma se e ma sona ke o sin ma gbadura bi ba da bi eni pe oji alaisan a ma npe ni ku fola yi loni adide lola atun wa ni ori ibosun aisan sibe sibe bi o ba fe je ni ti ara re da sasa oni ki a ma sona ki a sin ma gbadura bi o ba je we pe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o sin fe o nfe ni yi pada rere e ma sona ki e sin ma gbadura bi o ba je we pe o yagan o sin fe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo oni ki e ma sona ki e sin ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a ngbe aye ti esu njoba ni aye ti a wa aye ti awon emewa ti awon omo esu ti won njoba ni aye ti a wa aye ti irenije ti o po si ni aye ti a wa aye ti awon aloni lowogba ti won po si ni aye ti a wa aye ti oni wahala pupo ati iponju ni aye ti a wa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti ngbadura o wi pe ni oni ki a ma sona ki a si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo looto le emi nfe igbala sugbon sa ilera fun ara looto le emi nfe isodi mimo ati iwa bi olorun sugbon se o mo o sa ilera fun ara looto le emi nfe agbara olorun agbara lati gbadura agbara lati bori esu agbara lati le koju ija si awon omo igun re looto le emi nfe sugbon o sa ilera fun ara looto le emi nfe iwosan emi nfe ki a se aseye ati aserege ni igbesi aye wa aseyege ni igbesi aye wa emi nfe ni toto sugbon o se ailera fun ara bi a ba si nfe ki olorun ki o boju wa ati ki awon ileri re ki o se si wa lara ohun ti a n so ni we pe a ni lati ru ara wa soke wo bi Isaiah ti so fun wa Isaiah ori kejileni aadota Isaiah ori kejileni aadota lati ese ikini ji gbe agbara rewo iwo sioni o n so fun awa ti a rewesi o ni ki a jidede o n so fun awa ti awa labe agbara okunkun ti agbara okunkun rin omole o ni ki a jidede o n so fun awa ti a ni lowowo o ni ki a jide ji gbe agbara rewo iwo sioni gbe aso ogo rewo iwo Jerusalemu ilu mimo nitori lati igba yi lo nitori lati igba yi lo aikola ohun alaimo alaikola ohun alaimo ki yo wo inu re mo ohun ti a n so ni wo pe bi a ba le jidide kuro ninu orun wa bi a ba le ru ara wa soke bi a ba le ke pe oruko olowa wi pe lati isinsin lo lati igba yi lo awon nkan ti o ti je isoro ni igbesi aye wa a ko ni ri won mo ni oruko Jesu awon nkan ti o ti rin wa mole a ko ni gboro won mo ni oruko Jesu awon nkan ti o ti n je gaba lori wa a ko ni gboro won mo ni oruko Jesu bi a ba le jidide iji ododo bi a ba le ke pe oruko olowa bi a ba le ru ara wa soke wo ese ikeji gbon ekurukuro le ara re gbon ekurukuro le ara re dide joko iwo Jerusalemu tu ota kuro tu oja kuro li orun re iwo onde omobirin sioni ohun ti a n so ni wo pe awon isreli wonyi won dabi omiran ti o je we pe won di obole won ko wa alailagbara nibi ti omiran yi ti o ti dobole be ni awon ti ko to awon ti ko lagbara to ni won gori re ni won de pelu oja tabi pelu okun o dabi eni we pe an segun won sugbon Isaiah n so fun wi pe ki won ki o jidide ki won ki o ru ara won soke ki won ki o ke pe oruko olowa ki a ba le mu awon ohun ti o wa ni igbesi aye won ti o so won di edun arin le ki a le mu nkan won yi kuro o ni ki won gbon ekuru kuro le ara won ki won ki o si dide ki won ki o tu oja kuro le orun won awon onde omobirin sioni bi awa paapaa bi a ba se nkan won yi bi awa naa bi a ba le ke pe olorun bi a ba le tu awon oja won yi kuro lara wa ti a si jiji ododo ti a jiride ti a so fun olorun wipe a n fe di eni igbala a n fe di eni ti o ni isodi ma eni ti o ni agbara olorun ati eni ti aisan gbogbo ti o kuti kuro ni igbese aye re ti a ko je ki onkon ki o di wa lowo ti a gbadura pelu itara ti a gbadura nipa didi ileri olorun mu ti a mi aye ati orun pelu agbara adura wa o daju wi pe awon nkan ti o nse wa lose awon nkan ti o ti wa ni igbese aye wa sugbon ti ko te wa lorun titi di sisi yi a mo okoro ni oruko Jesu bi a ba nfe nkan wonyi ninu igbese aye wa ani lati je eni ti o ni ongbe ongbe fun nkan ti olorun wo orin dafidi ori keji le logoji lati ese ikini orin dafidi ori keji le logoji lati ese ikini bi agbonrin iti mami hele se ipa odo omi be li okan mi mi hele si o olorun bi agbonrin ti ma sare ti mami hele ni wiwa ipado omi oni samu nso wi pe be li okan mi mi hele si o olorun e je wi pe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti an fe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si olorun ki a ru ara wa soke ki a ke pe oroko olowa ki a di ileri olorun mu ki a gbadura ki kan si olorun o ni ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba gbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe olorun gbe okan mi ohun ti oni samu pe so yi ni wo pe o ni ijatile ninu aye nitori pe ko se alafeyinti kan ti o wa ninu aye ti ki o ja ni tile bi abagbekele eran ara o daju wi pe a o ni ijatile sugbon ni oni samu so wi pe ongbe olorun gbe okan mi bi o ba fe ni igbala o ye ki ongbe olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori wi pe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbese aye re ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba si gbe okan re o joko tabi o duro ni waju oluwa o si ba olorun so asoye titi yo fi gbo ti re titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe o je alailagbara ori pe nkan kekeke ni o ma daya fo ori wi pe o le gbadura pelu ase ori wi pe ati di ileri olorun mu o je ohun ti o die ti fun o bi o ba fi agbara olorun ni igbese aye re o ye ki o ke pe olowa o n gbe olorun gbe okan mi tabi ori pe o ti ni igbala o ti ni isodi mimo o si ti ni agbara emi olorun ni igbese aye re sugbon ati waasu ihere ni o soro fun ojojo bi o ba si nfe agbara ati waasu ihere o ye ki o ke pe olowa o n gbe olorun gbe okan mi ti olorun alaye nigba wo le emi o wa ti emi o si yoju ni waju olorun wo matthew ori karun ese ikefa ki ori ewe pe bi a ba fe ni iwa mimo bi a ba fe ni isodi mimo o ye ki o n gbe yi ki o joba ki o wa ni okan wa matthew ori karun ese ikefa alabokun fun ni awon ti ebi n pa ati ti o n gbe n gbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti ebi n pa ati ti o n gbe n gbe awon ti won mo we pe won fe isodi mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbese aye won won fe aworan Jesu Christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati ohun gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu Jesu Christi won fe nkan won yi ni igbese aye won bi a ba n fe ru nkan be isori mo ki se ohun ti a n ba pade loju ona isori mo ki se ohun ti a n ba pade ni ibodo oko isori mo ki se ohun ti a n ba pade ni bi oja isori mo je ohun ti a n ba pade ni ile olorun nigba ti a ba ni ongbe nigba ti ebi ba pa wa si pa ododo ti ongbe n gbe wa si pa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi ko wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won o ri olorun bi a ba n fe awon ibukun wonyi ani lati ni ongbe ninu okan wa ani lati ru ara wa soke lati le di ileri olorun mu lati gbadura titi a o fi gbadura agbayori ninu johanu ori keje ese iketadinlogoji lojo ikehin ti se ojo ajo nla jesu duro o si kigbe wi pe bi orugbe ba ngbe enikeni bi orugbe ba ngbe enikeni bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu iye ani pekun ki se fun awon onilowowo iye ani pekun ki se fun awon ko gbona ko tutu iye ani pekun ki se fun awon alaile igbadura iye ani pekun ki se awon ti won ko le boluwa duro lati gbadura si olorun titi a o fi da won adura won oni bi ongbe ba ngbe enikeni ongbe igbala ongbe iye ani pekun ongbe wi pe ki a dari ese re jio ki o le ni alaafia pelu olorun ongbe wi pe ki a koruko re ni iwe iye lorun ongbe wi pe ki a so di omo olorun ki emi olorun ki o ma ba o jeri wi pe o ti di omo olorun bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe iwa mimo ongbe so di mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba ngbe enikeni ki o to mi wa sugbon bi obe ba bi ongbe ba ngbe o ti o ko to olorun wa bi ongbe ba ngbe o ti o ba daniyan lokan re bi o ba nfe awon imose iliri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wi pe ti ti olorun yo fi fi nkan won yi fun o ko ni kuro ni waju olorun ki yo le sese fun o lati le ni awon ibukun olorun won ni igbese aye re sugbon bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu enikeni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma san jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se Jesu logo sugbon nisisiyi ati se Jesu logo o si so fun awe pe nisisiyi ti ati se Jesu logo we pe bi orugbe ba ngbe enikeni o nfe igbala mi tabi o nfe iwosan tabi o nfe iso di mimo tabi o nfe agbara emi mimo tabi o nkon ti o je aini re o nfe ki a mu awon aini wonyi kuro ohun ti a ni lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki iliri olorun ki o di mimu se ni igbese aye wa ranti wo pe ariwo si ti a ni ninu Isaiah si awon omo Israeli ni wi pe ko se eni ti nke pe oruko re ti o n ru ara re soke lati di omo ni asale yi bi a ba fe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun wi pe a n fe awon ibukun olorun iliri olorun ki kona bi a ba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o n fe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o n fe iso di mimo a o so di mimo bi eni ti o ti ni iso di mimo ba wa siwaju olorun ti o n fe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba n fe agbara emi olorun o daju wipe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wipe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yo fi won se yo mu won se ni igbesi aye wa nitori be e je ki a dide ki a si so fun olorun wipe a n fe imuse ileri re a n fe agbara re ni igbesi aye wa bi o ba je elese sibe ke pe oruko olowa so fun olorun wipe loni o n ru ara re soke loni o n ji dide ko rinu orun ti o ti n sun o si n fe ki olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pepe isodi mimo nko ru ara re soke ki o so fun olorun wipe o n fe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbesi aye re ru ara re soke ki o si ji giri ki o ji ji ododo ki o so fun olorun wipe o n fe agbara emi mimo ni igbesi aye re ji gbe agbara re wo iwo si oni gbon iruku kuro le ara re dide ki iwo ki o ba le mu ileri olorun se ni igbesi aye re bi o ba je ni lowowo ji dide bi o ba je ko gbona ko tutu ji dide bi o ba je ni ti o si wa ninu ese sibe ji dide ki o ronu pe wada bi o ba je ni ti ko ni itara tele eni ti se subu sere igbagbo ji dide ki o ke pe oruko olowa bi o ba je eni ti nfo ni ku fo laye tele ninu igbagbo ji dide ki o ke pe oruko olowa so fun olorun wi pe o n fe ori ofe re ni igbesi aye re o n fe anu re ni igbese aye re o n fe igbala olorun ni igbese aye re o n fe so di mimo ni igbese aye re o n fe agbara emi olorun ni igbese aye re tabi iwosan o n fe iwosan ni igbese aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun olorun wi pe o fe ki a tu o sile o fe ki a da o ni ide o fe ki a gba o sile jidide ma se se ilowo owo ma se je eni ko gbona ko tutu kepe oruko Oluwa kepe oruko Oluwa kepe oruko Oluwa o daju pe yo gbo bo ba le kepe ji gbe agbara re wo iwo sioni gbe asogo re wo iwo Jerusalem nitori lati igba yi lo alaikola ati aimo alaimo ki o wo inu re mo kepe oruko Oluwa iwo nfe o ko sile ni nitori ale igbadura emi nfe o se ailera fun ara nitori ale igbadura o je alaini o je alaiwa bi olorun nitori ale igbadura o je eni ti esu njoba ni idile re nitori ale igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se bogbe nitori ale igbadura o je awon ti an segun re ati eni ti ko ni isegun nitori aile igbadura jidide jidide jidide ru ara re soke kepe oruko Oluwa so fun Oluwa wi pe o fe yi pada ni igbese aye re mama fi igba gbogbo wona ni igbala mama fi igba gbogbo wona ile igbadura mama fi igba gbogbo wona ni isodi mimo o fi igba gbogbo wona ni agbara mi olorun ni igbese aye re jidide ki o kepe oruko Oluwa jidide ki o kepe oruko Oluwa jidide ki o kepe oruko Oluwa ki o so fun olorun wi pe loni loni o nfe igbala o nfe igbala ronu pada awon ese re ki o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo ese re ki o kan won sile ki a ba le dariji o ki igbala ki o le wonu okan re bi o ba ti ni igbala ki pe olorun fun isori mimo bi o ba ti ni isori mimo ke pe olorun fun agbara ifikun ni agbara emi olorun bi o ba ti ni ifikun ni agbara emi olorun ke pe olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi nibi kibi ti o n gbe ke pe oruko Oluwa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun olorun wipe irewesi yo pora ni igbese aye re aile igbadura yo kuro ni igbese aye re kepe oruko Oluwa kepe oruko Oluwa kepe oruko Oluwa eyi ki se akoko fun orun sisun kepe oruko Oluwa eyi ki se akoko fun irewesi kepe oruko Oluwa jidide ki o kepe oruko re ru ara re soke ki ileri olorun ki o ba le je ti re ki idande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia olorun ki o ba le je ti re ki imuni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o kepe oruko Oluwa so fun olorun bi ileri re mu kepe oruko Oluwa iwo nfe sugbon ati ni nkan wonyi ani lati gbadura o nfe igbala lati ni nkan wonyi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan wonyi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbese aye re lati ni nkan wonyi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbese aye re lati ni nkan wonyi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o kepe oruko Oluwa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbese aye re ki a ba le pa agbara ese ni igbese aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbese aye re jidide ki o kepe oruko Oluwa jidide ki o kepe oruko Oluwa jidide ki oru ara re soke
1: ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je tire ro ara re soke ki o ke pe oroko Olorun.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Olorun alaanu adupe lowo yin o je ayo kan wa lati wa se waju yin nitori pe amo pe nigbati a ba wa elso kun odi imole amo pe nigbati a ba wa aisan yo pora amo wo pe nigbati a ba wa gbogbo osi gbogbo ise yo dopin ni igbese aye wa amo pe nigbati a ba wa e o ton imole sinu okan wa ati si ipa ona wa ati sinu aye wa amo pe nigbati a ba wa si waju yin gbogbo awon agbara okunkun ti o tin je gaba ti o tin te wa mole we pe a o ni dande kuro ninu awon nkan wonyi to nda wa loro amo we pe nigbati a ba wa a o le gbadura e o si le gbadura wa an bebe we pe bi a ti wa loni we pe igbagbo aye igbagbo otun yo soji ninu okan wa loruko Jesu a si n bere we pe gege bi igbagbo aye igbagbo otun yo ti dide ninu okan wa wi pe bi a o ti ma gbadura e o gbadura wa e o so okunkun di imole fun wa awon ikanu tabi awon ohun ti o n da wa loro e o mu won kuro ni oruko Jesu e ba wa soro e mu wa sumo odo ara yin adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa loni mo soro nipa igbagbo o ye ki a mo wi pe a ti ma n soro nipa igbagbo ohun ti igbagbo le se ere ti o wa ninu igbagbo ipa ti igbagbo ko ninu adura ti a ma n gba bi a ba wo Heberu ori kọkànlá ẹsẹ ikini njẹ igbagbo ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri bi a ko ba ti ri ohun kankan bi ọwọ wa ko ba ti tẹ ohun ti a n fẹ ṣùgbọ́n tí ẹ̀mí ọlọ́run jẹ́rìí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wí pé ohun yìí tí a kò tí ì rí yóò jẹ́ tiwa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bí a bá ń retí ohun kan tí kò sì tí ì dé ṣùgbọ́n tí a ní ìdánilójú tí a sì ní ìfọkànbalẹ̀ nínú ọkàn wa wí pé ọlọ́run kì yóò jẹ́ wa kulẹ̀ àti wí pé ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí a sì ní ìdánilójú yìí a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà titun yóò dé nínú ọmọ rẹ ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ o kò tí ì rí kí o fi ojú ara rí ṣùgbọ́n o ní ìdánilójú ẹ̀mí ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan ọlọ́run yóò ṣe wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí ìyípadà rere ní ti iṣẹ́ ìyípadà rere ní ti ìgbéga yóò dé ṣùgbọ́n a kò tí ì fi ojú rí lójúkojú a kò tí ì rí ìgbéga tàbí ìyípadà tí a ń béèrè lójúkojú ṣùgbọ́n a ní ìdánilójú nínú ọkàn wa balẹ̀ wípé ọlọ́run ti ṣe pàápàá bí a kò tilẹ̀ tí ì fojú rí ẹ̀mí ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọlọ́run ti gbọ́ àdúrà wa inú wa bẹ̀rẹ̀ sí ní dùn bí a kò tí ì fojú rí bí a kò tilẹ̀ tí ì rí síbẹ̀síbẹ̀ a ní inú dídùn nítorí pé a mọ̀ wípé ọlọ́run ti ṣe é èyí ni a ń pè ní ìgbàgbọ́ ó sọ nínú ẹsẹ̀ ìkejì wípé nítorí nínú rẹ̀ li àwọn alàgbà ní ẹ̀rí rere bí a bá ń sọ àwọn alàgbà kì í ṣe àwọn tí wọ́n léwó lórí a mọ̀ wípé àwọn tí wọ́n léwó lórí wà tí wọn kò ní ìgbàgbọ́ nínú ọlọ́run a ń sọ nípa àwọn alàgbà àwọn bàbá wa nínú ìgbàgbọ́ gẹ́gẹ́ bí Abrahamu tí ó jẹ́ wípé bí ìlérí ti ọlọ́run ṣe fún bí ọwọ́ rẹ̀ kò tilẹ̀ tí ì tẹ́ síbẹ̀síbẹ̀ ó ń yọ̀ wo àpẹẹrẹ yìí nínú Rómù orí kẹrin Rómù orí kẹrin nínú láti ẹsẹ̀ ìkẹtàdínlógún gẹ́gẹ́ bí a ti kọ pé mo ti fi ọ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí ò ń gbàgbọ́ ọlọ́run ti kára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà jẹ́ kí ó yẹ wípé ní àkókò yìí Abrahamu kò tí ì bí ọmọ ìlérí ṣùgbọ́n a ti ṣe ìlérí fún a sì ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì fojú rí i ọlọ́run pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà ìjẹ́rìísí nínú ọkàn rẹ̀ yìí ìdánilójú tí ó nínú ọkàn rẹ̀ yìí èyí ni a ń pè ní ìgbàgbọ́ wẹsẹ̀ kejìlélógún nígbà tí ìrètí kò sí eni ti o gbagbo ni ireti ki o le di baba orile de popo gege bi eyi ti a ti wi pe bayi ni iru omo re yori eni ti ko se ailera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun ati kiku inu sara ko fi agbagbo siye meji ileri olorun sugbon o le ni igbagbo e je pe o duro sinsin ni igbagbo o nfi ogo fun olorun nigbati o sa ti mo daju daju pe ohun ti o ba ti leri ohun si le se ini a pe ni igbagbo wi pe bi a ko ti le ti ipojuri sugbon ati gbadura debi wipe emi olorun ba emi wa jeri o si je ki o da wa loju wipe ohun ti a nbere olorun ti se nigbati a ba gbadura ti a ba de akoko yi ti a be sinu inu didun ti emi olorun ba emi wa jeri ti a ni idani loju ati ifokanbale wipe ma dupe lowo olorun ohun to nbere olorun ti se ma yin olorun logo nitori wipe ohun to nbere olorun ti fi ifo bi o ti le je wipe o ko ti ri nigbati o ba be sin yin olorun logo nigbati o ba be sin dupe nigbati o ba be sin bu ola fun olorun nigbati o ba be sin ki olorun nigbati o ba be sin so nipa agbara nla olorun bi o ti le je pe o ti o ko ti fi ojuri nkan wonye yi ni a npe ni igbagbo bi o ba wo heberu ori kokanla ese ikefa sugbon lai si igbagbo ko le sese lati wu nitori eni ti o ba n to olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe o ni olusesan fun awon ti o fi ara bale wa eni o so fun wa pe igbagbo ki duro lasan igbagbo ki wa lo nikan wi pe bi a ba ni igbagbo a o ma gbiyanju lati wu olorun bi a ba ni igbagbo a ma to olorun wa ni igbagbogbo bi a ba ni igbagbo wi pe a ma kepe olorun a ma gbadura bi a ba ni igbagbo a ma fihan nipa ohun ti a n so lenu igbagbo je ohun ini ti o se iyebiye aigbagbo je ohun ti o ma n ja wa sile aigbagbo je ohun ti o ma n pani aigbagbo je ohun ti o ma n je ki igbala olorun iyi olorun ibukun olorun ki o bo lowo eniyan igbagbo ma n so nipa ohun ti o dara aigbagbo ma n so nipa ohun ti ko dara lati inu okan wa ohun ti a ma n so ni o ma n fihan eyi ti a ni yala a ni igbagbo tabi a ni aigbagbo bi a ba ni igbagbo igbagbo yio so osi ati ise wa yio so di ayo igbagbo yio mu wa kuro ninu okunkun yio mu wa sinu imole igbagbo yio yi atubotan aye wa yio yi pada igbagbo yio mu wa kuro ninu ona to lo si orun apadi yio mu wa si ona ti o lo si orun rere ni eda keji aigbagbo yio so ayo di ibanuje aigbagbo yio ya wa nipa kuro lodo olorun kuro lod kuro ninu iye olorun ati kuro ninu ibukun olorun bi eniyan ba ni igbagbo igbagbo ti gbanila igbagbo aye igbagbo ti dagba soke ati igbagbo ti fese mule ninu olorun ati ninu oro re igbagbo yi yo ni ohun ti n ba olorun soro eni a fi n so ni asale yi nipa ohun igbagbo tabi ki a koko wi pe oro ti igbagbo ma n so lati enu re jade ohun igbagbo tabi oro ti igbagbo ma n so ki a to ku igbagbo yo ma soro bi a ti e wa ni ibi to je wipe o dabi eni pe aye fe pin fun wa igbagbo yo si ma soro bakan na bi o ba wo ise awon aposteli ori keje ese ikarundinlogota ise awon aposteli ori keje ese ikarundinlogota sugbon ohun ko fun emi mimo o tejumo orun o si ri ogo olorun ati Jesu duro le owo otun olorun ohun si wo pe wo mo ri orun si sile ati omo eniyan duro le owo otun olorun nigba na li won kigbe le ohun rara won si di eti won si fi okan kan rolu won si wo seyin ode ilu won so le okuta awon eleri si fi aso won lele li ese omokunrin kan ti an pe ni Saul sugbon won so Stefanu le okuta o si ke pe Oluwa wi pe Jesu Oluwa gba emi mi bi o ba wo ibi ti akayi daadara o ri wi pe nipa igbagbo ni Stefanu ni o fi soro o ti an gbo lenu re ni ohun igbagbo wo wi pe o kun fun emi mimo nigba ti a fe yan Stefanu o yi ni arika nipa re wi pe o kun fun igbagbo o kun fun ogbon Olorun o si kun fun emi mimo pelu nihin ni an se nu ni bini si nihin de an so le okuta oni wo mo ri Jesu duro le owo otun Olorun ri wi pe Jesu ko so nkohun nisisiyi sugbon o duro li owo otun Olorun bawo ni Stefanu se mo wi pe ki se wi pe Jesu duro gege bi onidajo ki se wi pe Jesu duro gege bi eni ti o fe da lebi wi pe boya Stefanu ti so ohun kan ti ko dun mo Olorun ninu ohun kan ti o fa inu ni bini tabi si so lokota ti won so lokota bawo ni o se mo wi pe Jesu duro gege bi alagbawi gege bi olugbala gege bi oluso agutan gege bi eni ti o fe pe ohun lo sile gege bi eni ti o fe ki ohun kaabo si ijoba Olorun ohun ti o fi mo ni wi pe o ni igbagbo ninu Olorun emi Olorun ba emi re jeri wi pe ohun je ti Olorun ati wi pe Jesu papa o je olurapada ati oludande ohun eyi ni an so nipa igbagbo wi pe ni oju eku eni ti o ba ni igbagbo oro enu re yo je oro igbagbo eni ti o ba ni igbagbo bi o ti le nku lo yo ma wi pe mo n lo sile yo ma wi pe ati pese ade ogo sile fun mi yo ma wi pe mo mo wi pe ninu ile baba mi opolopo ebugbe ninbe iba ma se be emi iba ti so fun yin ati wi pe emi lo ipese aye sile fun yin wi pe nigba ti mo ba si setan emi o pada wa lati mu yin lo si odo ara mi eni ti o ba ni igbagbo titi di oju iku ni o ma wi pe mo n lo si ilu orun mo n lo si ibi rere eni ti o ba ni igbagbo bi o ti le wa ni enu bodi orun bayi yo ma wi pe mo fe wole nitori wi pe mo ni oruko ninu iwe iye eyi ni a fi mo awon ti o ni igbagbo ninu aye ohun yo ma soro igbagbo ni oju iku oro enu won yo ma je oro igbagbo wo ma ni ireti ati idakoro idaniloju ninu oro ati ileri Olorun sugbon eni ti o ba ni aigbagbo yo ma damu yo ma si emeji gere ti o ba ti ni inu ni bini tabi ajalu tabi edun okan kan o ma gbo lati enu re be ni wi pe Olorun ko fe mi be ni wi pe ko so ohun ti mo le se to le se daradara be ni wi pe Olorun ki gbadura mi be ni wi pe mi o mo kini mo se be ni wi pe boya mi o ti e pelu awon ayan fe be ni wi pe mi o kun ko mo boya Olorun o ti e fe ki ma si ohun mi o kun ko mo boya mo kan wa si ile isin lasan mi o kun ko mo boya gbogbo e ti mo nse o je otu bante ni waju Olorun eni ti ko ni igbagbo lati oro enu re ni o ma ri wi pe ohun ti o n so jade lenu o je oro aigbagbo ki o si mo wi pe ohun ti a n so jade lenu o ni o n fi wa han yala a je eni ti o gbagbo tabi a je alaigbagbo ohun ti o n jade lati enu wa yala oro igbagbo tabi oro aigbagbo eyi ni yio ma fi han yala a o ni ibukun tabi a o ni idajo ki n to ma so siwaju si gege bi igbagbo ti ma n soro gege bi igbagbo ti ma n korin gege bi igbagbo ti ma n jeri gege bi igbagbo ti ma ni idakoro ati idaniloju ki n to so siwaju si ohun ti igbagbo ma n se ohun ti oro igbagbo ma n so je ki n koko so fun o ohun ti aigbagbo ma n so lati inu okan awon ti ko ni igbagbo wo Ezekieli ori ketadinlogoji Ezekieli ori ketadinlogoji ese kokanla nigba naa le o so fun mi pe omo eniyan egungun wonyi ni gbogbo ile Israeli wo won wi pe egungun wa gbe ireti wa si pin ni ti awa ati ke wa kuro Olorun ni ero rere nipa awon eniyan wonyi o so fun Ezekieli wi pe oun fe dabira pelu awon omo Israeli oun fe ki awon egungun won ti o ti gbe ti o wa ni aponifoji àwọn egungun tí a ti yà nípa kúrò nínú àwọn egungun mìíràn òun fẹ́ ṣe ìkójọpọ̀ òun fẹ́ fún wọn ní iyì òun fẹ́ kí wọn kí ó lè dìde lórí ẹsẹ̀ wọn gẹ́gẹ́ bí ogun ńláńlá ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé ọlọ́run ní ìrètí tí ó dára ìpinnu tí ó dára ìlànà tí ó dára tí ètò tí ó dára nípa àwọn ènìyàn wọ̀nyí síbẹ̀síbẹ̀ ni wọ́n ń sọ wípé kò sí ìrètí fún wọn ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni pé àwọn á lè ní ìgbàlà ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni wípé egungun tí ó ti gbẹ wípé ó tún lè ní iyè èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu àwọn tí ó jẹ́ wípé bí ọlọ́run tilẹ̀ ní ohun tí ó dára tí ó ń sọ nípa wọn ohun tí ó dára tí ó ń pètè tí ó ń pèrò nípa wọn síbẹ̀síbẹ̀ àìgbàgbọ́ a máa dí wọn lójú àìgbàgbọ́ a máa se inú wọn àìgbàgbọ́ kì í jẹ́ kí wọn kí ó lè mọ̀ ohun iyebíye ohun rere tí ọlọ́run pèsè nípa wọn jẹ́ kí ó yí ọ wípé ọlọ́run jẹ́ aláàánú ọlọ́run jẹ́ ẹni tí ó ní ìfẹ́ ọlọ́run ronú nípa rẹ ohun tí ó sọ nípa rẹ nínú Jeremiah orí 29 Jeremiah orí 29 kí a ṣí ìwé kí a ṣí bíbélì wa kíákíá Jeremiah orí 29 láti ẹsẹ̀ 11 nítorí èmi mọ èrò tí mo rò sí yín lé olúwa wí àní èrò àlàáfíà kì í sì ṣe fún ibi tàbí fún yín láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí àwọn tí kò ní ìgbàgbọ́ bóyá ọmọ ń gbóná bóyá ọmọ ń ṣàìsàn bóyá ọkọ lọ síbi iṣẹ́ kò tètè dé bóyá ìyàwó lọ sọ́jà kò tètè dé bóyá àwọn ẹbí wọ́n ní àríwísí díẹ̀ sí i bóyá ó dàbí ẹni wípé oúnjẹ kò tó nínú ilé tí ó dàbí ẹni wípé àwọn ọmọ wọn ò lè jẹ àjẹyó irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn kò ní ìgbàgbọ́ èyí tí wọn ìbá fi máa wípé ọjọ́ ọ̀la yóò dára wípé ọ̀la yóò mú ìbùkún wá ju ti òní wípé nígbà tí ó bá di òwúrọ̀ ìmọ́lẹ̀ yóò tàn àti wípé nígbà tí òru yìí bá kọjá wípé ìtànṣán ògo ọlọ́run yóò farahàn èyí tí wọn bá fi nírètí wípé mo mọ̀ wípé ọlọ́run ronú nípa mi mo mọ̀ wípé ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi wọn máa wípé ọlọ́run kì í gbàdúrà mi mi ò mọ kí ni mo ṣe bóyá ẹ̀ṣẹ̀ bàbá bóyá ẹ̀ṣẹ̀ ìyá bóyá ẹ̀ṣẹ̀ bàbá bóyá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ bóyá ẹ̀ṣẹ̀ tó farahàn bóyá ẹ̀ṣẹ̀ tí a mọ̀ mi ò kúkú mọ kí ni mo ṣe mo ti gbàdúrà mo ti gba àwẹ̀ mo ti wá sí dípà kò síbi tán lọ tí mi ò bá wọn lọ ìpàgọ́ mo débẹ̀ bí wọ́n sọ wípé nínú ẹkùn ni ìjọ́túnwọ̀ mo débẹ̀ bí wọ́n sọ pé gbàgádà ní gbogbo akátúnkọrí sí mo ti débẹ̀ bí wọ́n sọ wípé àlímọ̀ṣọ́ tàbí nínú ní ìpájà ní ibi tí wọ́n ti ń ṣe ní ayọ̀bọ́ ni ká tún lọ kò síbi tán nìkan lọ tí mi ò lọ ṣùgbọ́n wo bí mo ti rí bí gbogbo ibi tí mo ti dé àdúrà tí mo ti gbà ààwẹ̀ tí mo ti gbà bíbélì tí mo ti kà bọ́ ń sọ pé ìpàdé ojúlé wàá bá mi ń bẹ̀ bí wọ́n sọ pé nínú ẹkùn ni wàá bá mi ń bẹ̀ kò sí nǹkan tí mi ò tí ì ṣetán ṣùgbọ́n bí nǹkan ti náà ló sì ṣe rí ọmọ ò sí àlàáfíà ò sí gbogbo ara ló kún fún àìsàn bí wọ́n ti ẹ̀ní ká wá sí ilé ìwòsàn síbẹ̀síbẹ̀ kò sówó tí màá san mo fẹ́ rí olùṣọ́ àgùntàn ó pẹ́ tí mo ti ń gbìyànjú àwọn tí mo ní mo kọ ìwé ẹ̀bẹ̀ àdúrà títí bí wọ́n ka ẹ̀bẹ̀ àdúrà àwọn ẹlòmíì wọn ò jẹ́ ká tèmi mi ò mọ kí ni mo ṣe o bóyá ọlọ́run ti yàn ọmọ mi wípé mi ò ní ní ìgbàlà bóyá ọlọ́run ti yàn ọmọ mi wípé kò ní sí ìdùnnú ní gbogbo ọjọ́ ayé mi síbẹ̀síbẹ̀ wọ́n kò mọ̀ wípé ọlọ́run ń ro èrò rere èrò àlàáfíà nípa wọn àwọn wọ̀nyí jẹ́ àwọn tí ń sọ̀rọ̀ àìgbàgbọ́ ohun tí a ṣe ń sọ yìí fún wa ni wípé kí a lè yí ohùn wa padà kí a lè yí ọ̀rọ̀ ẹnu wa padà kí a lè máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ kì í ṣe ọ̀rọ̀ àìgbàgbọ́ kí a lè máa wípé ọjọ́ ọ̀la yóò dára kí a lè máa wípé bí ẹ̀kan pẹ̀dẹ̀ alẹ́ kan a mọ̀ wípé ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ kí a lè máa wípé mo mọ̀ pé olùdáǹdè mi olùràpadà mi mo mọ̀ pé ó ń bẹ̀ mo mọ̀ wípé ọlọ́run yóò gbọ́ tèmi mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé nǹkan dojúrú fún mi nísinsìnyí bó tilẹ̀ jẹ́ pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi lónìí mo mọ̀ wípé lọ́la ìgbà

láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi, tí ó sì fi òun tìkára rẹ̀ fún mi. Ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ kejìlélógún. Ó ní, nítorí pé bí mo bá sì tún gbé ohun wọ́n ni tí mo ti wó palẹ̀ ró, ó ní mo fi ara mi hàn bí arúfin. Èyí sọ fún wa wípé kí a tó kọjá sí ẹsẹ̀ ogún, ó yẹ kí ìrírí tí ó wà nínú ẹsẹ̀ kejìlélógún kí ó yé wa dáradára. Ó ń sọ wípé nítorí bí mo bá tún gbé ohun tí wọ́n ni tí mo ti wó lulẹ̀, tí mo bá tún gbé wọn ró, mo sọ ara mi di bí arúfin. Wò kíní yìí, jẹ́ kí ó yé wa wípé nígbà tí a bá ti ní ìgbàlà, àwọn ọ̀pọ̀ nǹkan ni a máa ń wó palẹ̀. Àwọn nǹkan tí a sì wó palẹ̀ wọ̀nyí, ó yẹ kí ó yé wa wípé kì í ṣe pé a tún gbé wọn ró, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń wá sí ìpàgọ́ tí ó jẹ́ wípé kí wọn kí ó tó dé ìpàgọ́, àwọn yẹtí yẹrùn, àwọn ọ̀rọ̀ búburú lẹ́nu, àwọn nǹkan tí wọ́n ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti wó palẹ̀ tẹ́lẹ̀, wọn a tún gbé wọn ró. Nígbà tí wọ́n bá gbé wọn ró, wọ́n ti di apẹyìndà, ẹni tó ń sọ̀rọ̀ bí ayé, ẹni tó ń rìnrìn ayé, ẹni tó ń mutí bí ayé, ẹni tó ń mu sìgá táyé mu, ẹni tó ń mu gbogbo nǹkan tí àwọn ayé mu, nǹkan tó ti wó palẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tún ń gbé ró. Ẹni tí ó ń wọṣọ bí ayé, ẹni tí ó ń lo àwọn nǹkan tí ayé ń lò, à ń kun ètè, à ń kun èkáná, à ń jorun níná, à ń lo gbogbo yẹtí yẹrùn, a kó wọn kọ́ra. Ó ní irú ẹni bẹ́ẹ̀, nǹkan tí a ti wó palẹ̀ nígbà tí a di ọmọ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ ó tún gbé wọn ró, ó ti di apẹyìndà. Bí o bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ níhìn-ín, kì í ṣe wípé ìgbà tí a bá parí ìwàásù, ó máa sọ pé Ọlọ́run sọ mí di mímọ́, Ọlọ́run sọ mí di mímọ́, ó ti di arúfin. Ẹni tí ó bá jẹ arúfin, ó ní láti wá fún ìgbàlà. Lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà, ni o ní láti máa béèrè nísinsìnyí fún ìsọdi mímọ́. Èyí ló mú wa lọ sí ẹsẹ̀ ogún nísinsìnyí. A ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú Kristi. A ti kàn èmi ni tó wà nínú, a ti kàn mọ́ àgbélébùú. Orí kunkun agbọ́mágbà tó wà nínú, a ti kàn mọ́ àgbélébùú. Ọkàn òkúta máa sọ, mò ń gbọ́, ṣùgbọ́n tinú mi ni wọ́n ṣe. A ti kàn mọ́ àgbélébùú, a ti kàn èmi ti inú, a ti kàn mọ́ àgbélébùú pẹ̀lú Kristi. Ó ní ṣùgbọ́n mo wà láàyè. Ó ní kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, síbẹ̀ kì í ṣe èmi mọ́, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Wíwà tí mo sì wà láàyè nínú ara, ó ní mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi, tí ó sì fi ara òun tìkára rẹ̀ fún mi. Ó fi ara rẹ̀ fún mi kí a bá lè sọ mí di mímọ́. Kíkàn tí a kan Kristi mọ́gi àgbélébùú jẹ́ òtítọ́ pàtàkì tí ó jẹ́ wípé ó wà nínú ètò Ọlọ́run fún ìgbàlà àti ìsọdi mímọ́ wa. Àwa pàápàá ní láti kan ara mọ́ àgbélébùú, láti fi ara jọ tàbí láti fi ara mọ ikú rẹ̀. Èyí ni àfihàn kó yé wa wípé ó ṣe pàtàkì kí a fara róbọ, ó ṣe pàtàkì kí a jọ̀wọ́ ohun gbogbo sílẹ̀ fún Ọlọ́run. Nítorí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí tí a ti ń kà, tí ó ń sọ nípa ìfara ẹni róbọ, ni ó ń sọ nípa ìyara ẹni sọ́tọ̀, ó ń sọ nípa ìyara ẹni sí mímọ́, tí a ní láti ṣe ní ìmúrasílẹ̀ fún ìsọdi mímọ́ wa. Ó sì rí èdè tí Bíbélì ń lò. Bíbélì lo èdè púpọ̀. Yẹ kí n tọ́ka Galatia fún ọ. Galatia orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlélógún. Àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan ara mọ́ àgbélébùú, tí òun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ́ rẹ̀, ìfẹ́ inú ẹni àti kàn mọ́ àgbélébùú, ìfẹ́kúfẹ́ tó wà nínú ayé àti kàn mọ́ àgbélébùú. Nínú orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá ó ní ṣùgbọ́n kí a má ṣe rí i pé èmi ń ṣògo bí kò ṣe nínú àgbélébùú Jésù Kristì Olúwa wa, nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébùú fún mi. Àwọn ohun tó ń dán yòyò nínú ayé kò tún jẹ́ ohun tó ń fa ọkàn rẹ mọ́, nítorí wípé a ti kan ayé mọ́ àgbélébùú fún ọ. Ó ní àti èmi ni a kàn mọ́ àgbélébùú fún ayé. Orí àwọn èdè tí Bíbélì lò láti jẹ́ kí ó yé wa wípé a ní ohun kan láti ṣe, ó ní a kan ara mọ́ àgbélébùú. Ó ní a kan ògbólógbòó ọkùnrin ni, a kàn mọ́ àgbélébùú.